0: yin basakara nu gbogbo ibi ti mo kuku ti ki oba mi edumare lori ifaran lori awo leke ki se paraye o ti gbo seti won tun fe ma gbo ni tosan toru idi re ni to mu la re waju sakojo re ni sangiliti bo ba nbe lo didi ko lewo
1: olorun ake o
0: gbo o akojo ori ki oba mi edumare
1: oba mi ayin o
0: ki gbogbo eni ti ngbo tele tele o tun wa gbo eni to se wipe won
1: to da wo sile ayi tun ri ti wa laju le orun
0: tuntun bo sori okun oro bo si je lori lambebe beleje
1: odi danda yo ba wa ko mo danu
0: kan le ma ibi ti mo ti sa
1: ni gba ni ni jo ogun ba le
0: eni ti ngbo tele lo le yeyeke
1: ayin o agbe oga
0: ara won gbogbo ewi pataki pataki ti mo ki olodumare si ninu bi mo ba ni ki n salaye lori won yo gba mi lasiko idi tun ni pe kori ki oba edumare o jaga ara lete yo dun gbo lete
1: iwo lemi o mo ki iwo lemi o mo yin
0: eko ni bo ba nko si mi lenu e ma gbori ki oba edumare to mo yan lori
1: ojojumo ni si ma fogun foruko re
0: oluwa mi kan biesi oba ta gara ki da oba ta are ki mu oluwa ginse ku re o oba tebi ki pa ti ki sa iroju oba tagbara re ki deku oluwa mi kabiyesi oba lagbara iwariri oba ti mi oba ti nbe oba tara ki ni ti oni bere ran lowo oba to tayo wahala bi mo ba ranti olorun iberu ase mi boye ti somo tuntun ohun to fe fi mi se lemi omo to fi nderu ba mi sa oba temi o
1: etun ka le o
0: mi oba ti n omo to mo mi o to ni dalaya ni tojo te
1: e ku ajidudu
0: oba ti n bo ni ti ki jeun
1: akusi ana ku mura tuni
0: to je pe kedere lo si n wo wa
1: olohun ogo ni foruko re
0: e ti beru afa ijoba to da wa lo e ti e gbagbe
1: mama lady foluke ayadero mumu kiyin
0: ti je gbe jule e be
1: oyinbo mi nko
0: o to de oba ta nikan
1: baby na nko
0: oba olola papa oba olola julo julo oba
1: seun seun bi oju ona
0: oba ti pani lai ni salaye oba to be nipo
1: olorun awade o
0: olorun oba seda ni
1: baba wa se ale idase
0: oba mi eru jeje ife nla
1: jojumo ni mo rugba mu daye
0: labenu mo ranti oluwa iwa
1: jojumo ni mo se nro pe ijo kan ni se pada
0: mi mo pe bente ko ni nla lo ba ya rabi ni tojo terun ibi to la oluwa mi gborode
1: bi mo se nro beyin na ba nro beyin na mi dun
0: baba to le wi pe ki odo gborile ede lo lodidi
1: n ò mọ bóyá èyí ń rò pé ìjọ kan lẹ̀yìn náà ó padà.
0: ẹ ń folúwa mi pè.
1: tẹ́ ẹ bá ro ẹ̀dákun ẹ̀fínú èrò.
0: bíi tolódùmarè kọ́ rárá ọba ti pera rẹ̀.
1: àlejò lè wá nínú ayé.
0: jẹ́ moto moto ajuni lọ lórí alágbára kọ̀ọ̀kan lọ́jigi àgbàlagbà ọba gẹ̀gẹ́.
1: ẹni ó kọ gọ́rùn-ún ọdún gan tí ó lò gan ò mọ̀.
0: ní parí ọba tó dàgbàdàgbà.
1: ẹni ó kọ ogójì ọdún tí ó lò mọ̀.
0: kóòrùn okùn ọwọ́ afọlágún wà sí.
1: ẹni ò kọ gbọ́rú tí ó lòun gan ò mọ̀.
0: oorun ọba àfikalẹ̀ ṣe mọ́wàmọ́wà.
1: ẹni tí ó sì dákẹ́ láàárọ̀ ọ̀la àbí lónìí gan kílẹ̀ òtún tó di pé yóò mọ̀ ń bò mí àkó oná ò mọ̀.
0: òkú gbóná.
1: àjọ ń gbáyé ni.
0: lọ́jọ́ líle.
1: ọba ṣe wá ń gbáyé ẹjẹ́ jọ máa ṣe dáadáa.
0: ọba adákún pakún.
1: ẹjẹ́ àjọ ní tí wọ́n ń pè ní ẹ̀rí ọkàn kó mọ̀ sọ fún wa pé ṣé mo sì wà lójú ọ̀nà.
0: ẹyẹ ògbólódodo dìde ọ̀sọ́lọ́tẹ.
1: tá a bá ti nílò ẹ̀mí àníyàn báwọn àjẹpẹ̀tò ó ti dà.
0: òkè pàrà sọ lọ́rọ̀.
1: àwáyé ni o a ó sì padà ń jọ kan.
0: gbogbo alágbára mágolo ọ̀gbẹ́gbẹ́ ti gbá.
1: iná lè lé ìwọ̀ iná lè lé rẹ jù hóun náà.
0: olúwa mi dé sí kálukú wọ́n sì.
1: ọ̀dọ̀ rẹ láti wá ọ̀dọ̀ náà láti sì padà sí.
0: ọjà tí wọ́n fi ń ké gbàmígbàmí ọba ńlá.
1: ẹni ò ní gbogbo ayé mo fi bá fún ọ.
0: òbí bàtí badú níyàn lẹ́rù.
1: ọmọ ìyá rẹ kú jọ mẹ́ta.

0: Olamiki omo abile mo ti re yin.
1: Nle o, omo abile.
0: Baye se dalito. La gelu le ngbo. 96.7.
1: Okay, gajoke.
0: Gbala oba Murita la de bayo akan.
1: Baba mi kabiyesi o, ke pe o, ke pe o.
0: Ile barala lete bo si.
1: Be ni o.
0: Fele ni won pe bi o.
1: Ile funfun na ni o, Balawu.
0: Benga Olaiwa roro tuetu yi.
1: Bene.
0: Oyin Olorun.
1: Agbe oga o.
0: Gbe Olorun ga.
1: Afiyin fun o.
0: Mi eni abata kara tupa.
1: Hmm. Aba fe ra jango.
0: Mo tun de ni won tan na opo to ti di abi.
1: Kabiyesi Olodumare. Kabiyesi Olodumare. Kabiyesi ra.
0: Mo awon laini to pelu awon oma alade
1: baba o se o se o a ma lore o
0: ojojumo le mi o ma foko foro
1: titi lai lai ni ma ma dupe o
0: ah je yo ko ya si abala kan ti mo fe ya si na eje ya si be na gbugbe yin te ba n gbo eto yi lowo lowo yala lorilede Nigeria n bi abi loke okun papa julo lorilede Nigeria n bi tori bi ni ibi ni in ti mo fe pe akiyesi wa si ibi ilo wa
1: be ni
0: ohun ti mo fe ka jo so ibi ilo wa
1: lodo ri ani be ni
0: sugbon kan fe ka won to wa loke okun na o gbo tori pe Olorun ba to laye to lorun ko ni so adida kuda.
1: Ami o, ami, ami tomo tomo.
0: Nitori pa fe jeun. A fe na, a fe lo pelu orilede bi ta won adari sun wa de.
1: Oni a fe ro ti bonu.
0: Tori pa a fe ro wo ti bonu. O fe pe asake si nkan kan kan. Tori pe alaborun kini tin dewu.
1: O ti dewu o.
0: Nile Ibadan bi.
1: E se Ibadan nikan.
0: Se mo ko bi din ba ti e bi din ba ngbe loju eyan o to le nbe
1: ka kiri na mo ni
0: omo ya be bi ki gbogbo fun eyan wa hon ni bi odun bi ya bi ma hun abi mefa sisin a ri awon kankan kan to bere si fara han
1: were de were
0: a de wo pe kiri ikosin to badi nbe tetere na wa mo hun amo hun ara afoju oporu aje ni awon yen kan lo ko kini wa so le ni dia pe oro aje ni awon yen wa mu nise
1: won so ni won so ni baada
0: nje mo nkan hun ini sisa ike kaakiri titi
1: atagolo
0: agolo
1: ati, ike ati gbogbo ati rin
0: irin
1: olagbara
0: won bere si mu kini ni bada debi pe tawon yen ba lo si party awon ya agbalagba won o ti mo polybag na
1: lo oniyan to mu mi tan
0: won ti won ti sare gba ke lo
1: we won ti gba ke lo re abo onje gan emi ni gan
0: sugbon kini kan ti wa be o ti de o boye yin o notice abede notice e pe kilo
1: e ti kakun
0: boye kakun amo tin sa kini ka kiri oko in lo po nu won
1: ojo ori ni an be kekeke be na sin ni
0: nje furapon mo yin ti fe mo sin win
1: e si ro ni be
0: nje fura
1: e si ro ni be gbogbo nu ori atan
0: nje notice
1: gbogbo ori atan gbogbo e na na mi to ba ti nu drum
0: mo to awon mo to awon ologba ta awon oloye eyan mo to won lo mo de gbo nkankan nipa nti won se hun ati tin pada se won
1: an tun mo le mo so mo ni
0: e ti eja fi pe mo le mo le
1: gbogbo irin gota ni onile gbogbo re na tun mi
0: eja fi yen le eja lo sori nkankan ti ti sele si won lowo lowo buye yin na lomo ti nsake ti nsarin
1: eh ma se
0: ama ti ndo ni gangan gan o
2: ati ni di o an yato so ni gangan gan aso orun ni gan
0: won ti ndo ni gangan gan
2: irun ori ni gan bata o wa lese ni
0: bi pe eyin e ti ri won pe se leyin sake ni abi abi were
2: abi were ni aba lagan na ni
0: at the end of the day e wa ri won pe alagan na won ti da lagan na o
2: mi a kan ma soro lo be ni la gba ku leyin ki la ma soro lo
0: won tin do ni gangan se ri lo to lati je ati mu lo de Nigeria lo le
2: lo se tia tia
0: a mo pa ota nkan ti e wa won de bi pe nisin
2: olorun mo saanu mo ni
0: mi ija me oran to ti e won ija me nuku nbe
2: o ga
0: sugbon omo yi ti do ni gangan gan o te ba lomo tin sake tin sarin e wa se mi ti o ma se fun e mo pe ko wa su lo
2: atomo kekere be ni
0: won tin ba nkan kan pade latara nti won se yen
2: lori atan ninu drum
0: e je kin ja yin
2: tan ninu gbogbo re
0: e je kin ja yin tan
2: ya salaye
0: se mo wi pe awon eyan kan lo se e gbo
2: okari okari
0: awon eyan kan lo ise o se si mo pe oyoba ni abagbale gbata
2: atan la dari re si okari
0: atan ni won ti sake
2: be ni
0: won ti sare
2: ninu drum
0: ninu drum ninu gota
2: ninu gota
0: lori akita gangan
2: akita
0: nje amaye o ti ma foju ko nkan
2: o paro o to ni
0: ninu pe won fi nkan kan tanle awon se buku buku buku
2: awon eyan
0: tawon eyan kan ti tawon eyan kan ti lo je pe
2: eh ala gbeju danu sori atan
0: won te ni egbe kini lo sori atan lo gbeju
2: arin kan mi gan ke ye ko mo mi fuju ri
0: nja ma yo ti ma fuju ko je wo ti ma do ni gangan gan e wo egbo kini kan apo resi a bag of rice empty one ni mo so o ti ke ba kun be elo gan ni won wule ka gan
2: elo na ni gan elo ni elo ni kan pa gbogbo re pelebe kan pa pelebe elo ni elo da mu wa
0: elo ni won fe ta elo ni won fe ta
2: an fe yin pon an furi pon an fi gbogbo re pon
0: e dakun tori olorun eyin ti e jo bi ta mo yin ti sake ten san kan kan kakiri
2: mi aya mi ri toro ko bo
0: e ro e dakun e se ri won pada ko ni di ise yen ese awon ti won lo re ta fun awon o sagota o
2: won on sa o
0: awon odori atan o
2: on sa o opolopo yan ma
0: e dakun tori tolohun
2: ati mi do ni gangan gan
0: o e dakin soju opo le boye yin na notice adugbo yin abe notice
2: boye nkan ti e
0: mo e wo e kan mo odun mewa
2: mokanla ke ma ba odun mejila
0: lori atan ni bi chan chan ti ko awon
2: ni gan mo odun mewa
0: awon nkan buku buku
2: eje sadugbo ti yan si gbugbo adugbo na wa be
0: e ba ti wa ri won ti won lo ni titi e ti ri pe se eyan ni ni abi were
2: an ti ponku tori ton aso orun ni gan ati bata
0: gba wa olohun
2: oludumare
0: gba wa
2: oro re adu re lori lede o
0: gba wa
2: e la ri be ni 79
0: hello
3: hello
2: hello sir
0: oruko yin sir
3: water ni lati jose ya fo
0: oya sir
2: baba
3: ko ni baje fo yin
2: ami o lodumare ati yin na o
3: e to te gbe wai olagbara eri ama jan sake yen jo mi won ama sake lagu kan oru
2: ori ti se si ni
3: ai mo ji agu meta lo mi jo mi agu meji lo wa mo yen ti mo fi mu lo si station inu airport
0: loru
2: loru alaajin
3: o ti ti to bi aluko ani bura
0: ha
3: mo da ti wonu won ti ti ti ngba ti won gbo bi meta merin mo ti mo eni se tori awon je nsa ki yen o le to wa nu won
0: be ni
2: esi ro nbe
3: ni waju olai se ni kepu kan bayi ni omo kan ku bibi baba on baba ti n se jeun ti n se kepu eye ti o fi na se ti ti yen won si gba o si mo beye mo mo benu police station airport ati olopa to ba wa nbe gan ko ma gbo anytime we se pe boya pe e fi soro oro ẹlẹkẹjì wa ni ẹ rí àwọn tí ń sá kí yẹn wọn ti ń dún yán wọn ti ń dún yán gangan.
0: bẹẹni yóò dà fún yín
2: ẹ
0: ti ẹ ti rí i.
3: bẹẹ ń gbọ
2: ẹlòmí
3: ẹ rí ti aṣọ rẹ ọkùnrin a tí ó máa dá sọlẹ lójú títì
2: torí tọrùn
3: lọkàn jù ìyẹn báyẹn tẹtọ rí àmọ mi ìfẹ jẹ kéékèèké tẹ ń sá kéèké tí wọn bá ti sá ó lù wọn lọ fi rà drọgì wọn lọ fi rà ìkéyìn àkọ́rí bò ní mo ṣe gbọ́ tí wọn bá wọn 1kg 200 náà wọn tà
0: tẹlẹ
3: bá lọ pé 200.
0: ẹ ṣeun
3: ẹlòmíì lè sá ní 800 ẹlòmíì lè tún 1000
0: kí ló ràn
3: ipò tí ń tọ́ ràn wípé ogun olè tí wọ́n jà lọ náà ni
2: tí
3: wọ́n lọ wọ́n ti fojú sọ nǹkan ní ọ̀sán òru wọn wà máa sà torí ọjọ́ torí ọjọ́mẹjọ mo máa ń gbọ́ ètò yìí.
2: ẹ ṣeun
3: àti ìpè kejì yín náà.
2: ẹ ṣe ojú ni ti yín
3: o. ìyẹn báyẹn.
2: yes sir. na ẹ ṣeun.
0: hello.
2: àmì olódùmarè. àmì.
4: èèyàn láti yan. ọlọ́run lè já bọ́ bí mo kọ́ mọ.
2: àmì olódùmarè.
0: ẹ̀yin sọ̀rọ̀.
2: àmì. àmì olódùmarè.
4: o ṣe rí
2: mu.
4: ní jẹrẹ mọ kẹsà wúsà kan. yóò ṣe ká dá ọrẹ gẹrigẹri. ó ní jíà ni. kálẹ̀ dẹ̀ mú jíà. oníbà olówó oníbà. kí ni irú rẹ̀ ta lọ́kọ̀ oníbàtà. bàyá kó yà mẹ́ka kàkàlùmí. ẹ kì í kàkàlùmí. ó ní àlà ni ta lọ́kọ̀ oníbà bàtà. bí wọ́n ṣe kó kanu àtọmọ wọn. ọlọ́mọ jẹ́ bí mọ ọlọ́mọ.
2: àmì o àtẹ̀mí náà. àmì iṣẹ́ o ojú ni ti yín o kẹ́yìn sọ̀rọ̀ kó àsìkò.
0: hello.
5: ẹ kú ètò.
2: ètò ni o màmá.
5: àpá ìsàn.
2: yes ma orúkọ ni mọ.
5: ẹ rí alájà san ní lákòógùn lẹyìn ya títà.
2: ah màmá ìpẹ̀lẹ́ mọ̀.
5: ẹ fọ
2: fẹ
5: ọpẹ ètò ọpọlọ yóò kún ní dàrú.
2: àmì olódùmarè àti tí ń náà.
5: ọlọ́wọ́ bá sọ ilé àtọ̀nà yín lágbára ọlọ́wọ́.
2: àmì.
5: gbogbo ètùtù ẹ mú wá ìfẹ́ fọ́ wa lọ́gbọ̀n yẹn. ọlọ́wọ́ bá láàánú ló gbá wa lórí nàìjíríà.
2: àmì o.
5: ẹ rí àwọn ọmọ tó ń sọ akéṣà gò káàkiri. ó ti rí gẹ́lẹ́ lẹ ti wí. ìmí ìfi ìdàkudà nú wọn wọ́n mọ̀ gbé akọ̀kọ̀ ìjìká káàkiri wọ́n mọ̀ ṣàlẹ̀ wọ́n bá sì fi ṣe ti dá wọ́n tún jalè bẹ́ẹ̀ bá múra rí wọ́n á jalè ní tí ò sì tọ́ fi ṣèjì kan mú kóló náà lọ àwọn amú kóló tó wà mọ́ tí wọ́n wọ̀ káàkiri àdúgbò wọ́n mọ̀ dàdúgbò rú ọlọ́ọ̀bá láàánú jùlọ ó kọ́ wa mọ̀ ṣe lóde nàìjíríà.
2: àmì o
5: ẹ wá rí ìkejì ni pé àwọn ìjọba wa yìí náà wọ́n ṣe bí ẹ̀ ń bẹ̀.
0: ẹ ló mà
5: ọgbọ́n
0: ẹ já fọ̀rọ̀ ìjọba lẹ̀ ẹ má bínú ṣé rí ìjọba tẹ̀ ń dákọ̀ ọ̀hún bí ìgbẹ́ tó ń kàwé àkẹ́yìn ni wọn ò dá nàìjíríà nítorí tiwa. I'm not sorry to say. hello.
6: olùpọ̀.
0: yes sir.
2: àbá.
6: ìmọ̀lẹ́ rẹ̀ yín kò ní bàjẹ́ fún yín o.
2: àmì o àti iná o bàbá mi.
6: àtẹnìkejì yín náà.
2: bàbá ojú ni ti yín o.
6: ẹ máa mọ̀ ọ́n ṣe o.
2: àmì o olódùmarè.
6: gbogbo ọlá ọlọ́run yóò fi sáwọn ọmọ wa lára o.
2: àmì.
6: àwọn ọmọ ọdẹ àmú kan tó jẹun.
2: àmì o
6: àwọn náà ní dàmú kan tó jẹun.
2: àmì àti iná o.
6: àbíà fún ètò.
2: ọmọ bàgbé gbàgàjúmọ̀.
6: ọmọ bàgbé gbàgàjúmọ̀ láti dàrẹ́ ìbàdàn.
2: ojú ni ti
6: yín. ẹkọ ṣe ọpọlọ ẹ máa ṣe lágbọ́n.
2: ìpàdé sà.
6: kì í ṣe pé à ń sọ à ń dáná mọ. ládùúgbò mi ọmọkùnrin kan máa ṣàkí ládùúgbò mi. mo máa ń kíyèsí. ìmọ̀ dáṣọ̀ tí ò bá dáṣọ̀ yóò máa dá kọrin. abẹ awọn eyan wa gbogbo kan ke sa omo won
0: ke si won
6: tori pe bo tin benta ko se nti o kan
0: se nti o kan
6: so n ka gbe mo te mara ni o
2: abi esi olodun
6: e ba la foriti dopin la gbala
2: we mi ma lo so be
6: won wa ke si awon ton se ka kiri ladugbo ka dugbo na kan ma ke si won e to ba de ni ora je na won kan ma fa won lowo pa lowo
0: ese
6: o e ri pe to ba ya yin mo denku ese o ate mi ase yan ta omo wa abu ni sele si wa
2: ami o lodun
6: mo
0: ese mo dupe
2: ese
0: e je kin fe yo kan ka di nle ka gbe bori to mi hello
2: baba yes sir ami gbo yin yes sir
7: ah olugo e mo kekere e ko pere odun te wi nti kere ju odun marun ke seri eti lati seri lenu keti ki mo tin ba da ko arugo won o ti mo ti o ma pere ti mo wi ke so mi ke ngba yen en ti mo wi o ti wo yo to mo odun gba ti paso odun ti mo so eti 220 years in ko bi 2007 2008 lati geti titi de aliwo lo si ona le baba wa ni ni mo bo yen wa da gbole kan be e ma jenta awon ma lo kota si kaki won ma no do san pe ta bi geti wa ba won pe drum si ni won ma ta won ayon wo ri e kini socket ye se san socket ma se bo won wo ye won ma ta kaki ya gbo ba ko bo ta so ko no ma gba na o de ti dagba nigba ti kon so o yo ti 220 years lord kon so ko no ma te ba ri nti won so won na e ro ba yin orukọ temi ni ada sbo
2: baba nse o
0: e wo e je ka
2: fi
0: e je ka fi le ba e je ka fi le ba
2: o tun mo le na mo
0: e je ka fi le ba ah mo tun mo mi de ile aye ta ngbe se mo pe o n lo di je edogun ti mo ni mo lo si ye wa ni jowo ni ilu laro
2: be
0: ohun ti mo ba bo re o mo dupe lowo awon eyan ti n gbo eto yi jake jado orile ede agba nla aye tori ife te ni ti e fi n gbo eto yi
2: ese mo dupe lowo yin gan
0: ni ese o Ọlọrun ọba oni yọwọ lọrọ ti yin na
2: mi o Olodumare
0: ba na se nda si ore bi ko kan ta to ada si nitori owo ta so pe boya nbi e lo gba form kan na e si gba kan na
2: se ko bi form na se
0: Olodumare mo dale ti wa na la
2: mi o
0: omo birin to ni oro yi ati jo koko jo n soro je lori phone through the message through the WhatsApp bo ngba to wa ya mo ni ah nja ni fuju kan ra bayi
2: ta fuju rin ju
0: tori nte nso yi gbogbo re o fe ye mi daada ka le joku ka le jo so
2: bi a ba fuju rin ju o
0: o wa ni ko si wala awon wujo to ba ro awon run lati wa sile Ibadan wa o pe ti ma ni ki won o wa in se daada to aje mi na wa bayin in don fi yan naju wa pelu ori ofe atanu olorun mu lo silu laro ha okunrin seri pupo wa la mo nda wahala le te te kan ba ni olohun je keyin won o da eh eri pe mo so ni bere ti mo ni be se waye
2: kiyan ma ro
0: eran ti pe ojo kan ni won bi yin
2: ojo kan na
0: le edo mo ojo kan edo mo ojo meji edo mo ojo meta edi ojo merin edi ojo marun edi ojo mefa edi meje edi mejo e fi wa do mo odun kan dibi te de loni o ba sinu ero kan yin pejo kan le pada e latale ni e ti bere si ni ro
2: ni yan ma ro
0: bi en se di oku musulumi e dira yin be njo kan ke ti e wo na
8: ori baba mi le
0: bi en se tayan na po se oku kristiani e te eyin na e te ra yin
2: eyin te ra re be ninu emi
0: emu ohun meji e fi kan dimu akoko e fi kan dimu elekeji
2: o se ti na
0: e fi se ti na e wa na gboro kale e se bi te si nbe mo tori nkan mi ko o
8: papo jumo
0: e wa diju yen pa e di ninu emi lo fa ko lo bi iseju bi mewa e wa ronu nkan ko iseyin mi o da pelu ti mo si pelu kira ka pe kini ba jo oto iseyin mi o da
8: e je ka wa rere o
0: nibi te ba iwa ti seyin de e kan ro pe seyin yin o da se fariwo se fariwo le
2: se mu le aye
8: ori mama mi le
0: papa julo ninu ebi ninu egbe ladugbo
2: nbi ise
0: nibi ise se fariwo le e wo nti won mo so leyin yin laarin awon omo te bi awon omo te bi se ti fariwo le
2: laarin esu ko lohun fun gbogbo ria
0: ka pe e ti fariwo le laarin awon e ti ndariwo le laarin awon omo sa ma
2: iwa la mi se
0: e jo mo fi kristi mo fi beyin anabi muhammad sallallahu alaihi wasallam mo fi beyin mo fi orun mi la mo fi beyin e satunse
2: mo satunse kia kia o
0: tori ele eru okan ni pe e lo doctor ni nkan kan o se yin eyin o kan ti ku o
2: pe pe pe won
0: kan
2: laye
0: o kan o
2: bele mi gugun ni gugun li kan ti rina si ni
0: te ba yi dari wo le ke te fi lo te dari wo le
2: oni
0: on
2: jebire ni oni on jebire ni o
0: te yanju oro yi ko yanju tan yanya gugu awon bi te ti fi ro korojo
2: gugu bi ti konun ko ho wa
0: ti konun ko ho wa yanju e ko kuro nbe
8: ogun ni wa ogun leyin omo yesoro
0: arabirin to ran isele si o lo si kabari oko re o je ngbe se pe
2: kabiyesi olodumare
0: o lo o to sare oko e lo o pele kini o pele keje o pele o de ngbe se pe o ni to ba wa nle ke kolohun ko do pada sile ina to ba nbe nle ina kolohun mu odu o be nkan kan la kunrin se sey na se be mo wa so fun mo ni mara mo ni e n te se yi e need o ni mo need e mi so lupo o ni kini nbe nbe ti o ti be ku o eni ki lokunrin nse eni alaida lobirin e gbo n to sele kini de po ninu gbeyawo lokan ni kese ni isin
2: kaakiri
0: yo da fun ma ya fe ha kan wa mo tun le nje be ta ta ri o
2: o lo leaf
0: hein
2: o lo ri ewe
0: ah de je pa pa pa tori pe ojo iwule ti lo tele tele won ni arabirin ni ilu ilaro ni won bi awon si
8: awo laye babaluwa mi filele
0: oko ti awon fe na omo bibi ilu laro ni won ni awon rinna pade arakunrin ni asalatu jo kan ni
2: ninu adua
0: won ni but pe tawon ri to denu fe ko awon won ni akoko na pe enikan la won fe but ki so ma asalatu tawon lo gegele ni tawon fe yi
8: pelu ase ni
0: bori nu asalatu njo na lo won ni bi o se salamu na pe kalugo gbale lo ta n pari prayer tan ni arakunrin wa ba won iba to wa ba won eri ta won ri pe ah ni ti le nto lo mi so lupo eyin o ni ri baba alagbaja ko mo wu awon o woko o àwọn ti ní ẹni àfẹsọ́wọ́n táwọn fẹ́ẹ́fẹ́
2: kí ọjọ́ wà lójú ọ̀nà
0: bó ṣe di pé àwọn jọ àwọn láwọn tó sọ pé àmì sí lẹ́ni tí mò ń fẹ́ wọ́n ní ṣùgbọ́n láàrin ìgbà tí arákùnrin ìwà bá wọn wọ́n ní kẹta kọ́kọ́ nọ́tìsì ni pé ẹni ó ti níyàwó rí àwọn wo bẹ́ẹ̀ lọ́ka pé ẹni dàgbà ẹni ó ti níyàwó rí wọ́n ní bí wọ́n ṣe dẹnu ọ̀fẹ́ káwọn tán wọ́n wá bèrè pọ̀ náà bó làwọn pé ànábẹ́lẹ̀ àwọn àdúgbò bá ní mo lọ ẹ̀jẹ̀ kí n gbé yín wọ́n ní wọ́n fi mọ́tò wọn fi gbé àwọn ọjọ́ náà lọ gbàtà àwọn débi táwọn ó ti bọ́lẹ̀ àwọn bọ́lẹ̀ táwọn ó gba nọ́mbà àwọn àwọn náà gba nọ́mbà àwọn gba nọ́mbà àtàwọn wọ́n flash àwọn oníkálukú dẹ̀bà tiẹ̀ lọ wọ́n ní láti gbà náà báyìí báwọn bá sún àwọn bàmí sọ wọn rẹ́gẹ́dẹ́ ni arábìnrin amúnidá ni wọ́n ti lọ ni wọ́n kọ́ designer wọ́n dẹ̀ mọ́ndé téèyàn bá dé ṣọ́ọ̀bù wọn sọ ọlọ́run fi ọlọ́run bó ṣe di pé àwọn ń gbégbé wọn ti wọn àbá wọn ṣọọbù wọn ká wọn wọn bá wọn ra mr biggs wà gbà yẹn lọhùn wọn ní débi pé báwọn ṣe padà yóò fẹ pẹlú arákùnrin yìí wọn ní kò yá wọn mọ. wọn láwọn yóò àwọn padà yóò fẹ o tó fi jẹ́ wípé ẹni táwọn tí ọkọ ń fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn rọra ń. yàgò díẹ̀ táwọn fi yàgò fún tán tó fi dípẹ́ arákùnrin náà bá tiẹ̀ lọ wọ́n ló wá díjọ́ kan àwọn wá pẹ́ arákùnrin pé ẹ̀yìn ẹ̀lọ́ lẹ́bọ̀já òun fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ẹ jọ ń torí ọlọ́run ẹ jọ òun fi ó ń ṣe ọlọ́run òun fi bẹ̀yìn ànábì mọ̀
2: ọmọ sọ́la
0: àwọn fi bẹ̀yìn ṣe ti níyàwó wọ́n ní ẹ̀mẹta ní ṣe kàfàrà pé àwọn ò tí ì lóbìnrin àwọn ò lè

obìnrin tó wọ federal poli láàrọ̀ ó di 100 level. Kẹrẹkẹrẹ ó di ó wọ 200 level. Ṣẹ̀wọ̀n pé ó wọ ND nìyẹn. Ọdún tó wọ school tó wọlé sí OND 2 yẹn gangan. The first semester.

0: ilé ayé kì ṣe tẹnìkan o.
1: Ilé ìkan ṣoṣo.
2: What a bitter experience.
0: Tó yẹ kó o sọ sọ o lójú ọjọ́. Báyé ṣe dàlètò. Lágelúlẹ̀ ń gbọ́. 96.7. Àgbàlá ọba Adébáyọ̀ Muritàlá Àkàndé. Ẹ̀kẹ́rin gbogbo ilẹ̀ Ìbàdàn. Oni Adébíyí ló kọ mi olúkọ àlélu ọmọ alé tó jọ alóde ti pò fara lájọ yé mọ jẹ. Mọ jẹ mọ sún ẹlẹgbẹrun àpótí. Ọ̀rẹ́ mi ọmọ ògún sàn àbó ni sà. Ṣé gbúrò. Mo kí ilẹ̀ tẹ lókè ògún gbọ̀n. Àǹtí Salé wá mo kí. Ìjọ kan láti mara. Ẹgbẹ́ ọlá ní California mo kì í mẹ́.
1: Tí bá jẹ́ kò rí ẹ.
0: Alájí Tájúdé Oyè ọmọ Oyè wọlé.
1: Olùgbé mi wọ́n ṣàgbọ́ wá ẹ̀yọ́ olúwa ṣe.
0: Alájí àtàlájà Rìsíkàtà Adébóyè mo kì í. Afọlábídá Ẹ̀rọ Ibrahim. Bá mi John Ajibọlá Olúwọlé. Ọmọ wọn lè ládùn nílẹ̀ Ìbàdàn. Ọkọ ọmọ mi Olúbùnmi Olúwọlé.
1: Mojúbú.
0: Wọ́nà nù lè ya ọlọ́pàá tí ń bẹ̀rẹ̀ ológun ẹ̀rú ńlẹ̀ Ìbàdàn.
1: Bí ẹ̀mí mi ṣe bí wọ́n ló pè mí, wọ́n ṣàgbo ayọ̀ olúwa ṣeun, ó fèrè síṣẹ́ mi.
0: Arákùnrin tó jẹ́ bàbá arábìnrin yìí, ó jẹ́ ọkọ arábìnrin. Gbogbo etí tí ń gbẹ́tọ̀ yìí lónìí ẹ̀ ní ìrìn àjò alóòde. Ẹ mọ́ gbàgbé o. Pé mo ní ọmọbìnrin tí wọ́n kọ́kọ́ gbà sínú ilé.
1: Ìwọ̀n rẹ̀ wá sọ́dọ̀ rẹ̀ ìwọ̀n táwọ̀.
0: Federal Poly ti ń bẹ́ ń lu làrú lọmọbìnrin yìí lórí admission sí. Ó ti lu ọdún ó ti lo ìyàwó ọ̀bọ sí ìyàtù. The first semester.
1: Ìyàwó
0: ìyàtù.
1: Ìyàwó.
0: Arákùnrin ìjíbẹ̀ yẹn ṣe jí láàárọ̀ ọjọ́ kan.
1: Àìníbẹ̀.
0: Ló gba ìlú Èkó lọ.
1: Ìyọba.
0: Ọjà kan ni wọ́n ló dé.
1: Ìyọlúwa. Ìyọlúwa.
0: Orí arákùnrin Jack of all trades ni kò sí ní tí èta kò sí ní tí ra.
3: Bẹ́ẹ̀ni.
1: Mo lẹ́ni tó dé náà dé mí kí Jésù pé dé
0: o. Ló bá gbàlú Èkó lọ alómisálẹ̀ gbẹlẹgbẹ.
1: Ọ̀rẹ́ yọ̀yọ̀ ṣe bí wọ́n.
0: Ó ra jàtán.
1: Ó wá díjọ èmi.
0: Ẹbí ń ta gbọ́ tíyàwó arábìnrin sọ fún wa.
1: Mo fi bẹ̀rẹ̀ ọjọ́ ayé mi ṣiṣẹ́.
0: Ó ra ọjà tán.
1: Ó tètè mọ páyé fẹ́lẹ́ mo.
0: Ọkọ̀ tí yóò fi kó ọjà lárákùnrin ìwà lọ.
1: Ṣubú tán ijó ajúmọ́jú.
0: Lórí ọkọ̀ tán wọ́n lòdù ọkọ̀ ló wá ní Emmanso wájú ibi tí màá ti bá yín ní ìlú gbé ọ̀kadà.
2: Bitter experience.
0: Arákùnrin igun ọ̀kadà. Balabala ibi tí wọ́n ti ń pẹ fún tírélà kẹ́kọ̀ọ́ kó wọn ó kọjá.

0: bẹ́ẹ̀ ti lónìí náà ni.
1: ọkàn mi ni yọ́n bá ọ̀rùn mọ́ rẹ̀.
0: àti tirun àti taisaiko àtẹni ó gun àtẹni ẹgbẹ́ lẹ́yìn.

Ouais. Alákùnrin wọn gbé lọ́kadà ó di dìgbàdìgbàdìgbàdìgbà nearest hospital tó wà nbẹ̀. Ìmọ̀ rẹ̀ wà sọ́dọ̀ rẹ̀ ìwọ̀ntàwọ̀ sàn. Ibẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ tọ́jú ṣùgbọ́n nígbà tí ó ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tí ó bẹ̀rẹ̀ tọ́jú. Alákùnrin ti já wàhálẹ̀. Ọkọ̀ tí ó ní kó mọ̀ nsọ ń wájú ọlọ́kọ̀ débi tí ó ti dúpẹ́ àwọn tí àwọn agbọ́kadà wà á dà wọn ò rí wọn pèsè bẹ́ẹ̀lì ń ṣe kọ́bọ̀ àpònú tó mú fóònù bọ́ ta. Gbàpẹ́ra wọn gbé lẹ́ẹ̀kejì báyìí wọ́n ẹ padà ẹ máa bọ̀ arákùnrin tẹ̀ ń pè yí.

0: ìṣubú tán ìjọ
1: tèmi àtẹ̀yìn náà ní àrìn rà
0: ọ́ wádìjọ́ èmi
1: ni ó ṣe bí wípé arákùnrin tó lè tó tí wọ́n fi lé mọ́tò tó dé tó rí bẹ́ẹ̀ ló ní bàbá alágbájá lẹ́nu sí kí ló dé
2: kábíyèsí olódùn
1: ẹ gbàùn ẹ dákun ẹ ráńkálẹ̀ ẹ dákun ẹ dákun láàrin ìṣẹ́jú bíi mẹ́wàá arákùnrin náà ti ń gbọ̀n dúdú taago dùn gẹ́gẹ́ bíi tarabìnrin ìyàwó arákùnrin sọ fún wa aago òun ló dún sórí aago ọkọ̀ pé níbo lẹ dé nǹkan ti bàjẹ́ o kí ló bàjẹ́ ṣe ń tí ẹ lọ rà àbí kí ni. Abalagbeja kí ló ṣe wọ́n ayé o. N tí wọ́n bá dìrọ̀ lẹ́ máa lẹ́jọ́ náà rí o.
2: Kábíyèsí olódùmarè.
1: Òkú díẹ̀ kò mẹ́ni tí ń tú.
0: Ṣé ni wọ́n ló pè mí wọ́n ṣàgbọ́ wá ẹ̀yọ́.
1: Ọjà tí arákùnrin yìí lọ pàdé.
0: Ṣíṣe mi.
1: Gẹ́gẹ́ bí n ta gbọ́ látẹnu ìyàwó. Ọjà mílíọ̀nù márùn-ún owó ni. Àwọn nǹkan wóró tó pé ìbá ti kó dídí dání ta àwọn àwọn èèyàn sáré
2: bòmù.
1: Wọ́n sáré bòmù.
0: Lágbo ayọ̀ olúwàṣẹ́wò ó fèrè síṣẹ́ mi.
1: Àárọ̀ ọjọ́ kejì. Lódì aó ambulance gbókùn arákùnrin dé láti kó ó gbé wọ̀lú ìlàrò. Ẹni tí ò lè rìn ni wọ́n gbé abalagbaja kí ló dé. Ṣiṣẹ́lẹ̀ kò dúró jẹ́ kálukú gbá ọmọ rí.
2: Ẹni arí lánà
1: èyí tó kú ọdún yẹn ní fi sọkún.
2: Àmì o kí ni ká ó lè yàn ti létí tọ̀nà kó tó yà wọ́n.
1: Sin arákùnrin tán. Gẹ́gẹ́ bí n tarabìnrin sọ, ó ní àwọn ṣáà ń wò báyìí ni. Ó ní àwọn ń wo bó ṣe jáde. Bí ṣe ń dágbére fáwọn.
0: Ní ó tètè mọ páyé.
1: Àwọn wo bó ṣe jẹun ní dáínì.
0: Nígbà mo sì ṣubú.
1: Àwọn wo bó ṣe fún ọmọkùnrin bó ṣe na owó sí.
0: Ìjọ èmi ní ìkan.
1: Tó ní títí aago márùn-ún òun náà ti padà dé. Wọ́n ní gbogbo ọ̀rọ̀ ọkà wọn táwọn fi ń bọ́jú lẹ́ẹ̀mẹwàá ni pé àbójú àlá làwọn wa àbẹ̀wọ̀n wa ńlá là ni àbí kankan wa ń ṣẹlẹ̀ ni. Nígbèwádìí pé wọ́n ṣàdúrà ọjọ́ kẹta tán. Ibi tọ́rọ̀ tí wàá bẹ̀rẹ̀ gẹ́gẹ́ wá rí sí wù mí káyọ̀tẹ̀ sójú ọ̀pọ̀ lẹ̀ ó wù mí o. Ibi tó wàá ṣẹlẹ̀ tó mọ̀rọ̀ ìdórí agbègbè gan wá rí. Wọ́n níjọ́ tí wọ́n ń sin arákùnrin yìí wọ́n níjọ́ pé àwọn wà nù lẹ́ńtà wọn ni wọ́n ní àmọ̀lẹ́bí òṣèlú kí wọ́n sin wọ́n sínú lẹ́tùkọ́ àwọn làwọn yára pé rárárárá.
2: Òun náà lọ kọ́lé rẹ̀.
1: Àwọn ò lè gbé ọkọ àwọn lọ sí tẹ́ńtà wọn níbi tójú àwọn ò tó táwọn ò mọ tí wọ́n ń ṣe níbẹ̀ báwọn fi sínú ilé àwọn làwọn kọ́lé àwọn.
2: Lọ́kọ́lé náà
1: ẹ jẹ́ kẹ́ bá wọn fi sí. Àwọn sì wọnú kọ́mpá àwọn gẹ́gẹ́ náà sọ pé ibi ìlú wọ àwọn. Báwọn fi síbẹ̀. Wọ́n ní káwọn ti mọ pé àwọn bàbí sọ̀rọ̀ ní olùpọ̀ kí n ti mọ ní kí n jẹ́wọ́ gbó lórí burúkú ẹ̀ lọ sí tẹ́ kí n mọ̀ tiẹ̀ fojú kan sáré rẹ̀ mọ láyé àkìlò tó báyìí. Nítorí ọjọ́ rẹ̀ ò dúró agbègbè wa rè ó tó jẹ́ kẹ́yìn ò gbọ́ rè.
0: Ramojubu tí kò lè dìde.
1: Wọ́n nígbà tí wọ́n ní wọ́n sin arákùnrin yìí nígbà tí wọ́n gbètè kó dé nígbà òdìjọ́ kẹta wọ́n ṣàdúrà ọjọ́ kẹta àdójọ́ kẹta tí wọ́n aṣẹ wọ́n ní àáfàá tó wá wá.
0: Ṣíṣe mi.
1: Wọ́n ló wá sọ̀rọ̀ kan ẹ máa gbọ́ o. Ká tó sọ àdúrà irọ́ gbogbo ẹ tó bá ní tí ó gbà.
2: Lọ́wọ́ òkú.
1: Ó yẹ káwọn ó sọ oúnjẹ ta ṣùgbọ́n ẹyìn.
2: Bí gbogbo ẹ ti rí.
1: Gbogbo ẹ òkú dé òtí ẹ mẹ́ni tí ń sún níjẹta hùn ni ló fà á. Torí ní ẹnba ní tí ó gbà kó bọ́ta. Ẹnba sì ní tí ó fà láìsí ẹdá kan ọmọ rẹ o. Ẹ sànú wọn o ẹ fún wọn. eni oro ba si pa eni po to ni oro kan to je pe ojo lajo so po asejo ojo keta iya awon omo mejeji yi won be nbe ayin ako be mi na se ko anu
0: ole ni today na de mi ki jesu be de baba laba today ma sure yoyi
1: e gba mi pe mo so fun pe nigbati ife awon mejeji wora oko pada fin kan lo yawo pe o si jawon sawon business be ka dawo bayi po
0: o wa dijo
1: ase bi se nse bi se nso awon nkan yen foto won ato yawo jo nda business yen po ase arakunrin yi so fa iya re pe nkan kan da won ato yawo won po ah
0: nigba mo si subu tan ijo ajumojo
1: bo se di wi pe
0: jo emi ni ikan soso
1: awon to je iya awon mejeji bi won se
3: ma se yo degule re hun
1: bi se le lori aga ti en joko sire won ni parola won wa o awon o wa si tambi ti awon alafa ti se program won lero si lo emi ni ya won ni lo to awon ko won pe ya ta ebi eleyin omo e o ni ya ni
3: an ne baba na
1: sa ejo aja ejo ko emi ni ya arakunrin ni mo si bi fun he won ni awon aburu awon meji awon egbon awon ta won jo joko ninu sitting room atawon ebi kokan to joko to rogba ya won ka mo ni se ri pe won ti ri pe agun ti bo ba wa la fasi ani o da ko si wala e pada wa o so loju gbogbo awon e to du e won ni be la won to wa je mole bi awon oko awon chan so pe ni ti le n to lohun ka ma bo na lohun mara o to
3: omo wa lo bi mo fun
1: o to ni ah
3: omo ri ana bi mo fun o
1: igbeyawo odun meedogun
0: ise mi
1: en to wa sele e to je ke e da kun gbe en da fa fe pe e mo long oro yi kini ka birin o se ni bayi won ti wa pe ipade ele keta bayi pe gbogun tarakunrin ni won fe pin sona meta arabirin wa laye
3: wo n gba
1: laye laye pe ko sin to jo koda won so le pe won ni baba ogun nu ogun gan aba leto ninu ogun gan iya leto pe ni ogun ewo awon ya joba gbogbo nkan awon ya joba eyin te lo to pelu ohun eyin te pe gbogbo to n bo se fe yin to e fe hun kilo buru nke pe to oko to n fe yo ya o meji lo ti ni omo kankan ni o
3: bi mo kankan fun o
1: arabirin ni bi toro ra dedu won ti dole lorun kini ko won se
3: o ke lo na abayo
1: kan kilo na abayo pe ejo ohun gbo eto yi ni o
3: ndu se na se si
1: ohun oro ohun airorun sun lo je ko won gbo eto pe e wa dakun bi toro dedu o yi se meta na ni won gugun tin bele si e dakun e gbaun e dakun e gbarabirin
3: orode le
1: o hello baba
4: olohun ni solo akari ni mo lo
1: ami olohun
4: baba jijobi
3: o se jare oju ni ti o
4: oro ni pe lori kini e ko ewu re ni baba wu la je ah idile awon ti an to ni opo yi ìdílé onírọ àwọn wọn sì hún tó sì pé bàtà bá wà rò lọrùn bọ yọ ọgbà náà ni òun náà ti parọ fọkùnrin nígbà tí gbá ọkùnrin mú láàárọ ọjọ sábà bóun náà ọwọ ọpá fún un ló fi bọ́ bí ọgọ́ sí yóò sì máa dùn sẹyìn náà wọn pin ni o kọ́mọ̀ wulẹ̀ sí pé wọn mọ́ àṣùgbọ́n ìdílé ńlọ wọn kí láì.
3: Òun náà ti parọ́ fọkọ̀ àfẹ́sọ́nà ẹ̀ tẹ́lẹ̀.
1: Ìyẹn àwa lè po parọ́ ìyẹn fìfẹ́ ó fìfẹ́ ra ni ó ràfẹ́ ni o ra fe ni alepo paro. Hello.
5: E karo
1: sir.
5: Olu gbadun ni lati de ayan re.
1: O ya papapa ni ke se o.
5: Kini o fe ri ninu ere osogun.
1: Hmm.
5: Mo ba gbogbo ni nbe fun. So mo ni ku.
1: Hmm.
5: Na ba fi wete mi o. Ba de ni ga fogun to pare pete sile. Ni ni kankan ti mo gbe nbe.
1: Hmm.
5: Ni ori nkan te yin ri mo gun.
1: Hmm.
5: E ti lo gbo nkan. Hmm. Ko wa wa.
3: E se baba. E se o. Lati de ayan re oju ni tin o. Ise gan.
1: Hello.
4: Eh fa pe mo lupo. So number re mo pe ka wo to di tele ni mo ma pe.
1: Ben.
4: Je ti ni bo le ni.
1: Hmm.
4: Ko ba mo pe ke di ari na ri e pe wu ni o ti ma.
1: O ti
4: wu ni ma bi ni.
1: O ti. Hello.
6: E ku eto sa.
1: Yes.
3: To ni o oruko ni ma.
6: Alaja so ni ya ti cha lo so.
1: Iya papa pa de ja se o. Erupo
6: Kerry si bele o so lomo ko so were ko o pelu go Olorun loju temi o ye kan jo pin meta o ti ogun re ni o
1: ha ese mo dupe
3: ese o
1: kini won o e jawo kini kan ki gangan lo fa ti won o fi meta fo birin pe awon okunrin si fe yawo ah ki gangan ni nbe ndi
7: hello
1: Yes sir, papa. Papa.
7: Yes sir,
3: yes sir. Yes sir, urko ni sir.
7: Ande lo pa lo la la ku.
1: Oya.
7: Eh lo di ti mi. Obinrin o ti se lo ti se la. Yo gba Olorun ni.
3: Hmm. O da Olorun ni si mi.
1: Yes sir.
3: Ni se.
8: Jo emi ni kan soso.
1: Mo fi bi mo fe ke ba wa gbo kini lo ge ti wa gbo ede be kini to le fa ti won bo kini to ba yen e ja tun ko lo be na
3: abi iyawo meji
1: ko lo be yen na
3: omo kokan
1: hello
3: sir
7: e ka ro
1: sir
7: mo sir Christopher lata when you
1: baba
3: ipele sir
7: mo wa pelu ni e se gan
1: yes sir
7: gbo awa ara when on king united states of our when mo se pe
1: e
7: jo
1: yes
7: sir omo birin yen o lucky pe o sin oko e sinu ile yen ko ma kuro nbe olorun to wa pelu e to fi bi omo meta 15 years pe loko e accident sele o ti adopt omo awon omo
1: oko
7: toko e to ni tele to je pe won ko so fun pe won na ti lo ma tele tele and then being the kind of Christian na won it should be a different posture but Muslim ni won which means pe won ni opportunity won ti mo gbo kono opportunity lati fayo ku po tele gbo nti o da ni pe grandma gangan o support won hide gbo e fun lady yen nti mo so pe ko jo open ko fi okan pe o nti ni omo marun ni yen o ni meta ti e tele then awon meji to won ban le ko adopt gbogbo won
1: ko
7: lo ki business le ba boom e jo
1: alright sir
7: gbo ṣùgbọ́n wọn pin kọ́mọ́ nítorí wọn bẹ́ẹ̀ ni pé olú ni ilé yẹn kì í pa máa pin sọ́nà mẹ́ta or something like that olú ni ilé yẹn àwọn ìyàwó méjì yòókù kan máa lọ.
1: Hello.
3: Hello sir.
9: Olúkú ẹ fún ìtọ̀.
1: Yes sir.
9: Ẹ wo ọ̀rọ̀ fún ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ́n o. Tó ti yín nìṣẹ́ obìnrin yẹn ló ṣe rẹ̀ léṣe o.
1: Lọ́nà o.
9: Ṣé wá rí nǹkan wá rí jẹ́ ìṣàkàn ìṣìyẹn lọ dá wà láàrin ìlóyìn tí ń dojú nìyẹn ṣé wá rí ní tí ọlọ́run bá ṣe ni pé ìyàpọ̀ ọmọ sí torí bàbá wa ni ọpọ rẹ títí tó yà á kọ
1: ìlú tó ṣe yàkọ àti àbọkọ ṣé wọn dá.
9: N tí yàkọ ṣe ọ̀dà
1: bàbá nǹkan
9: ó ti yọ là fún ọmọ rẹ pé ṣàlàyé fún obìnrin yìí láti ilẹ̀.
1: Ó dà sà
3: oju ni ti o ise gan ni o.
1: Hello.
10: Ekaroma.
3: E
10: ku ti sa.
3: Yes ma.
10: Omo ta lati Boluwaji.
1: Oya, o se.
10: Emi gba won ni moran pe kan affect pe kan pin si meta. En tan ko ku jo sise mi o ti pin. Kan pin si meta. Everybody na lo bi teni yen na lo. jogun jogun de teni to gun gbe
1: ndama
3: ise ise o ini danu mo ju ni police station.
11: Hello.
1: Hello, hello sir.
11: Ah,
1: ko
11: le ba je po yin aya si la so ni di America.
1: Baba,
3: sir, I'm going yeke yeke o.
11: Bawo yin o loko.
1: Won ti lo le oko. Ibi abi ma sini.
11: Omo ye ni ko. Je ti e je. Baba wo. Omo ye lo ni eto si.
3: Ogun baba won.
11: Oluru pe.
3: Mhm.
11: Ite le ka ri be.
1: Alaji Abele Aziz.
11: Ah, leju. Mo gbo yin.
1: Kilo kini baade ti an fi le hide to ba yen sa.
3: Alaji Ambale Aziz.
1: Hello.
12: Hello.
1: Hello, sir.
3: Hello, sir. Good morning, sir.
12: Welcome, Mr. Joseph.
1: Oh, yeah. Oh, yeah. Papa,
12: you're a doctor. Come on, if you know to be my command, a coffee, see, I won't coffee so horrid. So I do be coffee, see, yeah. I know, no, no, no. I paid with the dad, you know, than I am.
1: I see. Hello,
13: hello, Akaroma.
3: Yes, ma'am.
13: Temi tope lati Olubadan
1: o so ka ra mo sa
3: pele o
13: advice mi le fun won ni pe number 1 gege bi esin ti won sin bo se man pin ogun won na ti so fun won kon je ti won pin ogun bo se fe pin iwon ba ti won ba fun won ni ka won bere fun ogbon Olorun ko di pupo mo won lowo pada. So the one of the man said we mental jogun
3: to
13: ogun to ba wa lo weyan teyan ba ni ogbon teyan le fi multiply e ko le poju uno fi man pada because oni nole ton fi ma multiply e no fi ma so pe ogun yen pada pe nto ni nkan ti wa gbin pe iro so iwon ba kon je ki won pin mo se fe pin ko ma di ko ma dojo waju ton ma ni pe pe o ba won ja si ogun kan je kan pin kan wa bere fun ogbon Olorun lati multiply won ba ti won fun won.
1: Hello ma.
13: Yes sir.
1: Mbe bere kan lowo yen ge bi obirin.
13: Okay sir.
1: Kilo le mu kokun ni o hide nkan to to ba yen fun iyawo
3: for many years.
1: Kilo le fati iyawo na fi le hide ru nkan ba won foko. Ejawo be yen gen mo fe ke je ka wo
13: nkan to le fa ni wi pe teyan ba ti je oniro yen number 1 but awon kokon wa tun je pe won ti on ignore reality on ignore because a lot of times not mama ri something like that won wa ma fi only ma fi nkan kan mi pe kuro npe ko le ri be a lot of sign not mama ri awon elomi gan ma fe pe won ton ma fe so toro fun but ton se mama se won ti ma awon eyan ni fe
1: won
13: ti re ti se le ri dada si ore mi to je pe emi gogo fun ara mi mo gbo bayi ti mo de ri bo mo mo ru eyan to je mi so fun to gbo lati in fact eyan kan pe to so fun nigba te ni e so fun pe oko e bi mo nkan kan ma yan tori bo se se eni eni a o de npo mo yen gan ti ku o fi nkan kan mi bo mo le bi o so elomi le fe pe won kan fe so fun won bo ton ma ti mo ru eyan ti won je ko ti so ju won ni so fun won pa ko won pe won je ko si bi nkan ise le wa ton ni ri boya bi awon iyawo aburo abi iyawo egbon kan ton ma se nu foro bayi ton ma so fun won.
1: Hello, hello, ma. Eje nilo ibere kan o yin si.
13: Okay, sir.
1: Pelu awon ru igbe aye baun. Eh, seyin o si ma ro orun sun.
13: Ah, awon to ni ru wa bayin lowo, won in fact won kin wo pe kin nkan to seri normally talking ban fe nkan. At that time, eyin iwo lo je priority, o ma ma le nkan yen. To ba de le ba to ti mu. O ma drop we a to face nkan mi. So during that period to fin le ton tin mu yen o ye kawo wa ko ju sile bayi ojo eyan gudo ma riran all the time. You must have an eagle eye as the obirin then awon kokan wa to je pe gudo ni in back of your mind you investigate yourself by yourself now. Awon kokan wa be bo a man sakun reality o ma ma ri awon kokan mi to eyan momo wa sodo yin awon mo ye gan e ma ma fi sai sai e bere kokan lowo won na won we ojo da won ajabo po eyin gogogogo e bere lowo awon mo yen a kite lo wa se mommy eh kilo se dadin and you investigate even ko ma jo ma ra ta gan mo yin gan te ba ma investigate won ma hide nkan mi fun yin even okogun e eyan gbudo je ko ri eyan ma sharp good brain e sharp wa ma fi nkan in you have instinct now. I mean even ma re lomi like investigate gan a ma so nkan bo de se ri mi
1: pare
13: ba bale wa ri nkan da
1: awon lo ye pati
13: ara won ba de won ri
1: kan ti foju le kan le ri mu
13: o kara bale kan bo.
1: Ẹ ṣe ma. Ẹ ṣe ojú ni ti hin o. Investigate yourself by yourself. Noted ma. Investigate yourself
14: by yourself.
1: Hello.
15: No, Luko.
14: Baba, Ipelesa.
15: Afonso.
14: Yes, sir.
15: Abeku kanu lejo.
14: Yes, sir. Aba Olayo, sir.
15: Afonso Ologboko. Epo Blue to Adaji Machine Ayi. Ema gbe oruko ni Akin. Yajo Lolola.
1: Oya, papa.
15: I'm from Ngoga Shinse. I produce the matter.
1: Need you okay, Abi?
15: Okay,
1: yeah, papa. I think I've everybody.
15: Shelley. Could you to Labio? Opening of Baptist Rock or Lopo, go on town every dance off. What does this all matter?
1: Hmm.
15: So formal.
1: I mean, Aye toto. Aye toto. Hello.
15: Hello.
1: Hello.
14: Hello, sir.
15: Good morning.
1: Yes, sir.
15: Yes, I please do.
1: Yes, sir. Investigate yourself. Yes, sir.
15: Especially like according you.
1: Hello, sir.
16: Tinubu.
14: Baba. Yes, sir.
16: Oh, yeah.
14: Oh, yeah.
16: I'm going to go to the hospital. Mo ti o ba fun ko rara gba ko de gbadura le lori
14: ese
16: ko le jo ba ko ma da leru nu
14: ese
16: uruko temi ni gani olodun da lata be ta
14: ese baba ese uruko se ju ni ti o
17: yes sir
14: ese hello
18: hello lupo
14: sir baba
18: e ma ku shezu
14: yes sir pele sir
18: olodun a ma tun ni se
14: ami o lodumo re ati na
18: aye da ma da baba je sha
14: oju ni tin baba mi
17: oya ya
18: oruko mi ni baba ti ko oli lati le ma yan bote e ri di ko me fi wo oya to ti e seri
17: hello sir ojo ti lo ki le fe ko be ni mo se
18: ko se to fe se e ri pe lati le wa gan gan o be ni gan oko de ko fe gan o gan fun abi sha ko te ni owó gangan ló lára máa yẹn kò tó fẹ
14: rà
18: tó kì í ṣe pé bóyá olóró
14: ṣẹ́rí
18: ó dẹ̀ fi rí o ti rí bẹ́ẹ̀ nìyẹn
17: ṣẹ́rí nígbà míì kádàrá aláwọ̀ kankadiri ẹ̀dá kan ò ní kọjá kádàrá ẹ̀ ṣẹ́rí pé owó ló lára máa yẹn tó fi fẹ́ mo ti rí ọmọ tó yẹ pé ó lọ ṣáàfù ló tó rọkọ àti nítorí ti sáfíìsì dé kí á yẹ kí bóyá ọkùnrin tó ti wọn rí kádà ni máa fi ìgbésí ayé èèyàn hàn ṣé wá rí kíní kan wá ń bẹ kí n tó ẹyìn lórí ọ̀fẹ́ àti gbà kọ̀ọ̀kan kan mọ́ ṣé rí kíní kan wá ń bẹ tí wọ́n fẹ́ kẹ́jà mọ̀ lónìí ni pé àwọn ẹbí ìyàwó yẹn wọn ò dá o àwọn ẹbí ọkọ yẹn ò dá mi ò dájọ́ o wọn ò dá ṣé rí nígbà míì wọ́n fẹ́ obìnrin tó dáa but àwọn ò dá bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí mi ò lè ṣe nǹkan kan láyé kíyàwó mi ò mọ̀ ndẹ̀ mọ̀ sùn ndẹ̀ mọ̀ jí ndẹ̀ gbé nǹkan sọ́kàn
14: ẹgbẹ́
17: mi máa mí kan lójijì wá ń kọ́ àtijọ́kọ̀ tí yàn níwájú ta ilé ẹni ẹni tí mo lọ kí wọn báyìí ìyàwó mi àtẹnìyàn àti ìyàwó rẹ ìyàwó ẹni ẹ̀dẹ̀ mi kanlẹ̀ tí yàn kan ò dẹ̀ ṣe ní láti háìdì yàn kan sinanu gbèsè láàrin ọkọ láyà ọkùnrin bá ti fẹ́yàwó mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tó bá ti kọnu iṣẹ́ ọ tó gbà mo ti níyàwó wíwà lè dúró ẹlòmí ó gbà àwọn fámìlì ọkọ yẹn ni ò ṣe dáadáa o mímì ṣe rí bẹ́ẹ̀ nìyẹn.

0: ṣùgbọ́n bí mo ṣe jẹ́ ọmọ tán. Tí àwọn kan rò pé ṣọmọ sì le yè àbí ibo la ṣe fẹ́ ṣe ná. Ìyá ló ti dákẹ́ yìí. Ibo la fẹ́ gbé wọn.
1: Gbogbo ọba ọpẹ́ ní tèmi ìfàsùnmọ̀.
0: Ẹ já máa gbé lọlé ó bá sì dákẹ́ torí à ń bá tiẹ̀ ṣe wó tiẹ̀ yí wa.
1: Ìfẹ́ o kọ́kọ́kọ́rọ́ àti lè.
0: Èmi náà wà á rè lónìí.
1: O kò lè jù èmi kan mọ̀ pé wọ́n pa.
0: Ọgọ́ta ọdún wa dé méjì máa lọ.
1: Mo tẹ̀ ti kọ́kọ́ ra òfin.
0: Ọlọ́run mo yìn ọ́ mo gbé ọ̀gá.
1: Kọ́kọ́ ra òfin.
2: Mo yọ sàánú rẹ ni ìwọ kọ́ ọ̀rọ̀ yàn mu.
0: Sórí ẹ pé
2: ó yàtọ̀ sí ìrúyà bẹ́ẹ̀ bí ọdún mẹ́fà ọdún méje la fi mu yàn lọ láyé ayé yéria.
0: Kí wàá lọ sí ọ.
2: Bí ọba ríru ọ̀gá mi gbóyè ga là wá òun náà bí o ti mí wò ni a mọ yàn tó ọdún mẹ́fà láyé ayé yé rẹ.
0: Sórí ẹ wá pé
2: irú kọ́lá
0: ọ̀rọ̀ ngbà tí ń wà rọ yàn mú kí a lọ wá ṣe mí.
2: Àìmúyàn náà.
0: Ẹsẹ̀ wọn ni mo pẹ́ kí n tó rìn ni àbí wọn ni wọn ò ní láàkáyè. Oríire ò pé wẹ̀lẹ̀ oríwó oríbo tó wọ̀ oríire ò pé
2: wà ẹ́ èmi. Ẹ jẹ́ kó ń jẹ lọ lẹ́nu rẹ̀
0: ní.
2: Àìmúyàn ni.
0: Ó ṣe rí.

long with Shell to the piano, let that you 08054035746.

0: gajoke
1: asiko tito lati gbadura fun gbogbo abiyamo o abiyamo to fe gori afefe
2: abiyamo chami leni ojo isegu ayo ni fifirifiri o lori omo re o ato bagaye o adeto yaya teru teru teru teru teru oba mi arawa oba mi arawo nile awon ase bi gbogbo agbara re lo oku sare iji wariri ni waju ese re nipa emi inu re ojo wo topo soju kan ise mi duro wa wa wa pelu ase re bi ogiri gbigbe ase re na ni olodumare lo daru duro ni gidioni gbogbo ile pariwo go go go go go go go go go paso fake ye mane baba labi amani mo nje eje tu fi akoko yi ki gbogbo awon omo olorun ta jo se soji abekuta isoji gbankogbi ti lu abekuta o le tete gbagbe isoji abekuta e tubo je ki oju mi o si si opolopo nkan mo si akiyesi wipe ife ti awon bi amo ni si awon omo won ilopo mejo nti mo ro tele ni isoji ta bere lojo wednesday ti awon omo olorun ti nde ni ojo tuesday isoji ta la fe bere lago meta osan ti awon omo olorun ti de be bi ba ni ago kan osan won wo orun won wo ju ojo ti won ni pe won se afẹ jeunje omo ilaye bi awon odo se gbeyin be na ni awon grandpa grandma na ogbeyin eyin ara le iye awon bi amo ti si o o de si ni kan ni je ni won gbegbe se pelu e gbogbo awon bi amo ti wa fi mo sokan o wi pe gbogbo kan ta ba ma je pe ko mo wale je eyan laye la ma se gbogbo n ta ba ma je ta won mo wa yo fi mo wi pe abi amo to to ni wa la ma se komba dojo ojo kan ki omo wo wo wa loju wi pe baba mama se looto eyin le bi mi o so be ni tori pe ko ri itara bi amo to to lara won obi re eye ti oro omo re o ba ka lara titi disin yi akoko re to ye ko ro ko tuturo iwa lo ye ko je agbateru akoko ninu aye omo re ki enikeni ko to gbagbo ninu omo re iwo lo ye ko kokko gbagbo ninu omo re iwo na wo nigba ti jesu wa si ile aye iya re lo kokko gbagbo ninu re iya re je kan ninu awon agbateru akoko re iya re je lara awon eni akoko to kokko kede ise re so mo wi pe ise iyanu akoko ti jesu je nigba to wa si ile aye iya re lo je ki awon eniyan o gbagbo nitori gbogbo won ti wa nibi eto egbeyawo lojiji ni gbogbo wine tan ni party be na ni awon to je egbeyawo be si makun nitori ko si wine mo lese kese ni ya jesu lo ba jesu igbese ti ya jesu gbe nbe yen o je ami akoko pupo gbagbo ninu jesu nigba ti jesu ma da lohun jesu ni ma mi o ni akoko mi o ti to lati ma sise iyanu sibe sibe mama jesu so fun jesu wipe mo gbagbo wipe o le se a samaria so be nitori pe mo ru omo to ni eyin kan wa e ti e mo ru omo te ni rara ise ti bu awon bi omo kan loju sa o ti e mo ru omo to ndagba labe won o mo ru ebo ti nbe ninu aye omo to ndagba ninu ile won o mo ru ipe to wa lori omo won o si mo ru majemu to gbe wale aye ti wa gbo kan ti ya jesu tu se o lese kese o so fun gbogbo awon omo odo to wa nbe pe nkan kikan ti omo mi jesu ba ni ke se ese o kò pẹ́ kò jìnnà ní jésù sọ mi di wáìnì láti ibẹ̀ yẹn ni iṣẹ́ ìránṣẹ́ rẹ bẹ̀rẹ̀ sí ní gbòòrò màmá ìpàwọ́ náà ni wọn náà ń kó sí ìgbẹ́nìdí ọmọ rẹ àdúrà mélòó ló ń gbà ìgbésẹ̀ mélòó ló ń gbé ìwúrí mélòó ló ń fún ọmọ rẹ pé kó gbé ìgbésẹ̀ bí akin màmá títí di ọ̀la wà ní àkọọ́lẹ̀ wípé ìyá jésù ti jésù débi re màmá ìwọ náà kí ni àwọn ènìyàn máa sọ nípa rẹ lórí ọ̀rọ̀ àwọn ọmọ rẹ ṣé ọmọ wípé ibi tí ènìyàn bá sá rí àdúrà dé lórí ọmọ ni ó gbádùn ọmọdé nítorí ayé afẹ́ tú ọmọdé ìyá olú ọmọ ni ò gbọdọ̀ sùn lọ nítorí ayé ò ní fẹ́ kí ìlérí ó ṣe lórí ọmọ bí ọmọ ni ò gbọdọ̀ káwọ́ gbéra kódà yóò sọ pé àwọn ògbọmọ lọ́wọ́ ẹni abiyamọ ni ò gbọdọ̀ túra lẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni abiyamọ ò gbọdọ̀ gbà kí ọjà abiyamọ ń tú tí abiyamọ bá fi jésù lé ọjà abiyamọ rẹ ti tú nìyẹn tí abiyamọ bá fàṣẹyìn nínú àdúrà ọjà abiyamọ rẹ ti tú nìyẹn tí ẹ̀mọ bá dégbére fún abiyamọ ọjà abiyamọ rẹ ti tú nìyẹn tí abiyamọ bá fẹ́rẹ̀ pati ju àdúrà ọlọ́mọ lọ ọjà abiyamọ rẹ ti tú nìyẹn màmá òkú sẹ́bi àti ìwọ lọ́wọ́ o gbogbo àtúnyẹ tó ọmọ wípé ó yẹ kó ṣe lórí ọ̀rọ̀ ọlọ́mọdé yìí ó yá tètè ṣẹlẹ̀ ni o yá ìwọ fẹlẹ̀ parí ẹ̀ àwọn abiyamọ kan gbàdúrà lọ́wọ́lọ́wọ́ wípé ọmọ wọn tí ò súnlẹ̀ tó mú ìmúkúmu níta kó wálé wá súnlẹ̀ ṣùgbọ́n bó ṣe ń gbàládùá ó yẹ kí wọn náà máa rò lọ́kàrẹ́ gẹ́gẹ́ bí òbí wípé ibo ló ti sì í tó fi jẹ́ wípé ọmọ kan ṣoṣo tí ọlọ́run fún ọ ìmúkúmu ló fi gbogbo ojú ayé rẹ̀ fà nítorí tí àdúrà bá ti gbà tí ọmọ yẹn bá ti padà wálé ó yẹ kó ṣe ohun tó tọ̀nà láti kọ́ ọmọ yẹn sí ìlànà ọlọ́run náà ìpàdé àdúrà tó fẹ́ jẹlẹ̀ ní kọ́lá lẹ́kọ̀ọ́ lẹ́ni adìdí gbẹ́tẹ̀ ní kalẹ̀ fún àwọn abiyamọ tòótọ́ Jésù gbé kalẹ̀ nítorí àwọn tó ti ní ìdádúró ọjọ́ pípẹ́. Jésù gbé kalẹ̀ nítorí àwọn tí ọjọ́ orí wọn ti tó jẹ wọn mọ́. Tó o bá ti ń bọ̀ fọ́tò ọmọ yẹn ló máa mú dání àti ọjà abiyamọ. Jésù rán mi sí ọlẹ́ni màdẹ́rì wípé mo jíṣẹ́. Náà gbé ọwọ́ rẹ méjèèjì sórí ikùn rẹ. Mo sọ̀rọ̀ tàṣẹ́tàṣẹ́, ọmọ tó ti inú rẹ jáde yẹn yóò jẹ́ èèyàn. Ọmọ tó ti inú rẹ jáde yẹn kò ní pòfóló. Ọmọ tó ti inú rẹ jáde yẹn kò ní kọ́gbẹ́ wọlé. Ọmọ tó ti inú rẹ jáde yẹn kò ní rí ọ̀sà. Ọmọ tó ti inú rẹ jáde yẹn kò ní bá wọn ná ọjà tó ti tú. Ọmọ tó ti inú rẹ jáde kò ní bá wọn ná jẹ ògiri gbígbẹ. Ọmọ tó ti inú rẹ jáde yẹn ò ní mọ bójí rẹ. Ọmọ tó ti inú rẹ jáde yẹn ọkọ àìsàn kò ní bà. Ọmọ tó ti inú rẹ jáde yẹn sàmì màmá lórúkọ Jésù ayé ò ní bọ́ ojú igbe o. Ọmọ tó ti inú rẹ jáde pẹ́ńpẹ́ ayé ò ní mu lẹ́sẹ̀. Ọmọ tó máa yé jáde nínú ọ̀fọlọ́nìkì sọ fún pé ọmọ tó ti inú rẹ jáde yóò kọjá yóò jẹ́ èèyàn. Ọmọ tó ti inú rẹ jáde ayé ò ní pòṣẹ́ ṣàràṣàrà sí. Ọmọ tó ti inú rẹ jáde ọ̀rẹ́ ò ní gbé ṣubú o. Ọmọ tó fún ọlọ́mọ yóò fadù sí ayé ìwà àtọmọ rẹ. Ogun tó múra kankan sí ọmọ rẹ yìí yóò wọlé lójijì. Ogun ọmọ rẹ ṣẹ́wọlẹ̀ lẹ́nìí. Ayé ò ní fa kókó ọmọ rẹ ṣòfun. Ẹ̀ṣẹ̀ ìrandíra kò ní fẹjọ́ ọmọ rẹ sùn níwájú olóore. Ogun ọmọ rẹ ò ní ṣerú lábẹ́ àwọn ògo. Ṣàbí eléyìí ọ̀já bí ọmọ rẹ ò ní tú. Ọ̀já tó fi pọ ọmọ rẹ ló kọjá kò ní jábọ̀. Ìtú nìró ìró nìtú. Bọ́lúwá ti ń bẹ tí ẹ̀mí rẹ ń bẹ lórúkọ Jésù, ọmọ rẹ ò ní jábọ̀. Aṣọ ò ní jábọ̀ lára ọmọ rẹ. Olúwa pé ìwọ àti ìṣòro níyà lọ́lì tọmọtọmọ. Wọ́n ní gbẹṣẹ́gbẹṣẹ́ ẹ̀ṣẹ́ lé ọmọ rẹ lọ́wọ́. Iṣẹ́ ẹgbẹ́ àti ìkarun lórí ọmọ rẹ ó bàjẹ́ lẹ́ni o. Ẹjakẹ́já kò ní domi ayé ọmọ rẹ ru o. Òkèlè rẹ ò ní ráwọn ọbẹ̀. Lórí ọmọ ò ní sunkún. Ó yẹ gbọ́ pé ìbùkún tọmọtọmọ. À ń rán mi sí ọ láti fa ọmọ rẹ sókè láwùjọ ọmọ rẹ dìde. Ẹyin ọmọ rẹ máa dàkú kan lórúkọ Jésù. Ayé òní dàgbẹ́ pẹ̀ mọ́yọ̀ fọmọ rẹ o. Ọmọ ẹ̀rọ òní dàgbẹ́ ọmọ rẹ nù. Àṣẹ lọ̀rọ̀ yọjú ẹ̀yọ̀ tó rẹ ti lórí ọmọ ó dé báyìí o. Ọjọ́ ọmọ máa gírádọ́tì yóò ṣojú rẹ. Ọjọ́ ọmọ rẹ máa ṣègbè ìyàwó yóò ṣojú rẹ o. Ọjọ́ ọmọ máa kọ́lé yóò ṣojú rẹ màmá. Ọjọ́ tọ́jú ayọ̀ bàdé kò ní bá wa ní sàré. Ọjọ́ ayọ̀ ọmọ rẹ ò ní bá ẹ lórí ẹ̀sán. Ọmọ rẹ ti ṣojú ọ̀la rẹ yóò jẹ èèyàn. Sàmì eléyìí ọmọ rẹ máa dàgbà. Yóò dògbò. Iyì ọmọ rẹ ò ní rà. Ìjà ìlara kì í tábọ̀rẹ̀ ò ní rọ́gùn onílara lórí ọmọ o. Kádàrá àti ìpín ọmọ rẹ dìde. Jésù Olúwa. Oríṣiríṣi ẹ̀rí la gbọ́ lábẹ́òkúta ẹnjíníà bá ń wá kan sí.
0: Nígbà tó di àná, ẹnì kan pè mí, ó lóun fẹ́ ta Elon
3: Musk. Elon Musk.
0: Ó wá pè mí, ó ní kí n wá rà. Mo wá ń fi ṣàkóso láwọn èèyàn tí wá na iye báyìí náà ń ṣe. Mo kàn dé ṣe yẹyẹ. Bẹ́ẹ̀ ni pé mi ní ìdẹ́gbá ní tó bá ti lè gba 3 million. Ó wá ní 3 million kẹ̀. Ohun tóun ṣe ní iye báyìí táwọn èèyàn ti kó iye báyìí lé. Mo ní tó bá tẹ yín lọ́rùn kẹta fún mi. Tó bá ti tẹ yín lọ́rùn kẹ máa lọ. Bó ṣe di ọ̀sán ìlàgò méjì, mo ti fẹ́ gbéra kí máa bọ̀. Mo kàn rí kọ́ yẹn. Ló bá ní kí máa bọ̀ kí n wá sanwó. Òkè òun fẹ́ lo owó yẹn ni. Ó ní kí n kó wa. Mo dúpẹ́ pé mo sanwó.
3: Alolo.
4: A ti ra mọ́tò. A ti gbé mọ́tò délé báyìí.
0: Bẹ́ẹ̀ni ó ti wà lé mi.
4: Ó ti wà lé.
0: Ìgbà tó tún di ìgbà tá ń gbàdúrà. Ẹni ìta ló fojú rere. Bí kọ̀ọ̀kan ṣe wọlé ń bẹ̀ yẹn nìyẹn. Ló wá di àwọn Nàìjíríà Bìrì. Nàìjíríà Bìrì bá pè mí pé ẹjọ́ mà. Ẹjọ́ a máa hà sí àwọn èèyàn nísìnyí o. Bóyá ọjà 5 million a lè fún yín. Ìgbàkigbà tẹ bá ráyè lè máa sanwó. Bọ́túnṣe bá mi sọ ń bẹ̀ yẹn nìyẹn.
4: Nínú ìpàdé yìí sọ àwọn ń gbàdúrà. Ẹ̀yin ló ń gba kọ́ọ̀lù lẹ́yìn ní orírú ẹ̀rí o. Ọjà 5 million àwọn ń pariwo. Ẹ̀yin ń gbowó wọlé.
2: Kọ́lá ti yá o, àdúrà bíi ọmọ tòótọ́ ti yá. Má dá wá láàárọ̀ yìí o. Pé gbogbo àwọn tó lè sáré pè wípé ó ti yá o. Bọ́ọ̀lù ẹ̀rí kọ́lá àgbàdo ìjàyè lẹ́kọ̀ọ́ lọ́nà AIT yẹn. Sọ fún ọlọ́kadà kan gbé lọ sí Classic Arena Hall. Aago mẹ́sàn-án ni òwò àríre gbà. Gbogbo ènìyàn pátá ní ọrẹ títì níyì kan. A pè é ní ọrẹ abiyamọ. Wàá dídí dá lórí ọmọ. Bó jẹ́ 2000, bó jẹ́ 1000, bó jẹ́ 500. Iyekíye ni ò ṣe àjẹ́ kí ọwọ́ rẹ kó wà nbẹ̀. Ọwọ́ yẹn náà ni kò bá ń tẹ̀síwájú. Ọwọ́ tó tẹ̀síwájú ó fi gbá eré nílẹ̀ alààyè. Ọlọ́run bàbá alábìyamọ o.
3: Ààyè ló wà.
2: Hallu yá o.
5: Hello, hello, Prophet. 09060 57 11 10. Fún ìtẹ̀síwájú ètò yìí, ẹ lè fi ọrẹ sínú account details yìí. 30 34 34 77 14. Lẹ́ẹ̀kan sí 30 34 34 7714 Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
2: Abiyamọ o, a ò ní máa bọ́jọ mọ́.
6: Lágelo FM, jagaba gbogbo rédíò máa

ọ̀fẹ́ láti gbò mí ní àkókò yìí. Ẹ̀jẹ̀ kọ́kọ́ sọ báyìí náà, rí pé Olúwa kún fún agbára àti orí ọ̀fẹ́. Ẹ̀ní ńlá Ísírẹ́lì rí pé ó dá sí wa láàárín ọjọ́ bíi mẹ́ta. Màá máa tẹnu mọ́ ìrìn àjò tí mo pe àkórí ẹ̀ ní "A ò lè dá mi dúró, I am unstoppable." Ní ọjọ́ Thursday ni a máa ní orí ọ̀fẹ́ láti tún ní àǹfààní ìpàdé májẹ̀mú èyí tí a máa ń ṣe ní ẹ̀ẹ̀kan lóṣù, ìpàdé 1414. Gbogbo ẹ̀yin tí ẹ ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi, ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí. Olúwa fún mi ní àwọn nǹkan kan láti sọ fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ ológo tó ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi. Kò sí nǹkan méjì tí wọ́n fi fẹ́ dá ọ dúró, nítorí ọjọ́ ìṣerere tó ń bẹ wájú rẹ náà ni. Kò sí nǹkan méjì tí wọ́n fi pinnu àti fi agbára mú ọ mọ́lẹ̀, nítorí wọ́n ti gbọ́ ìró rẹ, wọ́n ti gbọ́ òkìkí awòràwọ́ ti sọ nípa rẹ fún wọn, wọ́n ti gbọ́ ìran rẹ alásọtẹ́lẹ̀ ti sọ nípa rẹ, wọ́n sì sọ pé ọba ló máa jẹ́. Eléyìí ló mú kí wọ́n wá gbogbo ọ̀nà láti mọ odi yí ọká, wọ́n sì fẹ́ dá ọ dúró. Ẹ jẹ́ kí n kúkú sọ pé àwọn ọmọ Ísírẹ́lì àwọn ń jáde bọ̀ ní oko ẹrú Íjíptì, òkìkí sì ti kàn káàkiri nípa bí

0: sọ tẹ́lẹ̀ ibi yẹn ọ dasán lórí rẹ̀. Eléyìí ò ní dàwọ́ láàmú mọ́. Mọ́ gbádùn. In Jesus' name.
1: Náà bó tiẹ̀ jẹ́ pé mi ò ní parí ẹ̀ jẹ́ máa lọ sórí YouTube, orí Facebook, orí TikTok. Ẹ bá mi wá bọ́tù wọ́tẹ̀ ẹyọ kọ̀ọ̀kan. Oh, bá a ṣe ńgbà ọba dọ̀la màá tún ní ẹ wá mi, ẹ wá kan pàdé mi nísìn. Ìwọ tó wà lẹ́nà ìwọ náà mú bọ́tù wọ́tẹ̀ ẹyọ kan lẹ̀. Mi lọ mi náà màá ṣà. Nígbà tí n bá ń gbàdúrà, màá gbàdúrà fún yín yọ kàn. Àgbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run níbi tó bá wà kàn mú irúgbìn. Ẹ̀yin tẹ́ ẹ ní ìdá mẹ́wàá, bóyá Ọlọ́run bless ẹ lánàá, tàbí ìwọ gan fẹ́ kó bless ẹ lónìí. Wá sọ Olúwa, ìwọ nìkan ló lè jẹ́ ń ta, ìwọ nìkan ló lè fún mi lówó lónìí. Ṣé n tí ìwọ nìkan lè ṣe? Irúgbìn tí mo fi mú nìyẹn. Àtẹ̀yìn tẹ́ ẹ bá ní ìdá mẹ́wàá, gbogbo àkọ́bí ọmọ mo ní tó ọba tí ìsan tiẹ rú ẹbọ 1200. Ntẹ́mi Olúwa sọ ntí a ní káwọn àkọ́bí ó ṣe lọ́dún yìí nìyẹn. Account number church rẹ o 1966 36 38 73 1966 9 1 9 66 36 38 73. Comfort Life Mission International, Access Bank. Bí ìyàn ò bá sì wọlé ẹlò eléyìí 2017 42 90 47 2017 42 90 47. First Bank nìyẹn. Comfort Life Mission International ni ó tún gbé jáde. Now gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí ọyẹ wa kúnlẹ̀. Ẹ̀yin tẹ́ mark wedding anniversary yẹn, ẹ̀yin náà kúnlẹ̀. Ìyàwó mi nílé lọ wà, ọyá kúnlẹ̀. Èmi wà ní studio bí èmi náà kúnlẹ̀. Máa kú amẹ́nẹmẹ náà sà. Bí ààyè ni Olúwa wí, ìgbéyàwó yín kọ́ bẹ̀rẹ̀ sí í dùn. Wáìnì ò ní tán nínú ìgbéyàwó yẹn. Jésù ìwọ lọmọ fún omi ìdọ̀tí wáìnì níbi ìgbéyàwó. Gbogbo ẹni tí ń bọ́ mi láàárọ̀ yìí, ìgbéyàwó yín kò dùn kọ́ lárinrin. Kò sí ẹnìkan tí ó kù nínú ẹ̀yin méjèèjì. Ẹjọ́ bára yín dalẹ̀ ni. Ìyàwó tó o fẹ́ yìí, òun ni ó ṣe ìyá àwọn ọmọ rẹ̀ dalẹ̀. Ọkọ tó o fẹ́ yìí, òun ni ó ṣe bàbá àwọn ọmọ rẹ̀ dalẹ̀. In the name of Jesus. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà nílé mọ́ kí wòlíì Ọ̀dẹ́kúnlé Epaphras. Ọya èmi mo mọ́ gbàdúrà fún ìgbéyàwó yín. Mo fẹ́ fà account number mi náà lẹ̀. Ẹnìkan ni tèmi àti ìyàwó mi ò fi ra nǹkan. Tàbí wòlíì mo ti sọ ìgbà mẹ́ta lẹ gbọ́dọ̀ rúbọ fún wòlíì yín lọ́dún. Ìkan náà mo ń sọ yìí. Gbogbo ẹ̀yin tẹ́ ọfẹ́ rúbọ wòlíì, ọfẹ́ mọ̀mọ́ bless marriage yìí, ẹ lo account number mi. Ẹnìkan ni ìdá 02 59 18 57 19 02 59 18 57 19. Access Bank ni ó gbé jáde. Ọ̀dẹ́kúnlé Epaphras ni ó yọ lójú ẹ. So ẹni tí Olúwa bá sopọ̀ kẹ́nikẹ́ni ọmọ sí ìyá wọn. So àwa méjèèjì ọjọ́ pin. Jẹ́ ń pàṣẹ ayé kan tó ń bá lọ yìí, ayé yẹn gbọ́dọ̀ pé ọ. Ẹsẹ̀ Bíbélì tá a kà lónìí òní ìwé Esther chapter 7, Esteri chapter 7, ẹjẹ́ a parí ẹ̀ títí wọ chapter 10, done and dusted. Ẹnìkan ni wòlíì mo fẹ́ sọ testimony 08 08 71 65 66 08 08 71 65 66. Ẹ send message ire àtànú kọ́ báyìí. Olùfẹ́ ẹ jẹ́ mọ́ lórí YouTube.

0: adájọ́ kẹni ilé olóyè adébí 96.7 sani ọ̀sani fíkwẹ́sì títí wa o ẹ̀sì tẹ́ ń bọ̀ wá.
1: Kálímọ̀dé yìí àbọ̀lọ́rí ọmọ sàlámì lágílú ẹfẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.

yẹ wo wo eleyi ti awoyan san lori oro ina mọnamọna bayi loju na ti daju pe awon mu ina n wa lori kore gege bo ti je ko di mimo lori ikanni x won ni ojo aje monday o na ni ajo ohun soro bo ti le je pe won ko so ojo abenko lori eleyi ti awon eyan mo san lori oro ina mọnamọna ohun amọ ta tan jeje wi pe akoko ti to bayi ti awon mo mu ina n wa dede amọ o se pataki ki awon se agbeyewo owo eleyi ti awon eyan san lori ina mọnamọna ohun ni bayi lati ile okere are orilede china Xi Jinping to nti are orilede america donald trump ona ni won setan lati se ipade po foriori fikulukun lati yanju awo eleyi to wa laarin awon orilede mejeji papa julo to nti ajosepo won eleyi ti won wa npe fun eto alaafia agbaye to nti idagbasoke eni tin se alakoso fun oro ile okere ni orilede china yin ogo jingun ona lo salaye oro ohun fun awon akoroyin nibi to tin je kodumo pe are donald trump no ma se abewo si orilede china bo ba tin di ojo keta la osu karun titi di ojo karun di ni ogun osu karun bakan na ti o si mo je igba koko eleyi ti o mo se abewo si orilede china ni arin odun mesan gege bo ti je kodumo wi pe awon are mejeje ohun o na lati foju koju kain ni osu kewa odun 2025 ni busan eleyi tu je ti orilede korea ama to je pe ipade won eleyi ti won mo se papo o na ni won da lori oro to ni se pelu ibasepo awon mejeji to nti yiyanju oduku eleyi to wa laarin orilede mejeji ni ba le ka ti ere idaraya iko egbe agbabolu ti agbo jele wa nigeria abia warriors o na ni won ti fi ofin de lori akoni mo gba won iyun imama amakakabo to nti eni ti n se okan pataki ninu olori iko ohun iyun bete hoji latari esun asemose titako ilana atele iko egbe bọọlu naa eleyi to mu ko won gbe idajo won kale gege bi won ti je ko dimo wi pe iko ohun naa nakede ipinnu won lori bi won ti se agbe yewo iyati eleyi to nti igbese ti awon eyan gbe eleyi to mu ki won gbe idajo won jade leyin ti won ti wa mu idalowo ko wa fun awon mejeji òun náà nákéde ẹni tí ń ṣe àsọlé tẹ́lẹ̀ fún ikọ̀ ti super eagles iyùn sórùn mú láti mọ gbé ìgbésẹ̀ báyìí láti gba ipò ní pápápá lójú náà ti ri pé nǹkan ò falẹ̀ nínú nǹkọ ẹgbẹ́ gọ́bọ́ọ̀lù náà gẹ́gẹ́ bí wọ́n ti wá ṣàlàyé ọ̀rọ̀ pé ipò táwọn wáyìí òun náà ló ṣe pàtàkì láti ri pé ikọ̀ ti ẹgbẹ́ agbábọ́ọ̀lù abia warriors òun náà náà gbé ìgbésẹ̀ bó ti tọ́ àti bó ti yẹ nínú líìgì àgbájọ ilẹ̀ wa ti nàìjíríà èyí ló pin ìròyìn àfẹ́mọ́jú wa fún ti òrò àmọ́ kó tó di pé mọ̀ lọ ẹ̀jẹ̀ mú àwọn kókó amẹ́nubà fún yín lẹ́ẹ̀kan sí i nínú ìròyìn àfẹ́mọ́jú ti òrò èmi ti ń jẹ́ kó di mọ̀ wípé ẹgbẹ́ asu ni wọ́n ti ń dúnkokò láti gbé ìgbésẹ̀ látàrí bí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà tó ń ti àwọn ìjọba àpínlẹ̀ ṣe kọ̀ láti ṣàmúlò àdéhùn eléyìí tó wà láàrin wọn bákan náà mo jẹ́ kó di mọ̀ pé àjọ tó ń mójútó iná mọ̀nàmọ́ná lórílẹ̀-èdè wa nàìjíríà náà ti jẹ́ kó di mọ̀ pé àwọn ṣetán láti ṣe àgbéyẹ̀wò eléyìí tí àwọn èèyàn ń san lórí ọ̀rọ̀ náà mọ̀nàmọ́ná ọ̀hún láti dájú pé wọ́n múná dé lóòrèkóòrè orílẹ̀-èdè china tó ń ti orílẹ̀-èdè america náà ṣetán láti ṣe ìpàdé pọ̀ láti yanjú ìdúkù tó ń ti àwọ̀ tó wà láàrin wọn tó sì pé fún ètò àlàáfíà àgbáyé kódà tó fi mọ ìdàgbàsókè gbogbogbò lẹ́ka ti eré ìdárayá mo ti ń gbé sí ilé ti ipò ẹgbẹ́ agbábọ́ọ̀lù abia warriors òun náà ti fi òfin de imama amakakabo tó ń ti bẹ̀tẹ̀ hoji lórí ẹ̀sùn eléyìí tó fi kàn wọ́n wípé wọ́n tako ìlànà tẹ̀lé ipò agbábọ́ọ̀lù náà fún ẹ̀kúnrẹ́rẹ́ àwọn àròyìn wọ̀nyí ẹ lè kàn sí wa lórí ìtàkùn àgbáyé wa yan www.lagelofm.com bákan náà lẹ́nu darapọ̀ mọ́ wa lórí ìkànnì x wa yan lagelofm 967 lórí ìkànnì abánidọ́rẹ̀ẹ́ ti facebook lágílò fm 96.7 túndé ọ̀làwọ̀ olóòtú ìròyìn ti ẹgbọ́tàn yẹn pẹ̀lú ìpínlọ́wọ́ chinwe chọ́chì adékúnlé yusuf ló ti mú ìròyìn wá sí ti gbọ́ yẹn kó ojúmọ́ lẹ́ẹ̀kan sí o ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa lórí ìkànnì ti lágílò.

0: tó ìbá kọ́dá yé.
1: Wẹ́lẹ̀ dá, ó tó fún mi, ó dúpẹ́ ore lọ́jọ́.
0: Ìbá ṣẹ̀dá ọ̀run.
1: Tó bá kọlá, máa rí omi ràn gbà o.
0: Ìbá pánlá tó ṣòlẹ̀ ayé ró.
1: Yan tó kọ́ tí o dúpẹ́ ore o. Bí ọlọ́ṣà, ó ní lẹ́rù lọ́ní.
0: Ìbá bàbá àti ìyè tó sọ lọ́kọ̀ ọ̀bẹ wá sáyé. Ìbá wọn sọ̀rọ̀ sọ̀rọ̀ àti àwọn pèdèpèdè tán ti ń pèdè kémi ó tó máa pèdè. Ìbá fọ́bà mi tó ní kómi òkun máa ó lọ́wọ́lọ́wọ́ ọba mi tó pàṣẹ kómi ọ̀sà ó dákẹ́ rọ́rọ́. Ta ló lè mú sí Ọlọ́run mi kò sí òtò lọ́fẹ́ tó ń fẹ́ kó sẹ̀yìn rẹ̀ bẹ́ẹ̀ ni òjò àti òrùn tó ràn fún aráyò náà sẹ̀yìn rẹ̀. Tàbá wa ni o máa sàmì ẹ̀sẹ̀ ńkọ Ọlọ́run tí a náà lè dúró kò sí o. Torí ẹ̀ lèmi fi lè sọ níbi gbogbo wípé there is no one like my God. Adékúnlé Yusuf lorúkọ tèmi ọmọlúàbí pèdèpèdè yín náà rí pèdèpèdè ní mí láwùjọ àwọn elédè ń bí ẹ ti ń fi èdè pípé ìgbà èdè lọ́wọ́ elédè jẹ̀bi èdè. Ọlọ́run ọba mi ló pé ó rí bẹ́ẹ̀ o. Mo tún kí yín káàbọ̀ láàárọ̀ tòní sórí àkọ́tun ìtúyìn ètò àtàpè ní ẹ̀kú ojúmọ́. Ẹ̀kú ojúmọ́ lẹ́tọ̀ yìí ó tún ti lé tẹ́ ń bọ̀ lórí ìkànnì ti lágẹ̀lú 96.7 FM òkè gájòkè. Tí a ta kàn mọ́lẹ̀ súnlé fún Báláú ládùúgbò Fẹ́lẹ́lẹ̀ ńlẹ̀ Ìbàdàn. Ẹ̀kú ojúmọ́ lẹ́tọ̀ yìí ẹ ti mọ̀ pé abala méjì lẹ́tọ̀ yìí máa ń pín sí. Abala àkọ́kọ́ náà la kọ́kọ́ máa ń wúri òwúrọ̀ àkọ́kọ́ ṣàdúrà náà bàbá ti jí báyìí tó ju wá tó rí ọjọ́ tuntun. Àkọ́kọ́ láǹfààní láti bá adẹ́dá ṣẹ̀dá sọ̀rọ̀ ọba tó ni gbogbo wa ọba tó lè mínú ènìyàn. Ìgbà wa bá ẹlẹ́dàá wa tá a bá ti bá a sọ̀rọ̀ tán á wà wọnú abalẹ̀ lẹ́ẹ̀kejì lọ tá a pè ní ọ̀rọ̀ sí tí. Ẹ ti mọ̀ wípé lórí ìkànnì àwọn èèyàn fẹ́ kákà wọnú ayé lọ láì mú kọ́kọ́rọ́ kan dání tá a mọ̀ fi sòdiwọ̀n ayé wa. Ká mọ̀ mú ọ̀rọ̀ kan dání tá a mọ̀ fi bára wa sọ̀rọ̀ lóòrèkóòrè tí ó sì mọ̀ wúlò fún wa. Òun náà labalẹ̀ lẹ́ẹ̀kejì abala ọ̀rọ̀ sí tí náà ni tá a mọ̀ sí labalẹ̀ náà. Fún díẹ̀ yìí láàárọ̀ yìí á ṣe pápápá torí ìjọba àkókò. Òní ni ọjọ́ kejìlá oṣù karùn-ún ọdún 2026. Ká tún torí rú ọjọ́ òní ó tún dọdún tí ń bọ̀. Fún díẹ̀ yìí ẹ jáwúri òwúrọ̀ ń pápápá. Ẹ̀yin tí ẹ láǹfààní àti mọ gbọ́ mi kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ láàárọ̀ ẹ lọ́rùn ìdarapọ̀ mọ́ mi lórí ìkànnì abánidọ́rẹ̀ ti Facebook. Ìyẹn ò lágẹ̀lú FM 96.7. Ẹ darapọ̀ mọ́ mi ń bẹ̀ níbẹ̀ láti láǹfààní àti mọ àwọ̀ mi. Ẹ láìkẹ́ o, ẹ ṣíẹ̀, ẹ dọ́pù kọ́mẹ́ǹtì. Ẹ jẹ́ mọ̀ pé ẹ ti jí làárọ̀ ẹ ti darapọ̀ mọ́ mi. Gbogbo ẹ̀yin tajọ mọ́ ń ṣètò ìdá ẹ darapọ̀ mọ́ mi. Ó yá ní pápápá torí ìjọba àkókò ẹ jáwúri òwúrọ̀ àkókò tó báyìí. Ibikíbi tí wọ́n bá rí o wà inú ilé ló wà ní ojú ọ̀nà ló wà ní inú mọ́rúwá ló wà ní awakọ̀ ni ó ní o ìyókè làlálá mọ́ sàmí. Ó yá ní báyìí ẹ jẹ́ àṣẹ báyìí kọ́kọ́ fọwọ́ gba orí rẹ múná torí ẹni báyìí là bá bọ àbá fòrìṣà sílẹ̀. Orí ẹni báyìí ló lọ́jọ́ gbogbo orí ẹni ní ń gbé ni débire orí ẹni nígbà pàdé aláwúre. Ó yá ní báyìí ìwọ orí mi ò fọwọ́ bá gba orí rẹ mú kó bá orí rẹ sọ̀rọ̀. Ṣèbí wọ lo lórí rẹ fọwọ́ gba orí rẹ mú báyìí. Bá ẹlẹ́dàá rẹ sọ̀rọ̀ sọ pé ìwọ orí mi ò wọ́n gbàbọ̀dé o. Orí mi wọ́n gbàbọ̀dé tì mí. Gbogbo ọ̀nà tán máa ń gbà fi àbọ̀dé lórí èèyàn orí mi ò gbọdọ̀ gbà. Ó ṣèwọ̀ orí mi kó àbọ̀dé. Àbọ̀dé gbogbo ló ní ìrànràn tí ń bẹnu ayé tán bá fi lọ ìwọ orí mi má gba ìṣẹ̀dá mi kọ́. Àbọ̀dé kú ni àbọ̀dé àìsàn àbọ̀dé wàhálà àbọ̀dé bí àbọ̀dé ànádànù orí mi kọ́. Àbọ̀dé kú òjijì àlórí mi kọ́ gbogbo ọ̀nàkọ́nà tán máa ń gbà fi àbọ̀dé lórí èèyàn orí tèmi kọ́. Orí mi ò ní gbàbọ̀dé mi ò ní bọ́wọ́ lọ́wọ́ mi ò ní rìnrìn fẹsẹ̀ sí mi ò ní rìnrìn tàsí ẹsẹ̀. àbòdórí burúkú ìwòrí mi ò ní gbà ó ṣe wọ̀ ìṣẹ̀dá mi kọ́ ó yẹ wá sọ pé ìwòrí mi ò gbé mi débire ìwòrí mi ò gbé mi dépò ayọ̀ ìwòrí mi ò rí pò fàmílì olóore lọ́wọ́ ire gbogbo ayọ̀ gbogbo kán máa fi sọrí mi kórì mi ó máa gbà orí mi má ṣe takore o orí mi má tako ìrànlọ́wọ́ orí mi má tako àánú níbi gbogbo tán bá ti ń pín àánú ìwórí mi má tako o níbi gbogbo tán bá ti ràn èèyàn lọ́wọ́ orí mi ìṣẹ̀dá mi má tako o èyí tó bá jẹ́ tiẹ̀ náà ní kí wọnú ò gbà ń bẹ̀ orí èèyàn máa takore orí èèyàn máa tako ìrànlọ́wọ́ orí èèyàn tún máa tako àánú ṣùgbọ́n orí èmi àtìyìn ò ní tako àánú lórúkọ jésù ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ ní báyìí bá ti mọ jáde wọnú ayé lọ báyìí àwa ń wọnú ayé lọ àlọrin serere ni o àjáde àìwọlé kò ní jẹ́ pé èmi àti yín gbogbo ẹ̀yí tẹ́ ti wà lẹ́nu iṣẹ́ yín intẹ́ ìjẹlẹ̀ ń wá ẹ̀ nípàdé tí ọ̀jẹ̀ yín o ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń lọ intẹ́ ìjẹlẹ̀ ń wá ẹ̀yin náà ò nípàdé tí ọ̀jẹ̀ yín ayọ̀ tá a fi jáde lọ́jọ́ òní náà la fi padà wọnú ilé wa láyọ̀ àti àlàáfíà búburú kò ní ṣubúlù wá bẹ́ẹ̀ ni àrùnkarùn kò ní sún mọ́ àgọ́ wa gbogbo atẹ́gùn ibi tí ń fẹ́nu ayé kò ní sọ wòdì sáwa o atẹ́gùn bí ò ní fẹ́ lùwà àbílú bí ò ní bìlùwà àfẹ́lù bí ò ní fẹ́ lùwà a ní tojú ilẹ̀ mọ́lẹ̀ ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ o èyí tí ń bá wí láàárọ̀ yìí àṣẹ́gun àṣẹ́gun bẹ́ẹ̀ torí pé àwọn angẹ́lì tí ń bọ̀ òwúrọ̀ ṣe ti darapọ̀ mọ́ mi láàárọ̀ yìí wọ́n ní tí ń bá ti wí láàárọ̀ yìí àwọn ti ṣe tán láti fàṣẹ lé ó yá kùtùkùtù òwúrọ̀ láwa yìí ẹnikẹ́ èjì lòwúrọ̀ kó pa mi èérú ayé mi ò ní rú ayé ìwọ náà ò ní rú ẹja ńlá tí ń da omi ayé mi àti ẹrú bàbá kó fìwọ̀ gbé ta lẹja ńlá náà ta lèèyàn náà tó lóun ò ní gbọ́ òun ò ní gbà lórí ọ̀rọ̀ ayé mi àti ẹ tí sì ń domi ayé ìwárú tí ń domi àláfíà wárú ọlọ́run kó fìwọ̀ gbé láàárọ̀ yìí ilẹ̀kùn àánú kó sí fèmi àti ilẹ̀kùn ìrànlọ́wọ́ kó sí fèmi àti bá a ti ń jáde lónìí ká bára pàdé ká báyọ̀ pàdé aláàánú kó wá wárí olóore kó wá wárí olùrànlọ́wọ́ kó wá wárí àwọn tí ó rántí wá sí rere táwa náà fi dunnú tá a fi yọ̀ tá a fi nu omi jẹ́ ìwà nìkan rántí wá sí rere àwọn tọ́lọ́run ti ṣètò láti ràn wá lọ́wọ́ tàbí tọ́lọ́run ti fi sí lọ́kàn láti so nǹkan fún wa ọlọ́run kó lọ rèé fọwọ́ tún ọlọ́kàn láti lè ṣe lójú ọjọ́ kankan ireti ó yẹ wá yẹ àkókò wa ọlọ́run kò gbélé wa lọ́wọ́ ireti ó yẹ wá yẹ ojú orí wa ọlọ́run kò filé wa lọ́wọ́ gbogbo ẹ̀yin onírọ̀bìnú jẹ́ ọkàn ọlọ́run kò ṣàwòtán ọkàn yín gbogbo ẹ̀yin tẹ́ ń sunkún àsun ìdánikọ̀rọ̀ tẹ́ ń rẹ́rìn ín gbangba ọlọ́run kò nu omi jẹ yín náà ẹ̀yin tó ti sú ẹ̀yin ọkàn tó ti sú ọkàn yín ó ti pò rírí ẹkún ó ti bàjẹ́ púpọ̀ púpọ̀ ọlọ́run kò dùn yín nú láàárọ̀ yìí ìrìn àjọṣe tá a wà nù rẹ̀ ọlọ́run kò wáyé rí ọlọ́run kò wáyé kàn kó sì ṣe orí ọwọ́ wọn fún yín gbogbo ètò rere ọlọ́run fún yín náà ni ó wá sí ìmúṣẹ àtìmí àti yín ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ o àwọn ò ní fa ìsàn lògbà a ní fìbànújẹ́ lògbà gbogbo ọ̀nà tí àìsàn máa ń gbà rápálá wọlé ọlọ́run kò bá wa dìpọ̀ àìsàn tí ń gbẹ̀mí èèyàn tí sọ̀rọ̀ dìdàkudà kò ní ráyè o gbogbo tá a pè ní ìjàmbá gbogbo ìjàmbá náà ìjàmbá omi ìjàmbá àfẹ́lù ti mọ́tò ní kàṣítà abọ́n ní ti bírèkì fífẹ́ẹ̀lì ní o kò ní kàn èmi àti yín àtẹni tí ó kàn tí ó kàn wá kò ní kàn ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ o ó yá àmì ní ìdáhùn àdúà àmì eyín ò ráyè sàmì àbẹ́ bísí bí ẹ sàmì o

0: àmì sí gbogbo àdúrà tá a ti ṣe láàárọ̀ yìí pápápá fẹ́ kú lábala ọ̀hún.
1: Ibi tí ẹgbẹ́ mi ti ná mi ò lè tọ́jú ń bá o.
0: Abala ẹlẹ́ẹ̀kejì ta fẹ́ wọ̀ lọ ni abala ọ̀rọ̀ sí ti.
1: I am wealthy, I am blessed, ó ṣọ́ fún mi ni mo mọ̀ dá.
0: A ti fi ìrìn àjò wa tọjọ́ tòní lé Ọlọ́run lọ́wọ́ àti sọ ohun tá a fẹ́ àti sọ ohun tá a fẹ́. Láti wá máa wọnú ayé lọ báyìí ó yẹ ká bára wa sọ̀rọ̀ sí ti ọ̀rọ̀ tá fi máa sòdiwọ̀n ayé wa. Ìyẹn ọ̀rọ̀ tí ó wúlò fún wa. Kí ni ọ̀rọ̀ sí títí mo fẹ́ fi bá wa sọ̀rọ̀ láàárọ̀ yìí kí ni ọ̀rọ̀ tá a fún mi. Ẹ̀yin òbí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ gbọ́ mi láàárọ̀ yìí o. Ẹ̀yin tẹ́ mara yín ní abiyamọ mi sọ abiyagba o ṣùgbọ́n abiyamọ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́ mi ọkùnrin ló ń gbọ́ mi ni obìnrin ló ń gbọ́ mi tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́ mi. Ìwọ́ tó o bá lè kọ́ọ̀tì abala o tó o lè kọ́ọ̀tì abala yìí o lè kọ́ọ̀tì ẹ̀kọ́ sẹ́ndì ẹ̀sẹ̀ tó yẹ kó sẹ́ndì ẹ̀ sí. Ẹ̀yin tó tiwọ́ tí ò sì nílò kó sẹ́ndì ẹ̀ tó jẹ́ pé wà àti dádì náà lẹ́jọ́ ń gbọ́ àbí wà àti mọ́mì lẹ́jọ́ ń gbọ́ farabalẹ̀ kẹ́ gbọ́ mi láàárọ̀ yìí. Ọ̀rọ̀ sí títa fún mi láàárọ̀ ni pé kí n fi bá yín sọ̀rọ̀ yín òbí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ o. Ẹ̀yin òbí ẹ rí i pé ẹ̀fọn ọmọ yín ní ẹ̀kọ́. Òbí lọ́rọ̀ mi dojúkọ láàárọ̀ yìí ẹ̀yin tẹ́ jẹ́ òbí àbẹ́yìn tí ẹsẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ìgbésí ayé òbí àbẹ́yìn tẹ́ ti jẹ́ òbí ti pẹ́ rí pẹ́ fọmọ yín ní ẹ̀kọ́. Oríṣiríṣi ẹ̀kọ́ ló wá wà tẹ́ lè fún ọmọ. Àkọ́kọ́ ń bẹ̀ ní ẹ̀kọ́ ilé. Ẹ rí i pé ẹ fún ọmọ yín ní ẹ̀kọ́ ilé tó yè kooro. Ara àwọn ẹ̀kọ́ ilé o ni kí ọmọ mọ bí a ti ń tún lé sí. Ara àwọn ẹ̀kọ́ ilé o ni kí ọmọ mọ bí a ti ń fọwọ́ bí a ti ń fọṣọ. Ara àwọn ẹ̀kọ́ ilé o náà ni kí ọmọ mọ bí a ti bọ̀wọ̀ fún àgbàlagbà. Ara àwọn ẹ̀kọ́ ilé ni kí ọmọ bí a ti tẹ̀rí ibà. Ara àwọn ẹ̀kọ́ ilé o ni kí ọmọ mọ mú ìwà ìgbéraga ìwà afúnnu. Àwọn ẹ̀kọ́ ilé wá lọ lórí ìrànlọ́ tó tún ti wọ́n pé tí n bá ní kí n máa kà láàárọ̀ àkókò lọ́mọ sí ń wojú aago ń pápápá. Fún díẹ̀ èyí lára àwọn ẹ̀kọ́ tó yẹ kẹ́ ẹ fún ọmọ yín ni ẹ̀kọ́ ilé wà. Torí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ti tara àwọn èèyàn sórí ibú látara pé wọn kọ́ lẹ́kọ̀ọ́ láti lé wọn wá kọ́ lẹ́kọ̀ọ́ láti ta wálé. Ẹ̀kọ́ tó o kọ́ ọmọ rẹ nù ilé táwọn ará àta bá fẹ́ bọ́ ọkọ wọn ò kàn kọ́ kúkọ́ kódà èyí tí wọ́n bọ̀ ọkọ gan yóò ṣàkóbá fún ayé rẹ̀. Àìmọye ọmọ náà ti báwí náà ti sàǹdí láti ta wálé èmi náà ti gba ní ẹnu wọn ti gba lẹ́nu láti ta wálé nítorí pé àwọn òbí ẹ̀ kọ́ wọn kọ́. Àwọn àkọ́ọ̀gbà ọ̀tọ̀ ń tí ń àwọn àkọ́ọ̀gbà ń bẹ àwọn àkọ́ọ̀gbà ń bẹ ṣùgbọ́n èyí tí wọn àkọ́ gan lọ́pọ̀ jù.
1: Ẹni a pè ní ọ̀lẹ́ o.
0: Ọmọ ni o ọmọ ni o ọmọ ni o ọmọ ni o tó o bá ti lè kẹ́ ọmọ jù ọ́ báyé ẹ̀ jẹ́. Ọmọ ni o ọmọ ni o mímú ìyá tí mo jẹ́ o lóòótọ́ ni a mọ̀ pé ooru oyún rẹ̀ fóṣù mẹ́sàn-án ṣùgbọ́n kọ́ lẹ́kọ̀ọ́ tó yẹ kó kọ́ wọn wà kà kó mọ̀ bá a kà dánwò ń ta. Kọ́ ní ẹ̀kọ́ tó yẹ kó kọ́ kán bàbá ọba wíńtà kó mọ̀ bá a dá sí ìbànújẹ́ fún wọn náà tọ́ gbé ọkàn. Mo kú ọ̀la bala nítorí ìṣẹ́jú tó kù yìí. Ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì tó yẹ kó fún ọmọ o ni education. Ọ̀pọ̀lọpọ̀ òbí ní tiẹ̀ máa ń sọ pé níbo làwọn ti wá ráyè máa fi owó ṣòfò láti máa fọ́mọ lẹ́dúkẹ́sàn. Ẹ̀kọ́ ẹ̀sìn táwọn ń sìn ń lọmọ wọn lọ kọ́ bóyá yóò lọ bible school ní o àbí yóò lọ ilé ìkẹ́wù àbí yóò lọ lè kọ́fà lọ́dọ̀ bàbá kan. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní fi ọjọ́ ọ̀la wọn tàfàlà lórílẹ̀‐èdè Nàìjíríà tá a wà yìí torí pé iye wọn ti ra wọn sì rẹ̀ ń síyan níyè. Ipò torílẹ̀‐èdè Nàìjíríà dé dúró báyìí bẹ́ẹ̀yàn bá kàwé tí ò tún kọgbọ́n ẹnu gan yóò tún jìyà mọ́. A tó wá aṣọ ẹni tí ò tiẹ̀ tún ka ọgbọ́n ẹnu kó kàn jẹ́ pé ẹ̀kọ́ ẹ̀sìn nìkan ló gbé lórí kò tún ní western education kò kẹ́kọ̀ọ́ kò lọ́lẹ́wé kò ní exposure. Ìyọ́ jẹ́ kódà yọ́ jèwé ìyá.
1: Ọpọ̀lọpọ̀
0: ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí tá a wá ń sọ yìí kò kọ́ mọ̀ láàrin àwọn tí wọ́n ní òye tó ti dáa fún tán ní ọ láti wòye fọ́mọ wọn lẹ́dùkẹ́sàn. Ǹjẹ́ jẹ́ mọ̀ wípé olùsí ẹ̀dá ẹni tí ayé òye kan náà ni ó tún wò pé báyé òun ti dípẹ̀tà ibẹ̀ náà ni ká yá àwọn ọmọ òun náà tún dípẹ̀tà. So wá rí western education ìyẹn ní ẹ̀kọ́ tí òde tá à ń sọ yìí tó bá láǹfààní àti tiraka nù kòsíkòsí tó bá fún ọmọ rẹ yóò jàǹfààní fún ọ náà nígbà tó bá ń wúlò fún ọmọ rẹ. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní tiẹ̀ máa ń sọ pé ẹni tí ọ̀kàwé ṣe lé ayé ẹni tí ọ̀kàwé ń jẹ́ èèyàn ti tún gbẹ ẹni tó kàwé sábẹ́. Tó bá jẹ́ pé ẹni tó kàwé tó bá yẹ pé ẹni tó kàwé ni tó tó gbẹ ẹni tó kàwé sábẹ́ yóò mọ bí ó ṣe manage wọn. Ṣùgbọ́n ẹni tí ọ̀kàwé tó gbẹ ẹni tó kàwé sábẹ́ wọ́n mọ jẹ́ lẹ́sẹ̀ kò sì ní mọ̀. Fún ẹ̀jẹ̀ gbogbo lè ṣẹ́run kò ní mọ̀ torí pé kò kàwé kò ní exposure tá bá ti sọ fún náà ni na dem dey come na dem dey say. Tá bá ti gbé sí iwájú náà ní ọ̀tọ̀wọ́ bọ̀ bí ò bá ṣẹ́ni tó lóye tí ó sọ fún pé bàbá ẹ mọ̀mọ̀ tọwọ́ bọ̀bọ̀ kú bọ in close ìtàn fi síbì ayé yìí ń ta lọ́nu wọ́n gba complain lọ́wọ́ yín o. Ẹ má jẹ́ àfin tí ọ̀dà ká mọ̀ fi ṣe àwàdà. Àwa tá a mọ̀ wípé borí òrù ẹnu ọ̀jẹ̀ ni wá àwa gan ló yẹ ká mọ education ń pàtàkì jù. Ọ̀pọ̀lọpọ̀ àti ẹ̀ mọ sọ pé mi ò lè rọmọ obìnrin lè wé o ní tó jẹ́ pé gbogbo owó tá a bá ná lẹ̀ lórí ilé ọkọ ẹ̀ ni ó ti lọ rí mọ́ lò kísìnì ni ó ti ndl yóò mọ mọ́bẹ̀ yóò mọ mú fún kẹ́ni tí ó mọ fi gún su. Ayé ti kú ò báhun mọ́ fi ayé ìtọ́jú ọ̀la táwọn bàbá wa gbé láyé ẹjọ́ mọ́ fi wé ayé ìsìn ayé ti kú ò báhun o. Láyé ẹjọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn náà ríṣẹ́ sí o wọ́n ń kọ́ ọmọ lu oko ni wọ́n sì lọ rí èrò oko. Mélòó wá làwọn èèyàn ti ń bẹ lóko sáré ilẹ̀ mélòó gan ni ìwọ gan ni tó lè fi ṣoko ní ìsìn. Gbogbo wa la ti dánṣẹ́ ìjọba tán gbogbo wa la ti dánṣẹ́ aládàáni tán tá à ń ṣiṣẹ́ lábẹ́ èèyàn tán fún wa ní tọ́rọ́kọ́bọ̀. So fún díẹ̀ èyí wọ́n tó ń ṣiṣẹ́ lábẹ́ èèyàn kí ló fẹ́ fi lọ́mọ lọ́wọ́ àwọn bàbá ayé ẹjọ́ wọn ṣiṣẹ́ nínú oko ara tiwọn kódà oko tán gbé fún wọn wọn ò ṣiṣẹ́ ṣiṣẹ́ lè fún wọn rẹ̀ oko tiwọn yóò jẹ́ tiwọn tó kí tán bá lọ tán àwọn ọmọ tó take over oko èyí tẹ́ oko èyí tí.
2: Alákọ̀wé gbogbo ẹni tó.
0: Oko lè rún o bóyá ìjàmbá ṣẹlẹ̀ ṣùgbọ́n ilẹ̀ ò ní kú ń bẹ̀.
2: Òwúrọ̀ lọ́jọ́ ẹ ní máa.
0: Fún díẹ̀ yìí ẹ̀yin wọ́n tó ń gbọ́ mi dédé àsìkò yìí má fi àkóbá títí ẹ má fi ṣàkóbá fọ́jọ́ ọ̀la ọmọ o.
2: Òwúrọ̀ lọ.
0: Ọ̀pọ̀lọpọ̀ ọmọ nírààrin inú ayé báyìí torí àìkàwé ni o. Ẹlòmíì tí wọ́n fẹ́ kàwé aládánwò lòbí rẹ̀ kò tún jẹ́ kàwé ó tún ba iye ọjọ́ ọ̀la ọmọ ọlọ́mọ jẹ́. Dàbí mo ṣe dà òbí ìwọ́ tó ń gbọ́ mi dédé àsìkò yìí yé pọ́ yáàrí pé o yí padà o. Rí pé ọ̀pọ̀lọpọ̀ òbí ní sanná nínú ìsìn wọn ò tún sanná ní lọ́jọ́ ọ̀la nígbà táwọn yòókù bá ti ń jẹun ọmọ tán ti rán lé ẹ̀kọ́ àwọn tó kọ́ǹtínú láti máa sanná ní náà ni.
3: Wọ́n á ṣe gbà o.
0: Torí pé wọ́n kọ̀ wọ́n fún ọmọ ní education. Ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta kí n tó sójú òpólẹ̀. Ó ní ẹ̀kọ́ ẹ̀sìn tó ń sìn. So wá rí ẹ̀kọ́ ẹ̀sìn tó ń sìn kì í wá ṣe pé dandan láàkó wa mọ̀mọ́ lórí lọ́rùn pé ó gbọ́dọ̀ ṣe ni o fi education lẹ̀ èyí tí mo fẹ́ kọ̀ yìí ni kó o ṣe ó náà ṣe pàtàkì mọ́ sí mi gbọ́ láàárọ̀ yìí o.
2: Ẹni máa rire o máa ṣe bá.
0: Ẹ̀sìn tó bá ń sìn ó dáa kó fi yí ọmọ kó lè bá a mú làákà inú ẹ̀ kó lè bá a mọ bá a ti wùwà sọ́mọ làkejì kó lè bá a mọ tí ọlọ́run ń béèrè lọ́wọ́ rẹ̀ ìrìn àjò tó lọ́run fẹ́ kó rìn kó lè bá a rìn kó mọ̀ bá a ya ìpáǹle kó mọ̀ bá a ya àyàpá ọmọ. Sórí gbogbo ẹ̀kọ́ yòókù lábẹ́ mẹ́tẹ̀ẹ̀ta tí mo ti yànnà náà náà ló wà fún ọmọ ní ẹ̀kọ́ ilé nínú ẹ̀kọ́ ilé lẹ̀kọ́ òde wà tó bá tún wá fún ní education ìyẹn western education tó fún ní ẹ̀kọ́ èyí ó tún sí ojú rẹ̀ sí àwọn ìjẹ́jẹ́ mọ̀ pé ẹ̀kọ́ ni mo jẹ́ kéèyàn rí opportunity. So wá rí n tí ẹ̀kọ́ ẹ̀sìn ó ṣe ni pé tó bá ṣe àtúnṣe ayé rẹ̀ tó mọ ìlànà àtẹ̀lé tó mọ̀ pé báyìí lèyẹn sí wùwà sọ́mọ làkejì báyìí lọ́lọ́run ṣe fẹ́ kí n wùwà sọ́mọ làkejì yóò ràn lọ́wọ́ láti lè bá a gòkè nínú tí bá ń ṣe torí pé yóò ní ìbáṣepọ̀ tó gún mọ́ra pẹ̀lú àwọn èèyàn tí bá yí ká. Ọ̀pọ̀ rò ká gbọ̀n láàárọ̀ tí bá ní mọ́ ìyànà lẹ́ẹ̀ lọ ọjọ́ lọ o ṣùgbọ́n èyí tí mo ti sọ fún ọ láàárọ̀ yìí rí i pé ronú lé lórí dáadáa o. Gbogbo ìwọ tó máa ń takú kọ́ máa ń rọrí ìwé ó máa ń takú kọ́ máa lọ skul yá lọ rèé jáwọ́ kò ní da káyé tí ó rí bá ń kó tún abàyé àwọn ọmọ jẹ́. Lóòótọ́ ó le dàbí ẹni pé ìpọ́n ojú àti ìyá tó lesi tó bá ń fún ọmọ ní ètò ẹ̀kọ́.
1: Progress everyone will be happy.
0: Ṣùgbọ́n fúngbà díẹ̀ ni bọ́mọ bá ti kàwé tán bá a bá kọlà tán kódà oge ní dà.
1: Oníga I greet you.
0: Ìbẹ̀rẹ̀ iṣẹ́ ni máa ń dàbí ogun, ìbẹ̀rẹ̀ iṣẹ́ ni máa ń dàbí wàhálà, bàbá máa sẹ́nà tán á dọ̀gẹ́ ara ẹni ni o. Torí ìjọba àkókò ẹjẹ̀ sójú òpó rẹ̀ torí pé ngorí ìpè láàárọ̀ yìí sì lákòókò tó pọ̀ lórí ètò yìí. 0912370865 tàbí 0814247106. Hello, ta ló wà ńbẹ̀? Ojú òpó rẹ̀, ojú òpó rẹ̀. Hello, ta ló wà ńbí? Ẹ mọ̀ kó ojúmọ́ o. Ẹ ṣeun.
3: Yẹ kí bí ẹsẹ̀ láti máa jẹun.
0: Ẹ mọ̀ ṣeun.
3: Ọ̀rọ̀ sẹ́ sọ, oyè wa yékéyéké. Orí pé kìí ṣe òbí tó bá bímọ nìkan ni ó sọ pé kọ́ máa ń mọ jíṣẹ́ fóònù nìkan. Gbogbo èèyàn lọ́mọ gbọ́dọ̀ jíṣẹ́ fún kó lè gbọ́n. Ẹni dáàmú ẹni sọ́tàn.
0: Àmì àṣẹ Ẹdùmarè. Ẹ ṣeun. Ẹ ló ta ló wà ń bí yìí? Ẹ mọ̀ kó ojúmọ́ o.
4: Ẹ kú ètò, ó ń kú làkà yẹ rẹ.
0: Ẹ ṣeun.
4: Kàdú pé mo ṣe bẹ́ẹ̀ náà ni o. Gbogbo ẹ̀rọ ti yàn nàná. Àbí ikọ̀ àkọ́gbà, gbogbo ẹ̀rọ ti yàn nàná. Àwọn òbí kádógún tó gbé àwọn ọmọ wa. Ìgbà tí àbá wù náà lọmọ rẹ̀ wù. Ká fi pé ọmọ rẹ̀ nígbì ewé rẹ̀ pé ìbá fún onísìnmi. Ọlájẹ́ ìrẹ̀ ọmọ wa o.
0: Àmì àṣẹ
4: ìdùnnú. Àti gbọ́ o, kàdú pé mo ti ẹ̀ bẹ́ẹ̀. Ẹ kú ètò.
0: Ẹ ṣe ojú òní tì yín. Ẹ lóò ta ló wà lábala ti bí yìí?
5: Oògùn kó dé sí wí.
0: Àmì àṣẹ Ẹdùmarè.
5: Ẹgbẹ́ ọlọ́run máa ń wò ní ìyàpá, kò ní ìyàpá ń léwu.
0: Àmì o, àmì o.
5: Ó bọ̀ wá ní àwọn kó dìde bá kó gbàdúrà bádùà, àdúà náà ló yẹ lójú. Ẹ bá gbéra ẹ̀ sípè kó ti bọ̀ kó ọ̀rọ̀ ń dàrú mi. Ẹ̀yin ọmọ ẹgbọ́n jẹ́ ń wí kálukú náà mójú tẹ́kọ̀ọ́ ẹ̀. Àkàrò ní ìṣúwọ́ sí lára ayé àtàwọn náà àtàwọn ọmọ wa
0: tìyàwó.
5: Ẹ kú ewu ni bàbá
0: o
5: láti kẹ́yìn.
0: Ẹ mọ̀ ṣe bàbá ojú òní tì yín. Ẹ ṣeun. Ìyàgbọ́n tẹ́lómìnà fẹ́ sọ 0912370865. Lójú òpó tẹ́lẹ̀ pé wà wọlé. Ẹ ló ta ló wà ń bí yìí? Ẹ̀lú ẹ̀ ti wọlé o. Ẹ mọ̀ ṣeun. Ẹ kó ojúmọ́ o.
6: Ẹ kó ojúmọ́. Màmá tí ń tì láti owó dá àpáta o.
0: Ẹyẹ ẹ̀dá sí i.
6: Ẹni tó bá wí fún ọba tó gbọ́. Ẹni tó bá tọ́ ọmọ rẹ̀ ó tọ́ fún rẹ̀. Tí ò bá dẹ̀ tọ́ ọmọ ẹ̀ ta owó ẹ̀ lókùn sí. Torí ọmọ káà bá tọ́ ló máa gbé ní ta bá kọ́ tà. Ẹni a bá wí fún ọba tó gbọ́. Mo náà ti mú tò ní bẹ́ẹ̀.
0: Ó dẹ̀ ṣe ojú òní tì yín. Ẹ ṣe ojú òní tì yín. Ẹ já gbọ́n tẹ́ni náà ni láti sọ. Ẹ lóòótọ́ ló wà ń bí yìí?
7: Ẹ lọ.
0: Ẹ mọ̀ kó ojúmọ́ o.
7: A kó ojúmọ́.
0: Ojúmọ́ ayọ̀ ni.
7: Ẹni dààmú.
0: Àmì àṣẹ Ẹdùmarè.
7: Ẹni lé káńtì ẹlẹ́rìn láti lù lánàá látẹ̀. Bàbá, àbọ̀rọ̀ tó fọmọ lọ àbí.
0: Ó bá dénú ẹ yóò
7: dùn. Ó bá dénú ẹ òdìjì ni máa ń dà. Ẹ̀rí gbogbo nǹkan tẹ́ ń sọ látàárọ̀. Bó ṣe rí nìyẹn. Ká kọ́ àwọn ọmọ wa. Ọmọ bẹ̀rẹ̀ láti Ìrákò. Bébí ìjókòó. Bébí pé ó ń rìn díẹ̀díẹ̀. Ká fi ń dàgbà. Gbogbo nǹkan tá a bá fi kọ́ wọn. Ni wọ́n máa wù níwà o. Ọlọ́run ojú kí gbogbo àwọn ọmọ wa gbọ́. Kẹ̀míkálùkù ohun tiẹ̀ ń bẹ̀ ni. Ẹ lé káńtì ẹlẹ́rìn láti lò lánàá látẹ̀.
0: Ẹ ṣeun láti lò lánàá látẹ̀ ojú òní tì yín. Ẹ wo torí ìjọba àkókò yìí láǹfààní àti gba ìpè kankan mọ́. Torí pé ọjọ́ yìí ń sáré gidi gan ni. Ẹ wo mo ti sọ yìí mo dúró ná láàárọ̀ yìí. Kí n lè ba láǹfààní àti tún sọ mí fún yín ni o. Èyí tí mo ti wá sọ wà yìí o ẹ̀dì yìí mú ṣinṣin o torí yóò padà wúlò fún yín ni.

kun ti a fe ba mi so leyin eto yi number to ja sodo ti mi gangan re 0906574 1364. Ẹlọ́rẹ̀ẹ́ darapọ̀ mọ́ mi lórí ìkànnì ti Instagram àti ọmọlúàbí pèdèpèdè ọmọlúàbí tàbí kẹ́ sáàjà Adékúnlé Yusuf ẹ̀rì mi ń bẹ̀ ẹ tẹ̀lé mi kájọ mọ́ ọkọ́mọlúpọ̀ bọ́. Lórí ìkànnì abánidọ́rẹ̀ẹ́ ti Facebook Adékúnlé Yusuf ọmọlúàbí pèdèpèdè náà lẹ́rì ń bẹ̀ ẹ tẹ̀lé mi ń bẹ̀ o. Lásìjọ́ mọ́ ọkọ́mọlúpọ̀ bọ́. Yóò wá dáa ni kò ní bàjẹ́ o torí ìjọba àkókò yìí. Ọjọ́ òní yóò sàn wá síre àṣírà ànúgbà nú ẹ̀. Títí ìgbà míì tààtún láǹfààní àti máa pàdé ẹ̀yìn lẹ́mọ̀ọ́ sí nǹkan o. Lábúrò ní í ṣe ó dìgbà kan náà.

0: ṣẹlẹ̀. Ìpàdé àdúrà òde méjì lélẹ́yìí o. 72 hours with God. Pẹ̀lú bàbá wa bàbá àdúrà AK-47. Ó máa wáyé lọ́jọ́ Friday May 29, Saturday May 30 àti Sunday May 31 ọdún yìí. Lórí òkè náà mọ̀ wọ̀ ìlú Àpàtẹrẹ Ìbàdàn. On the 31 yẹn gẹ́gẹ́ lọ́jọ́ tàbí bàbá àdúrà AK-47. Ẹni tí Ọlọ́run lò nínú ayé onípojúpò káàkiri àgbáyé. Ó yẹ gbogbo ènìyàn já pàdé lórí òkè àdúrà náà mọ̀ wọ̀. Ibi tó ti fọ́pọ̀lọpọ̀ èèyàn ló ń jẹ lọ́fẹ̀ẹ́. Ìwọ náà máa bọ̀. Àwọn jàǹkàn-jàǹkàn rẹ̀ sí Ọlọ́run aláyè ló máa wà ńbẹ̀. Tó ìmọ̀ pọ̀lọpọ̀ àwọn olórí ẹ̀mí. Láti wọ ròdù Ìbàdàn. Ẹ wọ mọ́tò ẹjì òkú. Pátéjì òkú ẹ wọ mọ́tò Àpàtẹrẹ. Lórí òkè àdúrà náà mọ̀ wọ̀. Fẹ́kúnrẹ́rì àlàyé. Nọ́mbà sí ni kẹ́ máa pè. 09033933006 tàbí 08066481455.
1: Gbogbo ogun Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Mami àti bàbá tó ń gbò mí láàárọ̀ yìí ojú òní tì yín o. Mo gbàdúrà aṣọ ẹ̀gàn àti ìtìjú tí ayé gbé kalẹ̀ lọ́dún yìí ayé òní gbé wọ̀nyí o. Gbogbo ẹni tó ń sàmí ayé òní fi pàṣán fún ọ lóúnjẹ. Mo gbàdúrà lórúkọ ẹni tó láyé àti ọ̀run àánú Ọlọ́run yóò ṣiṣẹ́ lórí inú. Gbogbo ìrìn àjò àyànmọ́ tẹ máa rìn láyé ẹni sunkún níbẹ̀ o. Mo gbàdúrà lónìí káàánú ó sọ̀rọ̀ fún yín. Ẹni tó da ayé àti ọ̀run yóò gbéjà yín jà. Ní gbogbo ọ̀nà tẹ́ bá ti yà sí ẹ lọ bá àánú pàdé. Àánú Júdà yóò jáde sí yín. Ẹ ó ríran lọ́wọ́ Ọlọ́run. Ọmọdé yóò sàánú yín. Àgbà yóò sàánú yín. Ọkùnrin yóò sàánú yín. Obìnrin yóò sàánú yín. Bẹ́ẹ̀ ló máa rí. Mo gbàdúrà lónìí ìrìn àjò yín ò ní nira o. O ti ṣe bẹ́ẹ̀. Jésù Olúwa wa. Praise the Lord. Alágbára Ọlọ́run mú kó a kú àmójúbà programu níbijì 72 hours. Ó máa wáyé ní on the 29, 30, and 31. Ní orí òkè inú mọ wọ nílùú Àpàtẹrẹ. Ẹ máa gbọ́ o, gbogbo ẹ̀yin tẹ wà níjẹ̀bú òde pátápátá. Wọ́n máa gbé mọ́tò sí chọ́ọ̀chì wa tó wà.

0: Pastor, on a tellement ma coyen, voici au lieu que la barre long a yo la ma affiché et au samedi moula yo la va affiché à 29 30 31 31 yé ou l'audio bédé mais on est mouton léo donc en si n'est noyé ben c'est one sami ara ou n'est n'ayé ben c'est un sami offre ou n'est bagné ou boué tout yo coucou c'est n'est tout léon ou l'on ou j'y d'allô ou boum a gué mortal ou léon ou ma dia son à non juda ou ma di défoy gbadua laaro losan lale aye o nenera fun yin o bo bi e ba ti ya si e o mo mo se ni loruko baba omo atemi memo wahala o ne de ba yin o be lu ma ri eyin te wa ni akure ah mo ro pe won ti fi number sile te ma ma pe eyin te wa lo sogbo number ti won fi sile yen o na le mo pe a ma reti gbogbo yin inu 72 hours mo gbadua buburu o ne ba yin o Paul and Silas o ne akole gbogbo pata iyen la fe wa yin ni waju olorun abraham olorun isaki ati olorun jacob to ba de ti yin ko se ndoku ile ma dide ile de ma gbe o mo ni ile ma gbe o ile ma gbe o nija ile ma ran olowo a ma ka samu kan ma je mu ori ile ma gbo sa matthew kini mo pe o ma je mu ori ile psalm 24 e ma gbo n to so
1: oluwa ni ile
0: gbogbo eyan lo le ka e ba mi ka gbogbo eyan 1 2 go ti oluwa ni ile ati ekun re aye ati awon to tele sinu re olofi ile so le lorokun o si gbe kale lori awon so mi dani ori oke oluwa lo tabi ta ni o do ni bi ma re eni to ni owo mi ma ati aya funfun eni ti gbogbo kan re soke si asan ti ko si bure etan o ni yo ri gbogbo gba lowo oluwa ati ododo lowo olorun ipela re eyi le ma awon to n saferi re olorun jacob egbe ori yin soke
1: eyin enu
0: jasibe yin soke eyin ilekun ayaye ki ọgbọ òkùnkùn wọlé wa ta ni ọgbọ òkùnkùn yìí olúwa tí ó lé tí ó sì lágbára olúwa tí ó lágbára ní ogun ẹgbẹ orí yín sókè ẹyin ẹnu ọ̀nà àgbègbè yín sókè ẹyin ilekun ayaye ki ọgbọ òkùnkùn kó wọnú ilé wa ta ni ọgbọ òkùnkùn yìí olúwa àwọn ọmọ ogun òun náà ni ọgbọ òkùnkùn ogun fún bàbá ogun fún ọmọ ogun fún ẹmí mímọ bó ti wà láyé ti kọ sí ó ń bẹ nísìnyí bẹẹ ni o si ma ri ni igba gbogbo aye aini pẹkun ami ẹni tó da yàtọ̀ yóò gbé yín sókè ẹ má gbọ́ má jẹ̀mú tó ń bẹ lórí ilẹ̀ o ní kéèyàn ó gbé orí ilẹ̀ ó dẹ̀ ṣe rere matthew gbogbo èèyàn ti ń bẹ láyé ni ilẹ̀ máa gbé mi ni ilẹ̀ máa mi ṣùgbọ́n mo gbàdúrà kí ilẹ̀ ó tó mi ọ́ ó máa milẹ̀ mama yóò sàmì kí ilẹ̀ tó mi ọ́ ó máa milẹ̀ o sàmì dáadáa o ní kí ilẹ̀ ó tó mi ọ́ ó máa mi ilẹ̀ jésù wá sáyé ó milẹ̀ bíbélì sọ pé òkè kí kàn nígbà tó wọ jerusalemu wọn sì ń béèrè pé ta lẹni yìí wọn ní wòlíì kan ni mo gbàdúrà kí ilẹ̀ tó mi ọ́ ó máa milẹ̀ láyé dadi o máa milẹ̀ láyé ẹ máa milẹ̀ láyé gbogbo ẹyin tó jẹ́ pé wọn kì í sẹlibrétì yín mo gbàdúrà àgbáyé máa sẹlibrétì yín bẹ́ẹ̀ ló máa rí matthew àwọn oní sáyẹ́nsì wọn sọ nǹkan kan nípa ilẹ̀ èmi kò tí wọn rọrùn wọn ní land is a non living thing matthew wọn pe ilẹ̀ ní nǹkan tí kò lẹ́mìí tí kì í mí ṣùgbọ́n bíbélì ó takò kí ni bíbélì wí nípa ilẹ̀ má jẹ̀mú orí ilẹ̀.

0: Matthew, nkan to de ntudu laye ile ni sa. Matthew, gbogbo nkan to lo nda, nkan to de lawoju ni aye ile ni sa. Tori ile oba adomi gbona le lori, nje wo gbo ko soro. Oba ma gun odo lori e, nje gbo ko soro. Oba ma lagi lori e, nje gbo ko soro. Ori re lo de tin lagi, ori re lo tin goyan ko de soro. Matthew, o tun da omi gbona le lori so soro. Ko so on lo je ntuju to ba wa fun ile ni isu kekere ngba to ba ma dodun tin bo ni nla ni o da pada to ba fun ni agbado kekere ngba ba dodun tin bo nla ni o se kini o yo fi da pada ko se n to gbin sinu le o ma fun oni ilopo re abi be ko o lawo o de gentle sugba je so fun ile ki se non living things biawo ninu bibeli mo gbadua gbogbo eyin te n gbo mi ile ma ran yin lowo
1: amen
0: esa mo ni ile ma ran yin lowo number 1 o fi gbodo ma ba ile soro anytime to ba fe jade ma gbo number 1 o ni pe ile ni eti Deuteronomy chapter 32 ma wo nti verse 1 so Deuteronomy 32 o soro ni verse 1
1: feti sile
0: eyin orun
1: emi o soro
0: si gboro emi o
1: iwaye
0: tan ba ti daruko aye yen won ri verse ile ori ile aye o gbe gboro enu mi o ri pe ngba to lohun fe daye to daye ati orun o pa ile soro o ni ile si mu oluwa si pase o pase fun ile pe ile mu eso jade o de ri be mama not living things o nko ni le living things ni ile o ngboro number 2 to gbodo mo nipa ile ile ni enu lati gbe nkan mi e wo nkan sa numbers chapter 16 iwe numeri 16 verse 32 okunrin kan be ti an pe ni kora datani ati abiramu ka nkan bibeli
1: ile si ya inu re
0: ile la inu re o gbe won mi
1: atawon
0: ara ile won ati gbogbo awon eyan ti se ti kora ati gbogbo eru won o gbe won mi abi be ko mo gbadua loruko jesu ayeraye ma gbeja re baba mi ma ran o lowo baba mi ma ran o lowo baba mi ma ran o lowo ile oni gbe omi o sami ile oni gbe omi ile le gbe nkan mi Matthew nkan ti gbe nkan mi e wa so pe non living things ni rara o eleketa nipa ile wo nkan ile ma reproduce o ma se kini mo pe o ni ile ma reproduce Isaiah chapter 55 verse 9 and 11 o ni gege bi oju ati yin ti ku latorun ti ki si pada si be mo sugba ti o ma rin ile to ma mu ki koriko ko wu jade ile le reproduce Isaiah 55 verse 9 10 and 11 to ma mu ki koriko ko wu jade ko si rudi lati fo nje fa won jeun ati ru ki fun afuru o ni bẹ́ẹ̀ lọ̀rọ̀ ẹnu mẹ́rin kò ní padà síbẹ̀ lọ́wọ́ òfo bí kò sí kò ṣe ti mú ra mo gbàdúrà ilẹ̀ máa múre wá fún ọ so fẹ́ kà ni oh my god ilẹ̀ máa múre wá fún ọ.
1: Nítorí bí ọ̀run ti ga ju ayé lọ bẹ́ẹ̀ ni ọ̀nà mi ga ju ọ̀nà
0: yín
1: lọ àti èrò mi ju
0: èrò yín lọ nítorí
1: gẹ́gẹ́ bí ojú
0: àti òjò dídì tí ọ̀run wá tí kì í sì padà síbẹ̀ mọ́ ṣùgbọ́n tí ó máa ń rinlẹ̀ tó máa ń mú kí koríko kó wù jáde láti fi oúnjẹ fún àwọn ọ̀jẹ̀ àti irúgbìn fún àwọn abúrúgbìn
1: bẹ́ẹ̀
0: oh my god mo gbàdúrà ìlérí máa ṣe fún ọ ilẹ̀ máa ń mú nǹkan jáde ó máa ń reproduce ẹlẹ́ẹ̀kẹrin Matthew Jeremiah 22 verse 29 ilẹ̀ gbọ́ràn ilẹ̀ ṣe kí ni mo pè é Jeremiah ilẹ̀ gbọ́rọ̀ olúwa báyìí lolúwa àwọn ọmọogun ilẹ̀ gbọ́ràn ọ̀dà náà mo fẹ́ bá ilẹ̀ sọ̀rọ̀ gbogbo ẹni tó ń gbọ̀n mi tó bá di lọ́la n ó mọ tẹ̀síwájú àwọn nǹkan tilẹ̀ ń ṣe mo gbàdúrà ilẹ̀ ìlú tó wà ó máa pẹ́ ọ o sàmì ilẹ̀ yẹn máa pẹ́ ọ ìlú tó wà yẹn o máa rí rẹ̀ ń bẹ̀ ìlú tó wà yẹn ilẹ̀ yẹn máa gbé ọ bẹ́ẹ̀ ló máa rí màmá ò ní dá padà sẹ́yìn ìwọ kìrìsìtẹ́nì tó ń gbọ́ mi ò ní dá padà sẹ́yìn ìwọ tó tí ì mọ́ mo gbàdúrà ó mọ́ agbára láti mọ́ ó wọnú rẹ̀ njó jẹ́ wá mọ̀ pé bó ṣe wá gé ilẹ̀ yẹn gbogbo apáta là wọnú ẹ̀jọ̀ kan ẹni tó bá wá wọnú rẹ̀ tí ò bá ní ìgbàlà Matthew ọ̀run àpáàdì ní ọba rẹ̀ yóò jẹ ṣégi nínú ìyà láti sọ ètò gbọdọ̀ fífi ayé rẹ̀ lẹ̀ fún kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà tó bá di lọ́la n ó mọ tẹ̀síwájú nínú àwọn nǹkan méjìlá tí ilẹ̀ lè ṣe lórúkọ jésù ó rí iṣẹ́ ẹ̀ ṣe o bẹ́ẹ̀ ló máa rí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run pátá ní àárọ̀ yìí mo fi ọlọ́run bẹ̀ yín ẹgbẹ́ ìgòrórò kan ẹ pàdé mi lórí facebook mo máa wà lórí facebook ní agbègbè mẹ́ta àbọ̀ lóru ẹ gbọ́ dáadáa o ní lori no more war prayer mountain ni ogbogbo agogo meta abo si agogo marun abo ni idaji mo pe ni oru awon angeli be na ni lori TikTok e ma pade mi lori TikTok lori YouTube ati lori Instagram ni baba adura AK47 prayer mountain e jo sa adura yen e gbe ororo kan lowo leyin ti n ba sure fun yin tan e o fi ororo yen anoint ara yin ati awon omo yin eni to fe jade lo fun ise eni ti ona dimo tabi eni ti n wa ire kan o fe lo gba eto kan lowo awon eyan kan abo fe promotion pade mi ororo yen ni ko fi anoint ara re o de mo pe nipa igbagbo anu tele oro mi leyin yo dara fun yin ah e ma gbagbe o 72 hours on the 29 30 and 31 lori oke no mo wo anu olorun.

0: láti ilé-iṣẹ́ ìránṣẹ́ ìrù láti ọ̀run wá tí ó kalẹ̀ sí oríta dọ́là àyíká mi ní Ìbàdàn àti ní alábàwá kájáyé Ìbàdàn. Ìránṣẹ́ ọ̀rọ̀ ìyè náà Emmanuel Folúwaṣọ́ yóò sọ agbára Ọlọ́run di mímọ̀ fún ọ ní àkókò yìí. Jésù yóò sì bá pàdé.
1: Hallelujah. Ọlọ́run ògo ni forúkọ rẹ̀. Adúpẹ́ fáfàá ní àgbáyé àti àní ní ìkànnì Olúwàgbà ọ̀pẹ wa. Ọba ìyè jẹ́ kó rọ àwọn tó ń gbọ́ ọ̀rọ̀ lọ́rùn láti rí ìyípadà rere fún ayé wọn nípasẹ̀ ìrànlọ́wọ́ ẹ̀mí mọ́ àti ọ̀rọ̀ rẹ. Bẹ́ẹ̀ ni kò rí ní orúkọ Jésù Kristì Olúwa tó gbà láwa. Amen. Arákùnrin arábìnrin fẹ́ àwọn wọnú oṣù kẹfà lọ láìpẹ́ yìí pàápàá tó jẹ́ oṣù ọjọ́ ìbí mi. Nítorí náà máa múra sílẹ̀ fún ìpàdé ọba àwọn ọba èyí tí ó ń bọ̀ nínú oṣù kẹfà yìí. Èyí ló máa jẹ́ kọ́tà ìkejì nínú ọdún yìí. Torí náà bó bá máa tó àsìkò a ó máa sọ fún wa pàápàá jùlọ gbogbo ẹyin tó gbàgbọ́ nínú ìpè yìí àdínníṣẹ́ ìránṣẹ́ yìí Ọlọ́run yóò ràn sí ayọ̀ sí i. Bẹ́ẹ̀ ni kò rí àkókò wa náà láti lọ sórí ẹ̀kọ́ bíbélì àti ilé ẹ̀kọ́ bíbélì èyí tí Ọlọ́run fi pa láṣẹ fún mi láti ṣe ìyẹn máa take place láti ọjọ́ kẹfà. Ètò àwọn tó bá ní stress tó bá ní ọkàn láti darapọ̀ pẹ̀lú wa àwọn ape àwọn nọ́mbà yìí lẹ́yìn ìpàdé kí a lè ní ìmọ̀ Ọlọ́run àti òye tó jinlẹ̀ yóò sì dára fún ọ. Arákùnrin àti arábìnrin gbọ́ nǹkan tí apostelli sọ fún ìwọ àti èmi. Ó ní nítorí náà Éfésù orí karùn-ún ẹsẹ̀ kìíní àti kejì nítorí náà ẹ máa ṣe àfarawé Ọlọ́run bí àwọn ọmọ wò ẹ sì máa rìn ní ìfẹ́ gẹ́gẹ́ bí Kristi pẹ̀lú ti fẹ́ wa tí ó sì fi ara rẹ̀ fún wa lé ọrẹ àti ẹbọ fún Ọlọ́run fún òórùn dídùn. Irú ìgbésí ayé tí Jésù fẹ́ kó máa gbénu ìgbésí ayé olóòórùn dídùn tí ṣe ọrẹ tí Ọlọ́run ta wá. Ẹsẹ̀ kẹta ni ṣùgbọ́n àgbèrè àti gbogbo ìwà èérí tàbí ojúkòkòrò kí a má tilẹ̀ dárúkọ rẹ̀ lé àárín yín mọ́ bí ó ti yẹ àwọn ènìyàn mímọ́. Torí náà èèyàn mímọ́ ni wọ́n pè ọ́ tó bá wá fẹ́ jẹ́ ènìyàn mímọ́ ó mọ̀ yẹ kó mọ̀ pé ìgbésí ayé tí wọ́n fún ẹ kò gbọ́ yẹ kó mọ̀ pé ìgbésí ayé àpapẹ́ mọ́ pẹ̀lú àwọn ẹ̀mí òkùnkùn. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé àwọn ìwà tó ń wù gan kì í ṣòun gangan ló fẹ́ hùn. Nítorí náà irú ìwà bẹ́ẹ̀ jẹ́ ìwà àpapín látọ̀dọ̀ àwọn ẹ̀mí èṣù ẹ̀mí tó ní ọmọ jalè tó ní ọmọ ṣàgbèrè tó ní ọmọ parọ́. Ó yẹ kó yẹra fún torí pé tó bá ti ọpọ́n pọ́npọ́npọ́n tó bá fi dọdọ́ ìdájọ́ tó bá kú tán yóò padà lẹ́yìn ẹ̀ ìwọ nìkan ló dà rojọ́ níwájú ìtẹ́ ìdájọ́. Nítorí náà ǹjẹ́ jẹ́ mọ̀ wípé tí ìbá ṣe wípé pétérù tí ìbá ṣe pé arábìnrin Maria Magdalene gbọ́n tó bá ṣe pé ó ti sọ̀rọ̀ rẹ̀ fún Júdásì pé òun fẹ́ ra òróró ìkura olóòórùn dídùn fún Jésù Kristì láti ipá lára kò ní jẹ́ ọ̀rá o. Nítorí pé ìgbésí ayé tí ó fẹ́ kó gbé òun ìbá fọ́sẹ̀ láti gbé ṣùgbọ́n ọmọbìnrin yẹn gbọ́n kò sọ fẹ́ nìkan kan bóyá àwọn náà lérò rí lọ́kàn ó ní nǹkan kan tó fẹ́ ṣe fún Ọlọ́run ó ṣe é ṣe kó má sọ fẹ́ nìkan kan. Wọn rí àkọsílẹ̀ rẹ̀ pé Abraham sọ nǹkan kan fúnyàwó rẹ̀ kó tó di pé mú ọmọ pé àwọn fẹ́ rìn ìrìn àjò. Nítorí ọgbọ́n wà ń bẹ́ gbà mí láti ṣèfi Ọlọ́run sàtánì a fẹ́ máa dún láti mú kí àwọn èèyàn kankan tẹ̀ ọ́ rí kán má lè kó má lè ṣèfi Ọlọ́run. Nítorí náà Paul pariwo nínú ìwé Rómù orí kejì ó pariwo sókè láti bí ẹsẹ̀ ogún wá sísàlẹ̀ pé ta ni ó gbà mí lọ́wọ́ ẹran búburú yìí tí mo fẹ́ ṣe mi ò lè ṣe èyí tí n fẹ́ ṣe ògàn náà ni mo wá ń ṣe. Torí náà mo dúró láti sọ tẹ́lẹ̀ sínú ayé lónìí gbogbo ẹ̀yin tó ń gbé ìgbésí ayé àpapín pẹ̀lú àwọn ẹ̀mí èṣù lónìí Ọlọ́run fi ná pín ọ níyà ọ̀rọ̀ yìí lórúkọ Jésù yóò ṣe òye rẹ sí láti mọ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni tó mẹlẹ́gbẹ́ rẹ tó dúró gẹ́gẹ́ bí àfòmọ́ tó fẹ́ báyé rẹ jẹ́ tó jẹ́ pé ìmísí rẹ ló ń báyé rẹ jẹ́ tó mú kó máa mú gbó tó mọ́ mú kó máa jalè tó mú kó máa ṣe 419 tó mú kó máa dàlúrú tàbí tó mú kẹ̀yìn olóṣèlú kẹ́ mọ́ sí wa o. Irú agbára bẹ́ẹ̀ lónìí Ọlọ́run ṣẹlógun ayé torí náà tó bá fẹ́ báyé fún Jésù Kristì ìyẹn ló lè gbé ìgbésí ayé tí Jésù Kristì fẹ́ kó gbé tọ̀ bá ti mọ Jésù. Béèrè pé Jésù fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀mí lónìí kó ṣe kọ́ orúkọ mi sínú ìwé ìyẹ rẹ páárẹ́ kúrò ní ìwé ikú kí n bá ọjọ́ bá níkẹyìn mo pàṣẹ fún ẹyin tó gbàdúrà yìí lórúkọ Jésù yóò dára fún ẹ̀jẹ̀ Jésù yóò wẹ ọmọ kúrò ní gbogbo ẹbí. Bẹ́ẹ̀ ni ilé ológo kò ní dé wọ̀ fún àìsàn rẹ sàn gbogbo àrùn rẹ ó tán bẹ́ẹ̀ ni ògo rẹ kó tàn. Ẹ wọ Ọlọ́run kò dímọ̀ ayé kájọ múrí délé ilé ológo tí Jésù ṣètò fún ìgbésí ayé tó rọ Ọlọ́run tí Ọlọ́run fún yìí yóò lè rí gbé lórúkọ Olúwa Jésù.
0: Ìná yóò máa tẹ̀síwájú títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ máa wà lábẹ́ ọ̀run tó ń ṣí sílẹ̀ fún rere rẹ. Àmì ẹ lè pè fún àdúrà tàbí ìyànjú sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0803581763 tàbí 0051106331. Ẹ lè kàn sí wa ní orí ẹ̀rọ ayélujára Facebook Emmanuel Folúṣọ́ email theofevoratahoo.com WhatsApp 0803581763.

níbi tẹ́ ti ń lọ́fà ní láti máa gbọ́ ìkànnì yìí ìkànnì lágẹlúre làágẹlú 96.7 FM òkè gajù òkè ló mọ́lọ́fẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ ìbàdàn òóyẹ jẹ́ kọ́mọ̀lẹ̀tù ìròyìn eré ìdárayá ní ti ìbúdọ̀rọ̀ àgbàmọ́ ayé lórílẹ̀èdè wa nàìjíríà nípínlẹ̀ ọ̀yọ́ àti ní ẹsẹ̀ kùkú ni àdúpẹ́ fọlọ́run ọba àánú o eléyìí tó sún àlọ́ láyọ̀ àti àlàáfíà ìyẹn láti àná akẹ̀dẹ̀ tún ti wá darí padà sórí ètò láàárọ̀ tìní ọpẹ́ ní forúkọ rẹ ìyìn ní forúkọ rẹ alhamdulillah kẹsíra. Bákan náà lénìí èmi gangan lọ́jọ́ kejìlá ìyẹn nínú oṣù karùn-ún ọdún 2026 ó tún wá bọ́ sí ọjọ́ ìṣẹ́gun gbogbo wa la máa ṣẹ́gun ọ̀tá lé a máa ṣẹ́gun ọ̀tá òde a máa ṣẹ́gun amọ́niṣẹ́ni afàìmọ́niṣẹ́ni asẹnitẹ́bánidárò a máa ṣẹ́gun elénìní a máa ṣẹ́gun alárò-kà-tà a máa ṣẹ́gun onílara gbogbo àdáwọlé kálukú wa ló máa yọrí sí rere gbogbo apẹ́pẹ́tà la máa ráàánú ọlọ́run gba o lílọ bíbọ̀ wa ò ní bí aráyé nú a ò dẹ̀ ní bára ìfọwọ́ tì í ìjẹ́ ìmú wa ọlọ́run ò ní fi síbi tó nira bákan náà gbogbo àwọn tó wà ní dùbúlẹ̀ ẹ̀sẹ̀ pátápátá bóyá nú ilé àbí ilé ìwòsàn ni ọlọ́run ọba àánú lọ bá ìwòsàn amúyín láàdá ẹ̀sẹ̀ ayé bá ilé ìdìde èmi ni pẹ́kọ́ mo wà lórí ètò láàárọ̀ tèmi o DJ Spider lọ wà nílé agbára lórílẹ̀èdè wa nàìjíríà gẹ́gẹ́ bẹ́ ẹ ṣe mọ̀ pé ìlú Cape Town ní orílẹ̀èdè South Africa níbẹ̀ gẹ́gẹ́ lèmi wà lọ́wọ́lọ́wọ́ báyìí akẹ̀wà fara nísinmi ni àdúpẹ́ fọlọ́run o ọlọ́run ọba àánú ọlọ́ba lèwílẹ̀ ṣe ọlọ́ba fọláìní ọba aláìlẹ́nìkan

Sam Zat loruko temi ni top striker eleto gallant gan mo ti wa ngba si labi omo igbalagba bi e ma beti ko gege bi omo eko lapado yin be mo ni gbagbo pe ma ba yin laamu gege bi omo ibadan ni ki gbogbo wojo letente gege bi omo ogbo mo so ka wa jo para wo po ka sera wa lokan bi ibarapa para po bo se ma je niyan o loke bi toki ogun oke bo se ma je niyan gba ti ese eyan to je po olohun oba ni o ya gba gba pe je bere lati elede wa Nigeria e je bere lati inu iko ti Super Eagles olu ko ni olùkọ́ni kan ti Super Eagles olùkọ́ni Erichelle ó ti jẹ́ òdi mímọ̀ wípé orúkọ àwọn agbábọ́ọ̀lù tí ó sojú ilẹ̀ wa Nàìjíríà nínú ìdíje ti Unity Cup yóò láǹfààní láti jáde bẹ́ẹ̀ nínú ọ̀sẹ̀ tá a wà náà ni má jẹ́ agbọ́ òsì ń bẹ̀ ẹ mọ̀ pé ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ní oṣù tá a wà May 25th ó gẹ́gẹ́ ni ìdíje máa gbìnà yá nílùú London ṣùgbọ́n ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n May 26th ó gẹ́gẹ́ ní kò ti Super Eagles máa gbá ìfigagbága tiwọn àkọ́kọ́ nígbà wọn bá ń kojú orílẹ̀-èdè ti zimbabwe ní ìpele tó kẹ́gùn sí àṣekágbá ìyẹn semi finals síwájú ọjọ́ yẹn ó ní india àti orílẹ̀-èdè jamaica ó ti jọ̀ràn pọ́ntìyàn ẹni ọba jáwé olúborí inú méjèèjì ní ọ̀pàdé láṣekágbá bọ́ bá ti ń di ọjọ́ kọkànlélọ́gbọ̀n ìyẹn nínú oṣù tá a wà yí gẹ́gẹ́ May 31st ni o gẹ́gẹ́ bí ìròyìn tí wá ń tó a lọ́wọ́ ẹ mọ̀ pé olùkọ́ni Erichelle ó kéré tán ó ti ẹ̀dẹ́ pápá àṣeré bíi mẹ́ta nínú líìgì olóde wa Nàìjíríà ó ń lọ sí Mobolaji Johnson nílùú Èkó bákan náà ó kàn sí pápá àṣeré Lekan Salami Adamosigba ńlú Ìbàdàn níbi tí ikọ̀ ti 3S jẹ́ ti gbàlejò Nasarawa United bákan náà ló tún kàn sí ìlú Enugun pápá àṣeré Nnamdi Azikiwe nílùú Enugun níbi tí ikọ̀ ti Enugun Rangers tí wọ́n ti gbàlejò ikọ̀ ti Benben Insurance láìfọ̀tàpè láìdé ìnàpẹnu olùkọ́ni Erichelle jẹ́ òdi níwọ̀nyí pé òun ò kábàámọ̀ láti wà ní gbogbo àwọn pápá àṣeré bíi mẹ́tẹ̀ẹ̀ta ìtòrí pé bí èèyàn bá ní parọ́ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ líìgì orílẹ̀-èdè wa Nàìjíríà ẹ̀bùn wà ń bẹ̀ ó sì rí àwọn ẹ̀bùn káàbí méjì ló jẹ́ pé yóò wúlò ẹ̀yẹn fún orílẹ̀-èdè wa Nàìjíríà bí wọn ò bá tiẹ̀ tí ì lè wọnú kọ Super Eagles àgbàdà àtàrá ṣùgbọ́n o ẹ má gbàgbé pé home base Eagles ń bẹ and then àwọn kan tún bẹnu àwọn ọmọ tó ń rí tọ́jà pé wọ́n nílò láti fún orílẹ̀-èdè Nàìjíríà lẹ̀ lọ sí òkè òkun kí ẹ̀bùn wọn kó lè wúlò fún wọn dáadáa ẹgbọ́n o ó ní wọ́n lè má ì tí ì lè wọnú kọ Super Eagles ṣùgbọ́n wọ́n ní potential láwọn agbábọ́ọ̀lù tó ń rí yìí àwọn kan bẹnu wọn wọ́n ní potential dáadáa tó yẹ pé ọjọ́ ọ̀la wọn ta sọ́sọ́ dáadáa ṣe wá rí kí ọjọ́ ọ̀la wọn wá lè ta sọ́sọ́ tányányá wọ́n nílò láti kúrò nínú líìgì olóde wa Nàìjíríà kí wọ́n lọ sí òkè òkun láti lọ ní ìrírí eléyìí tó gbọngbọ́n nígbà yẹn wọ́n wá padà wúlò fún olóde wa Nàìjíríà gẹ́gẹ́ bí olùkọ́ni Erichelle bó ṣe jẹ́ òdi mímọ̀ nìyẹn o ó yẹ káṣẹ̀ we go again láàárọ̀ yìí àwọn èèyàn ò tún gbẹnu sí káṣẹ̀ o *347*1004*2#. ẹ mọ̀ pé iléyà cashport ti dé níbi táwọn èèyàn ti gbé àgbo ọdún àtowó tó gíríkì owó tó gọntí ọ táwọn èèyàn ti gbówó lọ ẹ mọ̀ gbàgbé wípé ẹkọ̀pẹ́ yìí ńláṣẹ ti wọ́kàzẹ̀ táwọn èèyàn gbé mílíọ̀nù pọ̀ lọ ṣe wá rí iléyà cashport yìí ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù tá a wà yí gẹ́gẹ́ May 26 ló máa wáyé ébàrìbà ọjọ́ owó ẹ̀zẹ̀ lọ́bọ́ sí ẹnìkan tí ó jẹ àgbò ńlá kan tó tóbi rẹ̀bẹ̀tẹ̀ àgbò tó tóbi ràbàtà pẹ̀lú ₦500,000 lẹ́yìn bá sà pa àgbò owó ní ọ̀sán ìra nǹkan tí èsè kò kárí rẹ̀ yóò tún wá fi ₦500,000 yóò tún ilé bákan náà làwọn owó lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ gbogbo tíkẹ́ẹ̀tì rẹ láti ẹ̀yìn ìgbà tí a ti parí wọ́kàzì yẹn òun náà ni ọmọ ìwà eligible ìwọ tí tíkẹ́ẹ̀tì rẹ ọba wá tì tó nǹkan mọ́ fàkókò gbàlà rẹ dọ́là o *347*1004*2# ni ó gbé ọ débẹ̀ *347*1004*2# òun gangan ni ó gbé ọ débẹ̀
ma gora re ma wura re ran so ti ye bayi all right oh yeah let's go there to ba tin dagbo mewa ku seju medogun laaro yi 9:45 a.m. ayi ko to ti ka se o nibi tawon eyan bi mepa ko tu ti towo ofa benu o kere ten ati ese pe bi 1.1 million naira laaro yi emi mo so be fun yin 50,000 100,000 150k 200,000 naira ba tu se pe laaro enu yen mo je agbo osi nbe o lo fa ga o so wa ri code yen lo ni serere nwerere mo se nbo soro lowo lowo yi bo ba gora re mo je odigba to jade pe ngba ba jade ni to lo yen ju network ke so re wa o network ke so re wa o osari gbe mi go le se tu lana ati friday network odo wa nbe yen na lo fa taaro yi gan na awon oju olo anbe lo nle lori ni o network eso re wa ju gbogbo e lo sentose ko to ku nle kokan fi igbagbo re so do olo npe to ipe to flyer ni o pe o bo ba ti dagun mewa ku seju meedogo ma relent ma wararo o de le gbori era jara wole www.cashet.ng www.cashet.ng bo se ma je niyan lapa be yen o *347*1004*2# bo ma gbe debe o yo lati be yen ba gbagba idije se Cyprian Super League ele to waye lojo Sunday awon esi wa nbi ose lekerin la week 14 ni ade woyin ohun ati akire mi ododo won pari ese Fortune FC ati Elite ami ayoko kini Advance ati Ademide ododo la won na pari ese Olagbara laarin Ali FC ati Umbro tori pe merin si meta oni Umbro visa gba Ali FC 99 FC ti e ona active meji sodo ni omo yes ori aye lowo ewe nje go meji seyo kan lo fi gbese re wo ododo Labiola FC ati Ademola FC ododo la won mejeji yen gba ko je bo se lo mo je la pa be yen o ya papapa lati be yen as we dey go idije ta ba nso nipa idije ele ti okan pataki lara ololufe e bariba ololufe je ke mo ololufe to striker ten yan Edinburgh gbogbo Scotland e bariba e wo idije yi o ti owo waju o ta ba nso nipa idije ele ti aparijopo oluko ni ni gbogbo Ibadan Northeast Abanso ni party Nigerian Football Coaches Association Oyo State Chapter Ibadan Northeast Center awon na to ni Ibadan Northeast Grassroots Developmental Unit GDU ni e o idije Edinburgh Under 13 Ileya Football Championship ele to ti bere lati bi ojo bi melo kan

0: tó ti bẹ̀rẹ̀ bí ọjọ́ bíi mélòó kan èé bàrìbà ó ti ń rebí sí ó ti ń lọ síbi tó lápẹrẹ o torí pé ìfigagbága eléyìí tó wáyé ìyẹn ní ọjọ́ sunday ọlọ́yà fc ó fìyà jẹ concept bí àmì ayò kan gondo sódò ni náà ló fi fìyà jẹ ẹ wá mọ gbọ́ lọ́jọ́ sunday concept boys àti salon boys odo odo ni ṣùgbọ́n lánàá lọ́jọ́ monday ọlọ́yà ó fìyà jẹ concept bí àmì ayò kan gondo sódò ni lónìí ìfigagbága wọn mọ tẹ̀síwájú concept a àti abisko aago mẹ́rin ọ̀sán ni o aago mẹ́rin ọ̀sán ló máa wáyé gẹ́gẹ́ bí díje ṣe ń lọ ní pápá ṣeré òkè ìbàdàn football pitch níbẹ̀ gẹ́gẹ́ ní ti ń wáyé òó yá pápá pa láti bẹ̀rẹ̀ àṣìdògò ẹ̀já tó tẹ̀ ọwọ́ iwájú. champions night sẹ́yẹ̀ ti múra gbogbo ẹ̀yìn ti gunners yóò mọ̀ dògẹ́pọ̀ mọ̀ kẹ́sì lálẹ́ ọjọ́ yẹn alẹ́ champions night ní mav 21 event center tó wà ní adé ọ̀yọ́ ring road ńlẹ́bàdàn ti alápá bí yóò dùgbẹ́ gbọ́ kẹ́sì o ìlú budapest ọgbàlejò ní orílẹ̀-èdè hungary níbi tí àṣekágbá ìdíje yorùbá champions league láàrin kan ti gunners àti paris saint germain yóò ti máa láǹfààní àti wáyé ṣé wàá fẹ́ gbọ́ champions night mav 21 event center adé ọ̀yọ́ roundabout gẹ́gẹ́ ní ring road níbẹ̀ ni gbogbo wa ò péjọ sí o láti jọ wo àṣekágbá yìí láwò papọ̀ gbogbo gunners ọwọ́ yín dà ẹjẹ́ ńlọ́wọ́ yín lókè jẹ̀ ńlọ́wọ́ ẹ̀ lókè gunners jẹ̀ ńlọ́wọ́ ẹ̀ lókè ọwọ́ yín dà ọyá gunners ẹgbẹ́ láìkì láti òní lọ tí ó fi dọjọ́ yìí ẹjẹ́ kí láìkì ọmọ 100k àwọn gunners ló lè ṣe mo nígbàgbọ́ nù yín I have trust in you mo nígbàgbọ́ tó gúnmọ́nú àwọn gunners fans ni o bó ti ẹ̀jẹ̀ gbé àwọn chelsea náà kéré ń gbòòrò ayé àti àwọn ti barcelona tán tiẹ̀ ti gba líìgì ń tiẹ̀ ó sì ò ṣe barca gba líìgì wọ́n gba kọ́ọ̀pù méjì wọ́n gba super cup wọ́n tún gba líìgì ṣé barca wa kéré nú ayé ni chelsea náà kéré nú ayé ó dà lọ́mọ́ dẹ̀gbẹ́ o ẹ̀gbẹ́ ẹ̀ sọ ilé ọmọ a sì nígbàgbọ́ wípé gbogbo ìṣòro ilé ayé chelsea pátápátá ọlọ́run wọn sọ di pẹ̀tẹ́lẹ̀ bí wọ́n bá mójútọ́rọ̀ ara wọn ni o torí pé àwa ń tíá lẹ́yìn bá a bá ti ṣe fún yín báwọn pé bọ́rọ̀ bí ó ṣe rí rèé ọwọ́ àpù sọ́wọ́ kẹ́ ẹ mójútọ́rọ̀ ilé ayé ara yín o ẹnìkéyìn báyàn gbọ́rọ̀ ilé ayé ìwọ ló mójútọ́rọ̀ ilé ayé ara rẹ ló mú lọ́kùnkúndùn má jà yí ọba tiẹ jẹ́ o ẹ̀mọ̀ pé mi máa tẹnu mọ́ báyé bá ba tiẹ jẹ́ wọn ò fi tún tara wọn ṣe ni o ìwọ lọ wá ní fààyè lẹ̀ káyé ọba tiẹ jẹ́ ọba tí a fààyè lẹ̀ fáyé tí a ba tiẹ jẹ́ tọ́ ó lè mọ́ padà rí mú mọ́ ibi àṣírí wà nù mọ́ fààyè lẹ̀ káyé ọba tiẹ jẹ́ o bí wọn bá ba tiẹ jẹ́ wọn ò tún tara wọn ṣe ni bó ṣe jẹ́ nìyẹn lápapẹ̀ yín ẹjẹ́ àdójú ọjà ẹjẹ́ sáré àdójú ọjà ká lọ pa àkàdé bá a bá tójú ọjà dé kí n gbé ìtàbàyé wọ òkè òkun lọ orílẹ̀-èdè brazil ti kéde ikú ẹlẹ́ni 15 sinema wà ń bẹ̀ ẹjẹ́ àti ẹ̀kọ́ rojú ọjà ká lọ ká dé náà àjọ fifa ní àwọn ń fi ẹ̀gbẹ́ ojú kan wo ìṣesí gunners yóò sì mú ìpalára díẹ̀ wá nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé ẹjẹ́ lójú ọjà ká padà dé bá a bá dé ká tún wáá gbéra wa ká gbéra wa tàbàyè ẹ̀kú kalẹ̀.
1: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi Chicken Flavor? Oh yeah, spell celery.
2: S-E-L-A-R-I-E. Celery.
1: Bros, you want turn onto salary? Okay, spell turmeric.
3: T-U-R-M-E-R-I-C.
1: Yes, so.
3: Turmeric.
1: Correct. What a ton of Maggi Chicken Flavor for you. Maggi Chicken Flavor with onions, celery and turmeric. My game changer.
4: Cars
3: Mensa. Bẹ́yàn lówó lọ́rọ̀ bí kọ́kọ́ yokoto. Bala àfi ọ̀ bá sí kọ̀dá. Àbí sọ wa dáa ni. Àìrórun sùn. Ara títa. Ságun ságun. Kéèyàn mẹ́ ìdàgbà púpọ̀ kọ́ máa rìn kọ̀gẹ́kọ̀gẹ́. Kéèyàn máa lè gbápá àtẹsẹ̀. Kí wọ́n máa gbẹ̀yàn ségá. Torí ọmọ òye. Kí nǹkan máa rìn nínú ara. Ọgbẹ́ inú. Ìfúnpá gíga. Ìṣètò. Katalẹsẹ̀ wọn máa kan yàn gógó. Kí bàtà ó sèṣì bọ́ lẹ́sẹ̀ yàn kọ́ máa mà kó ti bọ́. Kéèyàn máa rù máa gbẹ. Ọ̀pọ̀ ló ti lóríṣiríṣi òògùn. Ṣùgbọ́n tí ọ̀rọ̀ náà báyọ̀. Ọ̀nà àbáyọ ti wà báyìí o. Kàn sí iléeṣẹ́ tónítóní Aba Healthcare. Kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá àyà jíjá jẹ̀díjẹ̀dí. Àìlèmí dáadáa ìdákọ̀lẹ̀ kọ́mọkùnrin ọmọ lè ṣe déédé. Ara ọmọ gbẹ̀ pẹ̀pẹ̀pẹ̀. Aromaléegun. Ìgbésẹ̀ kánmánkíá ni pàtàkì. Kátẹ̀dẹ̀ gbé gbésẹ̀ ní kíákíá. Kẹ̀dá ó wà lápárapá ní gbádùn ayé. Ọ̀sẹ́ni tí ń bẹ láyé tí oní tí ń dálámù. Ẹ̀rọ ìgbàlódé ń bẹ fáyẹ̀wò. Láti mọ bí àrùn sápamọ́ sí. Kàn sí tónítóní Aba Healthcare. Ẹgbẹ́ ilé bàbá Lam Adésínà, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ ní Fẹ́lẹ́lẹ̀ Ìbàdàn. Ẹ̀ka iléeṣẹ́ Mojoyinlola Complex. Ìwó Road Ìbàdàn. Telephone 08033715988. 08033715988. Ẹ̀ tàtàjú ààrẹ lọ́mọ tónítóní.

0: ṣe lójú iná léwu àwọn ohun àgbẹdọ. Ìbàkíbà kan ò tó fọwọ́ sọ̀yà níwájú Datmal DS. Jẹ̀nráyè Ajíṣègùn kọlu àwọn ibà fàjọfàjọ. Datmal DS tí wọ́n ṣe pẹ̀lú Artemita àti Lumefantrine tó jẹ́ 80mg àti 480mg. Ọ̀tá ayérayé ni àrùn ibà àti Datmal DS. Ọ̀gá méjì ò gbọdọ̀ gbénú ọkọ̀ kan ìwọ̀. Àjọ NAFDAC fò ń tẹ̀lú Datmal DS. Bí Datmal DS ṣe wà fún àgbàlagbà, bẹ́ẹ̀ náà ni Datmal Ṣóngálá tó jẹ́ 20mg àti 120mg ṣe wà fún àwọn ọmọdé. Ilé-iṣẹ́ Jesse Pharmaceutical Company Limited ló gbé jáde tó ń tà. Wọ́n fi alágbàtà káàkiri Nàìjíríà. Ẹ pé 0806-646-6115. Níwọ̀n ìgbà tí gbogbo wa ti fẹnu kò pé ibà ò dá lágọ̀ ara, kí ló fẹ́ di olówó láti máa ní Datmal DS lọ́wọ́ lóòrèkóòrè? Àlàáfíà rẹ ṣe kókó. Bára ò bá jí pépé lẹ́yìn ọjọ́ mẹ́ta, lọ rí dókítà rẹ o.
1: Kọ́kọ́rọ́ àṣeyọrí téèyàn fi lè bọ́nù iṣẹ́ àtọ̀ṣì Jitalex ló ń jẹ́. Ọ̀nà àbáyọ kan téèyàn fi lè borí kòsíkòsí ojoojúmọ́ Jitalex International ni. Jitalex International bíro ni lágbára, lílé iṣẹ́ wọ̀gbẹ́, dídádúró digbí, láìrọ̀gbọ̀ kó lè jọba. Iṣẹ́ tiwọn nìyẹn. Àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Jitalex International lọ́pọ̀ kó òyọ̀kú lówó tí ò ga jara. Nípasẹ̀ ẹ̀ka ilé-iṣẹ́ wa Martin Tech Industries, àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester, pure water machine, ice block machines, garri processing machines, popcorn and palm oil machines, jock mold and nylon machines. Jitalex International àṣírí oko òwò ajé yíyọni nínú iṣẹ́ òun òṣì bẹ́ẹ̀ bára àwọn tó ń tayọ láàrin ẹgbẹ́. Jitalex International ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀. Àwọn gẹ́gẹ́ làṣírí àti rọ́wọ́ ti bọnu gbọ́bù kátà láìsanná ní ara tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà. Jitalex ni wọ́n kó bẹ́rẹ́ fún. Ìwọ náà ṣe kà sí Jitalex International lónìí. Jitalex International ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank, Akinyemi bus stop, Ring Road, Ibadan. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055. Email adimula.1@gmail.com. Jitalex International, ọ̀nà àbáyọ kúrò ní iṣẹ́ òun òṣì tó dájú.

ládójú ọjà ìkànnì lágẹlú rẹ̀ lágẹlú 96.7 ẹ̀tọ́ bòkè gajù kẹlẹ́wọ́ lábẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ ìbàdàn òòyà jẹ́ gánmọ̀ lètò ìròyìn eré ìdárayá eléyìí tó dùn ti gbẹgbẹ nǹkan sí bàbá ẹgbẹ́ yìí sẹ́ darapọ̀ mọ́ wa ẹlẹ́wọ̀ wà lọ́gbàdúrà níbi kíkíbi káàkiri àgbáńlá ayé ẹlọ́ kànì ìbánidọ́rẹ̀ facebook kànì lágẹlú 96.7 lórí jẹ́ gánmọ̀ fanfani lè wà ń bẹ̀ tọ́ mọ́lẹ̀ rokoṣọ́ lálẹ̀ owó pílà lórí tiktok at top striker 100 at top striker 100 ẹ fọ́lọ́ rẹ̀ ẹ láìkí ẹ̀ ẹ jẹ́ àjọ máa gbára kàsídà ìlú cape town lórílẹ̀‐èdè south níbẹ̀ gẹ́gẹ́ náà la wà lọ́wọ́lọ́wọ́ báyìí o ẹ má bínú àwa faransé mi a kàn yín láà padà lágbára lọ́wọ́ ọlọ́run nígbà tí ọba ìdọ̀sẹ̀ tí ń bọ̀ bó ṣe jẹ́ nìyẹn lágbára bẹ́ẹ̀ mo ti sọ fún yín nípa ti champions night ẹ má gbégbó rẹ̀ ọgbọ̀njọ́ oṣù tá a wà ní may 30th ọjọ́ àṣekágbá champions league yẹn aago márùn-ún rọ̀lẹ́ ni ó ti bẹ̀rẹ̀ ìyẹn ní mouth 21 tátijọ́ máa dá bírà dáadáa lápá abẹ̀yẹ òóyá pápápá naija sports team football academy ìfigagbága ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ eléyìí tó wáyé lọ́jọ́ jimá láàrin ayọ̀mí fc àti naija sports team football academy àwọn under 15 ni o àmì ayò kẹ́ni ondo sódò ní ayọ̀mí ló fi bẹ̀rẹ̀ lọ́wọ́ naija sports team football academy ìyẹn lọ́jọ́ friday òóyá pápápá ìgbáradì sì ń tẹ̀síwájú o wọ́n bá ti ń dé lọ́la àgbo mẹ́ta ọ̀sán ó ní ìgbáradì wọn máa bẹ̀rẹ̀ monday wednesday friday ní pápá àṣẹ mọ́tẹ́lẹ́sọ̀ wà nínú liberty stadium gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ìwọ̀n wà nínú liberty stadium.

0: rẹ̀ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́ bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan bí iléyá ṣe wọlé dé káàṣì ẹ̀ náà bọ̀ nàrà yọ Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹ̀ láǹfààní. Iléyà Cashport 2026 ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport Iléyà nínú oṣù mẹ́ẹ̀ yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rè láti rẹ́rìn músẹ́. Káàṣì ẹ̀ fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 Iléyà eléyìí ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ń ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí i. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.
1: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi Chicken Flavor? Oh yeah, spell celery.
2: S-E-L-A-R-I-E. Celery.
1: Bros, you want to turn into salary? Okay, spell turmeric.
3: T-U-R-M-E-R-I-C.
1: Yes, so.
3: Turmeric.
1: Correct. What a ton of Maggi Chicken Flavor for you. Maggi Chicken Flavor with onions, celery, and turmeric. My game changer.

0: Mazda Vita oúnjẹ olókèlè ta fojúlówó yẹ fún àgbàdoṣe ó kún fún ojúlówó èròjà Viber vitamins àti minerals tó fi mọ́ èròjà lysine ó fẹ́lẹ́ lọ́wọ́ kò ní gluten nínú ó wà ní 1kg 5kg tó fi mọ́ 10kg àṣẹ láti iléeṣẹ́ Mass Foods Industries Limited
1: ẹ tún lè rí ra ní Emma Flow Shop ní Grace Building opposite AP Filling Station Jagun Bus Stop tàbí kẹ́ ẹ pé 08062512086 àti Alhaji 1010 Shop ní Akeremi Jagaban Ultra Modern Shop Bodija Ibadan telephone number 08130942495
0: Oúnjẹ olókèlè Mazda Vita ayo gbogbo ilé.
2: You will like it to travel out with good people to Qatar. For a luxurious Ileya celebration.
3: As part of this year's Ileya celebration, Omega Travels, in collaboration with Globetrotting Travels, brings you a special Ileya Carnival 2026 in Qatar for you and your family at an affordable price. The journey starts after the third day of Ileya, May 29th, when you will depart for Qatar, where a five-star hotel accommodation with delicious meals has been arranged for a five-day stay. Enjoy exciting experiences, including the South Safari, museum visits, Qatar Cultural Village Tour, City Tours and lots more. Spend 5 fun-filled days in Qatar, creating unforgettable memories with your family at a cheaper rate. For bookings and inquiries, visit Omega Travels, 3rd floor, Lista Building, Ring Road, Ibadan, or Globetrotting Travels, Soft Plaza, Wema Road, Oluyole Estate, Ibadan. Call on WhatsApp 0816-552-0410 or 0911-643-7996. This is a great opportunity to use your passport for the first time and enjoy a luxurious Ileya celebration.
4: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
5: Dára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà ni ìgbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀yìn ọwọ́ kẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
6: Kò sí ayọ̀ tó dàbí ọdún Iléyà. Bí ọ̀rẹ́ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́ bí a ti ń jẹran Iléyà pẹ̀lú ìdárayá lóríṣiríṣi.

0: ìlànà tuntun gbóná tí ó ṣe èmi àti ẹ láǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport Iléyà nínú oṣù mẹ́ẹ̀ yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Ká ṣe ẹ̀ fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000. Iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ ń kú kẹ́kẹ́ sí i. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣo ti Cashier? Mo ti Cashier.
1: Sẹ́ni Tolúwa oníṣẹ́rẹ́ fún ojú wa ló fẹ́ sí.
2: Ìyẹn fẹ́ni tó bá máa ti ń sẹ́ni o. Bí kábàlẹ̀ kọ́lé láyé, tálákùn ojú sikẹ́lẹ́bẹ̀ lọ tó sì nílé tẹ̀ lókè èèpẹ̀. Ẹ̀dá tó wó bá rogún sí lọ́wọ́ tó jogun fàájì àti sẹ́kárí mi. Wọ́n má gbàgbé pé bíríkì méjì ìgò kan ni o. Àbẹ́ẹ̀mọ̀, owó tí ń bá fàájì lọ òkèrè.
3: Oní tèmi, 1 million naira tó promise mi lánàá kọ.
4: Bèbí mi, mo ti dílẹ̀ fún ẹ. Ẹrù re.
2: Pẹ̀lú atọ́tọ́nu mi sí ọ. 1 million naira owó lẹ̀ lọ́dọ̀ Bọ̀sún King. Kí ni wọ́n fẹ́ fi ṣe bàdé fóbìnrin? Àìlákàṣe ṣe ìgbésí ayé rẹ o.
4: Ìgbésí ayé rí mi lọ́la ni mò ń gbé. Àsọ̀rí mi ò pé.
2: Orí rẹ pé o lónìmọ̀ràn gidi ni. Níbi tá a yẹ lajú dé. Tóní kálukú ti ń ra éka éka ilẹ̀. Dáko kọ́lé iṣẹ́. Àròyé kò sóúnjẹ lílù. Oúnjẹ wọn ni Bọ̀sún King. Tóró lébẹ̀ tí fi ń talẹ̀ léka léka. Fún gbogbo ẹni fẹ́ fi dáko, fẹ́ fi kọ́lé iṣẹ́, fẹ́ fi sódò ẹja sìn kan sìn. Bẹ̀rẹ̀ látorí plot 1,000 acres, 2,000 acres, 3,000 acres, 4,000 acres, 6,000 acres, 7,000 acres, 10,000 acres, 10,000 acres, 10,000 acres, 10,000 acres, 10,000 acres, 10,000 acres, 10,000 acres, 10,000 acres, 10,000 acres, 10,000 acres, 10,000 acres, 10,000 acres, 10,000 acres, 10,000 acres, 10,000 acres, 10,000 acres, 10,000 acres, 10,000 acres, 10,000 acres, 10,000 acres, 10,000 acres, 10,000 acres, 10,000 acres, 10,000 acres, 10,000 acres, 10,000 acres, 10,000 acres, 10,000 acres, 10,000 acres, 10,000 acres, 10,000 acres, 10,000 acres, 10,000 acres, 10,000 acres, 10,000 acres, 10,000 acres, 10,000 acres, 10,000 acres, 10,000 acres, 10,000 acres, 10,000 acres, 10,000 acres,

0: ìkànnì lágẹlú rèé lágẹlú 96.7 FM òkè gajo kẹlẹ fọlọfẹlẹ lẹ nílẹ ìbàdàn òòyà jẹ kẹmọ lẹtọ ìròyìn eré ìdárayá eléyìí tó dùn tí gbogbo nǹkan ṣe bàbá ìgbé wọn sẹńdá pọmọ wa eléwo wọn lọfọdẹ níbi gbígbé káàkiri àgbà ńlá ayé ẹlọ kànnì ìbánidọrẹ facebook ìkànnì lágẹlú 96.7 FM lórí jẹ kẹmọ fan family wà ńbẹ lórí tiktok @toughstriker100 lórí tiktok òòyà jẹ lọ let's go there. Ẹni ara bá nǹkan ẹ mọ́ pàrọwà fún o ṣe mọ̀ pé kálukú ló ní ráìtì láti lo láìfù ẹ̀ bọ́ bá ṣe wù ú bí wọ́n bá ṣe fẹ́ lo láìfù tiẹ̀ lò ó jẹ́ kálòmíì náà lo láìfù tiẹ̀ náà bọ́ bá ṣe fẹ́ lò ó ìwọ lè dìsáìdì pé ọfẹ́ máa rùn pa kí kọ́ ọfẹ́ máa dọ̀tí kí kọ́ mọ́ ṣe wò láwùjọ ni lo láìfù ẹ̀ bọ́ bá ṣe wù ọ́ bọ́ bá wá rẹ̀ ti lo láìfù ẹ̀ pẹ̀lú ìmọ́tótó tó sì ń gbàgbà mu ní gbogbo àkókò tọ́ yẹ kó gbàgbà mu tó sì ń gbùndùn wò láwùjọ má ṣe lára rẹ o má ṣe lára rẹ o torí pé tẹni tó dé la rí àmọ́ tẹni tó ń bọ̀ o bá a bá ti àgbàfẹ́ ni ọlọ́run gbà fún a jẹ́ pé ó ṣeéṣe kó difficult fún ọ gangan láti rọ́nà lọ bákan náà ìwọ tó jẹ́ pé ìmúra ẹnìkan ní máa jẹ́ ìṣòro ilé ayé tiẹ̀ rèé yẹ owó ara rẹ wo bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn o pàápàá ọ̀rọ̀ sítì ni ó lè dàbí òkú àbí ọfà bọ́bá tí wọ́n bá ṣe gbé wáfẹ́ mi lèmi ṣe máa ń lò ó bákan náà má jẹ́ kí ẹ̀sìn tó ń sìn má jẹ́ ọgbà ọpọlọ lórí rẹ o àṣírí yẹn ọ̀rọ̀ tí mò ń sọ yẹn yóò ti yí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn tó ń sìn yálà mùsùlùmí ni ọ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ni ọ́ àbí ẹlẹ́sìn kan àbáláyé ẹ̀sìn tó ń sìn má jẹ́ ọgbà ọpọlọ ìyẹn brain rẹ má jẹ́ ọgbà lọ lórí rẹ o tí ó fi wá sọ ọ́ di ẹni tí ọmọ ọ̀tún yàtọ̀ sósì ẹ̀sìn tó fi á jẹ́gẹ́ sìn kọ́ ba ọpọlọ rẹ jẹ́ tó fi á ní mọ ọ̀tún yàtọ̀ sósì tó gbé gbogbo nǹkan pátápátá ayé yìí ni ọmọ wa kó ń ríra bó ṣe jẹ́nu o ìsítí ni ẹni ọ bá létí inú kọ́ gbọ́ o kò jù bẹ́ẹ̀ lọ lápá abẹ yẹn òun yẹ pápá àgbá eléyìí tí ó wáyé nínú ìdíje ti la liga bó bá ti ń di lásàlẹ̀ mi zeta vigo ọmọ gbàlejò levante real betis òun àti eche ni o bákan náà osasuna yóò wápò pẹ̀lú atletico madrid tó bá ti dá aago mẹ́jọ àbọ̀ lásàlẹ̀ yìí bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn ìdíje playoff championship promotion playoffs òun náà ó tún láǹfààní àti wáyé lálẹ̀ yìí southampton òun àti middlesbrough wọn jọ náà tán bí owó o láti mọ ta ni ẹ mọ jẹun yọ pẹ̀lú àwọn méjì tí wọn ti láǹfààní àti promote ẹ mọ̀ pé mẹ́ta ni ọ wà láti championship méjì máa promote direct àwọn mẹ́rin kan máa wá gba playoff tí wọn bá gbá wọn gbá semi-final from semi-final wọn gbá final ẹni ọba yẹn yọ ńbẹ ni ọ wà sí kẹta wọn ṣe wá rí owó táwọn yẹn máa ń gbà gan máa gara ẹ wò ó ọlọ́fà gan owó yá pápá láti bẹ́ẹ̀ àti rèwò ó dinú àjọ fífà ilé àjọ fífà wí lẹ́yìn ìgbà tí àjọ fífà kéde technical committee tábọ́sọ nípa ti technical study group eléyìí tí àjọ fífà ti ń ṣe àgbékalẹ̀ rẹ̀ lánàá wọ́n ti gbé di mímọ̀ o lábẹ́ ń tó jẹ́ olórí wọn pátápátá gan head of fífà technical study group pascal subabola ó jẹ́ di mímọ̀ ó ní àwọn fi ẹgbẹ́ ojú kan wo ìṣesí gómìnà nínú ìdíje epl ìgbé àwọn sì mọ̀ pé ó ṣeéṣe kí ìṣesí wọn ìkó àfẹ́tì ìdíje ife ẹ̀yẹ àgbáyé o wọ́n ní ìṣesí wo bó lọ̀rọ̀ gọ́nàsì ṣe kan ìdíje ife ẹ̀yẹ àgbáyé níbẹ̀ láàbí ni ebi ọ̀pọ̀lọpọ̀ agbábọ́ọ̀lù tí ó wàá kópa nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé ebi inú líìgì kan gbogbo wọn ti ń gbá bọ́ọ̀lù ẹni tí ó kópa ní epl ẹni tí ń gbá nílà liga ńbẹ ó ní ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn agbábọ́ọ̀lù ti ń bọ̀ òun náà ni àwọn ìwà kan sí mi yóò ti kó sí lórí o tí wọn ò ti gbàgbé ara wọn yí pé báyìí là á ṣe níbì kan èèwọ̀ bòmíì ni o báyìí là á ṣe níbì kan èèwọ̀ bòmíì ni o wọn ní ìjà àjàkú akátá tí máa wáyé nù box 18 ní gbogbo àkókò tí kọ́nà kìkì bá wáyé eléyìí tí ikọ̀ gọ́nàsì ti hàn fi lọ́lẹ̀ torí gọ́nàsì gẹ̀gẹ̀ ni fanda àwọn ni foundation wa ìwà aláàbí yìí o gẹ́gẹ́ bí head of technical study group fún àjọ fífà pascal subabola bó ṣe ń jẹ́ kó di mímọ̀ nù lánàá oni gunners ni foundation iwa buku e ki won so corner kick di wrestling oni ajo viva ti wan gbe igbese lati pe awon adari ayo sagesi gbe bo ni o e ma be se handle awon sele to ran mo yi gbe iru re o pada sele ninu dije fi eya agbaye tori be obolopo lo ti ri gege bi ona kan gbogi teyan le ri ma mi awon won ni be kedere ko si laburu nu ke mi awon pelu corner kick o sugbon ko wa dogun gbede o gangan ni wahala ti nbe nbe gege bi ko gunners se fi lole awon ni founder awon ni founder ta ba nso nipa iwa koto iwa were won ni gunners ni founder re o gege bi parker suba bola bo se wa je ko di mo oni e lo fokan bale awon adari ayo to danto ti an teto ti se ye tan yan ni adari idije fi eye agbaye o baje na ni di VAR awon to ye re ye gangan ni a ma wa nbe won ni won ti se tan baye lati deku iwa la bi eleti ko gunners fi lole yi ehe ko je bo se lo mo je lapa be yen baba wa ni lero yi pe o n lo nu dije be agbaye lati re ma so corner di wahala ko so di ijagboro won ni o ba won adari ayo to dan to nbe o gege bi pascal subabola head of fifa technical study group gege bo se je odi mimo ni yen lapa be yen o ya lati be odo lede brazil oluko ni carlo ancelotti won kede ikwele ni 55 months quarter eleti ibe won ti yogan in the next 7 days won ya won agbebelu ogban kuro nu won lara won na ni o wa lo sinu dije fi eya agbaye o gege bi iroyin ta n gbon oruko nema junior wa ninu iko eleni 55 months squad yi bakan na hendrick o na wa nbe ju gbogbo e lo se nema lo nu dije fi eya agbaye abi o ni lo awa o le down re o carlo ancelotti o ni adan re bi oba ni farapa si ni o e mo pe ara bi ifarapa eji na sa won bo se je niyan lapa be o ya won ti be yo di leta lo eko juventus nole de italy won ti n gbe igbese koda won ti n ba soro papo ba ba so nipa bernardo silva igbe e mo pe bernardo silva wule ti kede na tele ri baba ti dopin sa yo fi ko ti manchester city yo fi nu ko ile o e gbogbo awon egbe agbabolu lotun lo si won yi ti n gbe igbese koda free transfer of benin baba julo fun bernardo silva o si wa lara ke se ti were e wa ma gbon iko juventus ti n piya mo odun meji adehun odun meji won ti n piya mo re le igboda 2 years con 2 year contract n be nle nbi o to si ma gba owo oya owó oṣù rẹ àpapọ̀ owó tó ọmọ gbà lọ́dún yóò jẹ́ 6 million euro lówó tí ọmọ gbà lọ́dún àdéhùn ọdún méjì yẹn wọ́n ní ó tún ṣeéṣe kí wọ́n rí ní ìwẹ̀ tó bá dọdún 2029 ó ní ṣe pẹ̀lú ìṣesí ti bernardo silva tó bá ṣe fún wọn bákan náà bónọ́ọ̀sì bíi 2 million euro kan bẹ tó pé sálárì rẹ̀ ṣeéṣe kọ́ padà pé bíi 8 million euro ǹjẹ́ bó ló ṣe máa jẹ́ lápá ibẹ̀ ni pé wọ́n ní tí ikọ̀ juventus bá qualify fún ìdíje uefa champions league ní sáà tí ń bọ̀ tó darapọ̀ mọ́ wọn ni o yóò gba 1 million euro bonus nìyẹn ìṣesí ti ẹ̀ gangan nínú ìdíje italian serie a àti fún ikọ̀ juventus lápapọ̀ nínú gbogbo àwọn figagbága bóun náà bá tún ṣe dáadáa yóò tún gba 1 million euro kan bonus ni àpapọ̀ rẹ̀ ọmọ jẹ́ 2 million euro bá a bá sọmọ 6 million euro tó jẹ́ basic salary rẹ̀ yóò jẹ 8 million euro ilé tí ó gbà ní parí ọdún ṣùgbọ́n option wà bíi 2 million euro yẹn o náà mọ ṣàlàyé ẹ bó ṣe jẹ́ nìyẹn lápá ibẹ̀ yẹn ó di olóde spain lọ́wọ́ kan olùkọ́ni diego simon ọmọ sọ̀rọ̀ sí gbogbo ayé àwọn oníròyìn ìbílẹ̀ rè pé kílẹ̀ lè san pẹ̀lú ìdíje ẹ̀kíláṣíkò eléyìí tó wáyé ìyẹn láyé àjẹta àná wọn bílẹ̀ rè bẹ́ẹ̀ ó ní ẹ̀kíláṣíkò òun kúkú wo ìfigagbága ọ̀hún gbẹ́gbẹ́ kan ni ẹni ó bá létí inú ọ̀tí máa gbọ́n tó ń wí láti bẹ̀rẹ̀ sáà wípé àní ikọ̀ barcelona ní tíìmù tó dáa jù lágbàáyé wọn ni oníbẹ̀ẹ̀ni ó ní ẹ̀yìn lẹ́ tó mọ̀ ń rí ẹ̀yìn o ẹ̀yìn lè mọ̀ rí ṣe bọ́ọ̀lù kọ́ ni lòun òun náà sì ní àwọn ọmọ tó ń kó jọ tó ń kó káàkiri gẹ́gẹ́ bíi kílọ̀bù ṣùgbọ́n bóòótọ́ ọ̀rọ̀ bá délẹ̀ jẹ́jẹ́ aṣọ ṣe rí kódà ńgbà tó ń wo ìfigagbága àwọn àti real madrid yẹn òun wò pé edakun iko ilade eliminate le meji ototo se gbagbe pe iko Diego Simeone Atletico Madrid loja Barcelona ninu idije Copa del Rey awon na won ja won ninu idije UEFA Champions League olohun wa ma tun won wo igbe edakun bo la si da iko yi ninu idije ife meji ototo tori pe meji agbo si nbe o le fe pade iko Barcelona kaya ari omo wa loke o e so to oro dere ka kuku so fun ara oni bawo ba pade iko Barca o gbodo wa extraordinary ni o oni idi to nfi ma wo niyan pe o si eliminate iko yi le meji ototo ni sa kan kudusi o kudusi ba won mo ohun nuko de nuko ti Atletico Madrid oni sugbon bo to oro ba de ka so iko Barca won ise ni ari fi o olùkọ́ ní kọjá Atletico Madrid Diego Simeone ló gbé àwọn èèyàn débẹ̀ báyẹn ó yá gbàgbà láti bẹ̀rẹ̀ àṣìdègò mo kúrò lórílẹ̀‐èdè spain ikọ̀ Barca mo wà báyìí torí pé wọ́n ti kéde ìfẹ́ lójú iṣẹ́ Hansi Flick olùkọ́ ní ikọ̀ Barca tó ẹsẹ̀ gba fi ẹ̀yẹ tán wọ́n ní báyìí ọ̀rọ̀ ti wà déun ti wọ̀ papọ̀ báyìí láàrin ikọ̀ Barca àti Hansi Flick láti fẹ́ iṣẹ́ lójú di ọdún 2028 ọdún 2028 làdéhùn tuntun eléyìí ti ń tọwọ́ bọ̀ báyìí verbal agreement ti wáyé gbogbo everything ti set kó buwọ́ lu ìwé àdéhùn nìkan lóko láti wà nínú ikọ̀ Barca títí di ọdún 2028 ni o tọ́bọ̀ wá ṣe dáadáa option tún wà láti fẹ́ lójú di ọdún 2029 èèyàn ọ̀tọ̀ awo gédéńgbé Marcus Rashford ó ní bóun bá jẹ́ magician àbóun bá jẹ́ ọlọ́wọ́ ọdán tí a bá ní idẹ́ wo lòun fẹ́ pa idẹ́ kan dondo ní bẹ lẹ́mìí ìhun tó ń fẹ́ pa o nírú idẹ́ wo ni wọ́n ní idẹ́ tó ń fẹ́ pa ká ló ń lọ jẹ́ bí ìkan lára àwọn ọmọ professor pella gbọ́mi dáadáa sínú pella aláṣẹ quilos nìyẹn bàbá nìyẹn ó lọ báyìí gan ẹni tó ń bá jẹ́ ìkan lára àwọn ọmọ professor pella ni idẹ́ kan dondo tó wù òun láti pa lẹ́yìn sáà yìí àwọn oníròyìn ni ẹgbẹ́ sí alẹ́ tí Marcus Rashford magician ó ní idẹ́ kan tó ń ọ̀bá pa ni pé òun ọ̀bá pidẹ́ tó jẹ́ pé òun ò ní kúrò nínú ikọ̀ ti Barcelona ó ní idẹ́ kan tó ń fẹ́ pa nìyẹn ó ní méjì agbọ́ òsì ń bẹ̀ bí wọ́n bá ní kí ọkàn èèyàn balẹ̀ kí ayọ̀ èèyàn ó kú kí ìgbòkègbodò ìrìnsí ìtì àti ìgbé ọmọnìyàn ìgbélé ayé ọmọnìyàn kọ́rọ̀ èèyàn lọ́rùn ó ní gbogbo ẹ̀ pátápátá ló sodo sínú ikọ̀ Barcelona méjì agbọ́ òsì ń bẹ̀ ó ní pabambarí rẹ̀ ìfẹ́ love ìfẹ́ ìṣọ̀kan unity mo mọ̀ kàwé díẹ̀ àbẹ́ rò pé mo ní mọ yorùbá ni ìfẹ́ love ìṣọ̀kan unity ìtẹ̀síwájú progress mo gbé èbó ó ní gbogbo rẹ̀ ló sodo sínú ikọ̀ Barca o méjì agbọ́ sí kò sí mbẹ o ó ní sẹ́rù ikọ̀ báyìí lèyàn wà ní kóyàn wá lòun ó fi bẹ̀ẹ́lẹ̀ lọ́sẹ̀ kan òru kan ó ní kèé ságbábọ́ọ̀lù náà tí máa fẹ́ fi Barca lẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ o ó nítorí pé ikọ̀ tó dùn ti gbẹgbẹ́ nǹkan sí ni ó ní tí wọ́n bá wá ní idẹ́ wo ló wu òun kó wọn pa idẹ́ kan ṣoṣo tó ń lè pa ni pé kóun wọ́n sọ àwọn di magician kóun wọ́n sì dọmọ takú sínú ikọ̀ ti Barcelona ó ní kò sí nǹkan kan míì lọ́kàn ojú yẹn lọ lọ́wọ́ tó ń wà yìí ó ní gbogbo ọ̀nà ló wọ́n sì sán o láti tẹ́pa sínú ikọ̀ yìí ó ní gbogbo tí ikọ̀ míì bá wù wọ́n máa wí òun ò kúrò nínú ikọ̀ Barcelona Marcus Rashford òun gangan lọ́sọ̀ bẹ́ẹ̀ o ó yá láti bẹ̀rẹ̀ alákòóso ikọ̀ West Ham wọ́n ń gbé ìgbésẹ̀ láti fẹ̀hónú hàn fún àjọ PGMOL lórí góò tí wọ́n dìzà láò ègéṣì ikọ̀ Gunners ṣùgbọ́n ọ̀kan pàtàkì lára àwọn tó jẹ́ olórí wọn adarí wọn ló wá ní ẹwà ọ̀dà náà ẹlẹ́fẹ́ gbègbèsẹ̀ fẹ́ fẹ̀hónú hàn ẹfẹ́ complain ẹ kọ lẹ́tà ìfẹ̀hónú hàn àbí ẹ̀tẹ́ bá wà kọ lẹ́tà yẹn tán ẹ dákun ṣé wọn ò ní kẹ́ ẹ tún ìfigagbága yẹn gbá ni àbí wọn ò ní àti ka góò yẹn fún yín torí wọn ọmọ tún máa lẹ́tà ìsọnu tẹ́ ẹ fẹ́ máa kọ káàkiri ẹ fọ̀rọ̀ ọmọ ọlọ́run lọ́kàn kẹ́ ẹ gba kádàrá bẹ́ẹ̀ bá gba kádàrá kodo olókùn tẹ́ gbà bẹ́ẹ̀ bá wà pọ̀ lẹ́tà ní ìsìn yẹn dákun ṣé pgmol wọn wà ní wọn ka góò tí wọn ti dìsà láò ni àbí wọn ò ní ẹ wá tún gbá àwa ríru ẹ̀rí bóyá tiẹ̀ wá gbà pín ọ̀sẹ̀ sí lẹ́yìn kí wọ́n ní ẹ má bínú sọ́rí débi yí pé bá a bá parọ́ lókun o ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn fáò ni ja gbo osi nbe o se re ma fa keeper la pa le awi gari opolopo ni pe se bi Arsenal na se ru re bo ba se ru re bo ba mu je iwo lomo o mo pe ori yato sori on dani kan se ohun eda fogun odun se te da kan fogun odun se osu meba lo gbe elomi lati se ori yato sori en kan ba nwu wa kan ti mu je mo fori wori o ijo owo ba gbianju re nlowo ti o idinu to ri gbodo fori wori fun die west ham egba ka mu ba se da ba se to mu je eleda re loro mo eleda ti yin oro mo e ma ba to ka boko Wesley Fofana Wesley Fofana oni ki awon lolu fe ko Chelsea ona fo gan bale ase ka gba lojo Saturday ojo kerin dilogun osu ta wa igangan nigba won koju iko ti Manchester City lo se ka gba ibije FA Cup olori film eri new Chelsea olori lejo yen Wesley Fofana ni so leyin igba ti an koju iko Chelsea lo gbe be Liverpool lo pin ose ti won ta omi yen oni se ri awon meye bo lapo ni ojo Saturday la won mu eye jade lapo tan yan yan e wa ri pe seven color leye awon o eye seven color se ni ri e ri lojo Saturday eye seven color Wesley Fofana lo lo won mu eye rainbow jade abi rainbow na go ni lo seven color okay gbogbo gbogbo ojo Saturday ase kagba laarin ko Manchester City ati ko ti Chelsea ni gbagba sere Wembley e bariba a wo kilo vesele lojo yen mo wo le agbara eto wonu eto laaro yi ju gbogbo e lo kaase star 347 star 1004 star 2 ash ni o ma gbora re ma wora re ran o bi 1.1 million naira la pin laaro yi 50,000 100,000 150,000 200,000 naira ba se pinu ma ja gbo osi nbe iwo ni o ma gbora re mo wole agbara mo ri alejo nbe o eto ti wonu eto laaro yi ko se laburu o ye ja lo eto wonu eto laaro eje lo a mo yanju yan later DJ Spider so ti gba bayi bo se jenu o ise edare marketer no 96.7 o ti ye bayi okay to eje lo lapa abe yen eto ti wonu eto aku ojumo o oruko yin ni kikun ati le fe ten soju
1: oluwa bu sayo mi loruko mi lati le ise december social property ile ise tin ta ile ro tin ta ile ko bale gbogbo opolopo eniyan
0: ta ba so nipa december social and property odu ni yin e sai mo foloko o ti pe gan to je pe aye mo ja gbo osi nbe e tin fi awo ebo jeun olohun o si je ko fo mo yin lowo nigba kokan to bi December si ba ti de baya mo pe promo de mi ki la tun ri baba yi le yamo to ti wole de kile ni fun a
1: ben olotu lalakoko la fe dupe lowo gbogbo ti to gbo wa ninu ile ile ise December social property offer ta tu gbo wa lote yi a mo so gbogbo gba ni pe o ri re ki fe ke ni o su o eni olu ma gba yade lati ri baba pe o na ni le lori anfani to nlo lowo lowo yi e kan lodun na mo ma njade so ti gbo ti to gbo mi lowo e kan ona kan ni lori ofe lati da bi pelu ile ise December social property o la npe ni ile ya be kete promo eyi to opolopo eniyan to tin pe wole dada lati the first odun lati bere osu lati bere ta ma so nipa gbogbo bi ti aniless ni e duro ti wa lori gbogbo le wa pawata ṣugbọn fun estate meta ko ni mo to di je wa lo nuro yi mo fe ki pe to gbo mi mo wi pe e ma na owo ola to nitori eni eyi ma pada di ana e je ka gbe igbese rere lati gba di onile abi abi onile alakoko lori awon estate meta yen akoko be ni London Villa Face won wa eyi to wa ninu akufo ati ta eni
0: akufo ni won wa mo mo be akufo ni won wa
1: ani promo to lo lowo yi won mo ni ani 1.7 million elekeji be ni royal prime estate wa to wa ni osengere ati ta eni 2 million naira tele tele so fun afani ile ya bere ke promo yi won mo ni ani 500,000 naira London Villa Face 2 wa to wa ni akufo ati ta eni 2 million naira na tele tele so promo to lo lowo lowo yi won ma ni ra ni 500,000 naira olotu
0: edekun edu obi ta de o mr busayo busayo edu 2 million naira tele E wa fe ta le lo?
2: 500,000 naira.
3: 500,000 naira.
0: Ibe e ma ti laju.
2: Be ni olotu.
3: Be ni olotu.
0: Okay, e ma boro yin bo.
2: Ehn. Boya pe mi wa lo oyo fe. Lati so owo ile ile ko na. Afani tu wa wa. Lati mo so die die. Lati mo so meta. Ti o si mefa. Boya mo wa wonu ile ise di service of the property. Mo so 1.5 million naira le ko na. E lo ori ofe lati gbe ron sile. Boya mo wa so. 500,000 naira deposit. E lo ori ofe. I don't know. I appreciate ni ki depreciate. Eka mejila ni su Ibadan

0: Praise Plaza, Legbeton Hospital, ni Wo Road, Atuwa ni Block Two Shop 20, ni Joke Plaza, ni Nubodija. Awon re ba ni soro ton le pe wa si, ton le tun fi ba wa so lori WhatsApp wa ni won yi, 070-36-87-18-23 tabi 070-31-35-24-81
1: bó ṣe jẹ́ lẹ́sẹ̀ gbọ́yàn láti lè ṣe design bricks of a property ẹ̀yìn ẹ̀kàn sí wọn ní nọ́mbà tí wọ́n ń pè kalẹ̀ yẹn bẹ́ bá ti kàn sí nọ́mbà tí wọ́n ń pè kalẹ̀ yẹn bákan náà ẹ̀yìn ọ́fíìsì tí wọ́n juwe ẹ̀lẹ́ kàn sí ẹ̀ bá wọn dòwò pọ̀ bó ṣe jẹ́ nìyẹn lápapọ̀ yẹn ẹ̀dọ́ kí ìròyìn ti wọlé o títí lára adé ọlọ́dún ti sílẹ̀. Controversial newscaster.
2: Ọlọ́run
3: ṣeun.
1: Àwọn ibi tí wọ́n ti ní pààyè tẹ́lẹ̀ gan ni presently kò sí gbogbo nǹkan tó jọ bẹ́yẹn gan mọ́. Òní àwọn
3: ṣáàdì
1: gọ̀lọ̀ ló máa bọ̀ ṣáàdì Joburg, Johannesburg àti Durban òní wọ́n ti ní ìṣù tẹ́lẹ̀. But presently gan kò sí gbogbo nǹkan yẹn mọ́ ó ti jẹ́ odò lọ́run. But this Cape Town yìí ò wulẹ̀ ní
2: wàhálà tẹ́lẹ̀.
1: Ntọ́kàn wà ní Cape Town ni òjò àti atẹ́gùn tó lágbára ni ọkọ̀ ó lè gbé odidi màálù ní atẹ́gùn
3: ó lágbára
1: ọkọ̀ ọjà bẹ́ẹ̀ ọlọ́run ṣàánú ẹ̀ bóun gbogbo Naija
3: ń dùn
2: wẹ́rẹ́wẹ́rẹ́
1: Naija ọmọ dùn náà ni lágbára lọ́wọ́ ọlọ́run kò ní bàjẹ́ kò ní kan fún alágbára lọ́wọ́ lọ a sì kú múra tọdún ọdún ilé yá tó ti gbé tán lágbára lọ́wọ́ ọlọ́run mọ́jì ọba jẹ́ àdínì wọ́n lẹ̀ ha ẹ̀ tó kọjá
2: bẹ́ẹ̀ni
1: ọdún yìí nkọ́
2: ọdún yìí àwọn èèyàn kan ti ṣètò wọ́n pé kí mọ́jì ọba jẹ́ àdínì ọmọ ìwo ara rẹ̀ àrùn lọ́dún
4: ìròyìn
2: ìbò ń bọ̀
1: ẹ̀kí ń ti yín pẹ̀lú
2: bò gbogbo àwọn alátìlẹyìn àwọn tí wọ́n fẹ́ dìbò àtàwọn tí wọ́n fẹ́ dìbò fúnra wọn wọ́n ti kéde pé èmi ni kí wọ́n rí gbogbo iye ẹjú àgbò tí wọ́n bá fẹ́ pín lọ́dún yìí kí wọ́n fi mí ṣe kó káyẹ̀ kó lè bá àdọ́dọ̀ gbogbo àwọn èèyàn wa
1: ìwọ̀n ẹ̀ta kókó rẹ̀
2: bí wọ́n bá ti á
1: yàrá ìtàn
2: kí wọn ọmọ gbọ́
1: báyìí
2: pé ẹnìkan ọgbọ́dọ̀ dáàbò pé ń bì kan láì fi ti mọ́jọ́ bàjẹ́ sí fa.
1: ẹ gbọ́dọ̀ gbọ́ pé wọ́n lè pín àgbò ń bì kan lájẹ́ pé yín wọ́n kọ ẹ̀yìn ní lẹ́sẹ̀ kò kárí rẹ̀.
3: ẹni tí wọ́n kó gbogbo ẹni lọ́wọ́ rẹ̀ yá pé fara lù.
1: òun lẹ ti gbọ́ yìí o gbogbo tó lè fa tí mọ́jọ́ bàjẹ́ ó fi á máa bínú àfẹ́ o. Tọ́ ọlọ́run ó sì bọ̀ pin.
2: Àmì jẹ́ àfi eléyìn tí ibì kan ká wá bẹ́ ká lọ rí ká ẹ̀dọ̀ kí ìròyìn ní kíákíá.
1: Bó ṣe jẹ́ nìyẹn láàárọ̀ yìí sínú Aláyọ̀ Sìnẹ́nẹ́ òun àti controversial newscaster títí Aláyọ̀ wọ́n máa gbé yín débẹ̀ nínú ẹ̀dọ̀ kí ìròyìn. Aago mẹ́wàá kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lèmi ń padà bọ̀ láti ayíkoto ti káṣẹ̀
5: Lagilu FM 96.7.

0: wọn yóò gbé ọjọ́ ìbàdàn. Wòlíì ẹ̀bẹ̀ ta iwọ ìjọba bá sọ ní orí afẹ́fẹ́ ń bọ̀. The Vine Visitation. Ṣùgbọ́n ìwò làbọ̀ kẹlẹ̀ àgórí tí ọlọ́run fún wòlíì. Tìmílẹ̀ yin arí agbo. Ìwọ náà ń darapọ̀ mọ́ gbogbo ẹ̀yà tiẹ̀. Ẹ̀mí ọlọ́run fẹ́ fi ìyanu. Yọ̀ǹda fún gbogbo ẹni máa fara. Ọ̀pọ̀ àwọn tó ti ní ìbámparí ọlọ́run láyé wòlíì ẹ̀mẹ́ ta iwọ ìjọba bá sọ ní orí afẹ́fẹ́ kì í di ṣeré tí ẹ̀mí ọlọ́run bá kú ti fọ ìpè àdúrà bí irú eléyìí o.
1: Bọ̀ ní orí òkè májẹ̀mú àánú ní ọjọ́ Wednesday ní agbára Ọlọ́run lórúkọ Jésù ẹ̀ ní ẹ̀rí.
0: Ọ̀pọ̀ ọ̀rọ̀ sí Ọlọ́run nínú ọ̀rọ̀ àtòrí ló ń bọ̀. Bí wòlíì ẹ̀mẹ́ ta iwọ ìjọba bá sọ ní orí afẹ́fẹ́ yóò ti máa sọ tẹ́lẹ̀. Lọ́jọ́ Wednesday 13 May 2026 wòlíì tìmílẹ̀yìn adé agbójọ́ máa gbá gbogbo èèyàn lálejò. Ọ̀nà gbogbo ní ká wádìí ọjọ́. Orí òkè aṣẹ́gun orí òkè ọjọ́ gangan. Ká tó dé báyìí kí àwọn ọmọ ológun gbogbo ẹni máa farahàn ló máa sọ̀rọ̀ ẹ̀rí.
2: Ọ̀rọ̀ ẹ̀kọ́ ti kọjá bẹ́ẹ̀ ní sànmọ́ níta wà yìí bẹ́ẹ̀ yẹn lòun ní interest nínú education ó fi nǹkan ṣẹ̀ṣẹ̀ mí ara ẹ̀. Bó bá wá ronú àti kàwé tó tún ronú jàǹbù mọ́wulẹ̀ jérò lódì méjì Lovett College of Advanced Studies lọ́nà Àbáyọ̀ ti ń gba òbí àtàkẹ́kọ̀ọ́ lọ́wọ́ ṣégé jàǹbù. Tètè wá rẹ́gísítà kó o lóṣù mẹ́sàn-án péré lọ́dọ̀ wa lẹ́yìn náà ló wọlé sí 200 level. Ṣé èyíkéyìí ilé ẹ̀kọ́ gíga tọ́kàn rẹ bá ń fẹ́ Nàìjíríà tó bá ti ní kírẹ́dìtì 5 tàbí awaiting result ọ̀rọ̀ rẹ ti gbọ́ o. Ó yá lọ rẹ́gísítà báyìí online tó ráyò kó fáìlì káàkiri mọ́ www.lovettcollege.com. Owó wa ò fani lápò yá bẹ́ẹ̀ ni Lovett ti lo kọ̀rí ilẹ̀ yìí ọjọ́ ti pẹ́. Conducive learning environment, hostel facility, iná ló rẹjú kalẹ̀ yìí pẹ̀lú omi ẹ̀rọ tí ń yayin. Lovett College of Advanced Studies, opposite Cambridge College, Oni and Son Hospital Street, Ring Road, Ibadan. 0814-878-1627 0814-878-1627 Lovett College of Advanced Studies, ẹ mọ́ wulẹ̀ ṣẹ́jú sérò, àtòbí àtàwọn ọmọ wọn ti mọ̀nà Àbáyọ.
3: Bóyá o agbára gbọ́dọ̀ yìí o.
4: Tíọ́lù ìránṣẹ́ rẹ̀ gbé kalẹ̀. Prophet Olúgbóyè Ọládèjì Ezekiah. General Evangelist Christ Apostolic Church Nigeria None Over See. In conjunction with Christ Apostolic Church Theological Seminary Ibadan Campus. Tó wà ní Adéṣọlá oríta Perin Ìbàdàn. Power Night Prayer Àṣálẹ́ Agbára Àdúrà ní ìtúwáyé ní ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2026 ní déédé aago 11 àṣálẹ́ títí di aago 4 òwúrọ̀ 11 p.m. to 4 a.m. Àyè wà fún ìtọ́ni láti rí wòlíì Ọlọ́run ní déédé aago 10 àṣálẹ́ sí aago 11 àṣálẹ́ 10 p.m. to 11 p.m. bákan náà ní déédé aago 4 òwúrọ̀ sí aago 5 òwúrọ̀ 4 a.m. to 5 a.m. for counseling. Ó yá gbogbo ènìyàn tó fẹ́ ìtúsílẹ̀ ìdáǹde ìbùkún ìṣẹ́gun àṣeyọrí ẹ máa bọ̀ wá sí CAC Theological Seminary Ìbàdàn Campus tó wà ní Adéṣọlá oríta Perin Ìbàdàn. Wọ́n kí wọ́n ní ìrírí bí Ọlọ́run wa ti ń ṣiṣẹ́ ìyanu. Máa bọ̀ wá kó gba ìyanu tirẹ̀.

0: ìkankan ní ẹgbẹ́ òṣèlú APC. Ọfẹ́ yọjú sí bọ̀m̀bọ̀ gbé tó tó ṣe ẹ gbọ́ àbẹ́ ẹ gbọ́ ṣe ẹ gbà àbẹ́ ẹ gbà. Wọ́n díje o fún ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ ẹgbẹ́ òṣèlú olóṣùṣù ọ̀wọ̀. Liberty wá ń ṣẹlẹ̀ ní Liberty. Ìyàn Ọbáfẹ́mi Awolowo Stadium. Náà lẹ́yìn náà mọ̀ gbọ́ kété kété ní kànìtì lágẹ̀lú aago mẹ́wàá ni. Ó kí yẹn kú ojúmọ́. Ẹ má bínú pa lórí ọ̀fẹ́ àti iná kò ń jẹjọ. Báyìí náà gbọ́ táwọn ọ̀gá wa sọ.
1: Bí alẹ́ la rí láyé, bára ní gbẹ̀kẹ̀lé.
0: Ètò lọ́wọ́nú ètò. Ìdènà tẹ́ fi láǹfààní àti gbọ́ ètò àpalára ní jẹjọ fúgbà àkọ́kọ́ kọ̀ wáyé rí.
1: Mo bá gbójú lẹ́wọ̀n o.
0: Láti gbà àti bẹ̀rẹ̀ ètò yìí.
1: Àmọ́ sọ pé.
0: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Oníṣẹ́wọ́ mo kìyìn, oníṣòwò mo kìyìn.
1: Iṣẹ́ yá.
0: Mo kìyìn lọ́kùnrin, mo kìyìn lóbìnrin, mo kìyìn lọ́mọdé, mo kìyìn lágbàlagbà. Ẹ kú ojúmọ́ ń bẹ̀ wọ́n o. Ṣé ẹ ti dẹnu iṣẹ́ yín? Ṣé ẹ ti dẹnu okòwò yín? Ẹ wá dákun púpọ̀ yín tẹ jọ oníṣẹ́ ọwọ́ tẹ ń ṣòṣèlú. Ẹ má jẹ́ kí àkókò campaign yọ gbaṣẹ́ lọ́wọ́ yín o. Ọmọ ti pé ẹ̀yin láàrí níbi kàbí ẹgbẹ́ òṣèlú ha. Ẹ̀yin látòrí níbi ẹgbẹ́ òṣèlú bí. Ẹ̀yin látòrí níbi kàbí ẹgbẹ́ òṣèlú sí. Àwa dé ṣọ́ọ̀bù lónìí àbá yín. Adé ṣọ́ọ̀bù lọ́la wọn ẹ̀ sí mbẹ̀. Ẹ̀dẹ́bẹ̀ lọ́tún lakọ àbá yín àwọn gbéṣẹ́ fún yín lẹ̀ bára yìí lọ sí. Ó léwu o. N ò ní ẹ má lọ àmọ́ ẹ gbìyànjú ẹ̀yà bátànì àkókò yín. Ẹ bá ti fẹ́ jẹ́ kákòókò òṣèlú ọgbàṣẹ́ yín lọ́wọ́ yín. Bí òṣèlú bá wá parí tánkọ́. Púpọ̀ àwọn tó bá jáwé oyè mélòó lẹ̀ torí nú wọn. Ẹ gbìyànjú ẹ má jẹ́ kí àkókò tá a wà yìí kọ́ gbàṣẹ́ yín lọ́wọ́ yín. Ọ̀rọ̀ ọmọràn ni o. Òní ẹ má ṣòṣèlú o. Munirudin Adegokera over. Gómìnà àgbáríjọpọ̀ àwọn ẹgbẹ́ Afinidára nípínlẹ̀ Ọ̀yọ́. Ẹni sọ lóṣèlú ni. Òun náà ń ṣòṣèlú.
1: Bó ṣiṣẹ́ ti lọ, wọ́n lè bá wọn ṣe.
0: Adé abẹ́ ṣe ń gbọ́ mi kétékété tètè máa lọ sórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ torí bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi ilẹ̀ ńlá àǹfààní àti máa rí mi wò kètékété. Ẹ ṣàwárí iléeṣẹ́ lágẹ̀lú tẹ́ ẹ bá ti rí ẹgbẹ́ ẹbẹ̀ kẹ̀mọ́ gbádùn wa. Ẹ jẹ́ yí padà láti bí ká láǹfààní àti gbádùn ara wa. Mo kí yín ẹ kú ojúmọ́.

ẹnìkan tó mọ̀ tí o ní nọ́mbà wọn lọ tó bá gbọ́ pé bóyá lágelo àti àbí splash báyìí òyò kan fi sí ọtọ tún lọ́wọ́ kan ni pé ó ti zẹ̀ ta ni nọ́mbà yìí 150,000 ta ni nọ́mbà yìí àti yíkoto ọ̀hún.

ẹ̀tọ́ akànni ó ọmọ onílé ọ̀yẹ́ ikú onípa ọdí wèrè ọ̀kàrẹ́ láyé ọ̀gbọ́ ọmọ ṣe ọ̀ní kú bẹ́ẹ̀ lọ ní sì ṣe mọ́ ṣe lọ ọlọ́run ọba mi ó sì mọ fún ọ ṣe ilé ọ̀yẹ́ akànni alájì ilé iye ilé ọ̀yẹ́ ọmọ mo sọ yẹ tán kí n tó ṣòro ìjí ọ̀lẹ́lẹ́ tí mo.

jẹ́ lọ́bàgbọ́n pápìgbì a ní mo rántí ọ̀rọ̀ àná ẹ̀fú ìfẹ́ kí mọ ìwọ̀ pẹ̀ mọ́ mi rí olódùmarè kò ní kọlà kó gba gbé ẹlẹ́wọ́ òjò rírọ̀ kó gba gbé àpárà ìtòwútọ́ gba gbẹ́kẹ̀rán máa ń létí ọ̀sọ̀ ìsọyẹ àgbàrá òjò kó má gbére pàdé rẹ̀ ní ọ̀rí àkànní ọlọ́run ò ní jẹ́ kọ́kú má wà lọ́wọ́ olùgbéńgá ó yàtọ̀ lóríire ní ìhò náà ni olóríire ọmọ gbéńgá ó yàtọ̀ àkànní ò èlé ọ̀yẹ́ ìjìlẹ̀gẹ̀ mi òkè mẹ́nilógún níbẹ̀ ní ìgbẹ́tì ilé bàbá tó bí ọlọ́mọ mẹ́rin àbúrò bọ́ ẹ̀rin àbẹ̀rẹ̀ bọ́ ẹ̀rin àkúnlẹ̀ bọ́ ẹ̀rin tó kù lọ́yẹ́ ti jáde adigbẹ́gbẹ́ lẹ́ran ìgbẹ́tì ilé ọlọ́yẹ sọmúrùmú lẹ́ran ilé ọlọ́yẹ èlé ọ̀yẹ́ ni ọ́ ọmọ àsọyẹ́ tán kí n tó ṣòru ìjì ọ̀lẹ́lẹ́ tí mo múrù ẹkùn lọ́wọ́ gbọ́ngàn jọ́nso ọ̀rí wípé àlògbó ni ọ́ mẹ́kùn níbà àlògbó tó ara lóbì lọ́jà bàbá yìí tàrẹ́ títí ó lọ kó fún ẹlẹ́mu ẹlẹ́mu dunnú olóbì ń sọ olóbì mọ́sọ̀mọ́ ó ní ibi owó wá bá lọ́wọ́ bá lọ ìjì ọ̀lẹ́lẹ́ ọmọ

0: kò sí bá mi ètò tẹ́ ń gbọ́ iná ni bá mi tó ètò tó ní ṣe pẹ̀lú ìdílé Gbenga lorúkọ tèmi bàbá mi ló ń jọlá Yíwọlá ó yàtọ̀ lẹ mọ̀ sí Lágelúla Y 96.7 orí ètò yìí la ti ń jẹ́ ká mọ àwọn nǹkan kọ̀ọ̀kan tá a sì ti ń kọ́ ọgbọ́n lorúkọ olóòtú ètò alàgbà kinet go eje adédọlá pọ̀ ńbẹ ń bí ayọ̀mídé lọ sí ń bẹ lókè lọ́hùn ẹ̀yin èèyàn mi ń bẹ ń létí ẹ̀fẹ́ gbọ́ wa ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ̀yin pàdí mi ẹ̀yin akẹgbẹ́ mi àtẹ̀yìn àbúrò mi ẹtújẹ́ àjọṣe lónìí lè dáṣe ọlọ́ọ̀bá ò ní ṣe yín ní apàtẹ mọ́ta gbogbo ẹ̀yìn abiyamọ ayé pátápátá tẹ nífẹ̀ẹ́ wa tẹ sì nífẹ̀ẹ́ ohun tí ń jáde látẹnu wa àti tí ń jáde láti kan ni gbogbo yín pátápátá là kí ẹ̀yin tẹ̀ ń bẹ lórí facebook ti lágelú fm 96.7 ẹ̀yin tẹ̀ ń bẹ lórí tiktok tèmi gbẹ̀ngẹ́ ó yàtọ̀ láàyè ṣé rí ètò tò ní ẹ̀yin aráalé ẹ mọ́ ìṣèbínú èmi a máa sọ fún yín pé ká fi tẹ̀gàn sí ká tún máínọ́ọ̀sì tẹ̀gàn ká yọ́kù ò à ń fọpẹ́ fọlọ́run nìkan ni rédíò yìí láyé ń gbọ́ ṣé ẹ sì mọ̀ ń bá fẹ́ ṣe nǹkan ní ìsìn rédíò yìí náà ni o pé bó o bá tí ì gbé sí lágelú wọn ò tí ì gbọ́ ẹ ṣeun ẹ̀gbọ́n mi ibrahim chata ẹ pọ̀n wá pẹ́pẹ́pẹ́ bàbá rédíò yìí láyé ń gbọ́ jù fún ìdí èyí ẹ̀yìn èèyàn mi ṣé rí bá a ṣe ń bẹ lórí ètò istanbul lawa torí pé àwọn akẹgbẹ́ wa ti ń bẹ ní liberty stadium níbi tí gbajúgbajà olóṣèlú ni adébáyọ̀ adélábù pẹ̀ńkẹ̀lẹ̀ mẹ́ẹ̀sì ó ti fẹ́ sọ èròǹgbà rẹ̀ ohun tó fẹ́ ṣe fún ìpínlẹ̀ ọ̀yọ́ àwọn èèyàn ń bẹ ńbẹ̀ fún ìdí èyí bá a ṣe ń bẹ lórí ètò yìí ẹ̀yin ẹ mọ́ bínú kígbà tó bá ti fẹ́ bẹ̀rẹ̀ a darapọ̀ mọ́ wọn ìdí tán fi mọ̀ọ́mọ̀ gbé wá sí kànì ni pé wọ́n mọ̀ páwọn èèyàn gbọ́ ìkànnì tó pọ̀ ẹ̀yin ẹ máa dúró rédíò station ti ń bẹ ìpínlẹ̀ ọ̀yọ́ ṣùgbọ́n wọ́n wá rédíò station tí àwọn èèyàn ó gbọ́ gan ẹja dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó dirí ẹwà fákùkọ tiwa lágelú fm fún ìdí èyí ẹ̀yin èèyàn mi omi ẹ̀kọ́ ni ṣùgbọ́n ibi tá a bá fi àkàrà ná nǹkan tá a bá fi jẹ ẹ̀kọ́ dé adúrú báskẹ̀tì tá a bá fi jẹ́ lọ́jọ́ kejì bóyá lọ́mà ni àbí àwọn town council àbí àwọn environmental wọn ó ríṣẹ́ ṣe ń jọ kejì fún ìdí èyí ẹ̀yin tèmi ẹ̀yin olólùfẹ́ mi mo kí yín gan ni ẹ kú ilé lẹ́yìn tí ò kíyàn kú ilé ó pàdánù káàbọ̀ ọ̀dọ́mọdé aláìlójútì ti ń paṣíwájú ẹ̀ ń bàbá ń kí yín ó máa fọdúnrin bí ń kí yín ọmọ ọlábí wọn nú ń kí yín ọmọ sàlámì ń kí yín ọmọ ìmáàmù kan òkè ọ̀hún abiláwà nìkan bẹ̀bẹ̀ ń wájú ọba ń kí yín ẹ̀jẹ̀ àjọṣe lórúkọ ẹnìkejì mi tá a jọ ṣètò papọ̀ fún ti tòní.
1: Olúmúyíwá Adéyẹyẹ lórúkọ ti tèmi tí gbogbo yín mọ̀ sí rédíò lẹ́pọ́stò ẹ káàárọ̀.
2: gbogbo ẹni bá gbógun tèmi ni ó ṣẹlẹ̀ yà ẹ́ ẹ má gbógun tèmi ẹ gbọ́ ohun tí ẹ tọ́ ọ́ ẹ má gbógun tèmi.
0: ẹ jẹ́ ń lọ wo àwọn èèyàn wa ti ń bẹ lórí facebook àti lórí tiktok ìjà yabẹ̀ náà

0: ẹ̀yin tẹ́ ń kàn sí wa lórí Facebook ni ẹ̀yin tẹ́ ń kàn sí wa lórí TikTok ni gbogbo yín pátápátá là ń kí ṣùgbọ́n ẹ já wo àwọn èèyàn bíi méjì mẹ́ta tán ń bẹ ń bí àwọn kan ń bẹ láì sí àní mo ti mọ̀ pé ni má ti ń bẹ lórí ètò ìhun bẹ ń bẹ àjọ ń gbọ́ ni.
1: àwọn òdìbò apọ ẹlẹdìyẹ ò sọ fún àwọn òdìbò mọ ẹlẹdìyẹ ò sí ni.
0: Àwa kan bẹ silence listeners ni wọn ò ní sọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n ń gbọ́ wa. Ó sì wù wọ́n kan dá sí náà ṣùgbọ́n iṣẹ́ ń kọ́.
1: Torí èyí yọ ẹkùn tójó tójó tójó kọ́ o. Ẹ má fọ bọ́ọ̀lù mi ò ṣe fọ bọ́ọ̀lù. Ẹ má fọ bọ́ọ̀lù mi rárá mi.
0: Fún ìdí èyí gbogbo wa pátápátá.

0: ẹyin eyan mi o ni nkan kan ti mo fe je ka jo wo loni seri won ni pe ibi ta tin wo olokun lati wo ara eyan ibi ta tin wo alaisan lati wo ara eyan
1: tori na
0: ogun kankan sele lojo ti ojo thursday ta lo tan yi o thursday ti eko ojo tuesday to lo loni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa a mọ̀ fúnra sí wọ́n ní ọ̀tọ̀ ní nǹkan tó yẹ kí òkú bó bọ̀ òkú bó wá lọ lè bọ igba abẹ́rẹ́ nínú òkú.
1: ogun ajé ogun ènìyàn.
0: ṣé rí ẹ̀rín ọ̀pọ̀lọpọ̀ wa máa pa mí.
1: ní ogun jẹ wọn mọlẹ jẹun lọlọlọ.
0: lákọ̀ọ́kọ́ ẹ̀jẹ̀ ń jẹ́ ó já yín sí pé ẹni ìjà ò bá ní pẹrẹ lọkùnrin. àwọn nǹkan kan ń bẹ tó jẹ́ pé bí wọ́n bá sọ fún ó ní àkí ni ọlọ́run má jẹ́ ń ṣe kinní kan torí bẹ́ẹ̀ la ṣe ní pé lórí ètò ohunkóhun tó bá ṣẹlẹ̀ àìgbà kẹ́ yọ ẹnu sùtì tàbí kẹ́ bú ẹnikẹ́ni. torí pé ẹni tẹ́ ẹ bú yìí lójú ara yín kò mọ̀ ṣe. bẹ́ẹ̀ sì rèé tán bá bí èrè lọ́wọ́ rẹ̀ ní nǹkan bí 20 ọdún sẹ́yìn tàbí kó tó wọnú ìgbéyàwó. ohun tẹ́yìn sọ yìí náà yóò sọ. ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí wọ́n ń bọ́ sórí òkè àbá àgbàlagbà anthony bodúrin ọkọ̀ ọkùnrin fún mi nọ́mà tó ń ṣe nọ́mà gbogbo gbà sọ pé àwọn kan ń bẹ silence ni wọ́n. èèyàn mímú ìwá michael falọ́wọ̀ ládẹ́jọ́ ń rọ́wọ́ rẹ ṣùgbọ́n mo ń fíìlì rẹ pò ń gbọ́ mi. èèyàn mi akínkùnmi láti scotland. máa mi àdùn ní àdé.
1: ẹ̀yin ilẹ̀kùn ayọ̀ tàráyé fẹ́nu.
0: alájà.
1: lórúkọ jésù.
0: àti gbogbo àwọn ará eagles mo mọ̀ pé ń gbọ́ mi.
1: ẹ ṣe òòlù mo sọ ọ̀nà mi àlá.
0: a ti dé báyìí sórí ètò. ṣe rí gbogbo àwọn èèyàn tí máa ń rojọ́ káàkiri tí máa ní ọlọ́run mọ̀ jẹ́ èmi kí la fẹ́ fọkùnrin ṣe kí ni ọkùnrin wo sán wá wúlò ni bí mo ṣe wà yín mo wà òkè bí mo ṣe wà yín tí ẹ nílò ọkùnrin kankan. ìgbà tó ń sọ̀rọ̀ yìí ẹ̀yin tẹ́ ẹ wá lọ́kùnrin lé lẹ́yìn náà ń fọ́lù wọn pé àṣì bí ẹ rí lágbájá ó lóun tí ẹ and she's doing well. ìgbà tó bá bẹ̀rẹ̀ sí ń dí ẹ mú ọkùnrin wọn ní sọ fún yín. ṣùgbọ́n ohun tán sọ fún yín lákọ̀ọ́kọ́ ń lẹ ti bìlífù pé àmọ́ ẹ wo wọ́n lọ́kùnrin ò wúlò járe kí náà fẹ́ fọkùnrin ṣe. àwọn tẹ́ ẹ rí bíi mentor àwọn mentor yín tẹ́ ẹ wò lẹ́yìn wọn ń bẹ̀bẹ̀ lẹ́yìn wọn nílò ọkùnrin ṣùgbọ́n ó ti bọ̀.
1: ìrọ̀wọ́ má ṣe kọ́ mi sí.
0: èyí túmọ̀ sí pé mọ́ tẹ̀lé lẹ́gọ́và mọ́ tẹ̀lé lẹ́gọ́và. ìwọ ṣe nǹkan tó mọ̀ pé bóyá o lè ṣe fúnra rẹ. bákan náà ní bẹ lọ́dọ̀ ọkùnrin ìwọ tó ń bẹ níbi tó o ti ń tajà abẹ́ ń bẹ nílé ọtí ìwà ọ̀rẹ́ rẹ ọ̀rẹ́ rẹ wá ń sọ̀rọ̀ ohun tíyàwó rẹ ń ṣe níbo ìwọ ọ̀rẹ́ ẹlẹ́ẹ̀kẹta ọ̀rẹ́ ẹlẹ́ẹ̀kejì tí ò nílé ó kàn ní márèèjì ni kò nílé. yóò àmọ́ advice rẹ kí ni wọn ò bíyàwó mi dáa kó ṣe irú nǹkan bá ń fún mi kí ni bó ló ti ń bọ̀ wọn ò bí àwọn àna mi dáa kan ṣe irú nǹkan bá ń níbo ẹ ti wá rojú olóró sí àmúti ẹ̀jẹ̀ ni ìyàwó mi ò gbágọ jẹ́. yóò wá mọ jẹ́ kí ìwọ tó jẹ́ ọkùnrin gidi tílé rẹ ò lábà wọn kankan yóò àjẹ́ ọmọ fìbẹ́ ni pé àbí handicap ni ọ́ ni.
1: àṣẹ tí ò ní bọ́jọ́ ọjọ́
0: mọ́ kàìkàìkàìkàìkàìkàìkàì.
1: tí ò ní bó kó máa ràn dandan kárí ayé àfàlà ọjọ́ bọ́jọ́.
0: ó wàá délé ó wàá gbé ìwà yìí ó wàá gbé wù. bẹ́ẹ̀ sì rí ẹni tó sọ pé wọn ò bí òun dáa wọn ò bíyàwó òun dáa kó ṣe bẹ́ẹ̀. ká ní pé o láǹfààní. CCTV ilé wọn ni ó mọ̀ pé ó máa ń dọ̀bálẹ̀ bẹ̀yàwó ẹ̀ ni tó ba re po n ti sa se ma se sugbo fi ogba stanta o wa lo n follow lo n oro aye lo n tele when the tips are done iwo ni kan ni ba mi babs akintoye mo ke baba n gbo bayi gbo won o ni soro
1: owo le ipo ba mi wo le arun mo le
0: Al-Hajji Majid Dogo

0: Pastor Shop
1: ni bagi.
0: Pastor Shop alasora yi wo yi mu yi lo yi bi ayoki Pastor Shop Abida Corporate Services Limited ba wo lo se fe si Senator Materials Cashmere German Wool Damask Material Swiss Lace Swiss Cord Guinea Brocade Swiss Foil Transas Materials Italian Swiss Wool Voile and Organza Material gbogbo ilu ji lu kari Southwest nlo ma Pastor Shop kaluku lo loko ti e to si lo ko le se ti e labe ijoba alawo ma tin pe ro office re loruko Pastor Shop ni bagi tuntun ma fe ru gbabukun koda eyun ni bara na e bere ona de Pastor Shop ke to raso ke si ri daju pe signboard wa wa nibe gbagbagbangba magan ja nla meta ototo nlokun fofo faso takoro wo yi to ba wo o ma sora ni Pastor Shop ni number C 136 128 and 140 Green Block Pastor Shop gbadi tuntun pe number bo raso 08034756248 ati 08052023076 ni Pastor Shop raso sanwe pe nkan e olohun ta fi se gbekele aita ewo wo moja nlo mu wa goke agba Lagelu apata maja pato jamakuta Lagelu FM akaba faratile faratile Agun badu upo makamuso Lagelu FM kakaki ile shagun safefe timfarele idunu kububo loja tonta Imule guguniso mwanya mwanya sekereti midungbe Owo fun gbogbo en to loye to damo se beyin na ngbo se ben ri sere ni gboro afa ibawon do wo ko la ero buru kawo
2: owo ni kan lo le se o
0: ma doubt eh Lagelu FM 97 gbagbo gbaju gbaja gbagi oko won ti gba yera bata nle yi bawo jo le se to ngun safefe to mo ja se polo oja ti o ta gbera nle darapo ko ja wa gbogbo ara Lagelu FM 97 iki walahi ya lubarika polo oja nbe kerin ope ke
3: Lagelu FM 96.7
4: Why this?
5: E kaabo pada latujo je yara ale. E ma gbagbe mo ni e igba ku igba. Ba le lo darapo ma won tin be ni Liberty Studio. Ibi ti won ti fe se ififẹ han si po. Ele ti
6: Baba ti mama mo.
5: Adebayo Adelabo.
6: E ka so mo wa loruko.
5: Won fe kede loni.
6: Oruko.
5: Fe teti leku. Oya je nse oju opo le eyin ara ile je nse bayi e jowo e tori bi ta fe yapo o wu mi ko je obirin merin okunrin merin
6: e wo tun e wo si
5: papa oju te ba fi wo ni kekan fi so hello
7: hello sir
5: yes ma'am mo ngo yin
7: amen to e ka ro sir
5: yes ma'am nene
7: yes
5: ma'am
7: sharing nkan ti mi kan ri si ni pe mo kan fe so fun woman yen o ma mi lokan pe ki ma yen ma ra mo so yen tabi ko ma wish e bad o je ba wish e bad o ma ko ma pada kan yen na o ba ya o ma kan mi so pe nkan ti ma yen se da o ko easy at all ko easy rara but nkan ti mi kan ri si laarin yen ni pe ko ma wish e bad ko je ko ma se pe ko si le fo lo
5: right e se gama
7: ko to si da
5: e se mami hello tani tun be nbe hello hello
7: ya toni
5: papa mojo daddy
7: ah ko ni baje fun yin
5: ami
7: eh se mi so fa be yen ni pe ko mo gbo yan di ye ri gbogbo lo to se npe ni je oko won sun o npe yin so won
5: oko ko lo nsun awon ni won ko eyin soko toko ba
7: di okay
5: toko ba ni pe o ya awon lawo ni te soko de lewadi mo
7: okay so iran de lo ngo tori ile ma gbo yin to sele se mi na o to je pe ti mi ni se like je ba ti obirin mo lo ya ikan fun obirin so ka to so pe awon to je ore mi so yawo mi a ma ro pe ki lo de ti mo bi si ba ma ni a mo para balẹ o je ki awon irode to ngo yi o da ile eru o si nkan pe laarin wa so pe ni yen ko ni fun ko para balẹ
5: o da
7: en to ngo ri pe loko eyen ile so ni lo mi pe iro ni
5: o da hello mi fe je ka soro obirin mo fe je ka wo nkan to nsele e lesson to wa nbe ni e je wo e fi oro obirin ile hello
7: hello e ko eto
5: yes ma
7: me la ade so la lata yi
5: o ya mo ngbo yin
7: nene ti so yen ko be yen mo gba ko mo gba do ti so ko to bi to ba sele o ma kan
5: mama
7: ko ba kan le
5: mama
7: e ma ja
5: soro obirin se e ja fi case obirin ile e je ka wo eko ati o nkan to nbe nbe
7: eko to wa nbe na ni pe ka fi gbogbo folo ka fi ja folo nja
5: digbawo ma
7: olohun le se dajo e da o ti gba tolo si ko ye pe tin kan ba tele enu mi o ni mo to nse iru dajo be yen
5: mama ta ba ni olohun fi ja folohun ja ka nduro de dajo olohun lori oko bo olohun ba dajo foko wa se oni kan wa
7: yo kan wa ko si ti olohun ko ta nu wa ni
5: se ko olohun ka fi ja folohun ja ni ko olohun ba wa jaja yen ni abi ko olohun ba yen ju e
7: olohun yen ju e na ni adan te yan ba olohun yen ju
5: e ya bo nje ka ma mu kankan be ni o hello
1: o yato
5: mo n gbo yin tutu bayi
1: okay aruwa me la ji sin
5: aro mo n gbo yin sir
1: seri nkan de mele so lori oro yen ni pe a oko na efo te mi ri kon bi oro yi ni pe awa okun ti aba ni yawo ka ma ba ni adirun pe boya o ni sele abi o ni sele sera fani tu ni won gba ti o ba di si to nkan to ma o ti awon obirin pupo ju ni pe e mo awon kan wa to se pe won a ti je ki won mo yin pe a ko si nkan to ju ohun o le se ru re pe na la won obirin ma ni ri ati bayi to yin yin be tori ko ye kon ma ri ati be ni won gba to ba ti ba won da meje mo yin pe nkan bayi o le se ni
5: aro
1: eh
5: ti obirin o ba ri assurance wi pe you are for them won o ni
1: network yen o wa je ki gbo yin pada abi ni be yen
5: odo yin ni o je odo yin ni abi ade eyin bi obirin o ba assurance wi pe assurance ni pe ko si nkan pe okunrin yi temi ni tori be na se ma ju gbogbo awa nle
4: be ni be ni
5: e ya gbodo show e na fun won hello yes ma
7: hello ma e karo
5: yes ma
7: nkan oju temi fi wo o ni pe ntokunrin yen fi se be yen o ma fi won ran ra won o de ma take responsibility lori yale ati yawo si kan o ni fi si bi kan lo
5: mama e ma mix e up won o ti arakunrin yi ko ti fe o lo ngbe kaakiri ni ko ti bimo fun gan bo yawo ti mo wi pe o ngbe kaakiri yawo o si soro oko o si je ki yawo mo
7: e mo pe iru okunrin be yen o le gba bodi fun yawo e oju ti yawo fi n wo ni re
5: oda mo ti gbo yin hello tani tun bembe hello
8: hello sir
5: yes ma
8: awo aya so e fun se
5: yes ma
8: le ri okunrin yen okunrin tan so yi ati le ja lejo so bi se amo nto se laarin wa le ri duma yen bi se ko se mi pe ko ma gbadura ni pe Olorun bo ngo ni okunrin yen lo o ye ma gbadura pe Olorun bo ni lo yi soke
5: mama ti woman yen ba gbadura pe Olorun ba wonu oko lo wonu oko lo ti o si ri evidence pe boya space wa ni okan oko ti o fe je ki Olorun wo how long ni o fi gbadura da
8: e se sa se ri to se le ni pe o si Olorun wo le se o Olorun ma wo ni eda o je mo seto ori nkan lori tibi si ni to adura ni ko ma gba adura lo le ni ju gbogbo e
5: e se gan ma adura ni ko ni ida onigbagbo hello e karo won lo o da kan o ko yo enikan soso bayi hello
8: sir karo sir
5: yes my karo yes ma
8: seri oju temi fi wo oro yin pe a le se idajo tori a gbo si pokunrin ata pokunrin to le ri o ma ni kokoko to ma sele anti gba titi yawo fi wo pe o n gbe obirin kaakiri o ko sibu ko wo pe boya nkokan wa laarin won ko ma si tori iru e ti sele si o ni obirin kan ni taimu kan to n tele oko mi kiri anfami eriti yen ti poju tori pe o ti fe dale mi ru mo refuse lati bere lowo oko mi ni bi lẹyin si but by the time ti mo pada ji ile ode mo ti mo pada gbaja
4: ó
8: bá nọtìsì pé kò sí nǹkan kan láàrin àǹtí kọ́kọ́ ni mo ṣe tó fi nǹkan yẹn tẹ́tù mi kó tó tẹ́tù ọlọ́run nìkan ṣe
4: ni. Ẹ ṣe gan maami ibi tí mo ń lọ last nìyá ìdé yìí. Ṣé rí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lọ́tún tẹ́ ń gbọ́ mi lọ́sì ẹ mọ̀ pé mo sọ bẹ́ẹ̀ bá a bá fi apá kún tan a máa ṣe pin ni o. Hello.
9: Hello.
4: Yes ma'am.
9: Ẹ kú ètò.
4: Ètò ni ẹ maami.
9: Kò ní bàjẹ́ o.
4: Àmì.
9: Nǹkan tí mi kàn fẹ́ sọ fún gbogbo wa ni pé ká fi ìgbàgbọ́ wa rọ̀ mọ́ Ọlọ́run. Kò sí tí ò lè ṣẹlẹ̀ lábí ọ̀run bọ̀ tó bá ti wá ṣẹlẹ̀ tán ẹ jẹ́ ká fi ohun gbogbo lé Ọlọ́run lọ́wọ́ Ọlọ́run ni ó ṣe àtúnṣe rẹ̀ Ọlọ́run tó fi wọ́n ara wọn gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó ó mọ̀nà tí ó gbà níwọ̀n ìgbà pẹ́ pé wọ́n bá sì fẹ́ràn ara wọn àti pé ọmọ tuntun ti wà láàrin wọn ó mọ bí ó ṣe tún ṣe ó mọ bí ó ṣe ṣe àárín yẹn tí gbogbo rẹ̀ wà òkè tẹ̀yìn ó sì tún padà wá tó obìnrin yẹn àtọkùnrin yẹn àwọn méjèèjì Ọlọ́run Olódùmarè ló máa ṣe àtúnṣe láàrin àwọn méjèèjì tí ò fi ní sí gbogbo wọn pàápàá jùlọ torí àwọn ọmọ tí ò fi ní sí wàhálà lọ́jọ́ alẹ́ tó Ọlọ́run yóò darapọ̀ mọ́ wọn yóò sì ṣe àtúnṣe yóò tún ọkọ àtìyàwó yóò kọ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ láti lè bẹ̀rù Ọlọ́run
4: tí gbogbo tó bá ń ṣe. Oyin jẹ́ ohun tí mo mọ̀ orúkọ yín mà.
9: Orúkọ mi Mrs. Baba French sa ya French ni
4: sorry all right ma okay ma e se gan hello
10: hello
4: e yi radio yin lo
10: hello hello sir
4: yes ma yi radio yin lo le ma yes ma yes ma
10: ase who are you
4: yes
10: se mo bi yin ife ti mo fe so ni pe ìbẹ̀rù wà nínú ọkọ̀ yẹn kò mọ nǹkan tó fẹ́ sọ fún ìyàwó kó fẹ́ tó ń bá sọ fún ìyàwó pé báyìí báyìí ó yóò máa fẹ́ pé ó máa ṣe bákanbákan ìkan tó fà tí ọkùnrin yẹn fi ní ìyàwó yẹn tó fi fẹ́ sí ibi kan ní pamọ́ tí ò fẹ́ jẹ́ kó mọ̀ nìyẹn
4: ìkan
10: tó tilẹ̀ sóbì yẹn ni pé níbi ìtọ́ kò tún sí àdúrà ò lè ṣe yóò máa gbàdúrà ni àdúrà ni yóò máa gbà ó lè fẹ́ o tó bá fẹ́ ọgbà kámúlẹ̀ ni
4: ó
10: wà láyè tiẹ̀ bóun ló ti wà láyè tiẹ̀
4: ó dà máa ń
10: bá ti fẹ́ ọ̀rẹ́ fún kò sí ìgbà kankan ń bẹ.
4: Ó dà máa mi ó dà. Ẹ rí pé kí n tó bẹ̀rẹ̀ ètò yìí mo sọ kinní kan mo ní ẹni ìjà òde bá ní ìpínlẹ̀ lọ́kùnrin ẹ rí àtọkùnrin àtobìnrin wa bá a bá ti gbọ́ nǹkan kan ta àbí bóyá a wo tẹlifíṣàn àbí a wo nǹkan sọ lórí TikTok àbí a gbọ́ nǹkan sọ lórí rédíò ẹ ti ròyìn pé ẹ bó ṣe yẹ orí nù ṣùgbọ́n ẹ̀yin gangan lẹ wo ara yín wò ṣé mo lè kóòpù tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ wọ́n ní ká díjú ká ṣe bẹ́ẹ̀ ni tó kú ẹ máa ń jìn wípé ká ní mo ṣe báyìí nǹkan báyìí ṣẹlẹ̀ kí ni ó ṣẹlẹ̀ àkọ́kọ́ ọ̀pá ẹ̀rù wọn fi ń nà yàn bí ìyá ẹ ò ṣe sọ fọ́kọ rẹ̀ yìí tí wọ́n sẹ́ntìmá mọ́kàn tán rọra ń lọ torí pé ọkọ̀ ń fi ọ̀rọ̀ yìí ó fi ń pamọ́ fún wọn àwọn sì ń wò lọ ẹ̀yin ara ilé ẹ jẹ́ kí n nóòtì point mẹ́ta kan fún yín àkọ́kọ́ ìyá yìí wọ́n sọ wípé ọkọ àwọn kì í ṣe pé wọ́n ló ti níyàwó mi wọ́n ló lẹ́ni tí ń gbé káàkiri èyí túmọ̀ sí pé ọkọ wọn ní mistress síta ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin tẹ́ bá jẹ́ psychologist ẹ ti mọ̀ pé ìyá yìí kò tí ì bẹ̀rẹ̀ sí máa ṣe ìṣekúṣe kò tí ì lójú mi ta bẹ bá rí bọ́n ṣe dáhùn ìbéèrè nígbà tí mo béèrè lọ́wọ́ wọn tẹ bá fẹ́ túgbọ́ ẹ lọ sórí TikTok mi ẹ lọ túgbọ́ ńbẹ gbẹ̀ngẹ̀ ó yàtọ̀ láyé èyí túmọ̀ sí pé ìyá yìí ò tí ì bẹ́ẹ̀ta wọn ò tí ì dàbí àwọn míì ẹlẹ́ẹ̀kẹta ìyá yìí ìfẹ́ ọkọ sì ń bẹ́ẹ̀ ńbẹ̀ kò kàn tó ni ẹgbọ́n ń tọ́ sọ ìyá yìí ò sọ wípé bí ọkọ àwọn bá fẹ́ súnmọ́ àwọn ò fààyè gbà mọ́ wọ́n kàn ní lẹ́ẹ̀kọ̀ọ̀kan àwọn ò sọ pé rárá àwọn ò kọjú sógiri náà àwọn ò fẹ́ ọkàn àwọn kini kan àwọn àwọn excuse kan wọn sì ni ọkọ yìí ò ní kí ẹ kò ní fẹ́ mọ tó ṣẹlẹ̀ torí pé inú dídùn ni mo rí ya wa ṣe rí eléyìí tí mo sọ yìí ń ṣẹlẹ̀ sọkùnrin ń ṣẹlẹ̀ sóbìnrin bó ba ti di wípé ajá torí ni tí ń yọ̀rùn ó wà dẹ̀ tó ní ni tí ń gbó àtọkọ àtìyàwó wa kí ló dé tá a wà very very sensitive lórí àwọn nǹkan kọ̀ọ̀kan ẹ lè nígi lóko kẹ má mèso ẹ ọmọ ìyàwó ẹ ọmọ ọkọ ẹ
11: ọpọ ìdílé ni ó bá ti tó
4: ìyàwó tó jẹ pé ẹ fi máa ń dápara gan ni aláyè bolo wà yá tètè máa bọ ní ìsìn ọkọ mi ó yá tètè lọ wẹ ó yá ò ní ìsìn ara mi kàn ṣe kinní kan dì ọlẹ ní gbogbo kò síyún mọ bátìrì ti lò kọrẹǹtì ti lò ṣùgbọ́n o ṣàkíyèsí pé bí ò bá nídìí ẹ gbàgbé kì í ṣe tọmọ ọmọ kọ́ ló jẹ́ kí feelings ìyàwó sọkọ tó lò lóòótọ́ ìyàwó ti ṣe ohun tí ò dáa fọkọ ọkọ náà ti ṣe ohun tí ò dáa fúnyàwó kí ló dé tẹ bá ti discover àwọn nǹkan kọ̀ọ̀kan kí ló dé tẹ ẹ pèrà yín jù ẹ pèrà yín pé nǹkan báyìí ní ṣẹlẹ̀ ẹ pé irú ọkọ ìní ìsìn báyìí wọ́n ń pè nǹkan kan ní àwọn ọmọ illustration kan pé walking dead kò mọ̀ pé ìgbéyàwó òun ní ìsìn gọ́ǹsó sùn ni inú ọkọ̀ ó dùn ní ìsìn bóyá ó lo ríǹgì ni bóyá bábẹ̀ lágbájá ìyàwó ká ó wà lè àwọn manage mi wọ́n mò ń tọ́jú wọn ó ń jẹun sí mi lọ́rùn ìyàwó sì fọwọ́ lẹ́rán báyìí ń wọ̀ tó bá ti rí pé ìyàwó rẹ ò nífẹ̀ẹ́ rẹ mọ́ tó bá ti rí pé ìyàwó rẹ ò ṣàánú rẹ mọ́ kí ló dé tó fúnra tó bá ti rí pé ọkọ rẹ ò ṣàánú rẹ mọ́ orí ń fọ́ mi kinní kan ọdẹ ò dẹ pè mí mo sọ pé orí ń fọ́ mi látàárọ̀ ò dẹ sọ fún mi pé kí n tiẹ̀ sọ pé sorry má bínú jàre mo bí sí ni tí ò nífẹ̀ẹ́ yẹn mọ́ àtàrọ̀ mo ti ń ṣiṣẹ́ mo fọṣọ ṣe gbogbo ẹ̀ mo tún ṣe kinní kan ìyá pẹ̀lẹ́ ó ti tán nìyẹn kọ́kọ́ ò ní ìyá kí ló máa ṣe báyìí tí ò sí pé ó nífẹ̀ẹ́ mọ̀ pé nǹkan kan ti ṣẹlẹ̀ ìwọ ọkùnrin bó bá ti rí pé kò sí ohun tó kan obìnrin o ọ̀gọ́ta ọ̀gọ́ òta owó aláàrú ó pè é òta o òta o bó bá lówó lọ́wọ́ obìnrin ò bìlíìfù ẹ̀ pé olówó lọ́wọ́ ẹ ṣáà fáwa lówó ni ẹ ṣe mọ̀ pé school fees ọmọ báyìí ó yẹ kẹ́ ẹ san o lóòótọ́ ni ṣùgbọ́n ẹ ṣe gbàgbé kò sí ohun tó kan ó ti dájú ẹ ó yẹ kó o fúnra pé nǹkan kan ti ṣẹlẹ̀ bó explain dọ̀tún la mẹ́ta tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò ní ẹ má wọrí ìbálẹ̀ mi ọlọ́run máa bá wa ṣe kò sí wàhálà ẹ wo ọlọ́run ẹ máa ta tẹ bá kúkú ti ta ọlọ́run máa ṣèyanu ìwọ tó ẹsẹ̀ complaint pé kò tí ì sówó kò sí nǹkan kan o bá dalẹ̀ dádì priscilla ṣe gbàgbé pé nǹkan tí mo sọ ìwò mo lọ skool wọn tẹ bá rójú tí lá tí kinní kan fi wò mímí ò tiẹ̀ kò fẹ́ mọ nǹkan kan nìyẹn ìyá ẹ ní pé òun dúró ẹ ti rí pé kọ́ńtà mo bá mi tọ́jú ọmọ ni ẹ̀yin ọkùnrin ẹ sì wà sensitive láti lè pè jẹ́ dóná tẹ bá pè ìyàwó yín jókòó àbí ẹ pè ọkọ yín jókòó ṣé ẹ̀rù a máa bà yín ni àbójú ń tì yín láti pe ọkọ rẹ àbí ìyàwó rẹ tó discover nǹkan kan pé jókòó mọ jí lálẹ́ mọ́ àti kọjá àsìkò tán máa ń jíyàn lálẹ́nu fíìmù àwọn fíìmù àìgbàyún fíìmù kòtò ọ̀run àkíní kan yẹn náà máa ń jíyàn lálẹ́ bí ẹ bàbá alágbádẹ ìdíje mo lọ́rọ̀ kan mo fẹ́ bá yín sọ ẹ mọ́ jí lálẹ́ ẹ bá jí lálẹ́ ọ̀rọ̀ tẹ bá ń sọ ni ó mọ sọ ókè mo ti gbọ́ jẹ́ ká sọ̀ lọ́la ẹ rí i pé kò ní wà fruitful àsìkò tó bá yẹ bó ṣe weekend ni àbásìkò tó rí pé orí rẹ̀ wálé tó mọ̀ pé ó free ìwọ pé ẹjọ́ jókòó dá sáà máa ń wọ̀rí ẹ̀yìn ọmọ etí ilẹ̀kùn ọ̀yà ẹ pera yín sínú yàrá ìjókòó báyìí balẹ̀ mi jọ dúró mo discover nǹkan kó dáa jọ mo fọlọ́ bá bẹ̀ ṣé bó ṣe ń lọ ìṣe ọ̀nà tó pè ní ṣé nǹkan tó wù ọ́ rè ìwọ ń ṣe tiẹ̀ báyìí o ti discover pé o ti derailed ṣé o fẹ́ kémi náà o tún yà ṣé kémi náà bá ṣe tèmi when things fall apart center ọmọ ni dúró gbogbo ohun tó ń ṣe tí mo ṣe bẹ́ni pé mi ò rí mo rí o ṣùgbọ́n first to do no dey pain o tí n bá bẹ̀rẹ̀ tèmi when things fall apart kò ní dà kò sí ọkùnrin tó sọ báhùn fún tí kì í ṣe pé bóyá o mu wá sì kò tó mọ̀ pé orí rẹ tútù ni o wọn lo fẹ bọkọ sọrọ lásìkò tí ń lọ bí iṣẹ wọn lo fẹ bá sọrọ nígbà tó fẹ lọ bá wọn tó fẹ lọ ráwọn èèyàn àsìkò tó rí pó free tó rí pó free tó wá pé jókòó kò sí ọkùnrin náà tó ya ẹni tí nǹkan orí rẹ kú tíyàwó rẹ ń sọ pé ó yóò rí pé everybody fẹ peace inú ilé ni ó dá àjọ kí ni mo ṣe sọ nǹkan tí mo ṣe fún ọ tó bá sọ nǹkan tí mo ṣe jẹ́ kí n change kí lè dùn ló pè mí kò sí nǹkan tí mo fẹ́ gbà nu pé kí lè mọ̀ dà kò sí ọkùnrin náà láyé

ìyàwó bá show attitude bí ìyàwó bá show attitude ó fi ìfẹ́ onú hàn àwọn kankan bẹ tí ó lọ dáadáa pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n yẹ kẹ́ ẹ pé ẹ tètè pé ni a máa sọ ẹ pé irú ìyá yìí ní ìsìn kò tí ì bọ́ta ó lóun sì ń wo ọkọ rẹ̀ njẹ́ mọ̀ pé tọkọ rẹ̀ bá pé bó bá bẹ̀ẹ́ bó bá ṣèlérí fún njẹ́ mọ̀ pé tọkọ rẹ̀ bá turn a new leaf njẹ́ mọ̀ pé lè yóò ní ìdàrú njẹ́ mọ̀ pé ìyá yìí yóò pàpà nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ dáadáa at the end of the day torí ọmọ tẹ́ ẹ fi ń ṣe tí ìyá bá lọ lọ́tọ̀ tí bàbá lọ lọ́tọ̀ ọmọ ń kọ́ ṣé kò ní ara mọ́ ṣùgbọ́n ìyàwó ọkùnrin kò sí ohun tó kàn wá ó yá àti bọ́ọ̀ta nu bá ti ẹni tó múnú wa dùn ta lóòótọ́ àṣejù àwọn obìnrin pọ̀ obìnrin mi àmọ́ ọbẹ̀ kó lè change ó fẹ́ jọ́ rẹ̀ sun àwọn tán súnmọ́ bẹ́ẹ̀ sì rí ó fẹ́ jẹ́ ó change ni ìgbà tó bá fẹjọ́ sọ àwọn tán sún wọn ní wà ìpèrè sí wa máa tún máa bú ọ yóò tún wá máa bú ọ ó wà máa regret pé kí ni mo ti ẹ̀ fẹjọ́ sùn sí ẹ dúpẹ́ lọ́wọ́ ẹni tó bá fẹjọ́ sun ẹni tó sún mọ́ yín torí pé ó ti bá yín sọ̀rọ̀ ohun tó bá yín sọ ẹ gbọ́ ọkùnrin wá wọ ẹni tó mọ̀ pé ó lè bọ́ ọ sọ̀rọ̀ ó wá fẹjọ́ sùn kà náà ni kí ló tó ń fẹjọ́ mi sọ ọ̀rẹ́ mi mi sọ fẹ́ má fẹjọ́ mi sun ẹni bọ́dì mọ́ tí n bá ṣe ẹ̀ jẹ́ ká jọ sọ ó ti ń bẹ sọ ò change ni nígbà tó change nǹkan ọkọ̀ yìí sì nífẹ̀ẹ́ rẹ̀ ó nífẹ̀ẹ́ ilé rẹ̀ ó fẹ́ jẹ́ kó change ó wá pè ọ́ ó bá ẹ sọ bó ṣe ń bẹ ẹ sọ̀rọ̀ ló ń wá excuse ṣe bí ọ̀dọ́ rẹ̀ ni kù wà mo ti sọ fún yín jọ̀kan báyìí mo ní bẹ ẹ bá mú iron lọ́wọ́ tẹ́ ẹ fi ń lọṣọ bí iron ò bá gbóná aṣọ ò ní dán ǹjẹ́ mọ̀ pé ibi tẹ́ ẹ gbámú níbi iron yìí ibi tẹ́ ẹ gbámú tutù ṣùgbọ́n ibi tẹ́ ẹ fi ń lọṣọ ló gbóná tó gbé tó ìgbéyàwó ṣe rí nù ẹni tó ń tọ́ọ̀chì ibi tó gbóná ló mọ̀ ìwọ ọkọ tó yẹ pé ibi tó tutù ló gbámú àwọn máa complain ni ṣùgbọ́n ẹni tó ń dùn ẹni tí ìṣesí rẹ tó ń dùn ó ń complain ó tún wá ń

0: down ni ti wa lo de ki le fe gba nu wi pe ki mo gbadun oko mi ki lo fe gba nu pe ko mo gbadun iyawo re awon tin benta ka ya olorun mo je ori awon tan benta to nbo card fun kolorun ba mo je ori ti nkan kan ba sele si opere bi ota re ba nbe lori akete aisan awon tin benta won le wa joko segbe re lo si bitu bi iyawo re o won le wa mo fun ologi mu o ti nkan ba se obo le kuro nle awon tin benta won o le wole wa o bo ba dojo ale bi nkan o ba lo dede mo awon tin benta ti wa bo ti fu leye mi ituma si pe teni teni be na ni nbe foko tin be fun yawo on tin se ni isin tin sele ni isin awon tin fun yin ni joy ni isin e ronu ara yin joy yin so le ba yin kale en to ti ife to ti fun assurance o ti ife wole se o ti predict wa to n wo wu ni e ti gbagbe pe the most permanent thing in life change ni ijo to ba ti fe bayi another iwa ni o mo wu igba to ti ife iwa igba to ti bere si ma lajosepo pelu e oto ni wa igba to ti mo ra nkan kan fun oto ni wa ijo to ba ti bere si ra nkan fun oto ni ijo te ba ti ja lekan iwa e o tu change ijo to ba bere si show iwa e si o buwa na bere si show iwa ti e na gbogbo nkan mo change ni baba n ba ri ijo ti mo erede ba ti wa wo gba iwa re o tu change fun di eyi ohun lawon eyan fi ma ni won ma fi odun ni odun gba mi olopo awon to ni yawo meji meta opolopo gbogbo won ko ipele won ka ba mo bayi elomi to fi le oko re nle to ni pe boyo o ri better husbandi better husbandi o yoju en to le yawo edanu pe kini ya obirin po nta obirin po nta looto nje se spec re se quality to fe se requirement re so po nta e ja kuro nbe a fe lo taja hello hello hello ta lo pe wa e o ti cut da je ngba ipo meta pere lori ele ka to lo taja 09123708675 hello
1: hello yato
0: yes baba mi
1: dara fun you are pleasure
0: amen
1: won ti te boy to ṣugbọn de polo nkan ti woman kan so wole ti eyin na wa sori lori pe bi ti woman yen so pari si yen ibe kan le lo ni pe o so wi pe bo woman yen so wi pe o ni kan to n se okan fi se beyen se wa ri oro nla ni pelu program te se o yin lati je ki eniyan understand ara wa ninu irinajo idile iyawo na o ba se nkan ti o da oko o le gbegbese ti o ye ko gbe oko na o ba se oko o ba se nkan ti o da iyawo na o le gbegbese ti o ye ko gbe se ri eda eniyan ni wa emi a ma so lopo igba ti ba ti pe to ye se eda eniyan ni wa ko se se ka ma se ra wa ninu irinajo igbeyawo o possible ko si bi ta ti fe se adamu ati efa nkan wa ninu nkan ti won je yen olorun so pe igbo eso ikirere buburu ati rere eni pe rere ma jade buburu ma jade nbe so understanding ninu irin ajo emi lo e ka ra ti ka ma fi gbora waye
0: e se un sa baba mi hello hello eh hello hello ma
2: hello
0: yes mo gbo yin
2: e se un thank you very much sir olorun ni pa ogun yin
0: amen
2: sori pe ma yen ni option on ye ko ki e gba ti o ma yen o gba fun ile ti mo ko ma yen lo nko yin so ye ko wi be tori pe o ti ni option ni ta ti ya o ba so pe rara o se wa ni be ri pe ti lo sele ki lo ni to n se bayi o ti mo pe yen ba ti yari wa be sita ko sha run wa e se go my mentor e se
0: thank you ma hello
1: hello ala bi a fun leto
0: e ma ba gbe nga gbajumo sa
1: e ku se opo lo e ma ma se o
0: yes sir
1: ti e ri irin ajo gbe yawo o ti ju gbo ba kon ka lu ku ke sala ya la okunrin obirin oko ati yawo iwa te ba wu ninu ile
3: ẹ̀rì pa àwọn ọmọ ọmọ akẹ́kọ̀ọ́ lọ́rẹ̀ bàbá àtìyá ní òpópó lórí orí ilé tí ẹ bá ṣèèṣì tẹ́jẹ́ kò pé owó nínú olówó yẹ̀ àwọn ọmọ ní ó yẹ̀lẹ̀ lórí o lágbá ọlọ́run kí ni wọn ò ní dàrú àlàáfíà fún oṣù.
0: ẹ ṣe ọmọ bá gbẹ̀ngà gbajúmọ̀.
4: ètò yìí lágbára ó dára gan-an.
0: hello.
5: Ẹ̀rọ ẹ̀kúṣọ́.
0: Yes, ma'am.
5: Ìṣẹ̀lẹ̀ ìbàjẹ́. Láti ìpèrè ìṣẹ̀lẹ̀ máa ń sọ̀rọ̀.
0: Yes, ma'am.
5: Ìṣẹ̀lẹ̀ nínú ìlú yàrá àwọn obìnrin amúdi sùúrù àtàmójú kúrò. Irú nǹkan tí Rúmà yẹn sọ, èmi náà ti ká ọkọ mi gbẹ̀yìn, ṣùgbọ́n mi ò fi ṣe wa wò. Táàmì yẹn lè mí gan wá ń fún ní dọ́bù nọkù. Mo dẹ̀ mọ̀ pé ìṣẹ̀ táà tó já pé kò lẹ́mìí pẹpẹ tó bóyá èèyàn fẹ́ẹ̀kì ṣá. Èmi gan wá fi tẹ lọ́rùn nínú ilé. So lẹ́tà tí mo padà rí conversation àwọn àtìlẹ́yìn yẹn. Ó láti sọ pé ẹ máa fún òun mú nítorí pé òun ò tẹ́lẹ̀ pẹ̀lú ìyàwó òun. So sùúrù àtàmójú kúrò àwọn obìnrin èdè nínú ìgbéyàwó tó yé gbogbo ọ̀rọ̀ ní dàrú.
0: Àmì àmì àmì ẹ ṣe gan ma. Hello.
6: Hello.
0: Yes sir.
6: Ẹ kú èso.
0: Yes sir.
6: Iléeṣẹ́ lajúlọ́ òní ìjẹni.
0: Àmì.
6: Ẹ rí níta Báláyé ti tán. Ntọ́ba wa ló kù. Ti gbogbo ẹ lọ. Atọ́kọ́ ni o àti ìyàwó ni o. Kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ nínú ìrìn àjò ìgbéyàwó. Tọ́ba wa ti dé, kò sí ti sùúrù ìyànjú tì. Sùúrù láti bọ̀. Pọ̀lọpọ̀lọpọ̀ nǹkan míì ló máa ń flash. Ẹ jẹ́ pé a rò pé wẹ́ wọ́n ti take picture nìyẹn. Téèyàn kàn yà lásán tí ò dẹ̀ rí. Tí ò ti lé ó dẹ̀ ti. Ṣé rí tí atọkùnrin ni atóbìnrin o tí ara ìgbónára ìgbónára ìgbóná lára àbí tó bá ti lè pọ̀ jù kò sí nǹkan tẹ́ ẹ lè fi ṣeré yóò di wàhálà ni. So àwa méjèèjì la jọ ní lọ́wọ́ àfi ká ṣe sùúrù ká lè bá àdébí tá ń lọ.
0: Ẹ ṣeun gan-an.
6: Kọ́lọ́run ọba láàánú kó má ti ẹnì kọ̀ọ̀kan wá sáfìfẹ́.
0: Àmì ọlọ́run ọba.
4: Lórí ohun tá ò ti bẹ́ni kankan sọ̀rí wá jẹ́ kí.
0: Ṣé ẹ rí bẹ́ẹ̀ bá wà bẹ́ẹ̀ bá farabalẹ̀ dáadáa bójú bá farabalẹ̀ dáadáa yóò rí mú. Bí ẹ bá ti rí pé ìbáṣepọ̀ lọ́kùnrin lọ́kọ sáyà láàrin ẹ̀yin àtọkọ yín pé kò rí bó ṣe yẹ ó rí dáadáa. Bẹ́ẹ̀ bá ti rí pé ẹ fi ìlí ẹ̀ ẹ ti mọ̀ pé nǹkan kan ti ṣẹlẹ̀ ni. Ẹ tètè fúnra ẹ tírèsì ẹsẹ̀ yín. Ẹ wo ṣé mo ṣẹ̀ṣẹ̀ kan lánàá ni kí ni mo ṣe fún ṣé mo sọ̀rọ̀ láàárọ̀ ni ṣé mo ṣe nǹkan kan ni. Àwọn ọkùnrin kọ́ ló ń ṣàánú wa inú lè mọ bí wa a lè mọ láìkì nǹkan tó ṣẹlẹ̀ bóyá sìnẹ́ríò kan ti ṣẹlẹ̀ tá à láìkì ṣùgbọ́n torí ohun tá a fẹ́ jẹ lásìkò ìgbà náà a mú ọ̀pá kiní ọ̀pá àbínú wa a kọ́kọ́ fi tìna létà tá a bá dójú wa bá ká tán a tún lọ mú ibi tá a fi tì sí. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin yóò ní kí ni wọ́n ti ṣe báyìí ojú ẹ̀ ti dá ó ti parí ẹ̀ ni àti parí à parí ẹ̀ ohun tó ṣe fún bẹ lọ́kàn ẹ̀ ó ti rí reaction ẹ̀ wá ti rí. Bó bá jẹ́ ọkùnrin náà ni pé òun àti ìyàwó rẹ̀ ó ti rí pé nǹkan kan ń ṣẹlẹ̀ ó ti rí pé kò káràmásìkì bó ṣe mọ́ káràmásìkì ajé tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé nǹkan kan ń bẹ lọ́kàn rẹ̀ nu. Wá ló dé tẹ́ ẹ pé ra ìtìjú ohun tó ń dùn mí ni kí ló ń tìyìn lójú. Ojú ń tìyìn pé kó mọ̀ ni pé ẹ̀mí mo tún wá bá òun padà àbí mo ti máa ń bẹ̀ mí níbẹ̀ mọ́. Kí ló dé lóòótọ́ àwọn obìnrin míì kan ń bẹ tán lágídí o. Ẹ kí ni ó ṣe ọkọ rẹ tán ó ṣẹ dáadáa ó mọ̀ pé ó ti ṣẹ́. Iṣẹ́ tó fi sọ pé sọ́rí ò ní sọ sọ́rí ó wà lọ máa wọ àwọn baddest aṣọ inú ilé ó mọ̀ ṣe gbogbo ẹ̀. At times wà ẹ lè jọjú wọn at times wà kò ní bó fine bó jẹ́ adani agbanidà rẹ̀ gò gan o lè mọ́ fine gbà náà o lè jọ eégún lójú ẹ̀. Gbogbo ṣe ń ṣe yẹn kíní kan kí n lọ múrì mú òtún lẹ̀ inú fíìmù nìyẹn ti ń wọ́ọ̀kì inú fíìmù ló ti ń wọ́ọ̀kì. Ẹ jẹ́ kí n ṣe kíní kan ẹ jẹ́ kí n lọ wọ baddest kíní kan kí n lọ wọ night gown tó ṣe kò ní rí o. Bó bá tiẹ̀ wá jẹ́ nǹkan tó jẹ́ pé ojú rẹ̀ tètè mọ́ ń táṣì ẹni tó bá rí ọ yóò ṣe ohun tó fẹ́ ṣe yóò tún padà lórí yóò mọ wù ọ́ ni. ẹ fi rí pé ìbáṣepọ̀ láàrin lọkọ láya kì í kò ẹ ti discover pé kò dùn bíi ti tẹ́lẹ̀ ẹ pera yín jókòó wọn mú yàn sí kò sádájọ́ kò sí lọ́yà kò sí kámẹ́rà lọ́dọ̀ yín tọ́wẹ́ fẹ́ pé ayé ó ti ṣe nǹkan o kò sẹ́ni tó fẹ́ ṣe bẹ́ẹ̀ fún yín hello.
7: Hello.
0: Yes sir.
7: Ẹ kú iṣẹ́ wa.
0: Yes.
7: Olú amọ̀ràn ẹ lọ́wọ́ o.
0: Ami.
7: Ẹni tó tó jẹ́ ènìyàn olúwa yóò mọ tó lè tẹ̀yìn náà.
0: Ami Jésù.
7: Orúkọ mi ni Pásọ Dénìrán Amos láti Bàkó.
0: Yes sir.
7: Àkọ́kọ́ ìfẹ́ òtítọ́ ó dàbí ipò òtítọ́ máa sọnù nínú ìdílé.
0: Tó skàsì.
7: Nínú ìfẹ́ kò sí ìbẹ̀rù. Nínú ìdílé kìí ní àkókò ìbásọ̀rọ̀pọ̀ láàrin ọkọ àti ìyàwó tí àkókò yẹn bá wà ẹlòmíì kìí fẹ́ sọ àwọn ìjìnlẹ̀ ọ̀rọ̀ ṣùgbọ́n kò sí àkókò irú àkókò yẹn náà lágbọ́dọ̀ máa bá wa sọ ìjìnlẹ̀ ọ̀rọ̀ láàrin àkókò yẹn tá a bá ń bára wa sọ ìjìnlẹ̀ ọ̀rọ̀ ní tó gun ọkọ ohun tó gun aya láàrin àkókò yẹn tá a bá yanjú ẹ gbogbo ẹ á níyanjú so àwọn nǹkan míì tí ò ní gbọ́ síta gan pàápàá láàrin ara wa kan á ti yanjú ẹ ìrọ̀jọ́ náà wà lọ́wọ́.
0: Àmì dádì ṣe rí ẹ̀rù tó ń bá èèyàn yóò bá sọ pé ewúrẹ́ kò lóun sọmọ ìyá àgùntàn àgùntàn ló ní ìyá òun òbí kúkúrú bí ọkọ àti ìyàwó bá jọ jókòó pé kájọ máa sọ̀rọ̀ papọ̀ wọn ò lé ní conversation 10 minutes nínú ọ̀rọ̀ tí wọ́n ń sọ gan náà ìjọ́ ti dé torí pé ìyàwó ò ní wo ọ̀rọ̀ tọkọ ń sọ gẹ́gẹ́ bí ó ń sọ̀rọ̀ yẹn for peacemaking ọ̀rọ̀ tí wọ́n sọ ẹlòmíì wọ́n ti sọ marriage di former jẹ́ ká kàn máa sọ̀rọ̀ former mi fẹ́ sọ̀rọ̀ jù everybody wà sensitive nípa ọ̀rọ̀ tó ń sọ torí pé ìjà ó bẹ̀rẹ̀ ìjà ó dé.
7: Gbogbo àwọn èèyàn níyànjú àdúrà ṣe pàtàkì láàrin ọkọ àti ìyàwó nítorí pé nínú ìdílé sátani gan pàápàá kì í fẹ́ kí àlàáfíà kó wà ṣùgbọ́n tá a bá gbàdúrà tá a bá ń bá ọlọ́run sọ̀rọ̀ àlàáfíà ọlọ́run yóò jọba gbogbo ògùn ìṣòro sì ṣẹ lórúkọ Jésù.
0: Àmì ẹ ṣeun dádì. Thank you sir.
8: So this is Jolly Johnny on the streets. How well do you know Maggi Chicken Flavor? Oh yeah, spell celery.
9: S-E-L-A-R-I-E. Celery.
8: Bros, you want to know salary? Okay, spell turmeric.
10: T-U-R-M-E-R-I-C.
8: Yes, so.
10: Turmeric.
8: Correct. One carton of Maggi Chicken Flavor for you. Maggi Chicken Flavor with onions, celery, and turmeric. My game changer.
11: Ọlọ́run bàbá àdúrà èké 47.
12: Láti àtẹ̀tẹ̀ kọ́ sí lọ̀rọ̀ ti wà, Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Wòlíì Caleb Ọ̀ládìrún Olúlàdé, bàbá AK 47, tí Ọlọ́run fi ọ̀rọ̀ náà rán, yóò máa wà ní ìkànnì Lagilu FM láàárọ̀ kùtù ọjọ́ Ajé, lọ́jọ́ Ẹtì Friday, láti fi ọ̀rọ̀ bọ̀ onípòjípò. Bẹ́ẹ̀ni yóò máa sọ kìkì ọ̀rọ̀ kan sínú ayé mùtúmùwà tí ìyanu, ìwòsàn, ìtúsílẹ̀ àti àlùyọ sì máa ṣẹlẹ̀. Èyí wá ni àwọn àsìkò tẹ́ máa bá Wòlíì Caleb Ọ̀ládìrún Olúlàdé, bàbá AK 47, ti ìjọ Holiness Anointed Church from Heaven, pàdé láàárọ̀ kùtù àì ní ìkànnì Lagilu FM 6:35 to 6:50 a.m. ni lọ́jọ́ Monday, lọ́jọ́ Tuesday 6:40 to 6:55 a.m. lọ́jọ́ Wednesday 6:45 to 7 a.m. tó bá wà di Thursday 6:25 a.m. to 6:40 a.m. lẹ́sìn máa bá wọn pàdé ní 6:30 to 6:45 a.m. lọ́jọ́ Friday. Ẹ darapọ̀ mọ́ Wòlíì Caleb Ọ̀ládìrún Olúlàdé, bàbá àdúrà AK 47, Ọlọ́run ọ̀rọ̀ ní ṣe tiẹ̀ tì lórúkọ Jésù.
13: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 Naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akron Avenue, Ikeja, in Ibadan, at White House, at Dewumi Street, Filele, or in Abeokuta, at Dots ICT Institute of Technology, 52 Ijemagbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
10: Ọ̀rẹ́ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́ bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan bí iléyá ṣe wọlé dé káàṣìẹ̀ náà pọ̀ nara yọ
14: síbẹ̀ àbáwọn ta tún délẹ̀
10: Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́nfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀. Àti Cashport Iléyà nínú oṣù May yìí. Owó tó ju 50 mílíọ̀nù náírà ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 100 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Káṣe fún olóríire kan ní àgbọ̀n ńlá. Pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 Iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú 96.7 FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣo ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.
15: Aya mi abeke olowo sibi ewo njije lasiko yi
16: olowo ri mi alani o sa mo pe mi abeke ade ki foro je wa sere
15: benti eri
16: asiko mazavita ti to
15: alani ore mi o de lo nje olokele mazavita ni yi

0: Afita onje olokele ta fojulowo iye fun agbadose o kun fun ojulowo eroja Viber vitamins ati minerals to fi ma eroja lysine o fele lowo ko ni gluten ninu o wa ni 1 kg 5 kg to fi ma 10 kg ase lati ile ise Mass Foods Industries Limited
1: etun le rira ni Emma Flow Shop ni Grace Building opposite AP filling station Jagun bus stop tabi ke pe 08062512086 ati Alaji 1010 shop ni Akeremi Jagaban Ultra Modern Shop Bodija Ibadan telephone number 081-309-42495
0: Onje olokele Mazavita ayo gbogbo le.
2: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi Chicken Flavor? Oh yeah, spell celery.
3: S-E-L-A-R-I-E. Celery.
2: Bros, you want turn onto salary? Okay, spell turmeric.
4: T-U-R-M-E-R-I-C.
2: Yes, so
4: turmeric.
2: Correct. One carton of Maggi Chicken Flavor for you. Maggi Chicken Flavor with onions, celery, and turmeric. My game changer.
5: Lagilu FM 96.7.
6: E kaabo latojo de yin ara le e mo binu e ka se e e ja wo en ta fun ni 25000 naira lori ka se e bayi e sare tete e lo sare lo play ka se e ori pe un ti announce tele tele ni asiko lo ye ki mu o ye ki sare mu ko to di bi pe abosi ibita nlo gangan abi ko do di pa lo darapo mo awon eyan wa tin be loke lohun ṣugbọn orun to si nbe loke o ta so gbe sare lo play cash e ni isin o le jewo o le jewo sare lo play cash e by *347*1004*2# gbiyanju e bi mo se mo nso nu gbiyanju e ori mi ba wu tan yan yan mo le tun mu meji gan ṣugbọn sare gbiyanju e bayi *347*1004*2# sare lo be je fun yin ni seju bi mewa e ori boya to gidi oruko ma ro. Hello. Baba mi o jise Olorun tan pe tan ka to lo soju oja yen mami to sale lo to adua ni gbogbo nkan o ya ma gbadua ni ran mo po we kan mo ni ewure ko lohun so mo ya agutan agutan lo so pe ya un ko be kukuru ohun ti eyan ba n se ti n ji se ti eyan o le bodi pe mo le se nkan bayi e ti mo pe ki n se nkan teni naa fe ko lo faafa ṣugbọn pe iyawo mi gbounje wa mo ko mi o je mo se fe onu wa mo fe je o fiili e epo test inu ọkọ rẹ ṣe nkan kan o fẹ jẹ ko mọ o protest inu ṣugbọn ngba te n ta n tori rẹ ṣe gan ti o wo waju bi ta wa nko cherry communication nu marriage o lagbara o sọ lori eto eri bẹlomi o ba pe obirin ti n benta e wadu hours ti o fi ko obirin ti n benta ni isin ago mejila ago mọkànlá àbọ̀ ti fẹ́ lu bayi ẹlòmí ti pe obìnrin ìta lẹ́ẹ̀mejì lónìí ìyàwó rẹ̀ kò tí ìrọ́jọ́ rí pe obìnrin míì ti pe ọkùnrin kínní rẹ̀ aráàta rẹ̀ ó ti pè lẹ́ẹ̀mejì lónìí abẹ́ẹ̀kan yóò sì tún pe dáadáa sí torí pé continuity ni ó níbi tẹ́ ẹ sọ̀rọ̀ dé lẹ́ẹ̀kan bó ní báyìí dọ́lápọ̀ bó wa ni ṣé ẹni tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn sẹ́ni ẹ ti wá dé báwo ni ṣe o ti wá lọ ra nǹkan tó sọ pé fẹ́ rà lẹ́ẹ̀kan yẹn ohun tó ń fa continuity nìyẹn ṣùgbọ́n ìwà àtọkọ rẹ kò sáàyè àti sọ̀rọ̀ ọ̀rọ̀ yín kì í pọ̀ rárá báwo ni mo ti débi iṣẹ́ ok mo ti ń bọ̀ ó dáa ẹjọ́ ní dọ́kítọ̀ báwa ra bread bọ̀ bread kì níyẹn kẹ́ ra bọ̀ ẹjọ́ èdè báwa rẹ ran bọ̀ ẹ ló báwo ni ṣé náà ti dé àbí kò sí ná kò sí pọ̀ mọ́nú jẹ́ sáwọn ọmọ ti dé ọ̀rọ̀ yín nìyẹn kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ sọ tó jẹ́ bí familiarity bẹ́ẹ̀ sì rè ewúrẹ́ ò lóhùn sọmọ ìyá àgùntàn àgùntàn ló ní ìyáhùn òbí kúkurú ìwọ obìnrin ẹ̀yìn obìnrin ẹ̀yìn lẹ sábà máa ń pariwo sókè jù ẹ̀yìn lẹ máa ń complain jù bẹ́ẹ̀ sì rè ilé tó bá dáa ọwọ́ obìnrin ló ti wá eré tó bá kù díẹ̀ káàtó ọwọ́ obìnrin ni ni ti e wa nwa mo gba research daada mo fe wo bi to ti jade bi pe pila opo opo opo nu marriage pe okunrin ni okunrin pin todo temi o todo temi o emi o ri okunrin bi opo to le munu le duro obirin ni o ori bobirin ba yaya kuya awon omo yaya kuya opo le ti jenu a le ri baba le mi daddy daddy adugbo ni anfani adugbo ni baba le mi LMPC ni baba le mi to njapo kaakiri sugbon asiri re o bo tori po niyawo gidi awon omo yo yan re sugbon bobirin ba ti yaya kuya koda ki baba je baba dada ati je kawon omo yo sorire yo po yo yo le gan awon mo tin mo man friend mommy won awon mo na lo mo ba mommy won ma paro mi e se jade nisin ni won lo junction hello mommy daddy ti de o e dakun se le o ti ye be si re oko yin o lohun ba yin sore eyin le fa yore le eyin ni tin be lokan yin opolopo okunrin ni gbon ta so ibayi to wu pe to ba dele ko nti e change ko lo bayawo n kilo nti e wa kaakiri wa laaye aye nkan ti e ti poju de lo bayawo mi ka pari e why be atoko yin ba dodo yin tan bo ni se faye e fayo gba won se si apa bayi lati fi gba won oko re ti ki be soro tele to je pe tele o ti brief pe ti n dele ki n jeun ki ma lo oko wa dele o wa jeun to tete wole o wa dele o wa jeun te wa jo joko e jo soro e jo oro wo le fe so na e ni continuity ko soro te so ti iwa ati yawo re lo ye jo mo sabo si awon ara adugbo awon ni awon neighbors yin kejo mo so nkan bayi lo sele si neighbor mi awon jo mo re mi e nkan bayi lo ma sele si ni bi ise lo ni nkan bayi ni ko saye o be ba wa ri ore re oko re to wa de to wa joko fe bo mo do do we kepo a sa bere nbi kan ko wa didi bayi ah yawo mi o ti ri ni bi ise lo ni mo se de bi ise bayi ye mo kan ri iyawo Desmond bo se wa bayi to ba ri iyawo Desmond to ba ri bo se mu ra in fact o ma yen fashionista ni bo se mu ra bayi ti Desmond ri bayi in fact ara e go balẹ mo that's my wife ko da ba gbo nje wa o beru o Desmond beru ya well in fact ko ti e je gbogbo awon ta ba se ta ba fo ko lorun o je kan obirin gbogbo e body fo ko lorun na Jenny, oh, I gentle. Desmond. She won't buy a sorrow. And yet, boy, she tea a wolf. My bum is very keen sorrow. Oh, Desmond, one on so anyway. She wants to go and go. Oh, so no, and do. Oh, Connie Gang, Connella, Barricani, Desmond. Oh, Connie to my Jackie Lotoro. Oh, Connie to for your wife. She bore it by a wonder. Bo ri pe moto meta ile won na ko si o se eyan ba ti le like yawo e laye yi to gbe yawo e si waju yawo ya ma sadura fun elede ma ma bless eni o lo firi o lo beru yawo e ko se ni beru yawo e okunrin gidi nu oko nu ton pe loko nu e dakun iru oko be to ba dile njo mi se yo so nkan kan ko ni so nkan kan fun yawo tori pe o ti je ko regret pe okuku be lowo e funra e lo funra e lo doro le aboko fe fife han fun o lo bi kan o lo ko so kankan fun o lo bi tan tin tan kan obirin o ya so re lori ni o ra so wa ra fun o wa gba so fun o de o ya gba de oh nice na oh nice le lo ra na won ti gba e but se pe ore o ni foro e lo yan ma foro e lo yan na awon ti gba eju to pe tin ba e dakun ni job mi se ru oko be se e jo regret pe o ti lo ra nkan fun yin melo lokunrin to ti jade to ra nkan bo lati ta o ti fun yin lo nje nu le o wa ra subo abo ra nkan bo ide agba elolore le na o mo nkan na sha e dakun se ru oko be se fe je o fife han si yin bi aben to lo foro yin sun yan foro yin sun ya e abo fi sun baba re baba yawo lo fi sun o wa so tan tó tún bẹ̀rẹ̀ sí ń blame wọn. Ṣé ẹ jẹ́ ó kọ́ kí ọkùnrin ó regret kó sọ nǹkan fún yín? Kí wá ló dé tó bá wá ń ṣe kóńkó jabele ẹ mọ́ bu? Tí ò bá nídìí obìnrin ìjẹ́kú wọn lọ. Ṣùgbọ́n ẹ pera yín papọ̀ ẹjọ́ yanjú ẹ̀. Ẹjọ́ yanjú ẹ̀. Tó bá sì wò yín, ẹ má yanjú ẹ̀. Ní ọjọ́ iwájú ló dà. Hello.
4: Hello, Gbenga.
6: Ẹyin rédíò yín lọ lè mà. Ẹyin rédíò yín lọ lè mà.
4: Mo ní kí n kí ẹni.
6: Thank you, ma.
4: Ẹ kó ṣe ọpọlọ.
6: Yes, ma.
4: Grandma láti Ológun Ẹrú.
6: Ẹ ṣe gan-an. Ẹ ṣe gan-an, ma. Ẹ ṣe gan-an, ma. Grandma.
4: Ẹ ṣe kú ṣe kú ṣe ọpọlọ.
6: Thank you, ma. Hello. Hello. Eka
7: Rogan.
6: Hello,
7: sir.
6: Eka.
7: Yes,
6: ma.
7: Mo gbe nkan te so yen. Bi wa pe mi gan lo nba. Ah, ni ma to pin ba lo lataro. O ni na kankan bo bayi pe o te se nkan 50 ni awon ra mi. Na ma ti de phone na ma gbo ma te. Mo le bi je ba pe iya to mo na le je sabi. Ni ta o se ara yen gbo mo solo na.
6: Tele. Se mo se be tele.
7: Láti ìgbà tí ọ̀rọ̀ bọ́ọ̀lù ti ṣẹlẹ̀ ibi tí bọ́ọ̀lù ti wà báyìí tí wọ́n ti di pẹ́ ní bọ́ọ̀lù báyìí ní òsì ẹ̀tí rí ojú wọn ní ọlẹ́lá.
6: Nígbà tí ẹ fẹ́ ra yín ṣé mọ́ṣe nígbà tí kọ́kọ́ fẹ́ ra yín.
7: Bọ́ọ̀lù báyìí
6: ẹ̀rọ bọ́ọ̀lù wo ni òsì ẹ̀mọ ọdún tí bọ́ọ̀lù ti wà ní. Bọ́ọ̀lù wo ni òsì nígbà náà.
7: Bọ́ọ̀lù ti wà yìí ní 21 years ago.
6: 21 years ago bọ́ọ̀lù tí sì kẹ̀.
7: Àti máa wò bí eléyìí
6: báyìí. Ẹ mọ n tó ṣẹlẹ̀ gangan ni ẹ wá nǹkan tó ṣẹlẹ̀ kì í ṣe bọ́ọ̀lù tí kò yẹ kọ́kọ́ yín ó tú sí bọ́ọ̀lù ova yín tí wọ́n bá ń rí dùnú dáadáa lọ́dọ̀ yín ó yẹ kẹjọ máa wo bọ́ọ̀lù yẹn ni.
7: Àwọn lọ fọwọ́ wọn ta ni wọn máa dé twelve gbà mí ẹlẹ́wọ̀n gbà mí.
6: It is well, ma. It is well. Hello.
8: Hello, ó yàtọ̀.
6: Yes, sir.
8: Ẹ lè ṣe sọ ilé fún ilẹ̀ dàrú
6: o.
8: Orúkọ tí nílé ògbọ̀ntádé sátásọ́lọ̀ nàmbà wà àtàsọ́lọ̀.
6: Ẹ ṣeun, ẹ ṣeun ògbọ̀ntádé. Hello.
9: Hello.
6: Yes, sir.
9: Orí àtọ̀ bàbá.
6: Bàbá mi.
9: Ọ̀hún ní dààmú láéláé.
6: Àmì Ọlọ́run.
9: Elégan Ṣẹlẹ́rẹ́ ń rè láti ìlú Gàmúgàdé.
6: Ẹ ṣeun ọ̀gá mi.
9: Ọpọlọ ọdọ́lọ́ máa fún ẹ lọ́wọ́ màá nítorí òrò.
6: Àmì Ọlọ́run.
9: Gẹ́gẹ́ bó ṣe rí, òun lè sọ yẹn. Obìnrin ni òpó múléró nínú ilé. Tí ilé bá yẹ ti yẹ̀gẹ̀rẹ̀ tóbìnrin ọ̀ bá ti ṣe dáadáa ilé ó yẹ̀gẹ̀rẹ̀ lóòótọ́ ni. Òun tó àmọ́ ń gbé lọ́dọ̀ ọ̀yá ó ju ti bàbá lọ. Gbogbo bí ọmọ bá yẹ àyàfíà ìyá ni nítorí bàbá ìgbé kì í ṣe ilé mélòó ni bàbá ń gbé. Fún àwa ọkùnrin náà a níṣẹ́ tá a ṣe tá a bá ti wá gbọ́ra wáyé ọkọ àtaya wàláyé ilé yẹn máa dùn lágbára ọlọ́run lè ti ní òní dàrú o.
6: Àmì Ọlọ́run.
9: Elégant ẹ̀ lẹ́nu láti ju làǹdákẹ̀.
6: Ẹ ṣeun sá. Why this? Ṣé ẹ rí lákòótán? Ẹ̀yin òbí. Ẹ̀yin òbí. Ẹ̀yin òbí. Yorùbá ní pé bẹ́jà ńlá bá sọ lódò àmọ́ tó tọ́. Ẹ mọ ọmọ yín kó tó lọ lé ọkọ̀. Ẹ mọ̀ wípé ẹ̀kọ́ mọ yín láwọn nǹkan tó yẹ ó mọ̀ kó tó di pó lọkọ̀. Kìí ṣe pé bóyá ẹ̀kùnà ẹ̀kùnà ọkọ ọmọ yín ò mọ àwọn nǹkan kan tó yẹ ó mọ̀ kó tó di pó lọkọ̀. Tó bá ti wá délé ọkọ àwọn ìwà kọ̀ọ̀kan tí ń bá ń wù bẹ́ẹ̀ bá wá rí ọkọ tí wọ́n á fẹjọ́ sùn yín. Ẹ mọ̀ fi sẹ́ńtímẹ́ǹtì sí i. Ẹ mọ̀ mọ̀ fọwọ́ rọ ọmọ yín lórí. Ẹ mọ̀ jẹ́ kọ́ ọmọ yín obìnrin kó rí pé gbogbo nǹkan tó ń ṣe ohun tó dáa ni kódà ìyá mi fọwọ́ sí. Kò sí ọkùnrin tí ó mọ̀ wù pé bóyá wọ́n fi orí hùn sábẹ́.
10: bàbá àti màmá.
6: Tán bá wá fẹjọ́ sùn yín bẹ́ẹ̀ bá àwọn ẹbí ìyàwó ìkọ̀ọ̀kanú yín bí ọkọ bá wá fẹjọ́ sùn yín. Ẹ̀tẹ́ ẹwà in charge bẹ́ẹ̀ ni pé ẹ lè tọ́ ẹ tọ́rọ̀ bọmọ yín sọ.
10: Ẹ ṣe àdúpẹ́.
6: Orí bó bá rí pé ẹni tí mo fẹjọ́ sùn gan ohun tí mo rí mi ò rí changes kò ní fẹjọ́ sùn yín mọ́. Yóò gbà fọlọ́run pé tó bọ́jọ́ wájú ó ṣe rí inú márèjì òun ti mọ̀ báyìí. Ṣùgbọ́n bó bá fẹjọ́ sùn yín ẹjẹ́ ó rí pé ìchange ti wà. Ẹjẹ́ ó rí pé yàtọ̀ ti wà. Fún ìdí èyí yóò fi lọ́kàn balẹ̀ pé ìgbéyàwó yóò sì dá. Mo tó bá lọ bìlífù pé ẹ wo bó ṣe wà yìí kò sí nǹkan tó ń fẹ́ ṣe mọ́. Yóò kàn yín náà. Orí bọ́kọ ọmọ yín bá lè yá lọ. Wọ́n jẹ́ pé fúnra yín lẹ́mọ̀ kó gbogbo píkítsọ̀ ọmọ yín àtọkọ rẹ̀ sínú báíbù ẹ̀ mọ̀ lọ sórí òkè kan sórí òkè kejì ọlọ́run bá mi change ọlọ́run bá mi change ẹ̀. Bẹ́ẹ̀ sì rí ìgbà tó yẹ kẹ́ ẹ change ẹ̀ fúnra yín tẹ́ ẹ láǹfààní àti change ẹ̀ fúnra yín. Tẹ́ ẹ jẹ́ kọ́kọ́ yìí kó máa rí pé ó dàbí ẹni pé tí n bá bá àbúrò rẹ̀ sọ lè change àbúrò ẹ̀ ni. Ọyẹ tó kù fún gẹ́gẹ́ bí bàbá nílò bá sọ tí n bá sọ fún yóò change. Ilé a ṣe máa fọkàn èèyàn balẹ̀. Ẹ já lọ tajà à ń bọ̀.
11: Lágílú FM 96.7.
12: Sa beyan lowo loro bi kokon yokoto bala pe o basiko da abi so wa da ni airorunsun ara tita sagun sagun keyan me dagba pupo ko ma re koge koge keyan ma le gba pa tese ki won ma gbeyan sega kore o ma oye ki nkan ma rin ninu ara ogbe nu ifunpa giga iseto katalese o ma kan yan gogo ki bata o sense bo lesen yan ko ma mo ko ti bo keyan ma ru ma gbe opo lo ti lorisirisi ogun sugbe ti oro na abayo ona abayo ti wa bayi o kan si le se toni toni aba healthcare kokoro nu eje ora nu eje paja paja aya jija jeli jeli aile mi dada idakole ko ma kunre o ma le se ara ma gbe pe pe pe aro ma legun igbese kan kia ni pataki ka tete gbe gbese ni kia kia kedo wa la parapa ni gbadun aye o se ni tin be laye ti oni tin da lamu ero gba lo le nbe faye o lati ma be arun sapa ma si kan si toni toni aba etia egbe le baba lam adesina gomina pili oyo tele ni felele nbadan e ka le se mo joyin lo la complet iwo ro ibadan telephone 08033715988 08033715988 enta taju ale lo ma toni toni
13: ìròyìn ayọ̀ tún lélẹ́yìí o fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń bèrè fún wọn ní promo ẹlẹ́ẹ̀kan lọ́dún tí iléeṣẹ́ mi ọkẹ́kẹ́ global engineering company limited tó ní ilẹ̀ great estate tó wà ní adébáyọ area oríyọ̀ ní local government ìbàdàn tá a tún lè gbáyé gbọ́ lómi ìyànà ọ̀jẹ̀ náà débẹ̀ ilẹ̀ táǹtà ní 1.2 million lọ́wọ́lọ́wọ́ 950,000 naira láòtà èrò máa ń pọ̀ lọ́jọ́ náà báwọn èèyàn bá ṣe tètè ń sanwó lọ́ṣẹ̀ tètè fún wọn nílẹ̀ wọn àwọn èèyàn ti gbé ní great estate iná ti débẹ̀ ọ̀nà sì já débẹ̀ iléeṣẹ́ ìkan náà bá ní yàwòrán ilé ìgbàlódé bá nìkan re ṣe record copy survey tó dọ́dọ̀ ọ̀jọba bẹ́ẹ̀ là ń ta block fáwọn oníbàárà wa permanent office wà ní MKK multi-purpose building Atẹ̀rẹ́ Agada Odò Ẹja second mosque new garage Ìbàdàn fún àlàyé kọ́ lọ WhatsApp ká lè fi BSA náà ṣe rí gẹ́lẹ́ ṣọwọ́ sí yín 07053936013 07053936013
14: láti àtètè kọ́sí lọ́rọ́ ti wà ọlọ́run sì ni ọ̀rọ̀ náà wòlíì kẹlẹ́b ọ̀ládìrún olúlàdé bàbá ake 47 tí ọlọ́run fi ọ̀rọ̀ náà rán yóò máa wà ní ìkànnì lágílú fm láàárọ̀ kùtù ọjọ́ ajé lọ́jọ́ ẹtì friday láti fi ọ̀rọ̀ bọ́ onípòjipò bẹ́ẹ̀ ni yóò máa sọ kìkì ọ̀rọ̀ kan sínú ayé mùtúmùwà tí ìyanu ìwòsàn ìtúsílẹ̀ àti àlùyó sì máa ṣẹlẹ̀ èyí wá ni àwọn àsìkò tẹ́ máa bá wòlíì kẹlẹ́b ọ̀ládìrún olúlàdé bàbá ake 47 ti ìjọ holiness anointed church from heaven pàdé láàárọ̀ kùtù àì ní ìkànnì lágílú fm 6:35 to 6:50 a.m. ni lọ́jọ́ Monday, lọ́jọ́ Tuesday 6:40 to 6:55 a.m. lọ́jọ́ Wednesday 6:45 to 7 a.m. tó bá wà di Thursday 6:25 a.m. to 6:40 a.m. bẹ́ẹ̀ sì máa bá wọn pàdé ní 6:30 to 6:45 a.m. lọ́jọ́ Friday. Ẹ darapọ̀ mọ́ wòlíì kẹlẹ́b ọ̀ládìrún olúlàdé bàbá àdúrà AK 47 ọlọ́run ọ̀rọ̀ ní ṣe tiẹ̀ tì lórúkọ Jésù.
15: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi Chicken Flavor? Oh yeah, spell celery.
3: S-E-L-A-R-I-E. Celery.
15: Bros, you want to turn to salary? Okay, spell turmeric.
16: T-U-R-M-E-R-I-C.
15: Yes, so
16: turmeric.
15: Correct. What
16: ton of Maggi chicken flavor for you. Maggi chicken flavor with onions, celery, and turmeric. My game changer.
17: FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
18: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
19: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
20: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were open to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
17: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we will train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence.

0: Délé là en son lori eto yin. Hello.
1: Hello sir.
0: Yes ma'am.
1: E caro sir.
0: Yes ma'am.
1: Olo yin ni de ba gero.
0: Amen Jesus.
1: In fact, daddy, wo ni ni doctor ni mi mo bi mo tun se le pe ni. E jo sir, number yin le ni se. Oro yen mo fe ba yin so lade aso. Boye de ba mi pe baba omo mi. Lati ba mi da won so.
0: That to party to half in number one time.
1: Yes,
0: ma'am. Yes, ma'am. Tabi te ba lo sori TikTok, Gbenga Oya to live. Tabi lori Facebook live. Eri number wa lori ibe. Eri lori nbe, nbe nbe. Hello.
2: Hello, sir. Oya to.
0: Yes, ma'am.
2: You better put that down.
0: Amen, Jesus.
2: You may hear me, darling.
0: Amen, Jesus.
2: In my name, you may be to me, sir, can you say, Grandma, and me, last year, I think you do.
0: Yes, ma'am.
2: And to me, sir, by any man, you get that deal. I see you doing. I get a month of our money doing. They see me back to your home. Now, I think you have me saying, maybe. Now, I think you have me saying, for our money. Ti awon ere yi ba wa ni okan awa ta je je e gbogbo to ko wa ba nse a ma ni se lorun pelu e won ti ji ni pe awa ta je okunrin ta je baba e je ka feran iyawo wa daada iyawo wa ni number 1 omo ni number 2 to mo ba ri pe arin baba ti ya o do daada wa feran baba won ori ojo ale ọkùnrin tí ò bá fẹ́ràn ìyàwó ẹ̀ tó bá dọjú alẹ́ à ó lè yíwọ́ o nǹkan ní ilé ìṣẹlẹ̀ gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ń gbà wá nímọ̀ràn ti sọ ẹ jẹ́ ká máa pera wa ṣàkíyèsí ẹ lè ní nǹkan oṣù yẹn rò pé dára ni ìbá ìṣọkùnrin ìbá ìṣobìnrin ẹ jẹ́ ká máa pe ara wa ká bá ara wa sọ̀rọ̀ nínú ìfẹ́ inú yóò jẹ́ kí ìdílé yẹn lè dúró yóò jẹ́ kó lè ran ìdílé yẹn lọ́wọ́ torí àwọn ọmọ yẹn ohun gbogbo tá à ń ṣe yẹn làwọn ọmọ yẹn ń rí wọn á dẹ̀ fẹ́ máa ṣe ohun tá à ń ṣe yẹn àpọlọpọ tó gbúdọ̀ ń ṣe ni ò dára tí ò yẹ kọ́ mọ́ wo àwòkọ́ṣe ẹ̀ gẹ́gẹ́ bí ìyá àti bàbá yìí sí àkọ́kọ́ yẹn ẹ má jẹ́ ká jẹ́ kó sọnù ó yàtọ̀ yóò dára fún yín òdúlé yóò ní dàlú àti gbogbo àwọn tó jẹ́ ṣiṣẹ́ pọ̀ ẹni yóò gún o wọn àlàáfíà ara pípé lẹ́sìn lọ́jọ́ ayé yìí ó dàbọ̀ sá.
0: Ẹ ṣe gan ma, thank you ma.

0: Hello.
1: Hello.
0: Hello, Ekaro.
1: Ekaro.
0: Yes, sir. Gbẹ̀ngà lorúkọ mi láti Lagilu FM. Ṣé play ká ṣe?
1: Bẹ́ẹ̀ni, sir.
0: Ìgbà wo lẹ play ẹ?
1: Mo play ẹ lónìí, mo play ẹ lánàá.
0: So tòní ló mú bá táìmù mo lẹ play ẹ lónìí.
1: Mo play ẹ ní aago,
0: Aago mọ́kànlá ni. Tí six thirty ngbà tán ti ṣe 10 o'clock ìyẹn ti lọ nu. Ìmí tẹ play laago mọ́kànlá. Òun lo ti mú iṣẹ́ ti jẹ káṣẹ rí.
1: Bí ǹjẹ́ ni wà bá?
0: Ìgbà àkọ́kọ́ lele ó yá ẹ fi 25,000 ẹ fi wọ̀ kán báyìí. So 25,000
1: Alhamdulillah.
0: 25,000
1: Alhamdulillah.
0: Ẹṣeun. Customer care máa pè yín sórí nọ́mbà yín. Ṣé gbọ́ sà? Ó dá ọ̀gá mi. Ẹ̀yin èèyàn wa tẹ̀ ń bẹ ní ilẹ̀ òkèèrè bẹ́ẹ̀ bá fẹ́ dá sí international number. Number wa tó parí pẹ̀lú 1006. Number yìí ẹ fi lè pè wá lórí WhatsApp yóò wọlé sí Lagilu FM direct tàbí kẹ send voice note sórí ẹ̀ náà direct yóò wọlé. Ọ̀nà méjì ni ẹ lè fi pè sórí WhatsApp direct. Tó yẹ pé data lẹ lò. Nọ́mbà wa tó jẹ́ international number ni +234 814 249 1006. Hello. Hello. Ẹ yí rédíò yín lọlẹ̀ sà.
2: Ẹlú ẹ bá san epo ètò.
0: Yes sir. Hello.
3: Ọláyú Ọláyàtọ̀.
0: Bàbá.
3: Kò ní rẹ̀yìn o.
0: Àmì Ọlọ́run.
3: Bẹ́ ṣe ń dá sọ́rọ̀ aráàlú, Ọlọ́run máa dá sọ́rọ̀ yín ní ti dáadáa.
0: Àmì Ọlá.
3: Orúkọ mi ni Engineer Adélọlá Kazeem.
0: Ẹ ṣeun sir.
3: Ṣé rí èmi gẹ́gẹ́ bí ẹnìkan wọ́n máa ń sọ wọn kan? Obìnrin ló nínú ilé àwọn ọkùnrin kan ìyáálé gbé lọ́wọ́ wọn ni. Bí wọ́n bá ṣe tó da ọwọ́ wọn ni, tó bá dẹ̀ da ọwọ́ wọn náà ni. Pẹ̀tẹ́ máa ń wọ̀n kan pé kọ́kùnrin tó yàyà kùyà, ọwọ́ obìnrin ni ó fi wá. Tó bá dàbí ẹni pé obìnrin gan-an ó mú ilé rẹ̀ lódìdí, tí ìjẹ́ kọkọ ó dúráyè ríta tó ń fun ní gbogbo ohun tó bá ń fẹ́ tàbí tó ń tolé tó ń fun ní dùnú, kò sí kọ́kùnrin wá ń dà rárá àti rárá.
0: Kí ìbá ṣàfiṣe.
3: Bí ẹ tí ẹ bá ṣàfiṣe. So tá bá ti à jẹ́ pé ọkùnrin míì ó kẹ́gbẹ́ ló fi yàyà kùyà.
0: Yóò ṣe rí wálé padà.
3: Bẹ́ẹ̀ni yóò ṣe rí wálé padà. Ó irú obìnrin bẹ́ẹ̀ ọyẹ ọmọ tí lè mú un tí ò ní ní ọwọ́ oògùn nú ara lórí rẹ̀ ó tún fi wálé padà. Tó obìnrin ló nínú àwọn ọmọ ń da lérò àwọn náà tòlé. Ọlọ́run bá kó sí gbogbo wọn lẹ́mìí.
0: Àmì Ọlọ́run ọba. Bàbá mi alàgbà Wahid Ayọ̀dèjì ẹ káàárọ̀.
4: Ẹ ṣeun atọ́kùn.
0: Ẹ ṣeun. Mẹkáníìkì wa bá a káwọn ara lé.
4: Mo kí ogún ọmọ Nàìjíríà tó gbọ́dọ̀ lóbàdàn àti ìpínlẹ̀ Ọ̀yọ́ àjọgbòrò tó yí wa kó pé a kò ojúmọ̀ tò ní o. Ojúmọ̀ ara ọ̀rọ̀ yóò jẹ́ fún gbogbo wa.
0: Àmì àmì kí lè ní fún wa lónìí bàbá.
4: Ẹ ṣeun atọ́kùn. Ní àárọ̀ tòní mo ní nǹkan pàtàkì tí a mọ̀ sí engine tune-up fún àwọn èèyàn wa.
0: Èyí túmọ̀ sí pé àwọn mẹkáníìkì ló ní tòní nù.
4: Àti mẹkáníìkì àti àwa tá à ń lo mọ́tò gbogbo wa ló jọ ṣàǹfààní.
0: Kí ìtumọ̀ engine tune-up?
4: Engine tune-up jẹ́ àwọn routine service kan tí a lè pé ní service tó yẹ ká máa ṣe ní ó kéré tán ẹ̀ẹ̀mejì lọ́dún. Ó yàtọ̀ sí service pé à ń jo oil mọ́tò wa. Torí ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́ pé tá a bá ti jo oil tá a ti yọ oil filter àti service mọ́tò. But tune-up tá a bá fẹ́ tune mọ́tò wa up, a máa ní láti ṣe àwọn nǹkan kan tó yàtọ̀ sí pé à ń jo oil. Eléyìí ló máa jẹ́ kí engine wa kọ́ wà ní àlàáfíà tí àwọn component tí ó ń gbé epo wọlé àti tó ń gbé atẹ́gùn wọlé àti àwọn tó ń jẹ́ tó ń mú kí mọ́tò padà máa jẹ epo, àwọn nǹkan wọ̀nyí ni ò ní jẹ́ kí epo jíjẹ púpọ̀ jù kó máa ṣẹlẹ̀ nígbà tó bá tún mọ́tò wa up lásìkò tó yẹ. Gẹ́gẹ́ bí mo sọ ṣáájú pé ó kéré tán ẹ̀ẹ̀mejì láàrin ọdún kan a gbọ́dọ̀ máa tún mọ́tò wa up.
0: Bó wa láṣì mọ́ ṣe.
4: Ẹ ṣeun atọ́kùn. Lákọ̀ọ́kọ́ tí a fẹ́ tún mọ́tò wa up, ẹ rí i pé àwọn mọ́tò kan wà tó jẹ́ pé wọ́n ní àwọn nǹkan tó yàtọ̀ sí ti àwọn ayé àtijọ́ tó jẹ́ ti tìgbàlódé sí alati koko gbe scan ka koko scan moto wa ka ma awon fourth code to wa lori e san fourth code yi na ma koko tele leyin igba yi a ma lati tu awon plugs emi ni nozzle plug papa julo air and fuel line to wa lori moto yen ibi ti opa to ngbe epo wa ati opa to ngbe ategun wa agbodo agbodo oni oni procedure ta fi gbodo se won ti won fi wa ni mimo kadara to je pe epo to ma wole a kan ara ma se epo yen si enu inu communal chamber ti ko fi ni ma je epo gbogbo awon to ba je carbon to wa ni awon bi ti epo atatekun gba koja agbodo ti oni procedure ta ma fi mu won kuro so that moto wa oni ma je epo ko de ni ma daseru o de ma je ki engine wa ko last longer so awon kan won yi ni a fe salaye e fun ra wa
0: ona wo wa leyin o fi se teyan ba fi scanner si eyan mo ra bi kiyan ti mo pe ki leyin o ri teyan to mo pe o ye kiyan change
4: e se won atokun ti a ba lo moto wa fun o kere tan ni eyin osu mefa ti a ba ko start moto wa laaro moto yen o se se ki ise e ma daru kekere sugbon awa tan lo moto a le mo awon mechanic tabi akosemose nikan lo ma ri pe sand engine o ti yato so nigba yen ni agboro lo sodo akosemose o ni won se design e pe at least e meji laarin odun kan kon ki mo jin lo fun awon akosemose kan wo kon de tun engine up so kon ka fo gba won kan yen ka de si awon nkan to ba ye ka se then awon warranty part kan wa to je pe o di dandan ka change won tabani ka ma
0: salaye
4: yo pe o se se ko pe
0: ije last week awon eyan ti mo ni kan janfani scanner ise won wa bi
4: gogo awon gogo awon gogo patapata ni won yoju won de dupe lowo lagilu
0: to
4: apokonlopo ni tun wa tan so pe ah awon lanfani ati wole awon lanfani ati wole sugbon ka jo anfani yen awon sa fe je
0: e tu fun
4: ko si wala lagiri lo fun yin ni anfani awon na de gbodo fun won
0: e seun eyan e fi number yin ta
4: number ti e ma pe Wahid Ayodeji si leyin eto yi o na ni 0816830451 lekan si 0816830451 lagba olohun
0: e dakun awon to ye kan wa gba owo ti church ti the CAC Redemption of Glory ti won be ni Roland and Long o ye ki won wa loni sugbon tori pe o se anytime la le join awon tan be ni Liberty Stadium fun ti ipolongo tan fe se a wa fe da won lagara la fi je kan wa loni o ye kan wa a mo pa pa ri eto ba ko ni ko won bere mo pe Nigeria so e ma binu ose to nbo da won won yi ti won wa number mi ni 08038484675 be ba wa ri mu e lo sori Facebook mi Gbenga Oyato Life e ti ri ninu bawo mi tabi lori Instagram mi ati Gbenga Oyato e ri number mi nbe mo se ori TikTok ni e ri nbe be ba wa ri mu e be lo titi la Akinsola yo fun yin number mi oni lowo o dabo

0: ọ̀gbẹ́ni bá fẹ́ káàbùkù ọ̀fẹ́ ni.
1: Iṣẹ́ tọ̀ àbùkù
0: ọ̀fẹ́ ni o. Ṣé ajúmọ̀lò náà máa sáré rọ́ọ̀ṣì ẹ̀ sí gbàgbàgbà. Àwùkọ́ ẹ̀mí kọ́. O ti lọ sọ́rí. Àìwọ́ náà ṣe wá dúró síbẹ̀. Ilé òun ṣe ń bẹ̀ yẹn. Kí ló mọ̀ ń ṣíkì ọ̀nà ṣe ń bẹ̀ yẹn.
1: Ìyẹn
0: ti
1: lọ ni.
0: O ti jẹ́ lọ ni. O ti ya sàárà tiẹ̀.
1: Sàárà yóò hàn án fọ́ mẹ́tì. Orí mi ó dàmú yàn.
0: Ọ̀gbẹ́ni.
1: Wa fẹ́ káàbù fẹ́ ni ṣóun wà ní báyìí.
0: Ìwà rẹ̀ ti bẹ̀rù
1: ní apákínni
0: à
1: bàtọ̀
0: kókó má bí
1: i ṣe ń jẹ́ fún.
0: Ìgboro dùn ọlọ́run tí a bá lè wà ń gbòòrò wà lè jọmọ̀ gbòòrò lásán wà máa ja ayé orí ẹ̀ lọ ni.
1: Ojú ọmọ gbòòrò yìí fresh báyìí kì í mọ́lẹ̀ báyìí.
0: Irọ́ ni ojú ọmọ gbòòrò yìí mọ́lẹ̀.
1: Kì í mọ́lẹ̀ wọ́n lè ti kọ́ bí ìlà kan bí àrá kan lè.

0: fuck dans les regards.
1: Ah, ils sont comment ils y vont, ah, on va dire mon
2: temps. Ah, tu vas. Ah, je
1: vais là, quoi. Ah, voilà. Ah, voilà, je wọ́n lọ dìgbìn yìí
2: ọlọ́run ọlọ́run ń bọ́ ẹ ṣáàdì àṣẹ jẹ́jẹ́
1: jẹ́jẹ́ ni o
2: gbogbo sóòtì ẹ̀ lásìkò tá a wà yóò gba gẹ̀rẹ̀gẹ̀rẹ̀
1: gọ̀rọ̀gọ̀rọ̀
2: ọlọ́run ti dúró pé ọgbẹ́yìn yóò wá
1: tó
2: bá lọ wá
1: àsìkò bó ti ń
2: bọ̀ tó bá lọ wá ọkọ̀ fẹ́ rán yẹ o tó bá lọ wá
1: kí ni ìyá ṣe fún wọn
2: ìyá dáràn lọ́wọ́ àmọ́ gbòòrò ìyá yẹn dáràn lọ́wọ́ wa má kọ́kọ́ bójú yẹ jẹ́ ǹjẹ́ ẹ bá ǹjẹ́ àbí wọ́n ṣe yẹ ẹ̀
1: kí ìyá ṣe fún wọn ìgbọ́ bàbá lẹ́nu
2: wọn àwọn ètà sí bàbá ìyá ọmọ kan yẹ ò lè jà
1: ọ̀nà kí bàbá bàbá náà lè jọ gbà
2: bàbá náà lè jọ gbà bàbá náà lè jẹ ọmọ owó bẹ wọ́n lè jọ wà ní abẹ́tẹ́ àti bàbá
1: ẹ̀ẹ́dọ́
2: tó fẹ́ lóye pé tọ́wọ́ tá abẹ́tẹ́ padà bàbá yẹn máa sọ fún ọ pé ọ̀gbẹ́ni mo gbọ́ àwọn tó ń sọ lánàá o láyé ẹ̀ má sọ bẹ́ẹ̀ mọ́
1: o
2: tó bá sì mọ̀ kó fẹ́ máa wá síbí má sọ bẹ́ẹ̀ mọ́ o mọ̀ tó bá mọ̀ pé o fẹ́ stop láti máa wá bí wọ́n continue bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n ìyá yìí ò lọ bẹ́ẹ̀ ìyá wọn ti rò
1: kánú
2: ẹ̀yin ìyá tó ṣe kókó ẹ̀yin ìyá dáadáa ẹ̀yin ìyá tí kìí ṣe ìyá tí wọnú micra tí wọ́n pé ẹjọ́ ẹ ṣàánú òun ọ̀dọ̀ ọ̀gá òun tóun fi ń ṣiṣẹ́ rèé owó kan bíi 3 million ló kó lẹ̀ 30 million ló kó lẹ̀ jájọ́ ọlọ́pìn àwọn ọ̀yà abúlé lẹ́yìn wọ́n máa ń lọ tí wọ́n jọ́ pa àwọn àgbàlagbà ìyá àwọn ọ̀yà àdá àràbùkà wọ́n máa ń wà nínú kinní
1: wọ́n ṣe fọ́màtì
2: fọ́màtì ni wọ́n máa ń fi wọ́n pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n bá wò wípé ọkùnrin ló wà nínú mọ́tò tóbìnrin bá fẹ́ wọlé kò ní wọlé ṣùgbọ́n àwọn náà wá wò wípé ọgbọ́n tá a lè dá sí ni pé ẹ jẹ́ ká máa móbìnrin mọ́ra tó bá ti rólú obìnrin lú wọ́n ti mọ̀ pé obìnrin ó fẹ́ wọkọ̀ ìwọ obìnrin tó fi lú nínú ọkọ̀ láti gba ọmọ làkejì tẹ́ ẹ pa lẹ́kún ìwọ nu ọlọ́run
1: o náà bímọ
2: gbogbo ń bò wá bí kán
1: kì í ṣe ìyá
2: ìyá mi àmọ bímọ jọkàn bímọ dalẹ ó mọ kó o dá mi ì mọ ṣe ìyá ìyá tí mú bisikíìtì tí fi lọ tọmọ ọlọmọ tí wọn pé wọn gbọmọ ọlọmọ
1: lọ ṣe ìyá lẹyìn
2: kì í ṣe ìyá
1: àṣàkókò ni
2: ìyá tí gbébì kan kalẹ̀ tí ó mọ káwọn ọmọ ọlọmọ síbẹ̀ pé wọn mọ fún wọn lóyún tí wọn mọ àtọmọ ṣe ìyá nù kí àwọn yun àwọn ìyá dáadáa tó mọ yí ọmọ
1: òun náà
2: là ń kí ẹyin ìyá lálùbáríkà tó jẹ pé oúnjẹ ọmọ yóò jiná fún yín nígbà tó bá wá jiná àkokoro ò ní mú yín lẹ́nu ẹyin ìyá tẹ̀ ń ṣiṣẹ́ takuntakun lórí àwọn ọmọ yín tẹ̀ jẹ́ kí nǹkan kan ìrà kórin àwọn ọmọ yín ọmọ yín nìkan wá kọ́ àtọmọ ọlọmọ akíyìn o ẹ ṣe o àdúpẹ́ lọ́wọ́ yín o ẹ kú ìtọ́jú wa o ẹ ṣe àdúpẹ́ o
1: òkè títí náà ìyá ni ìyá ni mo kí títí
2: ìrọ̀ni
1: ìyá ni
2: títí
1: ìyá ni títí
2: ìmọ̀
1: ìyá ni
2: ìjẹ́dẹ́
1: ẹ̀yà kàrí
2: ọmọ àkẹyẹ ọmọ àkẹyẹ màtínì gúdùgbà náà ni a ti gbé sáyìn mọ́ báyìí o ìkànnì lágẹ̀lú la wà yìí 96.7 FM òkè gàdì òkè báàbá lórí ọ̀fẹ́ àti parí ìròyìn ẹ mọ́ bínú sí wa ó ṣeé ṣe kó jẹ́ pé a lọ darapọ̀ mọ́ wọn ní liberty nù ṣùgbọ́n tó rí ọ̀fẹ́ bá wà fún wa láti parí ìròyìn
1: a wà ń bí
2: a jẹ́ pé a parí rẹ̀ náà
1: ìròyìn tó wà ó kúlẹ̀
2: ti fáfàlà falẹ̀ sí ti ń bẹ́ ń bí ní ràbájì gan àti ní
1: rẹ̀gẹ́dì mo wọlé lẹ́ẹ̀kan gan ẹ̀mí ga wò pé kí ló ṣẹlẹ̀
2: lẹ́yìn náà ti gbọ́ báwọn àfi sùúrù ṣá tó ẹjẹ́ lọ pẹ̀lú àwọn àkòrí ẹ̀bọ̀ ṣùgbọ́n gbogbo títí láyọ̀ akíṣọlá lorúkọ
1: tèmi martini salau ló kọ tèmi náà
2: martini salau
1: ǹjẹ́ ó ní ọkọ mi
2: ọmọ ọba
1: ó ti mọ ẹyẹn
2: ṣé kì í ṣe màtí òṣà
1: ọmọ ọba ni ọmọ ọba ti dé ó ti dé
2: báyìí màtí òṣà
1: ni mi ò ti sọ màtí òṣà ìyá dáadáa ni títí
2: sorí ibi tí kiri ti ń bẹ ní ọwọ́ mi ní ìní hangi ìdí ìdí kéèsì ti wọlé kéèsì wọlé ẹjọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àkòrí.

0: wọn kọjú ìjà síra wọn nípínlẹ̀ Benue kò dín ní èèyàn mẹ́jọ tó dágbére fún ayé yìí pé ó dìgbà òsì ẹ̀kúnrẹ́ rẹ̀ ń bọ̀ nínú gúdùgbà ìròyìn lẹ́ẹ̀tì gbígbọ́
1: gúdùgbà ìròyìn ní ìpínlẹ̀ Èkó ilé ti ṣẹlẹ̀ òní arákùnrin kan rèé òṣìṣẹ́ ní ilé iṣẹ́ ilé tí wọ́n ti ń pèsè àwọn nǹkan wọn ibi tó ti ń lo ẹ̀rọ lọ́wọ́ báyìí ń lo ẹ̀rọ ọ̀hún bá gé lọ́wọ́ fi wọ́n ṣàti fún ní mílíọ̀nù lọ́nà
0: mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n náírà wọ́n ti fún un àmọ́ bó ṣe wá jẹ́ o
1: ó wá wọnà kò pín lẹ́ra rẹ̀ òpin láàrin
0: ọlọ́run bá gbọ́ tó tiẹ̀ rí onípín tiẹ̀ tiẹ̀ sì dáa èyí ń wọlé yín ǹjẹ́ tèmi ò sí ẹjẹ́ tún lọ alẹ́lẹ́ o níbo ni ọ̀rọ̀ tún dà o wọ́n ní ọwọ́ ṣìkú iléeṣẹ́ ọlọ́pàá ó ti tẹ ìyá kan o wọ́n ní ọkọ rẹ̀ ti kọ́kọ́ fẹ́ yàwó kan inú wa bí mọ́lẹ̀ ọmọ ọdún mẹ́sàn-án ni ìyáálé rẹ̀ bílẹ̀ ló bá ń gba ọmọ ọ̀hún tọ́ ọlọ́run ló mọ ohun tó ṣẹlẹ̀ o pẹ̀lú àkòrí tá à ń rí yìí o wọ́n ní ó ṣàti sọ ọ́ pé ó ti ṣekú pa ọmọ ọdún mẹ́sàn-án
1: ọmọkọ rẹ̀ kí ló wá ṣe fún
0: ẹnu ogun ló ti ṣẹlẹ̀
1: kí ló ṣe fún
0: àmọ́ inú ìròyìn láti gbé gbọ́
1: ìpínlẹ̀ ti Edo lọ́hùn-ún òun náà ló jẹ́ pé gómìnà ìpínlẹ̀ Edo náà ló ti ṣe lálàyé báyìí síta wípé akẹ́kọ̀ọ́ kan eléyìí tó jẹ́ pé ó ń kẹ́kọ̀ọ́ ní fásitì ti Benin lọ́hùn-ún òun náà ni àwọn agbébọn ni wọ́n ṣekú pa lọ́sàn-án gangan eléyìí tá a rí fọ́nrán rẹ̀ tó ń lọ káàkiri wọ́n náà yìnbọn bo báyìí ni
0: wọ́n dà bọ́ bo
1: ni gómìnà ni ta ló ṣerú eléyìí ẹ̀yin ọlọ́pàá ẹ̀yin òṣìṣẹ́ aláàbò ẹ wá wọn jáde ẹ wá wọn rí
0: léyìn lágbára o gbogbo ẹ̀yin abiyamọ ẹ̀ ní fojú sunkún àwọn ọmọ yìí ò láṣẹ
1: ìdúrà rẹ
0: torí kì í ṣe tó rọrùn ní kéèyàn gbọ́n ọmọ láti inú oyún bí ọmọ sáyé bẹ̀rẹ̀ sí ní ṣètọ́jú rẹ̀ lé ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ lọ ilé ti ẹ̀kọ́ ti girama lọ ilé ẹ̀kọ́ gíga kó wá di pé ó kù dẹ̀dẹ̀ tọmọ òun tí ó làlùyọ káwọn kan wá mú un kí wọ́n dá ẹ̀mí rẹ̀ légbodò ohun tí ò dá ni kọ́lọ́run bá kúdà kún kó máa ṣàánú wa o tó nínú ìwé ìròyìn punch wọ́n ní ọwọ́ ìṣìkún iléeṣẹ́ ọlọ́pàá ó tẹ àwọn afurasí mọ́kànlá kan tí wọ́n jẹ́ ikọ̀ ọmọ ẹgbẹ́ òkùnkùn látàrí pé wọ́n ṣekú pa èèyàn mẹ́jọ nípínlẹ̀ Benue lọ́hùn-ún.
1: ìpínlẹ̀ ti Èkó ní iléeṣẹ́ ọlọ́pàá náà ní ọwọ́ wọn tún ba àwọn afurasí méjì ọ̀tọ̀ọ̀tọ̀ kan eléyìí tó jẹ́ pé ó ní í ṣe pẹ̀lú ìjẹgunjalè kan eléyìí tó wáyé wọ̀nyí nígbà tí wọ́n mú wọn wọ́n jẹ́ pé àwọn fóònù tí wọ́n jí àwọn ọkọ̀ márúwá tí wọ́n jí àwọn ọ̀kadà òun náà ni wọ́n bá lọ́wọ́ wọn níbo ló ti ṣẹlẹ̀ àwọn wo ni wọ́n tẹ̀ ẹ mọ̀ gbọ́ lọ́sàn-án tòní.
0: tó ìṣẹ̀lẹ̀ alágbára kan ṣẹlẹ̀ nípínlẹ̀ Zamfara lọ́hùn-ún wọ́n ní àwọn agbébọn wọ́n ṣekú pa èèyàn ọgbọ̀n níye báwo ló ṣe jẹ́ gan-an lọ́jọ́ wo gan-an ni làkájì yìí tó ṣẹlẹ̀ gan-an nípínlẹ̀ ọ̀hún ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ń bọ̀ nínú ìròyìn fún ti ọ̀sán tòní bó ṣe jẹ́ gudugbẹ̀ ẹ gbọ́ o.
1: ẹ̀yin aláàbí kan rèé eléyìí tí àwọn kan fojú wò pé èèyàn rè ni ó kọ rẹ̀ náà ni dáúdà asán ni wọ́n nílé ẹjọ́ ti gbé ìgbẹ́jọ́ kalẹ̀ báyìí wípé kí ó sáré lọ wò ó wá
0: kí lọ rè wò wá
1: fún ọdún méjìlá gbáko láì yọ nǹkan kan bẹ̀ wọ́n ní látàrí pé ó fi tìpátì kúùkù ó fi gbàṣoge lára ọmọ ọdún méjìlá ọmọbìnrin ọmọ ọdún méjìlá wọ́n ní ó kì í mọ́lẹ̀ wọ́n ti bá wọn wọ́n nígbà téèyàn bá wọn ìrẹsì kún
0: àfi sùúrù ṣá wọn ní àwọn ọmọ kéékèèké kan ni wọn ń fi kíní afẹ́fẹ́ gáàsì sílíńdà wọn ni wọn fi ń ṣeré bó ṣe gbaná mọ wọn lọ́wọ́ rèé o nípínlẹ̀ Kwara àfi sùúrù ṣá níbo ló ti ṣẹlẹ̀ gan ìjọba ìbílẹ̀ ohun àrán ni ìrẹ́pọ̀dùn ìjọba ìbílẹ̀ ìrẹ́pọ̀dùn ló mọ àrán nípínlẹ̀ Kwara lọ́hùn ẹkúnrẹ́rẹ́ rẹ̀ bó ṣe dìrò ìgan tó di gúdùgbẹ̀ ẹmu ògbò ní ṣiṣẹ́ ń tẹ̀lé.
1: arábìnrin kan rèé eléyìí tó jẹ́ pé iṣẹ́ tiẹ̀ náà ni àpò oògùn eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ ń pèsè pharmacist wọn ni pé ó ti kọmi ní báyìí látàrí bí ó ti jẹ́ pé àwọn oògùn eléyìí tí wọ́n ń pèsè báyìí lórílẹ̀‐èdè wa nàìjíríà tó jẹ́ ayédèrú ló ti wá gbogbo báyìí táwọn kò bọ̀ nù yàrá tí wọ́n mọ̀ pò ó.
0: wọ́n mọ̀ ó kẹ́míkà kan wọ́n dà wọ́n bu omi wọ́n kọ̀kọ́ bù sílẹ̀ wọ́n àmọ́ ọ̀dà kẹ́míkà oríṣiríṣi wọ́n wà mú orógùn wọ́n mọ̀ fi rò wọ́n bá fi orógùn tọ̀ wọ́n bá mú àwọn ike korododo tí wọ́n ti ṣe wọ́n máa rọ sínú korododo
1: wọ́n
0: máa ta gbòòrò fáwọn
1: èèyàn náà. kò sì ní wọ́n tó àwọn tí.
0: kí bo ni ó ti wọ́n ó sì mọ̀ páwọn èèyàn wa náà tó bá lẹ́sìn ni wọ́n mọ̀ ń fẹ́ tí wọ́n mọ̀ lágo lórí pé 200
1: láì ṣe tanátaná kérésì láì wọ̀nú ìyàwó tanátaná kérésì mọ̀
0: náà. tí wọ́n wá ta tí wọ́n jẹ́ ìwé òkè 1000
1: láwọn àgọ́ wọ́n tó máa ń lágo lóògùn.

0: 1,000, 1,000, 1,000, 1,000, 1,000, 1,000, 1,000. Ibe o ri dero opo. Bo ba se si du obe bi kan your phone mo la.
1: So about 500.
0: Awon won ti so yin ton ta o mu kan ton lago lori ton lago le lori. Ah, won na ton ba tin lago lori pe 1,000, 1,000, 1,000, 1,000. Tabi ke pe phone ti o da mo. Ya lo.
2: Lagilu FM 96.7.
3: Daddy me.
4: Yes.
3: You fed up along with where she goes and women see Pathfinder College.
4: She really, my dear.
3: It's a door why I can't know what's in Jade, but she will pass that anymore pass.
4: Wow, don't you go Lily K? I JP, I'm not too many.
3: Yes, Daddy.
5: Pathfinder, please
6: go. Ìbọn náà fi ẹsẹ̀ ọmọ rẹ ní ojú ọ̀nà ọjọ́ iwájú rere láti pàṣẹ ètò ẹ̀kọ́ tó yẹ kóró. Pathfinder College and Junior Academy ni alágbàdá ẹ̀kọ́ òwe tó ràn ìgbé ayé àwọn akẹ́kọ̀ọ́ fún ọjọ́ ọ̀la tó dára. Ètò ẹ̀kọ́ lóríṣiríṣi tó fi mọ́ ti robotics tá à ń kọ́ àwọn ọmọ ló jẹ́ kí ẹ máa tayọ láwùjọ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́, yàrá ìkẹ́kọ̀ọ́ tó wuyì, yàrá ìyáwèékàwé, laboratory, àyíká tó mọ́ tónítóní tó fi mọ́ àwọn ohun èlò ìkẹ́kọ̀ọ́ ìgbàlódé àti ti eré ìdárayá ló wà ní sẹpẹ́. Ètò ìgbọ̀nmọ̀wọlé sí GSS 1 and 2 àti SS 1 and 2 ń lọ lọ́wọ́.
7: Ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún, ọjọ́ kọkànlá oṣù keje àti ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọdún 2026, May 9th, July 11th, and August 8th, 2026.
6: Ètò ìdáhùn máa wáyé forúkọ ọmọ rẹ sílẹ̀ lónìí ní Pathfinder College and Junior Academy. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pè sórí 0803-324-0047, 0803-324-0047. Pathfinder College and Junior Academy, títọ́ ọmọ rẹ fún ọjọ́ ọ̀la tó ń lọ.
8: Aya mi abeke olowo sibi ewo njije lasiko yi
9: olowo ri mi alani o sa mo pe mi abeke ade ki foro je wa sere
8: benti eri
9: asiko mazavita ti to
10: alani ore mi o de lo nje olokele mazavita ni yi

0: oko fun ojulowo eroja viber vitamins ati minerals to fi ma eroja lysine o fele lowo ko ni gluten ninu o wa ni 1kg 5kg to fi ma 10kg ase lati ile ise mass foods industries limited
1: etun le ri ra ni emma flow shop ni grace building opposite ap filling station jagun bus stop tabi ke pe 08062512086 ati alaji 10 shop ni akeremi jagaban ultra modern shop bodija ibadan telephone number 08130942495
0: onje olokele mazda vita ayo gbogbo le maulaya
2: Ìrìn àjò umra láti ṣàlékún Imani. Kálíbà jẹ́ ayéjìrì àlìkìámọ̀ tún ti wá ṣí sílẹ̀ nílé iṣẹ́ Aljanna Travels. Fún gbogbo Mùsùlùmí tí kìí fi umra ṣeré láti wá bá a ṣe umra oṣù keje. Ta lọ ní July 21, ta padà rí ní July 30. Ìfowókọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí báyìí. Ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀. Tó bá dẹ̀ jẹ́ umra Maulud lẹ fẹ́ bá wa ṣe, èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026. Ká fowókọ́lẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀. Ọkọ sì tún wá ní umra December, èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026. Ẹ tètè máa bọ̀ wá sí Aljanna Travels tó wà ní Nevada Plaza 140-142 Liberty Road Elewure Bus Stop Ibadan. Kó tó kásẹ̀ ńlẹ̀ o, ṣe mọ̀ pé gbogbo ètò ni Aláwù ń bá wa tò tó gúrégé ní Aljanna Travels. Èyíkéyìí umra tẹ fẹ́ bá wa ṣe ní Aljanna Travels, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 0904-444-4945. A wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti Instagram at aljannatravels.ng pẹ̀lú Aljanna Travels. Ìfọ̀kànbalẹ̀ ní umra lílọ.
3: Kọ́kọ́rọ́ àṣeyọrí tí yẹn fi lè bọ́nù ṣẹ́ àtòṣì Jitalẹ́sì ló ń jẹ́ ọ̀nà àbáyọ kan tí yẹn fi lè borí kòsíkòsí ojoojúmọ́. Jitalẹ́sì International ni Jitalẹ́sì International bí ròlì lágbára lílé ìṣẹ́wọ̀gbẹ́ dídádúró digbí láìrògbọ̀kúléjọba iṣẹ́ tiwọn nìyẹn. Àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Jitalẹ́sì International lọ́pọ̀ kó yọ̀kú lówó tí ò ga jara nípasẹ̀ ẹ̀ka ilé iṣẹ́ wa Martin Tech Industries. Àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester, pure water machine, ice block machines, garri processing machines, popcorn and palm oil machines, chalk mold and nylon machines. Jitalẹ́sì International àṣírí oko òwò ajé yíyọni nínú iṣẹ́ ohun òṣì bẹ́ẹ̀ bára àwọn tán tayọ láàrin ẹgbẹ́. Jitalẹ́sì International ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀ àwọn gẹ́gẹ́ làṣírí àti rọ́wọ́ ti bọnu gbọ́ bùkátà láìsanná ní ara tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà Jitalẹ́sì ni wọ́n kó bẹ́rẹ́ fún. Ìwọ náà ṣe kàn sí Jitalẹ́sì International lónìí. Jitalẹ́sì International ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank Akinyemi Bus Stop Ring Road Ibadan. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055 email ademola.1@gmail.com. Jitalẹ́sì International ọ̀nà àbáyọ kúrò ní iṣẹ́ ohun òṣì tó dájú.

0: Tarata.
1: Lagilu FM 96.7.

0: destiny na to fẹ. Ẹni kakọ ló máa ṣe ti na to fẹ. Àwa ti di pé nǹkan ti bàjẹ́ débi kí nǹkan bàjẹ́ dé. Òkè tí nǹkan bá wá bàjẹ́, a wà wá alátúnṣe. Alátúnṣe tá a bá wá wá, a lè rí ìtọ́ka sí pé ó ṣe léyìí, ó ṣe láṣeyọrí. Ó ṣe léyìí, ó ṣe láṣeyọrí. Ó ṣe léyìí, ó ṣe láṣeyọrí. A tún wá rí wípé gbogbo ohun tó ní nílé ayé ẹ̀ ló fi ń jì kí wa lọ́yọ̀ ṣe. Gbogbo iléeṣẹ́ tí Adélábù ní pátápátá 85% ẹ̀ Ọ̀yọ́ State lọ́wà. Ibẹ̀ ni gbogbo thousands of ọmọ tí wọ́n ti ń jẹ. So automatically kó tó di gómìnà ó ti ń fìdí wa. A wá wò wípé bí ò bá ti di gómìnà tó ń fowó ara rẹ̀ fìdí wa bẹ́ẹ̀ yẹn. Tó bá di gómìnà tó mọ̀ wípé owó tí òun máa gbà lóṣù yẹn, owó bóun ó fi tó wa ṣe ni. Ẹ dákun bóun ló ṣe fẹ́ la bóun ló ṣe fẹ́ ṣahun àti iná fún wa. So ẹ jọ torí tọlọ́run tá a bá tètè jáde kí gbogbo wa sọ̀rọ̀ ká fi ìbò wa hàn pé ibi báyìí là ń lọ. Ká dẹ̀ bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ̀rọ̀ kí wọ́n ó tẹ̀lé wa. A tó gbọ́dọ̀ sìnà lásìkò yìí o. Gbogbo ilẹ̀ wa ló ti fẹ́ tán báyìí. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti kọ́lé ó ti lé ní 60 years. Gómìnà bíi mẹ́jọ mẹ́wàá ló ti lọ. Wọn ò rí náà rí àwọn iléyẹn láti wo. Ọ̀pọ̀lọpọ̀ ni ò nílé lórí báyìí.
1: Àwọn ìyìn lẹ́dà máa múra lẹ́ o.
0: Tá a bá ń bá a lọ báyìí kò ní dáa. Torí ìdí èyí pẹ́ńkẹ́lẹ́ là wá gbé lọ́wọ́ o. Gbogbo ẹ̀yin tẹ́ wá dẹ̀ bá a bẹ pẹ̀lẹ́ lọ́wọ́ ẹ̀ jèrè o. Thank you very much.
1: O ní báyìí James Bond ti Yorùbá film ti gbogbo ayé mọ̀. Òun ló kàn báyìí láti bá mi gbóhùn sáfẹ́fẹ́. Ah, the guy is looking good, looking nice. Over to you, sir. Ẹ̀yin ti bàdàn ọwọ́ yín náà. Olóríire tó mọ̀ pé Báyọ̀ Adélábù pẹ̀ǹkẹ̀lẹ̀ mẹ́sì ó máa wọlé sí fílà ẹ̀kọ́ bá mi nà sókè. Ṣíkọ́ náwó sókè sọ pé 2027 Báyọ̀ náà máa dìbò fún. 2027 Báyọ̀ náà máa tẹ̀ka fún. Sọ fún ẹjẹ́ kó mọ̀ pé ó ti jáde ní 2019. Ó mú wọn ní 23. Ó tún bọ̀ ní 2027. CBN Deputy Governor. First Bank Manager Otuwafi Yele ó jẹ Minister for Power. Iṣẹ́ iná kì í ṣe fẹ́yàn kan o, iṣẹ́ Nàìjíríà ni. Adébáyọ̀ Adélábù ó resign. Ó lóun fẹ́ kọ́ ọ̀yọ́ dá. Tó bá mọ̀ kọ́ ọ̀yọ́ dá ó máa dá iná fi lásòkè. Báwo ni náà sọ fún wọn tó ti wọlé.
2: Ẹ̀sọ́
1: tí wọ́n kọ́ máa tẹ̀ka Adébáyọ̀ ni. Orúkọ ọ̀rọ̀ ọ̀yàn ó lóun fẹ́ kí ọ̀yọ́ kan dé kan wá báyọ̀. Pẹ́ńkẹ́lẹ́ ohun mi ti ń han inú mi ń dùn mí ò lè sọ̀rọ̀ púpọ̀ tí ìlẹ́dà wá bá mi gbóhùn yẹn sókè ojú máa ń tì mí ABC ohun yẹn ò kí tó kò tí mú bò Báyọ̀ wá ABC mi ò tí mọ̀ pé máa tẹ̀ka tí Báyọ̀ bá wọlé ó máa gba tíkẹ́ẹ̀tì ó ti gbà ó ti wà lọ́wọ́ ẹ̀ ó ń gbé wa lọ síbi ire tẹ bá mọ̀ pé Adébáyọ̀ ọmọ Adélábù pẹ̀ǹkẹ̀lẹ̀ mẹ́sì tí padà kò yí á gbé wa dé ní Ayọ̀. Ẹ bá ti ń pè ẹ̀dọ́ ABC Adébáyọ̀ nílò. Thank you very much.
2: Ẹ jọ̀ ẹ jẹ́ ká fi àyè sílẹ̀ fún Tiri Leda. Tiri Leda.
1: Ẹ jọ̀ wọ́n ní ká bọ́ọ̀lẹ̀ lórí stage ọlọ́mọ jẹ́ kí nǹkan mi gbé wa bọ́ọ̀lẹ̀ o. Ẹ bọ́ọ̀lẹ̀ olórí
2: rẹ̀. Wọ́n ní Ronesdi ni o. Ounda.
1: Ẹ jọ̀ ẹ bá mi bọ́ọ̀lẹ̀ Tiri Leda dà.
2: Oya. One time, Mr. DJ, really young for Adélábù. Ẹ̀yin tẹ̀mí kí ló ṣẹlẹ̀ gan-an? Ìbàdàn. Really young. Oya jẹ́ kó rí mi wúra. 15 years lélẹ̀ tá a ti ń bá Adélábù bọ̀. Really young. Ọmọ long. Mo fa strong. Kì í ṣe tag. Mr. DJ. Really young for Adélábù, big shout out to my daddy Alhaji Tiri Leda. O ṣá bàbá really young nìyẹn. Mr. DJ really young for Adélábù. O ṣá Adélábù òkú o. Adélábù òkú o. Òkè mọ̀ ó Adélábù wà. Adélábù òkú o. APC lẹgbẹ́ wa. Ẹgbẹ́ rere lẹgbẹ́ wa. Ẹgbẹ́ onígbàlẹ̀ lẹgbẹ́ wa. Really young for APC Adélábù. Really young. ọmọ lọ́ngì mofas kọ́ngì lámpàdì kì í ṣe tọ́ọ̀gì dada oṣàǹgbọ big shout out to everyone. Adélábù ni ẹ dìbò fún tálẹ́mà dìbò fún Mr. DJ no tell me abeg will you I just give you song now. Adélábù òpó òkè mọ̀gbọ́ládé keep it loud devil loud Mr. DJ òkè làbúládé làbúwà Mr. DJ no tell me and Mr. DJ kí ló ṣẹlẹ̀ ohun yẹn wà ń bẹ̀ yẹn really young for Adélábù. O ṣe àmọ̀ ètè mi Mr. DJ no time to check time. Òun náà gbọ́ Atútídé kẹ́gbọ́ lẹ́fà ọmọ àṣẹ ló máa gbà pa. Òun náà gbọ́ Adélábù ni ìdìbò fún. Ìyálájẹ́ bàbá lọ́jà Adélábù ni ìdìbò fún. Ìyálájẹ́ bàbá lọ́jà Adélábù ni ìdìbò fún. Ọmọ pẹ̀kẹ̀lẹ̀ mẹ́sì Alhaji Tasco bàbá Rili Yọ́ngì. O ò ní dààmú. Ọmọ pẹ̀kẹ̀lẹ̀ mẹ́sì ó fẹ́ fún wa ní blessing. Mr. DJ you are darling please. Thank you sir. Ṣé Adélábù kú? Òkè mọ̀ kó la Adélábù wà. Ṣé Adélábù kú?

0: bàbá ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákè ìdádò ilẹ̀ Ìbàdàn.
1: Dára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú àlàáfíà ò sí ìgbádùn ò sí ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lólé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbíkọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìróorunsùn déédéé bí etí bá ń wóye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yí ó máa kọ́yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adéríbù gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
2: Ìròyìn ayọ̀ tún léyìí ò fún gbogbo ẹ̀yin tí ẹ ti ń bèrè fún wọn ní promo ẹlẹ́ẹ̀kan lọ́dún tí iléeṣẹ́ mi yọkẹ́kẹ́ Global Engineering Company Limited tó nílẹ̀ Great First State tó wà ní Adébáyọ̀ area oríyọ̀ ní local government Ìbàdàn tá a tún lè gbáyé gbọ́ lómi ìyànà ọ̀jẹ̀ náà débẹ̀ ilẹ̀ táǹtà ní 1.2 million lọ́wọ́lọ́wọ́ 950,000 naira láòtà fún wọn ní promo tọdún yìí àyè sọ díẹ̀ díẹ̀ náà tún wà láàrin ọdún kan pẹ̀lú àsanlẹ̀ 50,000 naira kò sí wàhálà ọmọ nílẹ̀ tàbí hidden charges. August 29 ọdún tá a wà yìí ni wọ́n ní promo ẹlẹ́ẹ̀kan lọ́dún yìí ó wáyé o ọjọ́ náà lọ sì pín ẹ̀bùn fún gbogbo àwọn oníbàárà tuntun ẹ tètè tara ṣàṣà láti máa ṣàsọ́lẹ̀ owó ilẹ̀ ẹyin sílẹ̀ báyìí nítorí pé èrò máa ń pọ̀ lọ́jọ́ náà báwọn èèyàn bá ṣe tètè sanwó lọ ṣe tètè fún wọn nílẹ̀ wọn àwọn èèyàn ti gbé ní Green State iná ti débẹ̀ ọ̀nà sì já débẹ̀ ilé iṣẹ́ ìkan náà bá ní yàwòrán ilé ìgbàlódé bá nìkan re ṣe record copy survey tó dọ̀dọ̀ ìjọba bẹ́ẹ̀ là ń ta block fáwọn oníbàárà wa permanent office wa wà ní MKK Multipurpose Building Akere Agada Odò Ẹja Second Mosque Steel Garage Ìbàdàn fún àlàyé kọ́ lọ WhatsApp ká lè fi BSA náà ṣe rí gẹ́lẹ́ ṣọwọ́ sí yín 07053936013 07053936013.

0: is your style.
1: On your mandate, we stand. Bayo.
0: On your mandate, Bayo. On your mandate, Bayo. On your mandate, we shall stand.
1: That's it. APC. APC. APC. Oh yeah, Kadupe. Oh yeah, Kadupe.
0: Arasa. Ategunfe. Ijinja kogbe wa lo. Oh yeah, Kadupe.
1: Adupe lowo Olorun fun ton sele leni. Ati ri declaration abi medogun. O ti yato si o yato bayi. Se ko yato bayi. O yato gedegbe ni. Eba wa salaye fa awon eyan wa pe direct primary la ma se ki agbogbo amelbana wa membership card won sile. Eje ka yen ni ti o ni koma. Eje ka yen ti o ni koma o. E ma yen to ni koma o. Se a ba yen to ni koma yo yo ri get lai lai ni. A ni ri get o. Thank you. Gbogbo ta ba ti fun pe kale to ba mi wole. Gbogbo alajere e o ni fẹ o si ni ibọwọ fun ẹgbẹ gidigidi se je ki so kini kan fun yin ori re ori bayo ta nwo yi te ba ni dada ni o sele si te ba ni buruku ni buruku o sele si e je ki sapere kan fun yin ni bi ijo melo kan se bi osu kan bo seyin awon kan lo se filade kan. Wọ́n lọ ṣe filade kan. Wọ́n lọ ṣe filade kan. Wọ́n bá ní olódùkún olùkún oníkíní kan bí mu. Ní kọ̀kọ́sẹ̀ kan ládé bá yí padà sí ọ̀dọ̀ orí ọ̀gbádé. Sí ọ̀padà bẹ́ẹ̀. Ibi táyé dé sádédé adé tí a ń pè ayébukú tí a gbé lẹ̀. Wọ́n padà sórí wọn.
2: Wọ́n bá sí padà sọ́dọ̀ wọn.
1: Wọ́n padà sọ́dọ̀ wọn ni. Wọ́n wá láwọn ọ̀gbádé. Èyí ẹ̀sìn kò ọ̀gbádé. Wọ́n ní kọ́ da fún ọlọ́ọ̀fẹ́. Nítorí kíni wọ́n ní kọ́ máa dá fún ọ láíláí ni ẹ jọ ń torí ọlọ́run ẹ jẹ́ kẹyìn kẹlẹ̀ láyàn o ẹni gbogbo wọn yàn yóò sì dìbò yọ wọlé ádẹ̀jẹrẹ ẹ ájẹrẹ ẹ lágbára ọlọ́run lágbára ọlọ́run ẹ ṣe gan o APC.
2: Bàbá wa gòkè oyè túnjí láti òkè ògùn náà bàbá ẹ máa bẹ wájú báyìí sà.
3: Adébáyọ̀ làwa ń tẹ̀lé wàhálà yìí. Adébáyọ̀ làwa ń tẹ̀lé. Adébáyọ̀ làwa ń tẹ̀lé.
0: Wàhálà yìí a ò ṣi nọ́mbà mú.
3: Eléyìí dà bí ò da.
0: Ó da.
3: Kí ló dúkùú bá ń pẹ́? Ẹ jẹ́ àkọ́kọ́ kí ara wa pé congratulations Adébáyọ̀.

0: mercy. Eléyìí tó ṣe lónìí àdúrà làwọn gbà. Lágbára Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ wá bí ẹ ṣoríire.
1: Àmì.
0: Lágbára Ọlọ́run ṣe wá bí nígbà tá a bá súra rẹ̀ yìí. Tí ò wá tún dúpẹ́ ìbí iná láti ṣe.
1: Àmì.
0: Láàánú ṣe lẹ́yìn ẹnikẹ́ni.
1: Àmì.
0: Bí wọ́n ṣe sọ ẹ dákun. Primary ta ó ṣe. Aátò ni o. Ọ̀ṣẹ́ ewu àdáàtò lẹ́yìn ẹni tá a fẹ́ ni. Lágbára Ọlọ́run ó tí wọlé àbí ò wọlé. Lágbára Ọlọ́run ó wọlé àbí ò wọlé. Ẹ ṣe ẹ délé láyé ọmọ ọmọ ṣoríire o. Ẹ ṣe o.
2: Bàbá wa olùlọ́bẹ̀rẹ̀lẹ̀ kan ní kékeré kan lẹ́kọ̀ọ́ ẹ̀sẹ̀ kí wọ́n lè sànù sí tó sọ̀rọ̀.
3: Inú mi dùn wípé mo rọ́jò òní. Inú mi dùn wípé òní sójú mi. Congratulations ọ̀rẹ́ mọ ọwọ́ rẹ̀ wá. Ọ̀rẹ́ mọ ọwọ́ rẹ̀ wá. Ọ̀rẹ́ mọ ọwọ́ rẹ̀ wá. Congratulations ọ̀rẹ́ mọ ọwọ́ rẹ̀ wá.
2: Ẹ jẹ́ àbọ̀rọ̀ àwọn ọlọ́run àti ṣoríire. Bàbá lè sànù sí èyí ló kọba ẹgbọ́rọ̀ ayé lọ́wọ́ oríire lóde yìí.
4: APC APC APC adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tí ọjọ́ ìní ṣoṣojú wa ní agbára ọlọ́run ọmọ yín ló ṣoríire. Báyọ̀ Adélábù yóò di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ní 2027 lágbára ọlọ́run. Ọlọ́run wà ní UN kankan yín kò bẹ́ẹ̀. Ìpàdé Adéa Báyọ̀ Adélábù yóò ṣojú ẹnì kọ̀ọ̀kan wa. Inú mi dùn lórí pé mo rọjò èní. Inú mi dùn pé ọjọ́ èní ṣojú mi. Congratulations ọ̀rẹ́ mọ ọwọ́ ẹ̀. Ọ̀rẹ́ mọ ọwọ́ ẹ̀ wá. Congratulations ọ̀rẹ́ mọ ọwọ́ ẹ̀ wá. Mo mọ̀ pé President Nàìjíríà ó ti rí pẹpẹ tí Adébáyọ̀ Adélábù ṣe ìpínlẹ̀ Ọ̀yọ́ lénìí. Yóò wá dìbò yóò wọlé. Wọ́n wá ń sọ fún wa wípé ìbò option A4 ni o. Gbogbo àgọ́ tá a wà ń bí ká lọ tọ́jú káàdì membership káàdì wa. Ìjọ tá a bá ti fẹ́ dìbò ká mú dání ká tún sẹ́yìn dání o. Báyọ̀ Adélábù pẹ̀kẹ́lẹ́ mẹ́sì yóò dìbò lọ́ọ́ wọlé lágbára ọlọ́run. APC Kọ́lámọ̀.
1: Kọ́lámọ̀ ọ̀gá láàfin tó kọ́ náà ni kò máa bọ̀ bó wá sọ̀rọ̀. Ngbà ó rẹ̀ ń bí Kọ́lámọ̀.
5: A lọ́rọ̀ tá a sọ ń bí ọpẹ́ láàdù torí ìgbìmọ̀ ẹgbẹ́.
1: Ẹ súnmọ́wájú.
5: Ìgbìmọ̀ ẹgbẹ́ àgbàlá wa. Orí kan mo fẹ́ kẹ́ ẹ bá a kọ. Àlámúná síra lága sọdíra. Àwa náà alága yín síra. Àwa náà
6: òsìrí yín síra. Iná máa alẹ́ òsìrí yín síra. Faisa fara ngita farisa wa ila
1: ro bi ka ye so oro
6: APC APC
1: atawo
6: APC oye wa ntiwa Adébáyọ̀ yíyẹ wá mọ̀ púpọ̀ ju
1: oyè wá ń tì wá.
6: APC wọ́n lómi díẹ̀ láàrin lásì. Ẹ̀sìn wẹ́nu dẹ̀ kẹ́ wẹ́nu ọkọ́. Ẹ̀rẹ́ ni ó léyìn kẹ́ ẹ fọmọ fún. Adébáyọ̀ Abdulmahid Adélábù òun ló lè ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹni tí ó sì tún lu ṣe òun ni. Àwọn afẹ́fẹ́ ilé ṣe ní ìkíní kẹ̀bẹ́ èkejì kẹ̀bẹ́ ẹ̀kẹta eléyìí àjẹ̀ǹjẹ tẹ́ni lágbára ọlọ́run. Mo sọ pé lágbára ọlọ́run Adélábù pẹ̀kẹ́lẹ́ mẹ́sì òun ni ó dìbò tí ó sì wọlé. Ẹrù bò bá a wá. Láfi ní ìta gbangba làwa ń fẹ́. Kí wọ́n jẹ́ àṣẹ níta gbangba kó ká kó fèrè hàn. Ẹni tí bá ń bẹ̀rù ni pé bákan ni. Lágbára ọlọ́run pẹ̀lú ẹ̀rín tá à ń wò níwájú yìí. Ẹ̀rù ò bà wá, ẹ̀rù ò sì ní bà wá, àádẹ́jọ jèrè ni. Adébáyọ̀ Adélábù pẹ̀kẹ́lẹ́ mẹ́sì yóò sì wọlé, àádẹ́jọ jèrè ń bẹ̀. APC
1: progress. Ní báyìí, máa pe baba wa lasan lati ogun tale lati egbeda
7: emi kasa
1: lasan baba emi kasa lasan baba
7: oba ti oloju adura ti wa oba ti o ka se ti o gboro wa o awa kan sa lasan lohun oba
8: APC
5: progress
8: ele ti me pa ti wole idaniloju le ti ri e ma tiju e ma beru sikan ti ma wa e to e ke se to a si dibo a si wo ile agbara olohun
5: amen
8: o to deni tin e de laya talafia
5: amen
8: APC
5: progress next oya o
1: okay egbe oloja onisowo onisowo
5: oni
1: egbe kan ma bo bo egbe egbe ni bayi ma pe baba wa ola oluwa peter aka opa ni
9: eni
1: baba wa ola oluwa peter abidemi aka opa o to loye bayo adelabu wo lawon o gba form won to ni pe awon mo yi pe baba adelabu kaju e gege bi gomina so to ni be awon ka wo soke ni bayi e je ka gbe lo lo
10: APC
5: progress.
10: APC
5: progress.
10: APC
5: progress.
10: I'm here this afternoon to support my senior professional colleague as a fellow chief accountant, Adebayo Adelabu. I wish you all the best.
11: Amen.
10: Ati Dibo, Ati Wole, inshallah. Congratulations.
5: Thank you.
1: Ebe Olaja. Ebe Olaja.
5: Atadele.
1: Agbamowo owo.
5: Atadele ota.
1: Eni ta nwi ode. Alaanu Olowo ode. Alaanu Olaja ode. Lagbara Olorun. Ay Gomina wa Adelabu asiko 2020 semi. Eyin Olaja, e dibo Adelabu abe dibo.
5: A dibo fun.
1: Owo yin ode.
5: E je ko ri yi.
1: Andowo yin ode. E ju Adelabu. O aba ti wa do.
5: E ju si pankele.
1: E dibo fun pankele wo gbo Olaja o. Yo ye wa yo ye omo yin o.
5: Ami.
1: Na ola. Wa na ku ota.
5: Oku awon agbe ati awon onise owo onisowo to oya ibi awi lade aha aba oloye emi ani incoming governor yeti ri be o ti se be the former director of First Bank former director of First Bank Deputy Governor of CBN, former Minister of Power, Oba Oloye, incoming Governor, Balakuyi Adebadela, Chief, His Excellency, Adebayo, Adelabu, I want you welcome. What about the army members? Okay, the army members, it's okay, sir. SCP Labs, okay. Yeah. Let's go.
1: ABC. APC! APC! On your mandate shall start. On your mandate we shall start. On your mandate

0: Jess Globin, oògùn àpilẹ̀ṣẹ̀ olómi tó ń ṣe àlékún ìlera pẹ̀lú àwọn èlò hemoglobin, vitamin B12 àtàwọn amáragin míì. Kára ó jí pépé kára jọ̀lọ̀. Jess Globin ó wà ní 200 ml. Jess Globin Plus tún fàkọyọ ìmọ̀ ìjìnlẹ̀ tó gbé pẹ́lí fún ìlera mọ̀lẹ́bí. Àjọ NAFDAC fòǹtẹ̀lú ilé-iṣẹ́ Jesse Pharmaceutical Company Limited ló gbé e jáde tó ń tà. Ó ń fi alágbàtà káàkiri Nàìjíríà. Ẹ pé 0806-646-6115. Má fi àlàáfíà rẹ tàfàlà. Bí Jess Globin lura lọ́wọ́ kan, kára ó bọ̀ sípò.
1: Ogun yìí wúlò púpọ̀ fara ìrẹ́dẹ.
2: Ìròyìn ayọ̀ tún leléyìí o fún gbogbo ẹ̀yin tí a ti ń bèrè fún wọn ní promo ẹlẹ́ẹ̀kan lọ́dún. Tí iléeṣẹ́ Amiyo Keke Global Engineering Company Limited tó nílẹ̀ Great State tó wà ní Adébáyọ̀ area Oríyọ̀lẹ̀ local government Ìbàdàn. Tá a tún lè gbáyé gún olómi ìyànà ọ̀jẹ̀ náà débẹ̀. Ilẹ̀ táǹtà ní 1.2 million lọ́wọ́lọ́wọ́ 950,000 naira. Láòtà fún wọn ní promo tọdún yìí, àyẹ̀sọ́ díẹ̀ díẹ̀ náà tún wà láàrin ọdún kan pẹ̀lú àsanlẹ̀ 50,000 naira. Kò sí wàhálà ọmọ nílẹ̀ tàbí hidden charges. August 29 ọdún tá a wà yìí ni wọ́n ní promo ẹlẹ́ẹ̀kan lọ́dún yóò wáyé o. Ọjọ́ náà lọ sì pín ẹ̀bùn fún gbogbo àwọn oníbàárà tuntun. Ẹ tètè tara ṣàṣà láti máa ṣàsọ́lẹ̀ owó ilẹ̀ ẹyin sílẹ̀ báyìí nítorí pé èrò máa ń pọ̀ lọ́jọ́ náà. Báwọn èèyàn bá ṣe tètè sanwó lọ ṣe tètè fún wọn nílẹ̀ wọn. Àwọn èèyàn ti gbé ní Great State. Iná ti débẹ̀, ọ̀nà sì já débẹ̀. Ilé-iṣẹ́ ìkọ́ náà bá ní yàwòrán ilé ìgbàlódé bá nìkan le ṣe record copy survey tó dọ́dọ̀ ìjọba. Bẹ́ẹ̀ làǹtà block fáwọn oníbàárà wa. Permanent office wa wà ní MKK Multipurpose Building, Àtẹ̀rẹ́ Agada Odò Ẹja Second Mosque, New Garage, Ìbàdàn. Fún àlàyé call or WhatsApp ká lè fi BSA náà ṣe rí gẹ́lẹ́ ṣọwọ́ sí yín 0705393-6013 0705393-6013.
3: Lágẹ̀lú apata màjà pàtọ́ Jamakuta. Lágẹ̀lú FM àkàbà faratilẹ̀ faratilẹ̀. Adùn bá dò pọ̀ má kàmúso. Lágẹ̀lú FM kàkàkí iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ti ń fẹrẹrẹ ìdùnnú fún gbogbo ọlọ́jà tó ń tà. Ìmùlẹ̀ gúngún nìsọ̀ wọnyanwọnya sẹ̀kẹ̀rẹ̀ ti ń mi dùngbẹ̀. Owó fún gbogbo ẹni tó lóye tó dà mọ̀. Síbẹ̀ yìí náà ń gbọ́. Síbẹ̀ ń ríṣẹ́ rẹ̀ nígboro. Àfà ìbáwọn dòwòpọ̀ láìró burúkáwò.
4: Owó nìkan ló lè ṣe o.
3: Má dáútẹ̀ Lágẹ̀lú FM 96.7 gbagbó gbajù gbajà gbagé oko. Wọ́n ti gba ayẹra bàtà ńlẹ̀ yìí. Láwùjọ iléeṣẹ́ tó ń gbòòrùn sáfẹ́fẹ́ tó ń mọ̀jà sẹ̀kúlú ọjà tí ó tà gbéra ńlẹ̀ darapọ̀ kọjà wa. Gbogbo ara Lágẹ̀lú FM 96.7 ìkí wà láhìhì àlùbáríkà polú ọjà ńbẹ kẹrin ọpẹ kẹ.
5: Ìyá bá dé má yá àdébẹ̀, máa ṣọ́ sára. Pásítọ̀ ṣọ̀kú bẹ níbẹ̀ síbẹ̀, lọ bẹ ṣọ́ sára.
3: Gbogbo ẹlẹgbẹjẹgbẹ tó fẹ́ máa sọ fóde àríyá. Tààràtà moriwo Pastor Shop ní gbagi. Pastor Shop aláṣọ ọ̀rọ̀ àyíwọ̀ yìí mú yìí lò yìí bí ẹyọ kín. Pastor Shop Abida Corporate Services Limited. Báwo ló ṣe fẹ́ sí? Senator Material, Cashmere, German Wool, Damask Material, Swiss Lace, Swiss Cord, Guinea Brocade, Swiss Foil, Transas Material, Italian Swiss Wool, Voile and Organza Material. Gbogbo ìlú jìlú kárí Southwest ń lọ mọ Pastor Shop. Kálukú ló lókọ tiẹ̀, tó sì lókọ léṣẹ́ tiẹ̀ lábẹ́ ìjọba. Aláwo máa ti ń pèrò sọ́fíìsì rẹ̀ lórúkọ Pastor Shop ní gbági tuntun. Má fẹ́ rúgbà bùkún kọ̀ da. Èyàn oníbàárà náà ẹ bèrè ọ̀nà dé Pastor Shop. Kẹ́ ẹ tó raṣọ, kẹ́ ẹ sì rí dájú pé signboard wa wà níbẹ̀ gbagba gbangba. Gbàngàn ọjà ńlá mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ńlókún fọ́fọ́ fáṣọ. Takoro wọ̀ yìí tó bá wù ọ́, ó má sọ̀rọ̀ ní Pastor Shop. Ní nọmba sí 136-128-140 Green Block Pastor Shop gbági tuntun. Ní nọmba bọ́ raṣọ 0803475-6248 àti 0805202-3076. Ní Pastor Shop raṣọ sanwó ẹ̀ gbé nǹkan ẹ̀ Ọlọ́run tá a fi ṣègbẹ́kẹ̀lé àìta ìwo wọ́mọ́jà ló mú wa gòkè àgbà.
6: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi Chicken Flavor? Oh yeah, spell celery.
7: S-E-L-A-R-I-E. Celery.
6: Bros, you want to turn to salary? Okay, spell turmeric.
8: T-U-R-M-E-R-I-C.
6: Yes, so
8: turmeric.
6: Correct. What a ton of Maggi Chicken Flavor for you.
9: Maggi Chicken Flavor with onions, celery and turmeric. My game changer.
10: Kọ́kọ́rọ́ àṣeyọrí tí yẹn fi lè bọ́nù iṣẹ́ àtòṣì Jitalex ló ń jẹ́. Ọ̀nà àbáyọ kan tí yẹn fi lè borí kòsíkòsí ojoojúmọ́ Jitalex International ni. Jitalex International rírọ ní lágbára, lílé ìṣẹ́wọ̀gbẹ́, dídádúró digbí, láìrọ̀gbọ̀ kó lè jọba. Iṣẹ́ tiwọn nìyẹn. Àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Jitalex International. Lọ́pọ̀ kó yọ̀kú lówó tí ò ga jara. Nípasẹ̀ ẹ̀ka iléeṣẹ́ wa Martin Tech Industries, àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester, pure water machine, ice block machines, garri processing machines, popcorn and palm oil machines, chalk mold and nylon machines. Jitalex International. Àṣírí oko òwò ajé yíyọni nínú iṣẹ́ ohun òṣì. Bẹ́ẹ̀ bára àwọn tán tayọ láàrin ẹgbẹ́. Jitalex International ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀. Àwọn gẹ́gẹ́ làṣírí àti rọ́wọ́ ti bọnu. Gbọ́ bùkátà láìsanná ní ara. Tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà. Jitalex ni wọ́n kó bẹ́rẹ́ fún. Ìwọ náà ṣe ti kan si Gitales International lónìí. Gitales International ló fẹ̀ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank, Akinyemi Bus Stop, Ring Road, Ibadan. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055. Email ademola.1@gmail.com. Gitales International, ọ̀nà àbáyọ kúrò ní iṣẹ́ òun òṣì tó dájú.
8: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.

pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀. Àti Cashport Iléyà nínú oṣù mẹ́ yìí, owó tó ju 50 million náírà ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 100 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Ká ṣe fún olóríire kan ní àgbọ̀n ńlá. Pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000. Iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú 96.7 FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀lẹ̀ sì tún lè ta lórí website www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti Cashier.

0: ẹjẹ́ ọ̀sẹ̀
1: oṣù mọ́jọ oṣù náà o
0: gbígbó ń tajá
1: kíkàn ní tàgbòrò inú ẹlẹ́dẹ̀ ló ń gbé
0: ọdún àbímọ tuntun
1: làwẹ̀ o
0: ìsúsẹ̀ tuntun
1: ìjódodo tuntun
0: àwọ̀tẹ́lẹ̀ bàtà tuntun
1: sọ́ọ̀lù tuntun
0: fìlà olókùn tán tẹ́nẹ́.

ayọ̀ tún leléyìí o fún gbogbo ẹ̀yin tẹ̀ ti ń bèrè fún layer special promo ti ilé iṣẹ́ miyan keke global engineering company limited tó ní ilẹ̀ great estate tó wà ní adébáyọ area oríyọ̀lì local government ìbàdàn tá a tún lè gba ayé gbọ́ olómi ìyànà ọ̀jẹ̀ náà débẹ̀ ilẹ̀ tá n ta ní 1.2 million lọ́wọ́lọ́wọ́ 950,000 naira láwọn ta fún layer special promo tọdún yìí pẹ̀lú ẹ̀bùn àyè sọ́díẹ̀ díẹ̀ náà tún wà láàrin ọdún kan pẹ̀lú àsanlẹ̀ 50,000 naira kò sí wàhálà ọmọ nílẹ̀ tàbí hidden charges àwọn èèyàn ti gbé ní great estate iná ti débẹ̀ ọ̀nà sì dá débẹ̀ ilé iṣẹ́ yìí kan náà ń báni yà àwòrán ilé ìgbàlódé bánikọ́lé ṣe record copy survey tó dọ́dọ̀ ọ̀jọba bẹ́ẹ̀ la ń ta block fáwọn oníbàárà wa permanent office wa wà ní mkk multipurpose building àtẹ̀rẹ́ agara odò ẹja second mosque new garage ìbàdàn fún àlàyé kọ́lọ̀ whatsapp ká lè fi bí estate náà ṣe rí gẹ́lẹ́ ṣọwọ́ sí yín 0705393601307053936

0: gbogbo sọ̀rọ̀ sọ̀rọ̀ kó rántí ẹni tó mọ̀ gbọ́ rẹ̀ mí.
1: Kó tó lè pe èdè kan jáde lẹ́nu kó rò kó tó sọ ọ̀sàjù kan sọ tán kó tó rò lọ.
0: Mo lè wí mo lè sọ.
1: Oníbi tó mọ o oníbi ọmọ o balọ balọ.
0: Wọn à lè kọ́rọ̀ mọ́ mi létí aṣọ.
1: Bó bá ti ṣẹlẹ̀ ní ṣe gbé kalẹ̀.
0: Tán bá ti sọ máa dá padà.
1: Bí ẹ bá ti ránṣẹ́ sí mi ní jódó ti fi dá padà.
0: Bẹ́ẹ̀ bá ti ṣe gbé wá ni máa ṣe gbé fún yín.
1: Ó yẹ kẹ́ ẹ rántí o.
0: Èmi è ṣe ẹni tán kọ́rọ̀ wọn létí aṣọ.
1: Ó yẹ kẹ́ ẹ ṣe sùúrù.
0: Èmi ò kì í ṣọmọ tó ń lọ lílọ mí sì wá.
1: Bá a bá ní bódò sí fẹ̀ tó láṣẹ.
0: Èmi è kì í ṣẹni tán nù lọ́rọ̀ tó gbẹnu dákẹ́.
1: Àwọn àgbà tí ń pè ló ń là ká
0: yìí. Ẹ jẹ́ kó máa yé yín èmi ò gbẹnu tèmi fálágbàfọ̀.
1: Ẹ dákun o imú já pọ̀ sí ni.
0: Rẹ̀mi tán bá tiẹ̀ wá sọ̀rọ̀ tán bá wí nǹkan kan nípa Rẹ̀mi àti Rẹ̀mi.
1: Àbí
0: tán bá sọ̀rọ̀ nípa yín tán sọ̀rọ̀ yín.
1: Ọlọ́run.
0: Rẹ̀mi ṣé dandan ni kéèyàn fèsì ni.
1: Àìfèsì gan lóore nù. Àìfèsì lóore nù rẹ̀.
0: Torí nígbà míì Rẹ̀mi Babájídé.
1: Mọ̀ ń dáhùn.
0: Ìyẹn tó wí rèé ó yàtọ̀ sí nǹkan tó sọ pé òun ò wí rèé.
1: Ìyẹn tó sọ rèé ó yàtọ̀ sí nǹkan tó fẹ́ gbé kalẹ̀. So òṣèré ahọ́n tá à ń wò yìí. Àti ni kọlu olóore ni.
0: Àló sòrò ó tù lójú.
1: Ó sòrò bẹ̀ lọ́wọ́ ẹ̀.
0: Ẹyin dẹ̀ lóhùn.
1: Bọ́ bá ti jábọ́ kò ṣe é kó padà.
0: Sọ̀mọ̀ pé nínú ìbínú ọ̀rọ̀ téèyàn bá sọ. O máa ń lágbára èèyàn gbọ́dọ̀ wà very careful pẹ̀lú téèyàn máa sọ torí inú bá ń bí yàn.
1: Ọ̀gbọ́n tí Yorùbá sọ ni wọ́n ní bínú bá ń bí ọ mọ́ ṣàdéhùn bọ́ọ̀ bá ń dunnú lọ mọ́ wulẹ̀ bá àyànjá.
0: Rẹ̀mi ṣé dandan ni pé kéèyàn fèsì ọ̀rọ̀ ń gbà mí.
1: Èsì ọ̀rọ̀ ń gbà mí gan nídìí ká tọ́jú ẹ̀.
0: Bóyá ló jẹ́ káwọn olóyìnbó pò mí kan rẹ̀ nínú òyìnbó. Wọ́n ní silence is the best answer for a filling the gap.
1: Oh, better.
0: Ìjọ mọ̀ pé a máa dun ẹlòmíì téèyàn bá jọ ní awọ tó bá retí kéèyàn sọ̀rọ̀ téèyàn sọ̀rọ̀.
1: Kìí ṣe
0: tó lè kan ọ̀gbọ́n tún máa alásùn máa ta.
1: Àìsàn kan ni.
0: Kò tẹ̀ sọ̀rọ̀.
1: Téèyàn ló ń wọ́n
0: tó kí. Kò tẹ̀ fún mi lésì.
1: Téèyàn ló ń wọ́n tó
0: kí. Ṣé wọ́n kọ́ ni mo bá wí ni? Ṣó lè sọ̀rọ̀ ni? Ṣó lè sọ.
1: Ọkàn change system ọwọ́ láti bu ẹ̀ kẹ́so. Olórí àìsàn ni.
0: A tún wá máa dun ẹni yẹn gan.
1: À ń tẹ̀lé yìí.
0: Ìyẹn ni wípé èèyàn kan là ń kọ àìsàn ọ̀hún fún.
1: Ọlọ́run Ọlọ́run.
0: Nígbà tó bá wí wí tó sọ̀ tó rí pé òfèsì.
1: Elédùmarè.
0: Àdàkẹ́ àsìnmí ariwo.
1: Ọlọ́run ọba ń gbọ́.
0: Òun gan máa pàrọ̀ fún rẹ̀ gan pé kí ni ìṣòro mi gan.
1: Rẹ̀mi Adésínà.
0: Ẹtí mò ń bá jà kan kùkú nọ́kọ́ ni òkùnkùn sọ̀rọ̀ nǹkan ló fún mi lésì.
1: Mo wà ní patí kan tí ẹni yẹn tó pè mí gẹ́gẹ́ bí olùdarí. O ò bílíìfù pé mo ti débẹ̀ kan tó wọ bí wọ́n ti ṣe wọ́n bá ń tà ń pè ní rẹ́gísírì. Ọ wá rí mi ní reception torí mi ò ní tí mo fẹ́ mú mi tí a kọ́ lọ. Ọ bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ táwọn yìí lọ́dọ̀ọ̀rọ̀ lẹ̀ kọ̀ pẹ́. Ibi tí mo dúró sí náà mo jókòó sí mo sáwọn òfin níyàwó ẹ̀ bá ní dáàdì ẹgbẹ́sẹ̀ ilédòde. Mr. Rẹ̀mi ti wà níbí láti aago mẹ́wàá títí tá a dẹ̀ fi parí ń tò tú. Bọ̀dá Rẹ̀mi wà lórí ìjókòó tí a ń wò wá. Ẹ ṣe wá bá mi pé ṣé wọ́n ti dé tẹ́ ẹ fi bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ gbogbo ń tẹ́ni yẹn sọ. O pé kí lọ́ parí ẹ̀. Bàárẹ̀ mi má bínú. Bàárẹ̀ mi má bínú. Mi máa pẹ́ ti dé.
0: 09123708675 ẹgbọ́ ẹ̀yin olólùfẹ́ Rẹ̀mi àti Rẹ̀mi olólùfẹ́ Lágelú ṣẹ́ gbogbo ọ̀rọ̀ lèèyàn máa ń fèsì sí.
1: Torí Yorùbá bọ̀ wọ́n ní òkun kì í horuru káwaruru bá a bá níbo mi ṣe gbóná tó láti
0: mọ̀ ẹ́. Ṣé tí ẹ̀yin ò bá fèsì ọ̀rọ̀ ìjẹ́yàn ní ṣe pé ṣé ìyẹn túmọ̀ sí pé èèyàn gọ́ṣà.
1: Ẹ̀sẹ̀ ìkẹ́ agbára owó àti ẹ̀ máa sọ pé bí èèyàn bá sinmi lé ọgọ́ta Alukurani ó ní kò ní rọ̀ lọ́rùn láti máa ṣe àhánlò láti sọ̀rọ̀ torí ti ń jọ́ lọ́hùn agbára owó ní ti ń jọ́ lọ́hùn yóò ti tẹ́lẹ̀ ẹ̀kún yàn ó ní sẹ́yàn nínú ọ̀rọ̀ sísọ.
0: Rẹ̀mi ìjọ jẹ́ mọ̀ pé nínú ọ̀rọ̀ sísọ nínú èsì ọ̀rọ̀ tàbí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ téèyàn fọ èsì níbi tó ti yẹ kéèyàn dákẹ́. Ìjọ jẹ́ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èsì ọ̀pọ̀lọpọ̀ ìdáhùn ọ̀pọ̀lọpọ̀ response. Ló ṣe ṣe kó rányàn ní ọgbà ẹ̀wọ̀n.
1: Ibi tí ọ̀yẹ́ kéèyàn mọ́rọ̀ lọ yóò
0: mọ̀ lọ. Ó mọ̀ ṣe ṣe kó rányàn láti mọ̀lé.
1: Ìtàn tí ọ̀yẹ́ kéèyàn pa lèèyàn pa.
0: Torí nígbà míì tí èèyàn bá lọ fèsì ọ̀rọ̀ níbi tó ti yẹ kéèyàn dákẹ́ ọ̀rọ̀. Àìdákẹ́ láì fèsì kò sọ pé èèyàn gọ̀.
1: Kìí sárin ni o. Kìí ṣe mọ̀ mú o.
0: Torí pé pápá nígbà tí inú bá ń bíyàn.
1: Ọlọ́run.
0: Ṣọ̀rọ̀ pé tí èèyàn ò bá lọ dákẹ́.
1: Ọlọ́run.
0: Tí èèyàn bá sọ̀rọ̀.
1: Yọ kọ lẹ́ntì ọ̀yọ́ kọlu.
0: Ẹni ṣọ̀rọ̀ pé ó possible kó sọ̀rọ̀ ti o ye ko so
1: itan ti o yo pa yo pa
0: now o possible ko so ro ebu
1: ti o si je mo ti se niyan
0: possible ko so ro ti o ye ko so
1: ko ye ti o ye so nbe
0: yo so boya nkan kan ti wa lara laye yen lo ra eni yen tele
1: ti la koja to si ba nto teni eni yen jade to ba mu se ko kan
0: ti kankan kan lo sele si
1: o nkan fe joko
0: e lo ba o e lo gbe
1: lagbaja ti wi bayi
0: won ati
1: eni tan wi
0: la ka se gbe
1: mo jowo la ka di
0: esi to de so lana re
1: nto sorry koda ko le po won so
0: won wa ni ri inteni yen so
1: lai lai
0: to se
1: lai lai
0: to mu yen fesi
1: lai lai won ni ri ebi ko fun lesi
0: oh my god
1: inu bibi ngo fi se ran edo fufu won bi o lowo e ma gbe nko ma gbe nko lu ya jake loruko omo wu
0: remi aja polo oja nbo mo ba ti nse wo si wa
2: ha thank god since I enrolled my child at Pathfinder College he has improved greatly become more confident and excels in his studies
3: Pathfinder we are the success models we are peculiar students
4: education is the key that unlocks the door to endless possibilities shaping minds building futures and empowering dreams to soar for an excellent educational background and robotic knowledge Pathfinder College and Junior Academy is the way to go a school with a proven track record that validates our achievements through academics and extracurricular activities. Pathfinder College and Junior Academy is equipped with modern educational and boarding facilities befitting this age of technology. Admission into JSS 1 and 2 and SS 1 and 2 is ongoing.
5: Examination dates are May 9, July 11th and August 8th, 2026.
4: Register your child today. For inquiries, call 0803-324-0047. 0803-324-0047. Pathfinder, raising your child for a greater tomorrow.
3: We are the best.
6: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi Chicken Flavor? Oh, yeah, spell celery.
7: S-E-L-E-R-I-E. Celery.
6: Bros, you want to know salary? Okay, spell turmeric.
8: T-U-R-M-E-R-I-C.
6: Yes, so.
8: Turmeric.
6: Correct. What a ton of Maggi Chicken Flavor for you. Maggi Chicken Flavor with onions, celery, and turmeric. My game changer.
9: Ojulumọ ṣe ni ibapade pẹlu ara won ti won tun ni ibasepo pẹlu awon eyan won tan ti ri ti pe bi ati njẹran ileya pẹlu idaraya lori sirisi be

kúrọ̀lẹ́. Aago mẹ́rin ìrọ̀lẹ́ ló ti lù báyìí. Ròyìn àgbáyé ló ń dé sétí gbọ́yìn láti kànnì lágẹ̀lú 96.7 FM. Òkè gájòkè lè ta kalẹ̀ sílé funfun báláwo fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn. Ṣeun Ààrẹ Bíkọ́lá lorúkọ mi ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Ẹni tí ó jẹ́ alága fún àjọ ti INEC Àmúpìtàn ló ṣàlàyé wípé àwọn agunbánirọ̀ tó tó ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan ó lé mẹ́rin ni àwọn ó lò gẹ́gẹ́ bí òṣìṣẹ́ lákòókò ètò ìdìbò àpapọ̀ ọdún 2027. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ló ti yan Fágbínrú gẹ́gẹ́ bí olùbádámọ̀ràn pàtàkì lẹ́ka ti ètò ààbò, tó sì yan Arusad gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ alága fún ìgbìmọ̀ ẹ̀ka tó ń rí sí ohun àlùmọ́ọ́nì ilẹ̀, ẹni tí ó díje dupò gẹ́gẹ́ bí ààrẹ ní orílẹ̀-èdè ti Uganda ti ṣe ní ọdún 81 Yohan Museveni ni wọ́n tún ti búra fún báyìí ní sáà ẹlẹ́ẹ̀keje ọ̀tọ̀ọ̀tọ̀. Orílẹ̀-èdè ti Senegal ni wọ́n ti kéde pé àwọn nífẹ̀ẹ́ láti gbàlejò ìdíje ife ẹ̀yẹ tilẹ̀ adúláwọ̀ ọdún 2032. Ní báyìí ẹgbẹ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹni tó jẹ́ alága fún àjọ elétò ìdìbò ńlẹ̀ yìí Joash Amupita ni ó ti ṣàpèjúwe àjọ agunbánirọ̀ gẹ́gẹ́ bí eléyìí tí ó gbóúnjẹ fẹ́gbẹ́ tó sì làmìlaka tí wọ́n sì kún fọ́fọ́ fún ìmọ̀ àti ẹ̀kọ́ tí wọ́n sì jẹ́ wípé àwọn gan inú ó wúlò lọ́pọ̀lọpọ̀ lákòókò iṣẹ́ fún ètò ìdìbò nílẹ̀ yìí. Inú àtẹ̀jáde tí ó tẹ̀bọ́ tọ̀ òun ló wà lákòókò tí wọ́n ní wọ́n ṣe àbẹ̀wò sí olú ìlú ilé iṣẹ́ ọ̀hún ti ń bẹ Lábújá látọ̀dọ̀ ẹni tí ó jẹ́ adarí àpapọ̀ fún ẹ̀ka ti agunbánirọ̀ Yohan Onafio. Níbàámu pẹ̀lú ọ̀rọ̀ tí Amupita tó ṣàlàyé, wọ́n ní bí ilẹ̀ Nàìjíríà ṣe ń gbaradì fún ètò ìdìbò àpapọ̀ lọ́dún 2027. Àjọ INEC ni wọ́n ti péyàmọ́ ẹ̀ wípé àwọn ó lo àwọn agunbánirọ̀ tó tó 100,000 tí ó lé díẹ̀ ní 400 níye ní 1,000 níye, tí wọ́n sì jẹ́ wípé lákòókò tí wọ́n bá ń ṣètò ìdìbò sí ilé ipò ti ààrẹ àti ilé ìgbìmọ̀ aṣòfin nílẹ̀ yìí yóò ní 16 oṣù kínní ọdún 2027. Bákan náà ni ìgbésẹ̀ ọ̀hún yóò tún wáyé lákòókò tí wọ́n bá ń ṣètò ìdìbò sípò gómìnà àti ilé ìgbìmọ̀ aṣòfin ní ọjọ́ kẹfà oṣù kejì ọdún 2027. Bákan náà tó sì jẹ́ wípé gbogbo àwọn agunbánirọ̀ tí wọ́n lò ń lọ jẹ́ 1,000,000 Amupita ni ó tún ṣàlàyé wípé àjọ INEC ni ó ń fi ìgbà gbogbo ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àjọ ti agunbánirọ̀ tó sì rọ̀ wọ́n láti ní wọ́n ṣe papọ̀ pẹ̀lú ẹ̀ka iléeṣẹ́ tó ní ṣe pẹ̀lú ẹ̀ka ètò ààbò àti ààtò gbogbo láti rí dájú wípé ààbò àwọn agunbánirọ̀ tí ó bá wọn ṣiṣẹ́ ẹni kò yege. Ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ ọmọ oyè sípò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti Labour Party Peter Obi ni ó ti gbóríyìn fún àwọn òṣìṣẹ́ elétò ìlera ti nọ́ọ̀sì àti àwọn agbẹ̀bí fún iṣẹ́ takuntakun àti ìfira ẹni jì ilé tí wọ́n ń ṣe fún ẹ̀ka ètò ìlera nílẹ̀ Nàìjíríà. Inú àlàyé ọ̀rọ̀ tó sọ nígbà tí wọ́n ń ṣe àyájọ́ ti ọjọ́ àwọn nọ́ọ̀sì lágbàáyé, níbi tó ti fọ̀rọ̀ ọ̀hún léde lórí àtẹ ti X lónìí òde yìí, níbẹ̀ ni Òbí ti ṣàpèjúwe àwọn tí wọ́n ṣiṣẹ́ ọ̀hún gẹ́gẹ́ bí ògúnná gbòǹgbò láàrin gbùngbùn àti òpó múlérú ẹ̀ka ti ètò ìlera nílẹ̀ yìí. Bẹ́ẹ̀ lọ ṣàlàyé wípé iṣẹ́ tí wọ́n ń ṣe yíká ilẹ̀ Nàìjíríà láti jẹ́ kí ètò ìlera kó sùn wábọ̀ ni kò kéré. Ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà nípínlẹ̀ Anambra ọ̀hún lọ ṣàlàyé pé òun ti ṣe àgbátẹrù ní àsìkò sásìkò sí àwọn ilé ẹ̀kọ́ àti ilé ẹ̀kọ́ ti gíga, eléyìí tó jẹ́ wípé ẹ̀kọ́ tí wọ́n kọ́ ń bẹ̀ ló ní í ṣe pẹ̀lú ètò ìlera àti ìgbẹ̀bí yíká tìbútùrò nílẹ̀ yìí, pẹ̀lú àlàyé wípé òun mọ kókó eléyìí tí ẹ̀kọ́ ọ̀hún tí wọ́n ń gbé nípa ti ìdàgbàsókè ilẹ̀ Nàìjíríà. Kò wá ṣàì tún gbóríyìn fún àwọn agbẹ̀bí ọ̀hún bí wọ́n ṣe ń tẹpẹlẹ mọ́ iṣẹ́ wọn tí wọ́n sì ń fi gbogbo ìgbà máa ṣe ìwádìí alágbára. Gómìnà fún ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ló ti ṣe ìyàn sípò ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ Àbáyọ̀mí Fágbínrú gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ olùbádámọ̀ràn pàtàkì lẹ́ka ti ètò ààbò. Bẹ́ẹ̀
ni eyan sipo omo ba arowo saye said adeyemi topo lopo eyan mo si arusad gege bi alaga igbimo eka ti ajo ton ri si ohun idagba soke ohun alumoni le nile ye eyan sipo awon mejeje won ni won ni eni ti o je adari fun eka ti eto osise si gomina ipinle oyo tun ba segun ogun oye en lo buwolo nigba ti o nki awon mejeje ku orire gomina makede ni o gba won ni amoran ipe ki won ri eyan sipo na gege bi eleyi ti won fi sise sinle baba won to si wi pe eyan sipo won ni ise ti bere leyo soka gomina fun ipinle edo monday ope olo ni o ti ki enikan ti oruko re nje afekide omoti gege bi eni ti won yan sipo baye gege bi are apapo fun agbarijopo awon onimo isegun nile ye inu atejade ti o tebota latode en to je akowe fun eka ti etoro yen dokita patrick ebojele nilo ti benin nbe ni gomina won ti sapejuwe omoti gege bi eni ti o je akosemose leka ise to yan layo ope olo lo tun salaye wipe idagbasoke otun na eni o je koriya fun ipinle ti edolohun to si fi die mule wipe yun won gan lo fi ni o je ifi isepaya wipe awon akosemose ni ipinle ohun ni won pese ni bamu pelu alaye won ni ogbon atinuda ati opolopo iriri eleyi ti o moti to ti ni lo je ki o se ipeyamo re fun ipo ti won yan si o wa gboriyin fun agbarijopo egbe awon onimo isegun nile ye ti won si n se takuntakun lati kopa ninu awon ayewo ise iwade ofinto leka ti eto abo nile ye ati lori ati agbaye iroyin lati ile okere lohun orilede ti uganda ni to je are ti nbe loroye nbe Yoweri Museveni ni won ti yan sipo baye ti won si bora fun gege bi are otun fun igba keje ototo ni orilede na ile to je wipe o ti le ni bi ogoje odun ti o ti nje are ni orilede ohun leyin ti won tun ni o tun jawe olubori inu eto edibo ni osu kini odun ye baba ohun eni odun mokan leni ogone ni o gba agbara isakoso ni gbanje ti edite ni odun 1986 to si je wipe won bura fun gege bi eni ti o ma je are ni orilede na ni papa ti kololo ti nbe ni Kampala ti solulu ti orilede na akoko ti won ni won se ibura won ni won ni awon osise leto abo pelu awon oko ijagun ni won duro wamu wamu nilu ohun ni bamu pelu ajo ele to n seto edibo ni orilede na Museveni ni won ni ojawe olubori pelu ida ti aadorin ibo ti won fi gbe wole nigba ti won salaye wipe isejoba re ni yo wa titi di odun 2031 lakoko ye Museveni ni yo wa laarin awon adari ile adulawo to ti wa lori apere isejoba to peju ele ti o si darapo mo awon to ti ko wa nibi igbesi ohun siwaju bi Dennis Sassou Nguesso Teodoro Obiang Nguema Mbasogo ati Paul Biya ele ti won ni won wa lori apere isejoba fun igba to le ni ogoji odun ijoba ti le ti Senegal lohun ni won ti kede e bayi wipe awon nife si

ọ̀hún tó sì jẹ́ wípé ìgbà àkọ́kọ́ rèé ní nǹkan bí ogójì ọdún sẹ́yìn tí wọ́n máa gba ìdíje náà eléyìí tí wọ́n ní wọ́n kọ́ gba ìdíje ọ̀hún lọ́dún 1992 orílẹ̀-èdè senegal ni wọ́n ti ní ìdókòwò tó gúnmọ́ lẹ́ka ti eré ìdárayá níbi wọ́n ṣe kọ́ pápá ìgbá bọ́ọ̀lù ọ̀tàn tí ó sì jẹ́ ti alábọ́dé yun abdulé wádì ti ń bẹ ní agbègbè ti diamine adio eléyìí tí ó wà lára àwọn ìgbáradì láti jẹ́ kí wọ́n gbàlejò ìfẹsẹ̀wọnsẹ̀ náà bí ó bá ṣe é ṣe fún ilẹ̀ ti senegal tí ìgbésẹ̀ ọ̀hún sì kẹsẹ̀ járí ni wọ́n máa darapọ̀ mọ́ àwọn orílẹ̀-èdè tí ẹ̀ka ti ètò eré ìdárayá pàápàá eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá yóò máa gbìnàyá lápá abẹ̀ tí àwọn náà ó sì máa láǹfààní àti máa gbàlejò àwọn ìdíje tó ṣe kànrìn kànrìn. Kí n tó máa lọ ẹgbẹ́ àwọn kókó tó ṣúyọ nínú ìròyìn ọ̀hún lẹ́ẹ̀kan sí ẹni tó jẹ́ alága fún àjọ elétò ìdìbò ńlẹ̀ yìí àmúpìtàn ló ti ṣàlàyé wípé àwọn ó ṣe àmúlò àwọn àgùnbánirọ̀ tó tó bíi mílíọ̀nù kan ó lé tí mẹ́rin lákòókò ètò ìdìbò àpapọ̀ lọ́dún 2027. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ni ló ti ṣe ìyànsípò Fágbínró gẹ́gẹ́ bí olùbádámọ̀ràn pàtàkì lẹ́ka tó ní í ṣe pẹ̀lú ètò ààbò tí ó sì yan Arusad gẹ́gẹ́ bí alága ti ìgbìmọ̀ àjọ tó ń rí sí ohun àlùmọ́ọ́nì ilẹ̀ nílẹ̀ yìí orílẹ̀-èdè Uganda ni wọ́n ti yan ààrẹ wọn ẹni ọdún 81 yun Museveni gẹ́gẹ́ bí ààrẹ ọ̀tún mi fún ìgbà ẹlẹ́ẹ̀keje ọ̀tọ̀ọ̀tọ̀ orílẹ̀-èdè Senegal ni wọ́n ti kéde báyìí wípé àwọn nífẹ̀ẹ́ sí láti gbàlejò ìdíje ti ilẹ̀ adúláwọ̀ ní ọdún 2032. Fún àwọn ìròyìn yìí àti ìròyìn míì tó ń ti ìkànnì yìí jáde ẹ lè kàn sí wa lórí ìtàkùn àgbáyé pẹ̀lú ìtànà www.lagelufm.com èyí lópin ìròyìn tó ń dé sétí gbọ́ yín láti kànnì Lagelu 96.7 ẹ lè tẹ̀lé wa lórí àtẹ ti X pẹ̀lú ìtànà Lagelu FM 96.7 tàbí kí ẹ fẹ́ràn wà lórí àtẹ ti ìbánidọ́rẹ̀ yún Facebook lójú ewé Lagelu FM 96.7 Túndé Ọláwúwo ni olóòtú ìròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ Babatúndé Morónkejì ṣeun Àríbìkọ́lá ń ló ti ń ròyìn ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ẹ máa yáṣẹ́ o ò ní ọ̀sán wá sí rẹ̀.

0: jókè.
1: Tó káàkiri àgbànláyé èmi láìsí abẹ́sùkúlẹ̀ lónìí lágẹ̀lú 96.7 FM ò ní ẹ̀ máa gbọ́ o, ẹ̀ máa gbọ́ láàárọ̀, ẹ̀ máa gbọ́ lọ́sàn-án, kẹ́ ẹ̀ máa gbọ́ lálẹ́, ẹ̀ tún máa gbọ́ lóru. Oríṣiríṣi àwọn ìròyìn àti oríṣiríṣi àwọn ètò tó mọ́gbọ́n wá ni ẹ̀ máa gbọ́ níkànnì lágẹ̀lú FM.

ilé aláyọ̀ náà ti ń yọ ibi alátẹ̀wọ́ náà ti máa ń pa á. Ẹ̀kú ilé o. Mo ń kí ń lórúkọ ìgbìmọ̀ aláṣẹ olùdarí ìkànnì ìta wà yìí. Mo ń kí ń lórúkọ gbogbo àwọn lọ́gàlọ́gà ìkànnì yìí. Àti lórúkọ gbogbo òṣìṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́. Tá a jọ wà nílé funfun Baláwo fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn. So búmọ̀ lè tò yìí. Lágẹ̀lú 96.7 FM níbí yìí. Fẹ́lẹ̀lẹ̀ tá a wà. Tá a ti ń fẹ́lẹ́lẹ́lẹ́ tá a tún ń fẹ̀lẹ̀lẹ̀lẹ̀. Ibi awílàdé yìí. Lórúkọ olóòtú ètò yìí ọ̀gá wa Kébùgì. Àti lórúkọ gbogbo àwọn amojú ẹ̀rọ fún sàtàwà yìí. Dọ̀lápọ̀. Ọmọ líle. Rere mire. Adéọ̀sùn Káyọ̀dé lórúkọ mi. New Vision yín náà ni ọkọ ìyàwó ẹ̀. Ọmọ yín gangan pàdé yín. Bàbá Yorùbá. Àti lórúkọ gbogbo ikọ̀ Sóòbùmọ́ Káàbàtà ní tilé toko. Ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ń lé ikọ̀ Sóòbùmọ́ ni yín. Ẹ̀yin tẹ́ ń ṣàlàyé àwọn nǹkan kọ̀ọ̀kan fún wa. Jẹ́ àrìn báyìí jẹ́ àṣẹ báyìí ikọ̀ lẹ́yìn náà. Torí ajọ́ ń to gbogbo ẹ̀ pọ̀ ni. Ọgbọ́n ẹnìkan sọ̀rọ̀ ìmọ̀ràn ẹnìkan ò jọ̀bọ̀rọ̀ ìmọ̀ràn tẹ́nìkan ń gbà látẹ̀sín.

ẹ̀ka àbọ̀ padà láti ka pẹ̀lú ọjà wa. Ìṣẹ́jú mẹ́wàá ló kù tí màá fi wáyé ká ṣe ẹ̀ báyìí. Mo ń dúró de ẹ̀yìn kan tẹ́ ẹ lẹ́ẹ̀ṣẹ̀ṣẹ̀ tó fẹ́ lọ sílé oní POS ní báyìí. 347*1004*2#. Mo ń ní sùúrù de yín ni ó kù díẹ̀ o. Bẹ́ẹ̀ bá ti tẹ kóòdù ẹ sẹ́ǹdì ẹ̀. Bẹ́ẹ̀ bá ti sẹ́ǹdì kóòdù àbí pé mélòó lẹ fẹ́ ta.

0: fẹ́ yá tá yẹn gangan bóyá ní òjì ó jẹ́ ò tí mọ̀. Ó jẹ́ mọ́ fi gbàlà rẹ dọ́là. Ó tètè lọ rẹ̀ sí wa ẹ̀. Ó yá ṣọ́ọ̀bù mọ́ ń tẹ̀síwájú mọ́ ń bọ̀ lórí ti ká ṣe òkú díẹ̀. 09123708675 number to wọ bí inú. Hello.
1: Hello, ẹkúrọ̀lẹ́.
0: Ẹkúrọ̀lẹ́ ma.
1: Ẹkú ètò.
0: Yes, ma.
1: Abilékọ Akórèdé Dásọ́lá láti àgọ́.
0: Abilékọ Akórèdé Dásọ́lá láti àgọ́.
1: Ọmọ
0: ṣe fẹ́ kí wa ni àbẹ́ ẹ bú mọ̀.
1: Àìsàn lódì ara wa, n ó kì í mo sì bú mọ̀.
0: Wọ́n lọ àìsàn lódì ara wa.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ ló yà.
1: Hello.
0: Àìsàn olódì ara wa, àwọn àti ìgbà ń jà tẹ́lẹ̀ náà.
1: Náà mi pé mo fẹ́ kí ni wọ́n sì mú béèrè.
0: Ó yá.
1: Mo bú mọ̀.
0: Ẹ bú mọ̀. Ẹ mú béèrè.
1: Ìbéèrè kẹjọ.
2: Ìbéèrè kẹjọ.
0: Ẹlẹ́ẹ̀kẹjọ.
2: Wọ́n ní kẹ bá wa tan ìmọ̀lẹ́ sí gbólóhùn Yorùbá yìí. Àwọn Yorùbá máa ní wọ́n ní igbá tá a bá fi wín kà. Òun ni a fi sàn. Bọ̀ ẹ bá wa tàn mọ́lẹ̀ sí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó wà nínú ọ̀rọ̀ yìí. Ṣé ìkà pé pa bá ti ṣe ara wa níbi pé ẹni tó bá ṣe ibi síyìn kéèyàn ṣe ibi sí padà àbí kí ni ìkà tó wà nínú gbólóhùn yẹn.
1: Dandan kí téèyàn fi wín kà kì í ṣe ìkà o. Tá a fi wín ọkà, tá a fi já nǹkan.
2: Ó dáa fún ìmọ̀ mi. Ó yẹ máa bá mi ṣàlàyé. Yes.
1: Ẹ tẹ́ ẹ bá ṣe sí mi, èmi ń ṣe sí yín padà. Mi dáadáa ni o. Mo mọ̀ pé ẹ lè ṣàbúrú sí mi. Èmi náà lè dáàbúrú padà.
2: Kí ni ìkà tó wà níbẹ̀ yẹn? Ṣé ìkà ni àbí kí ni?
0: Ṣé bí fóònù yóò sá sọnù?
1: Èmi náà mo fi ń pè.
0: Gbogbo àtẹ bá fi ń pè ẹ lè gbàgbé so búmọ̀.
2: Ẹ fún mi ní àpẹẹrẹ nǹkan tẹ́ ẹ sọ pé ó jẹ́ pé nǹkan tá a bá yá nínú gbólóhùn yẹn.
1: Mísìn, ẹ lè yálẹ̀kẹ̀ lọ́ọ̀ mi. Kémi ọ̀yá yín ń kó, kẹ́yìn ọ̀yá mi ń kókò. Bí n bá ti fagídígbà, ẹ lè fagídígbà tí náà lọ́ọ̀ mi.
2: Mo gbọ́ àlàyé yín, àmọ́ ọ̀rọ̀ yẹn gangan mo fẹ́ fà jáde pé ọ̀rọ̀ yẹn gangan báwo ló ṣe jẹ́? Ṣé mọ̀ pé ìkà tó wà nínú gbólóhùn yẹn kò kí ń ṣe ìkà? Ṣé mọ̀ pé
1: yẹn kì í ṣe ìkà o? Wín kéèyàn fi yá nǹkan.
2: Ẹ kí wá ni ìkà níbẹ̀? Ṣé ìkà ni àbí kí ni? Kí wá ni?
1: Àbí o lè jẹ́ gbàdo, o lè jọ́ka bàbà.
2: Tí mo fẹ́ kẹ sọ gangan nìyẹn. Ọkà bóyá bí àgbàdo.
1: Àbọ̀ká bàbà.
2: Ẹ̀pẹ̀ nílẹ̀ Yorùbá wọn kan oníkóró yẹn ọkà ni wọ́n ń pè.
1: Bẹ́ẹ̀ni.
2: Tí mo fẹ́ mú jáde gangan bẹ́ẹ̀ nìyẹn. Igbá ta bá fi wín ọkà.
1: Wọ́n máa pa àròjẹ àbí kí lè pè ní.
2: Ìpàròjẹ.
0: Ìyá. Ẹ má bínú fún béèrè tí mo fẹ́ béèrè. Ẹ ti tó ẹni ọdún mélòó.
1: Ọgọ́ta mi mọ̀ ti gbẹ́, ọmọ ti mú mẹ́ta lórí.
0: Ọgọ́ta yín ní mẹ́ta lórí. Bóò ni ẹ jí ọ̀run ńlá rí ọ̀run ńlá. Bóò lo gírì.
1: Ẹni ìtọ́jà jẹ́ o, àwa ọmọ ọkùnrin gbà náà ni o. A ní ọ̀dọ̀dọ̀ agúndódó, ọ̀run ńlá lẹ pè mí sí.
0: Bóò lo gírì, ògírì.
1: Ògírì ìjẹ̀bù ní sábà lò.
0: Ìjẹ̀bù ní sábà lò kò wọ́pọ̀ nílẹ̀ yìí. Bóò wá làkà àkókò.
1: Àkà àkókò.
0: Àti lápọlẹ̀.
1: Ẹ wá táà lọ táà fi po ahun sí ni. A tẹ̀wé lè a fi gi tẹ́ apẹ. A dalé ni.
0: Yóò wá dùn bí. Lákọlẹ̀ ńkọ́ lákọlẹ̀.
1: Àkọlá ẹ̀kọ́ ni.
0: Àkọlá ìyá. Ìyá Dásọ́lá Kórèdé.
2: Màmí ẹ jẹ́ ìbéèrè lè lọ́wọ́ yín kì í ṣe lára ìbéèrè yín o. Kí ni wọ́n pè làkàrà wọn pa?
1: Àkàwọ̀ ń pa lọ́kájú ẹ̀kọ́ gírí. Àkàwọ̀ ń pa ní àfi àgbàdo ṣe tí a dín.
2: Kí ni ìyàtọ̀ tó wà láàrin àkàrà wọn pa àti mọ́sà?
1: Mọ́sà náà ni àgbàdo wọn fi dín mọ́sà.
2: Bọ̀ kí ni ìyàtọ̀ tó wà láàrin méjèèjì?
1: Mo gbọ́ ìgbọ́dọ̀ parọ́ fún ọ, èmi ọmọ àkàwọ̀ ń pa. Ṣùgbọ́n mo mọ̀ pé wọ́n ní àgbàdo ni wọ́n fi dín.
0: Nígbà tẹ́ ẹ ti mọ̀ parí òwe pé ká fi yan gan.
1: Sán yan gan, lọ́dọ̀ yan gan lára. Bóyá mọ́sà náà ni a fi ń san.
2: Ṣé ìyàtọ̀ tó wà níbẹ̀ ni wípé ṣé ẹ pé mọ́sà yẹn òróró náà fi máa ń dín?
1: Bẹ́ẹ̀ni.
2: Epo pupa náà fi ń dín àkàrà wọn pa.
1: Oògùn ni ìdọ́gba ń tá àbá mọ̀.
0: Ẹ̀ṣẹ̀ oya ẹmú bèrè yín kejì.
2: Oya ẹmú bèrè yín kejì.
1: Bàbá mú kẹfà kí n tọwọ́ fàbọ́nu. Ọlọ́dẹ ìlú ìtọ́pọ́lá.
0: Ìyá Ṣẹ́tún ń lo sẹ́ lórí rédíò ni.
1: kò sí bí ẹyin o ti lé lẹsẹ o.
0: O ti yé mi ba o ya
1: fún ọ. Ọ̀sán mọ̀ pé ògùn ìmújọba ni.
0: Ògùn ìmújọba.
2: Ìjọba wá dà.
1: Ìjọba ìjọba ni yín.
0: Àṣọ àṣì ẹran bèbí.
1: Wàlẹ́ ojú ètò èrè méjì káàdì ìlú ọ̀sán.
2: Ìbéèrè kẹfà lọ báyìí.
0: Ìyá Adásọ́lá. Wọ́n
2: ní àwọn tí mo fẹ́ dárúkọ yìí pé kí ni nǹkan tó pa wọ́n pọ̀, kí ni wọ́n ṣe nígbà ìjọba wọn tó jẹ́ pé nǹkan tẹ́nì kìíní ṣe, ẹnì kejì ṣe, ìkẹta ṣe, ìkẹrin náà ṣe.
1: Ọlọ́run ó jẹ́ àmọ̀.
2: General Yakub Gowon, General Muritala Mohammed, Ibrahim Babangida, General Sani Abacha.
1: N tó pa wọ́n pọ̀ tómi rò wọ́n ṣèjọba ológun wọ́n sì ṣalágbádá.
2: Gowon ṣe ológun ṣe alágbádá.
1: Bẹ́ẹ̀ni.
2: Muritala Mohammed ṣe ológun wọn ṣe alágbádá.
1: Bẹ́ẹ̀ni.
2: Ẹ máa bá wa bọ̀ mami.
1: Ọ̀dà.
0: Ìyá Adásọ́lá. Bó ni gi. Àwọn ìyá alágé ló ẹ̀fẹ̀ nù. Ní nọ́mbà ẹnìkankan bí ẹni bá ti pè wọlé náà ni. 09123708675 so bu mọ́lẹ̀ ń gbọ́ ní Lagelu 96.7 FM. Hello. Yes sir, orúkọ yín sir. Bàbá àgbọ̀yìn dáadáa o, àgbọ̀yìn dáadáa o.
3: Adéṣimọ̀ sá látọ̀yọ̀.
0: Látọ̀yọ̀, ọ̀yọ́ bó.
3: Ọ̀yọ́ aláàfin.
0: Ọ̀yọ́ aláàfin.
3: Bẹ́ẹ̀.
0: Kò sí wàhálà, ọ̀yá ṣe fẹ́ kí mi ni àbí kí n kí n abẹ́ bú mọ̀.
3: Ṣé mo béèrè ni kí n jẹun?
0: Kẹ́ ẹ jẹun.
3: Bẹ́ẹ̀ni.
0: Ẹ bá ti jẹ ebe gbowó oúnjẹ ni ṣé káṣẹ náà lẹ́tọ̀ fi ta ẹ̀ta káṣẹ mọ́ náà.
3: Mo ta ìjẹ
0: ni. Ebe mo ṣowó sí yín níjẹ lọ́sẹ̀ tó lọ.
3: Mo ta ìjẹ
0: ni. Ẹ̀dẹ̀ ṣàdéhùn pé owó tí tẹ́ ẹ jẹ yìí káṣẹ lẹ́ máa kọ́kọ́ ta ń bẹ̀ o.
3: Mo ta ìjẹ ni sẹ́.
0: O ti ya ẹ tún jẹ olówó lónìí ẹ jẹ owó owó wa nílẹ̀.
2: Ìbéèrè kejìlélógún.
3: Kejìlélógún. Bẹ́ẹ̀ni.
2: 22.
3: Bẹ́ẹ̀ni.
2: Wọ́n ní ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní 2019 nígbà ìṣèjọba Ṣèyí Mákindé tọ́jẹ́ wípé wọ́n rọ igbákejì wọn lóye, wọ́n dẹ̀ mú igbákejì míì tó túmọ̀ sí pé igbákejì méjì òun ni wọ́n lò nínú ìṣàkóso wọn. Tí wọ́n kọ́ lákọ̀ọ́kọ́ ó ti wáyé rí. Ẹ fún wa ní gómìnà méjì nípínlẹ̀ Ọ̀yọ́ tó yẹ pé igbákejì gómìnà méjì làwọn náà lò nígbà tí wọn wà lórí àlìfà.
3: Bàbá Ṣéṣù wa Àláwá Bálà.
2: Ta ni igbákejì wọn?
3: Ṣá.
2: Àwọn wo ni igbákejì wọn?
3: Kàṣí Gbọ́láwùmí.
2: Nígbà wo sígbà wo?
3: Àbí bàbá Arábájá Tàfí.
2: Nígbà wo sígbà wo?
3: 2015-2007.
2: Nígbà tí wọ́n kọ́ fi ṣèjọba olóṣù mọ̀kànlá.
3: Wọ́n sì sọ padà lo bàbá Tàfí parapa gbà.
2: Ok, ta lẹ́nì kejì náà?
3: Bàbá Tàfí Gbọ́láwùmí.
2: Àti gbọ́ yẹn, àti gba àti pàṣẹ yẹn ó kù kan.
3: Ok. Bàbá Abiola Jumobi.
2: Abiola Jumobi. Ta ni igbákejì wọn?
3: Wọ́n lu bàbá Moses Alake.
2: Ok. Ta tún ní alósì kejì?
3: Wọ́n dẹ̀ lu
0: Ìyá.
2: Ẹ̀yìn náà ti gba ti gbé gbági. Ẹ máa bá wa bọ̀.
0: Mo ń bọ̀ lórí ti káṣẹ báyìí, ó ti kù ṣẹ́jú méjì. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ tẹ ẹ sáré tá báyìí, ó ti kù ṣẹ́jú méjì o. 25,000 naira ni màá kọ́kọ́ jù ú ta báyìí, ń jù ú ta ní ìsìn. Ó lè jẹ́ tó fẹ́ ta ní ìsìn ló máa jẹ́. *347*1004*2#. Ẹ sẹ́ǹdì ẹ̀. Ẹ bá ti sẹ́ǹdì ẹ̀, ó ti bí pé mélòó lẹ fẹ́ ta ẹ mú. Bẹ́ẹ̀ bá ti mú ẹ tún sẹ́ǹdì ẹ̀. Máa gbórúkọ báǹkì wá, ẹ kàn mú báǹkì kankan ẹ tún sẹ́ǹdì ẹ̀. Ó máa wá gbé àkáǹtì nọ́mbà wá. Àkáǹtì nọ́mbà yẹn ni ká ẹ kọ́pì kẹ fowó sí. Jẹ fún ìṣẹ́jú kan sí. 0912307675. Hello. Hello. Hello, sir.
3: Olajide Maruf, lati Sango.
0: Olajide Maruf, lati Sango.
2: Àwọn ìbéèrè kan wà nílẹ̀ tá a ti rí dáhùn sí ṣẹlẹ̀ bá wa dáhùn rẹ̀.
3: Ẹjẹ̀ mọ́tò
2: ìbéèrè kẹẹ̀dógún.
3: Bẹ́ẹ̀ni.
2: Ṣé pé nínú èrè Gẹ̀ẹ́sì, a ní ọ̀rọ̀ àti ìdákejì.
3: Bẹ́ẹ̀ni.
2: Fún àpẹẹrẹ ńsìn ní Yorùbá náà níbẹ̀ náà, tá a bá ní ọkùnrin, ìdákejì ọkùnrin ni obìnrin.
3: Bẹ́ẹ̀ni.
2: Tá a bá ní òkè, ìdákejì ẹ̀ ní ilẹ̀. Wọ́n wá ní kí ni ìdákejì Dáúdù.
3: Bẹ́ẹ̀rẹ̀.
2: Bẹ̀rẹ̀ ṣàlàyé àwọn méjèèjì.
3: Dáúdù ni ọmọkùnrin. Ọmọkùnrin. Tó jákọ̀dú nínú ilé. Bẹ́ẹ̀rẹ̀ ni lọ́mọbìnrin tó jákọ̀dú nínú ilé.
2: Nínú ilé ẹgbà. Bọ̀ á wá láwọn ìbéèrè tó pọ̀ nílẹ̀, ẹ máa bá wa dáhùn kan níbẹ̀. A ní ìbéèrè kẹrin, ìbéèrè kejìlá, a dẹ̀ ní ìbéèrè kejìlélógún náà.
3: Ìbéèrè mọ́ tèmi bàbá mi.
2: Ọyẹ mú béèrè tiyín.
3: Ìbéèrè ogún.
2: Ìbéèrè ogún.
3: Ogún.
2: Ìbéèrè ogún.
3: Bẹ́ẹ̀ni.
2: Wọ́n ní láìpẹ́ yìí, ó ní Ìbàdàn yánhó, wípé àwọn náà fẹ́ ní ìpínlẹ̀ tiwọn.
3: Ṣá.
2: Láìpẹ́ yìí. O ni ìlú Ìbàdàn náà ń béèrè fún láti dá ìpínlẹ̀ Ìbàdàn sílẹ̀. Àmọ́ láti ìgbà tí a ti ní ìjọba alágbádá, kò tí ì sí ìjọba alágbádá kankan tó ṣe ìdásílẹ̀ ìpínlẹ̀ láti ìgbà tí wọ́n ti ń jẹ. Wọ́n wá ní kẹ́ ẹ bá wa dárúkọ àwọn ìjọba tó ti wá. A ti ní ìjọba bíi mẹ́rin tó ti wá sẹ́yìn tí wọ́n dẹ̀ ti dá ìpínlẹ̀ sílẹ̀. Ẹ bá wa dárúkọ méjì nínú wọn. Ìpínlẹ̀ ṣé ìpínlẹ̀ Ọ̀yọ́ lè dá ìpínlẹ̀ sílẹ̀ tí ó bá kí n ṣe ìjọba àpapọ̀.
3: Àwọn ìjọba tó ti dá ìpínlẹ̀ sílẹ̀ méjì sọ́nà mo mú Bàbá Sani Abacha.
2: Ìpínlẹ̀ wo ni wọ́n dá sílẹ̀?
3: Wọ́n dá Ọ̀sun sílẹ̀.
2: Ní Yẹ̀wò.
3: 1991.
2: Oya, ẹ tún fún wa ní mi.
0: Oya pápápá.
3: Wọ́n dá Bayelsa sílẹ̀.
2: Bayelsa sílẹ̀.
3: Bayelsa sílẹ̀. Wọ́n dá.
2: Bàbá, ẹ máa bá wa bọ̀.
0: Ẹja ṣe bá àwọn ìbéèrè tó wà nílẹ̀ tí a ti dáhùn bí a kò bá wa dáhùn rẹ̀.
2: A bèrè wípé kí ni nǹkan tó pa àwọn èèyàn wọ̀nyí pọ̀? General Yakub Gowon, General Muritala Muhammed, Ibrahim Babangida àti General Sani Abacha. Àwọn ìjọba mẹ́rẹ̀ẹ̀rin yìí wọ́n jẹ́ ìjọba ológun. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí ló sì ṣe ìdásílẹ̀ ìpínlẹ̀ tá à ń lò títí di òní olónìí ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Kò tí ì sí ìjọba míì tó wá lẹ́yìn wọn àbí tó wá síwájú wọn tó dá ìpínlẹ̀ sílẹ̀. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin náà ló ṣe ìjọba ìpínlẹ̀ tá à ń lò ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin ló dá sílẹ̀. A dẹ̀ tún béèrè pé ta ni igbákejì olóògbé Lamọ Adésínà nígbà tí wọ́n fi wà lórí iyì. Igbákejì wọn ni Iyiọlá Ọládòkun. A dẹ̀ tún béèrè wípé nígbà tí wọ́n dá ọba Sẹ́nitọ́ Rasheed Adéwọ́lú Ládọjà padà sípò gómìnà nípìnlẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn tí wọ́n yọ wọ́n rọ̀ wọ́n lóye wípé ta ni igbákejì wọn. Ìbéèrè yìí tó bá jẹ́ pé ẹni tó sàn dáadáa ni. Igbákejì wọn náà ni Adébáyò Aláwákálà. Torí pé nígbà tí wọ́n padà sórí àlééfà gẹ́gẹ́ bíi gómìnà, wọn kéde igbákejì tuntun tó túmọ̀ sí wípé ẹni tó ti jẹ́ igbákejì wọn tí wọ́n jọ dìbò fún wọn òun náà ni igbákejì wọn. Bó tiẹ̀ ṣe pé aáwọ̀ wà láàrin wọn gbà náà tó jẹ́ pé wọn ò bára wọn ṣe, àmọ́ lórí ìwé Adébáyò Aláwákálà náà sì ni igbákejì wọn.
0: Ṣé o ti tán?
2: O ti tán bẹ́ẹ̀ yẹn.
0: Ṣé o? Mo ti lórí káṣẹ̀ báyìí. Nọ́mbà yẹn bẹ̀rẹ̀ pẹ̀lú 090, ó parí pẹ̀lú 640. Ọlọ́njẹ́ ó gbé o, ó ti ríngi o, ó ti ríngi o. Orí mà ní gbogbo nǹkan. ori mo ni lowo ori ni o namba kaṣe e keji tun re o lon jo gbe o 090 lo fi bere o pari pelu 640 le keji re le keji re eni yi ti je 25000 naira 25000 naira naje o ya mo gbo ti
2: ara bere ti atun bere na ni wi pe ni ori nipinle oyo wi pe ko nse gomina se makinde nikan ni o lo igba keji meji nigba isakoso won ara won to lo igba keji meji ninu igba isakoso won ni ipinle oyo ara lati ri adebayo alawakala nigba won ko fi se osun mokanla asin gbo larun mi lo je igba keji won nipa ti igba ti won pada dibo wole ni 2007 di 2011 ambassador Pavic Alapaja ni won se se ijoba ba mo ko to di igba na ni odun 1979 di si 1983 ti oloye Bola Igi je gomina ipinle Oyo ngba na Sunday Afolabi ni deputy won ama nigba to di 1982 won ro won loye won wa fi Adebisi Akande to pada je gomina koko ni ipinle Osun nigba ijoba alagbada awon ni won se deputy won nigba na
0: nigba na bo se lonu e je se bayi tori pe gbogbo nkan lo ni ilana ati pe number le meta eni won gbe o eni won gbe e je sare mu mi e je mu mi je mu mi je mu mi ti mu mi bayi o won ti yi won ti yi ta lo ni number yi lo nje ni won gbe nti e loruko awon tan fun wa lebun lori eto yi loruko awon tan fun wa ni ebun lori eto yi wale sote ese abiola yari yari akiyin o baba e ni ri wahala o antony badorin antony b oko fun mi to nse number ese o ah olodun je yi o gbe o number yi bere pelu 070 o pari pelu 0008 en yo lon je ni o gbe nti e 25000 naira ni lo yi ti hello ah Anton Kotie. Ah. Hello. Ah. Hello. Hello, eka san.
4: Yes,
0: sir. Se eka ka se eni.
4: Ben, sir.
0: E ti je 25000 naira.
4: Ah, eti
0: ka. Se jeri.
4: Hello, adugbo se mo ti tan ni.
0: E ti je ba, e ti je. E ti je. Ki loruko yin? Adugbo bo le ti npe wa. Won pe yin customer care ma pe ki loruko yin papapa mama
4: Iyabo
0: Idayatu customer care ma pe yin iri atayo la fi pade ile ise Kemon Lab Kemon Lab store ni oke adu ese Anthony Bodurin mu iwa meke falowo ladejo gbo yin tan fun wa lebun ese obi basi o basiku si de bala fela kebugi lo lotu eto yi to bi la ba ajayi nbe pelu mi omo ya fe ade osun kayode loruko temi ojo monday ati tuesday la tujo pade lori to sobu mo ire atawo la fi pade o dabo dagbe
2: ojo monday ta tun pare ni kete tan ba ti kare royin tan ni ede yoruba olamile kan olawuwo infinity lo ko mi
0: o dabo
5: lagilu fm 96.7 la gelu fm jagaba gogore ti o

gbengbenikin oro akoda aye aseda orun agbalagba ti gbanilowo agba fagba fogba sogba onigbadigba kugba monigba toro gbanigbangba lawojo awon agbagba gbanigbani gbanigbani alagbara ti gbanilowo alagbara ti fi pa gbagbada lowo alagbada sapata malagbada lorun alagbada sugbeya kata ndi ogede agbagba ele ta gben to ta kan gbangba si gbangba walia kaakiri agbanla aye te ti n gbọ mi ni wakati ati owo yi ha ki yin ku dede akoko yi o a si ki yin kaabo sagbala odedere eyin te ba wa lori ikanni facebook olagelu fm ati seun aribikola latoworo e ti mo ara to fe sele nrole yi tori pe kini ohun lagbara die nirole toni o yo si leti ke die nirole yi ṣùgbọ́n ká tiẹ̀ tó lọ síbẹ̀ túnde ọláwo lólóòtú ètò yìí azeez adémọlá ìlàmójú ẹ̀rọ ti ń bẹ fún sáà àtàwà yìí adémọkùnrin agbẹ́ngà fún mi gbé ìrúhùn náà wà nílé agbára lákòókò yìí ṣé wọn rí bíkọ́lá lórúkọ mi ò mi lò torí ìjókòó náà gbádá ńlá mi lẹ́gbẹ̀ẹ́ níwájú olódùmarè ọmọ ajípolówó ọpẹ́ta tàǹtà iná ń jó kiri ọ̀sán nagori ilé fẹjú tuntun ẹ ǹlẹ́ o ẹ kú kalẹ̀ ní gbogbo òbí tẹ́ ẹ ti ń wò wá yíká àgbáńlá ayé gbogbo òbí tẹ́ ẹ sì ti ń gbọ́ wá pátápátá ojú tẹ́ ẹ fi ń wò wá etí tẹ́ ẹ sì fi ń gbọ́ wá kò ní di ohun tẹ́ ẹ wá ń padà sọ pé èló ni wọ́n ń tagbá èló ni wọ́n ń tàwò ẹ̀tẹ́ màá wá náwó sí kò ní rí bẹ́ẹ̀ láṣẹ lọ́wọ́ ọlọ́run olódùmarè ibo là ń lọ lónìí kíní ọ̀hún mà sa apá kan mà jẹ jàmá ọyá àṣìṣó ọlágbà pọ̀ lónìí kàyéfì lè tọ́ ṣẹlẹ̀ ká tiẹ̀ tó lọ síbi ètò gangan náà jẹ́ ń gbọ́ soundtrack ẹ kú kalẹ̀.

Olódùmarè kọ́ jọ́ kọ́ máa bá wa lọ lákòókò tá a wà yìí torí pé òun náà láàfin síwájú òun náà ní bẹ lẹ́yìn bẹ́ẹ̀ òun náà ní bẹ láàrin gbùngbùn tá a fi ń ṣohun gbogbo lákòókò tá a wà yìí kí n tiẹ̀ tó síná ètò bọlẹ̀ lákòókò yìí ẹ̀yin tẹ́ ẹ wà lágbègbè ẹlẹ́yẹlé mọ ológun ẹ̀rú gbọ́pọ̀ nǹkankan ìṣẹ̀lẹ̀ kan wáyé ńbẹ̀ lónìí ibi tí wọ́n ti ní arákùnrin kan fẹ́ jọmọ gbé bó tiẹ̀ jẹ́ pé wọ́n padà sun ọkọ rẹ̀ níná gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe fún wa nígbà tí wọ́n ń kàn sí wa láti bẹ̀ wọ́n ní lexus car àbí jeep láàsì pé nílẹ̀ lexus suv wọ́n ní ń bọ̀ látọ̀nà sango pé ó dàbí ìgbà tí ẹmọ ẹdákun bàbá múlẹ̀ ń lọ ẹgbẹ́ mi ó ti yé yín àbí ni arábìnrin ọ̀hún ni ó yá ọkọ̀ òun wọ́n ságbe látọ̀nà sango ńgbọ́ dé ẹlẹ́yẹlé mo rò pé ibi tí ń lọ ń tiẹ̀ nù lágbègbè ẹlẹ́yẹlé ńgbà ó débẹ̀ wọ́n ló tún pọmọ kan lẹ́yìn ọba sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ ló tún kọmọ méjì dání ọba sọ̀kalẹ̀ nú ọkọ̀ ǹjẹ́ kó bojú wẹ̀yìn pé ẹ̀yin ọmọ mi ẹ̀yin náà ẹ sọ̀kalẹ̀ o wọ́n ní ẹni tí ó jẹ́ wípé ọ láǹfààní àti wa ọkọ̀ òun àbí zoom ìlọ́ba wọ ọkọ̀ òun lọ o ìròyìn tí ń tẹ̀ wá lọ́wọ́ ní yàjóyàjó sáré nìkan ti ń gbé lágbègbè ológun ẹ̀rú tí sì ń gbọ́ wa báyìí tàbí ti ń gbé lágbègbè àti ipò ọkọ̀ rẹ̀ ná ẹlẹ́yẹlé tó sì jẹ́ pé ń gbọ́ wa báyìí kákọ́ ti bẹ̀ òun ká ti mú ká mú un ná ká lè jẹ́ kí gbogbo ẹ̀ kó kún mọ́ bí ìdodo ẹ̀fọn ẹ máa ń gbọ́ wa látàgbègbè ẹlẹ́yẹlé a gbọ́ pé wọ́n sun ọkọ̀ òun ná wọ́n sì láwọn tó jọ́lọ́kadà mọ́tò àti àwọn èrò tí ń bẹ lẹ́lẹ́yẹlé wọ́n ṣe gudugudu méje àti yàyà mẹ́fà lónìí torí gbà tarábìnrin ọ̀hún pariwo pé ẹgbà wọn o wọ́n ti ń jí ọmọ ọ̀hún méjèèjì wọ́n ti ń jí gbé lọ o wọ́n ni wọ́n gba yà lónìí òde yìí ọwọ́ sì padà lọ rèé tẹ̀ ẹ́ wọ́n gba àwọn ọmọ méjèèjì padà lọ́wọ́ rẹ̀ bó tiẹ̀ jẹ́ pé wọ́n ní ìgbà tí wọ́n débẹ̀ àwọn ọmọ ọ̀hún bí ìgbà tí ó ti fi nǹkan bà wọ́n là nígbà tá à ń sọ yún un lọ́wọ́ ibi a ti ń sọdún lásàmàjà láti ń sọdún múláwá ẹ̀yin náà tẹ́ ẹ kúndùn dádì wa ẹgbẹ́ wa dádì ẹ wo lọ́ra mọ́tò kalẹ̀ sójú títì tó ní ó gbé ọ. Ìmítọ́ bá ti lówó ọ̀kadà fẹsẹ̀ rẹ́rìn o ìmítọ́ bá ti lówó tó fi wọ mọ́tò ajé ìgboro ọ̀dà pọ̀ bọ́ ọ bá lè fi ẹsẹ̀ rẹ tọ́ kẹsẹ̀ rẹ sí rìn ìgbà míì gan bíyàn bá rìn ara yóò tún fúyẹ́ di ẹsasáìsì ni. Ó sì dàbí ẹni gbà tó jẹ́ pé àwọn obìnrin wa ni nǹkan ń fẹ́ kún dùn mọ́ jù wọn ò kọ́ ọmọ méjì dání dádì wa bàbá ẹgbẹ́ mọ yọ ọmọ tó bí o ẹja ṣọ́ra ṣe ẹ ti mọ̀ pé ayé ọ̀hún ti dàbí ìgbà tó jẹ́ wípé ọ̀làgbà á pọ̀ èyàn bẹ́ẹ̀ àwo gédéńgbé lónìí ẹ káàbọ̀ sabule guru maharaji sat guru maharaji ẹ gbọ́ mi dáadáa bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ bá gbàgbé ní nǹkan bí ọjọ́ díẹ̀ sẹ́yìn a gbé rìpọ́ọ̀tì kan nígbà tí wọ́n nílé ìjọsìn jf david tá a mọ̀ sí adétúbẹ̀rù ńgbà kan rí tọ́ṣẹ̀ṣẹ̀ ra ilẹ̀ sí ẹ̀gbẹ́ guru maharaji nìbàdàn tí wọ́n ní wọ́n ń ṣèsìn lákòókò àjíǹde tí wọ́n sì ní àwọn ọmọ guru maharaji ń ṣe ni wọ́n lọ ọbẹ̀ tí wọ́n lè rí ń fi wọ́n ní ata tó ń kálukú bẹ̀rẹ̀ sí ní gbẹ́ kọ́kọ̀ọ́kọ̀ọ́ ṣẹ́ ẹ gbàgbé live and direct a kó studio lọ sí guru maharaji village ìrọ̀lẹ́ tòní o ibẹ̀ lẹ́ẹ̀tì gbọ́ wà lákọ̀tún ṣùgbọ́n kó tó di pa transfer lọ síbẹ̀ ẹ̀jẹ̀ á kọ́kọ́ wo ìṣẹ̀lẹ̀ tó bí wa láti fẹ́ ká lọ rèé ṣèwádìí gan ẹ máa bọ̀ lórí ìkànnì facebook lágelu fm

0: esimalelawa imbanda.
1: Okay.
0: So no be easy, but I think the Malay awo, you could be sabu
1: Maraji. O ma ko le bo ni imbada.
0: Ah, no, imbada la bi oyo. Ni salawa ni ni. Ni afi salawa ni ni. O ba salawa ani.
1: Odun o le bere Satguru Maraji.
0: Mo se ni ni oṣu keje ọdun 1975 ni mo ni ibo.
1: Apabo loyinbo.
0: Ilé ìgbé náà ilé ìgbé jẹ́ àmọ́ nígbà tó yá ṣé wọ́n ṣe ń kọ́ wa olúkúlùkù wa lọ́kàn wa ní pé kí la fẹ́ ṣe ní Nàìjíríà alátìlẹ́yìn ìlú kí la agbára yẹn ti wà lọ́dọ̀ wọn. Mo ṣe gbé ìlú ìgbé mi láti lọ parí kọ́ọ̀sì wa ní marketing láti débẹ̀ a lè ṣe lọ kọ́ọ̀sì lọ déédé là ń gbé báà bá ṣe ń bọ̀ ni pé ọjọ́ yìí láàrin bọ́ọ̀dù ni dàtí mi lù bá rí òyìnbó ni ọlọ́mọ méjì.
1: Òyìnbó ọkùnrin àbóbìnrin.
0: Obìnrin ọmọ àbò kékeré yẹn ṣubú bá lọ gbé.
1: Ok.
0: So ní bá gbé ni a máa ń sọ pé ní ayé ìlú àwọn kan wà tí wọ́n lówó tí inú wọn dùn adẹ̀yìn tálíkà náà tí wọn omi wọn ń bọ́ lójú mi bẹ́ẹ̀ ni màmá rẹ̀ bá gbé kí ló ń ṣẹlẹ̀ omi ń bọ́ lójú rẹ̀ àti ọmọ mi. Ọmọ yẹn bá gbọ́n kí ebi ń pa àwọn gbanikọ́dé bá fi wọ́n lẹ̀ máa lọ sí takeaway máa ra oúnjẹ takeaway márùn-ún mẹ́ta fún àwọn mẹ́ta in case tí ò bá tó wọ́n fi ìkẹni ẹ kì í ìkan fóònù náà. Bí màmá yẹn bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pé a rí ọkọ̀ tí ètò ìṣẹ́jú márùn-ún ebi ẹ̀ ń fún ọlú jẹ onígbó ló ti wá wọn ní Nàìjíríà. Ṣé èèyàn ń bẹ ní Áfíríkà mo níbẹ̀ oúnjẹ ká lọ sílé bá tìrẹ lọba lọ arábílé àjòkó àjọ ń tọ́lọ́ wọn béèrè kí ni làbáàrí iná ń ṣàlàyé ní tó ṣẹlẹ̀ sí i ibi tí mo lọ sọ fún gbọ́dọ̀ ni mo fi pàdé ní. Onímọ̀ràn yìí ó ṣe é ọmọ ìmọ̀lẹ́ ní mọ́tì kúlẹ̀
1: tí mo ti kírun
0: ó parí owó ní màrájì màrájì yá lọ bá lọ bẹ̀ divine life mission nílùú òyìnbó. Mo bá dé bẹ̀rẹ̀ mo gbókò títí wọn wàásù yóò gbọ́ nìkan tó ṣe pé èṣù ni wọn apààyàn ni wọn gbàdúrà kankan wọn ní knowledge ẹ̀yà èmi náà bá dé àmọ́ kí knowledge yẹn tó dé ní nǹkan ti ṣẹlẹ̀ ní America. Kí ni tó ṣẹlẹ̀ ní University of Pennsylvania State of Pennsylvania USA Satguru Maraji tó jó lórí the one life wa sọ pé ẹnì kan bọ̀ láti the most popular state in black Africa òun ni ó gba adé lọ kí ọkọ̀ gbogbo ayé kí wọ́n lè mọ̀ pé kí ni bíbí àti nǹkan ọmọ ìyá kan náà ni wọ́n èmi ò jọmọ̀ èèyàn náà fi hàn mí kí ni bẹ́ pé wọ́n lè gbé adé kí ó tó dé àmọ́ ẹ̀ sọ pé òun ti ṣiṣẹ́ òun o òun lọ sí America ẹrù mú rèé o n kò fún ọkọ̀ náà rí lọ́kọ̀ ẹ̀rù wọ́n ní ilé ìlú àwọn fún mi.
1: Ibẹ̀ ni Guru Maraji ti bẹ̀rẹ̀.
0: Ibi tó ti bẹ̀rẹ̀ ni.
1: Guru Maraji.
0: Ní ọdún kẹta ni wọ́n fún mi ní ìmọ̀ January 1, 1980.
1: Báwo náà ṣe fún yín ní mọ̀?
0: Abẹ́ ṣe wà ń bí náà tẹ bá ti rẹ́dì tá a bá lọ sí ilé ìmọ̀ máa kọ yín bẹ́ẹ̀ ṣe máa gbàgbé àkàrí kò jù bẹ́ẹ̀ lọ.
1: Kò jù bẹ́ẹ̀ lọ. Satguru Maraji. Bí ẹlòmíì bá gbó kan ẹ̀rọ àṣì bá jìnnìjìnnì àpòlẹ̀ àti ń gbọ́ Satguru Maraji tó tọ́ mẹ́ta irú agbára wo ni Satguru Maraji ní.
0: Agbára tó ní káàkiri níbikíbi ẹ̀mí ọlọ́run ni.
1: Ẹ̀mí ọlọ́run. Ṣé ní Maraji náà lọ́lọ́run? Ẹ̀mí ọlọ́run tó wá ní Satguru Maraji.
0: Torí pé kí ni òun ní owó bẹ́ẹ̀ ni ó ní agbára ń bẹ lọ́wọ́ rẹ̀ torí òun náà ni a lè lò láti jẹ́ káwọn èèyàn mọ̀ pé ọlọ́run Maraji ń bẹ̀ ìṣèlú la fi ń pè ní Satguru ni Maraji.
1: Maraji tá a bá pe Maraji níbikíbi yóò dáhùn.
0: Yóò dáhùn.
1: Bóò láà ṣe pe Maraji.
0: Ẹ máa bá Maraji sọ̀rọ̀ ní ẹ̀yìn ni ẹ fi lọ Maraji nǹkan mo fẹ́ lọ ṣèdánwò oyé ni o Maraji láàrin ilé ogun rẹ o ọmọ kìíní lọ ọmọ kéje lọ. Ẹgbẹ́ mi o, Maraji àti àṣírí, a dẹ̀ fún ní kìlọ̀ pé Se
1: maraji to joko yi abi maraji mi nkan to gba bi kan
0: o na lo joko yi tori pe kini o lati mu ewo ni eyan so in da ri ni pe olorun ko le ba so kale lasan in lati wa ninu enikan lo se wa ninu bi to se ri to wa ninu eran to lo to wa ninu malu be lo so bo se ri ni ko le ti yato ara se ri nitori pe aye ti deju ru ni la fi n so bee ofin gba kan si ti maraji oke igbe laye ngba to ri pe oyinbo eyan dudu wa doyinbo to wa di pe won ma si ri e won fi n takora won mi o ro pe ni ojo kan n bo maraji a wa ninu awon eyan funfun ko le si ni ewu ani bo se ri ni e ni ba se bee ẹni ti o wa nbe ki n to debe oyinbo ni olu wa sọ pé maraji a jẹ pé ẹmí yẹn fẹ́ padà wá sílé láti jẹ́ kí káyé mọ̀ ìpé kíni nínú kòkò dúdú.
1: Lẹ́kọ̀ọ́ funfun ti jáde. Ẹ̀mí ni maraji. Ṣé maraji mi tún bọ̀ lẹ́yìn ẹni tó jókòó yìí?
0: Ẹ̀mí ni máa sọ ohun tí ó jẹ́ lè jọ mọ̀ àmọ́ àṣẹ yìí ń bẹ lọ́wọ́ mi báyìí.
1: Àjọṣepọ̀ wo ló wà láàrin maraji àti àwọn ẹlẹ́sìn ìbílẹ̀?
0: Ẹlẹ́sìn ìbílẹ̀ àwọn ọmọ mi ní ogun ẹ̀mí ni mo ní ogun ẹ̀mí ni mo ní ká ọ̀rún ìyá tí wọ́n bá lọ bí bá a rí níbẹ̀ ìbájẹ́ òkìjà ìbájẹ́ gbòkò ní gbogbo àgbáyé tí wọ́n bá ti lè gbé ká tó bá ṣe rituals wọn tán ìbájẹ́ nílẹ̀ india èmi ni wọ́n máa rí níbẹ̀ ẹni tó bá ní kò gbẹ kọjá yẹ ọjọ́ nídìí.
1: Àjọṣepọ̀ wo ló wà láàrin maraji àti àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì àti mùsùlùmí?
0: Ṣọ̀mọ̀ nínú àwọn ẹlẹ́sìn yẹn àwọn ọmọ ń kàwé nípa oúnjẹ ẹ̀mí àmọ́ ẹni tó fún ọmọ oúnjẹ yẹn wọ̀ tí mọ̀ wọ́n sì ń rò pé tí àwọn bá gbàdúrà tó wà nínú ilé ẹ̀rí ìlú ẹ̀rí sọ pé àdúrà ọ̀gbọ́mọlà bẹ́ẹ̀ ohun tí wọ́n bá gùn lè máa ká sọ ohun tí ń bẹ ní pé màá máa sẹ́ǹdì invitation wa fún program tọ́lọ́dẹ̀kẹ́ wọn lọ àmọ́ nítorí pé ayé ti dojú rú àtijọ́ àti yin ni àwọn ìran concentrate níbẹ̀ yẹn ẹ̀yìn bẹ́ẹ̀ tó ń lọ sọ nípa ìjọba ọlọ́run láyé.
1: Ewu wà nínú kìrìsìtẹ́nì àti mùsùlùmí.
0: Bẹ́ẹ̀ni tẹ bá wò ta.
1: Ta ni maraji ń bọ?
0: Maraji. Maraji ni maraji.
1: Ta ni ọlọ́run maraji?
0: Ọlọ́run ni maraji ni maraji náà ló jókòó yìí.
1: Ẹni tó dálé ayé ló jókòó yìí?
0: Olójókòó yìí. Tí ọba ka ìwé ẹ̀rí bàdá wọn ni ẹni bá ti rí ọmọ ó ti rí bàbá. Ìyá fi ń pè ní ọlọ́run èèyàn.
1: Ọlọ́run èèyàn. Ṣọ́lọ́run a máa kú?
0: A lè ṣe máa kú. Tòmátì ò kì í kù. Olùgbà tá à ń lọ sí kẹ́míkà ni wọ́n kù. Mango ò kì í kú tí ọba ti jẹ́ èèyàn ti gbìn. So wọ́n ní ẹni tó bá ṣẹ̀ ló ń kú. Bẹ́ẹ̀ ni agbára ni wà tó pé bí egbò ṣe máa ń yíra padà tó máa ń bọ́ àwọ̀ ẹ̀. Bẹ́ẹ̀ náà ni agbára.
1: Bẹ́ẹ̀ ni maraji ó sì yíra padà.
0: Bẹ́ẹ̀ni àtẹ̀yìn náà àti gbogbo wa. Torí pé n tó fà á tí a lè ṣe bẹ́ẹ̀ ni pé à ń bẹ́ṣẹ̀.
1: Maraji, ṣé ẹ máa ń sùn?
0: Ara ọkọ fún mi.
1: Ẹ̀sùn.
0: Alaye, for the past 46 years.
1: For the past 26.
0: 46.
1: 46 years.
0: Yeah.
1: All round the clock.
0: All round the clock.
1: Ṣé ẹ máa ń lo oògùn?
0: Oògùn kí ni?
1: Oògùn òyìnbó ni mo ń sọ.
0: Kí ni? Oògùn tó dáa.
1: Maraji kì í ṣàìsàn.
0: Oògùn òyìnbó tó da oògùn tó dáa ni ewébí ṣọkọ kí ni ẹ̀gúsí ata tòmátì irú bẹ́ẹ̀ ni ogun tá a níbi tí ní èèyàn bá mọ́ kò sí ni èèyàn ní ṣe kí ni mo ní wọ́n bí ìbàyẹ̀ pẹ́pẹ́ ọgbọ̀n ọdún tí wọ́n ti ba nílẹ̀ tí mo sì kì í ó pẹ́ kí ni wọ́n ọ̀bẹ́ni kan ṣọ̀tá wọ́n ti rí bàbá tí ó máa kọ́ wọn àti máa ṣe dáadáa tí wọ́n bá ti ń ṣe dáadáa èyí ó máa bá lù ẹ̀.
1: Maraji la dúró tì yé
0: bẹ́ẹ̀
1: wọ́n bá gbókọ maraji ta bí ẹrù ní ẹrù ni
0: kì
1: í ṣe tí maraji ń dẹrù bàyàn.
0: Àwọn tó ń ṣe bí ni àwọn tó ń pe wọ́n ti dín jíngbé sínú àti máa ṣe bí tó ti gbà pé ọlọ́run sí wọn kò bí wọn ta bá wọn tàwọn kankan ṣẹlẹ̀ àmọ́ yàtọ̀ wà ẹgbẹ́ ká mọ̀ pé yàtọ̀ wà ní pé àwọn ọmọ ìṣẹ̀ṣe
1: pọ̀
0: kì í ṣe bí
1: ìṣẹ̀ṣe ò kì í ṣe bí
0: àwọn ọmọ ìpé tí wọn bá ṣe bí ikú bẹ́ẹ̀lì wọn kì í ṣe wọn kì í dalẹ̀ wọn mọ̀ pé tí wọn bá dalẹ̀ abalẹ̀ la.
1: Satguru Maharaj ji ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbára èèyàn ló wà láyìíká yín bó lẹ̀ ṣe ṣe sọ́dọ̀ iná ti ń gbagbára ni.
0: Ṣẹ́rí agbára kò ságbára ìfẹ́ ní agbára tó ju.
1: Kò ságbára.
0: Bẹ́ẹ̀ni ìfẹ́ lójú ìfẹ́ ní agbára. Kí ni ìfẹ́ kí ṣe fẹ́ kí ni máa fún ìlú ìfẹ́ kí ni máa ṣe ẹ̀tẹ́ kó máa ṣe é torí pé nìkan ń wò ni tàbí kó máa rí nǹkan gbà tàbí pé bóyá tó bá ṣe é nǹkan gbogbo wọlé rárá. Torí pé bí ẹwọ́ àwọn ẹbí ẹ̀ náà àwọn ń ṣiṣẹ́ wọn wọ́n gbé láàárọ̀ kókókókó ẹlẹ́dàá ló fi wọn ṣe bẹ́ẹ̀ náà ni èyí tó ń ṣe ewu bẹ́ẹ̀ náà ni aláǹtakù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọ bó ṣe jẹ́ ní àwọn alágbára wọn ti alágbára ìfẹ́ ni wọ́n ní torí wọ́n ti bọ́ lọ́wọ́ ayé wọ́n ti bọ́ lọ́wọ́ amúnisìn pẹ̀lú àwọn ọmọ gbàdúrà gbàdúrà gbàdúrà àìsínú ìmọ̀ ni là ń lọ gbàdúrà fọmọ ọlọ́run ló lọ mọ owó ní kí wọn.
1: Ṣùgbọ́n náà ló jókòó yìí.
0: Bẹ́ẹ̀ni.
1: Satguru Maharaj ji bàbá fẹ́ rí agbára Satguru Maharaj ji láyìíká wa bó la ṣe ṣe.
0: Ẹ bá máa rí sọ̀rọ̀ ní ìyàwó mi.
1: Ṣé yẹ yọ̀bẹ tàbí èèyàn ni àbí ẹ̀mí ni ó wà.
0: Maharaj ji lè wà bí èkúté.
1: Bí èkúté.
0: Ó lè wà bí bọ́ọ̀lù. Ó lè wà bí ìyá omi rẹ̀. Kó ní ẹlẹ́ fọkànbalẹ̀ kó máa fi ẹ̀mí mímọ́ mi lé.
1: Ẹ̀mí mímọ́.
0: Bẹ́ẹ̀ni.
1: Ṣé táwọn onígbàgbọ́ tí wọ́n ń sọ àbí ó tún yàtọ̀?
0: Ṣé ẹ mọ̀ pé a ní standard a ní quality afẹ́jú a máa wá ọ̀pá tí ó fèrè ẹni tó wà ní yunifásitì ó fẹ́ ṣe ẹ̀gzámù yìí but a bá lè fi lé president president ò wá nǹkan kan mọ́ so tiẹ̀ ó yàtọ̀ sí gómìnà bẹ́ẹ̀ náà ni so àwọn tí wọ́n ní sọ nípa ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ lẹ́bùn wọn ni tó yẹ fẹ́ ẹ̀mí mímọ́ òsín tó ń jẹ́ ẹ̀mí mímọ́ ju màrá jùlọ.
1: Màrá jìlẹ̀ ẹ̀mí mímọ́ Satguru Maharaj ji.
0: Ibikíbi ni tí a bá pè é bàbá èmi wọ̀n ni.
1: You said you are God.
0: In human body.
1: In human body. What do you control?
0: Controlling me.
1: Do you control the sun,
0: yeah.
1: Moon, light, life?
0: I control everything in creation.
1: Everything in creation.
0: Now the seven elements, the earth, the moon, the star,
1: the water,
0: sun, water, fire, and mother earth. If you go deep, think about that. Maharaj is not here.
1: Maharaj. Maharaj is not here.
0: Maharaj.
1: Ṣé ẹ máa ń jẹun?
0: Bẹ́ẹ̀ni.
1: Ṣùgbọ́n ẹ kì í sùn.
0: Súnkẹ̀rì. Ṣùgbọ́n mi sùn wà ní ilé mi sí ìgbà kíkẹ́t Israel shall never slumber day or night.
1: Ṣé
0: àti olùṣọ́ọ̀bù tó máa ń sùn kí ló ṣẹlẹ̀ sáwọn ọ̀bùtàn yìí? Mo fẹ́ fi hàn àwọn èèyàn pé kì í ṣe nígbà tí wọ́n bá sùn bá èyí ló ló pa kéka máa sùn tó ta máa gbàgbé ó yẹ ká lọ sílé ẹ̀mí ká lọ gba nǹkan.
1: I saw a video clip where Ogboni confraternity visited you here. Kí lájọṣepọ̀ láàrin ẹ̀yin àti àwọn Ogboni?
0: Ogboni kì í ṣe ẹgbẹ́ òkùnkùn kan. Àti wọn ní pé wọ́n dalẹ̀ o, ẹ bá dalẹ̀, máa ṣe dáadáa, máa yé mi sí ẹnikẹ́ni. Yorùbá ò gbọdọ̀ ṣubú, Nàìjíríà ò gbọdọ̀ ṣubú. Ìtì ń bẹ láàrin ìwà àmì ẹ̀tọ́ pé bàbá ni wọ́n jẹ́ fún gbogbo wọn. Ìtò fi hàn ní pé wọ́n láti wá nta gbọ́rọ̀ ìṣe bàbá wà láyé nínú wà láyé.
1: Ṣé Satguru Maharaj ji ló fáwọn ògo ní lágbára?
0: Agbára ti wà nílẹ̀ èmi ní ìlàfẹ́ mọ̀ pé Maharaj ji ló fún wọn ní agbára.
1: Maharaj ji ló ń fún wọn lágbára.
0: Ẹni ìwé ẹ̀ tó máa ń ní ẹ̀yin máa ń fẹ́ justice freedom ọwọ́ Maharaj ji ló wà.
1: Satguru Maharaj ji báwo làwọn tí ó jẹ́ ilé Olúbàdàn tó jẹ́ ẹbí yín kí ni wọ́n sọ nígbà tí Ibrahim di Satguru Maharaj ji?
0: Kékeré kan ẹ̀gbọ́n mi
1: Alhaji
0: Alabi èyí nà fún mi dé tí mo ṣàlàyé ọmọ à bí màá lè ní ọhún bí màá lè ní ọhún mọṣáláṣí ní dáwájú lé wọn pé rẹ lọlọrun kankan ní èyí bẹẹ ṣé torí kí mo ní ẹnì ní ẹmọ mímọ bàbá àlàgbádá ọlọrun pé bí wọn wọ dọkítọ ìwọ ìwọ ìdí náà ni ọ ìwọ kápẹńtà ni ọ ẹ gbogbo yín màtẹ ń ṣiṣẹ yín lọ ṣé màláàjì ní káwọn ṣe ni màláàjì ní ẹlẹ rí ìmọlẹ ṣé ẹgbẹ wo ni ẹlẹgbọràn wọn ní ààbọ ọdẹ wọn ti fún wọn ti fún yín ní nǹkan ẹbí ha ọrẹ aṣọ tó wọ ṣẹ ni lọwọ lọwọ ni. Màláàjì ní ọlọ́ọ̀lọ́ o màláàjì wà pẹ̀lú ọ ní ọ náà gbogbo iná gbaná lè bẹ́ẹ̀ ni àwọn tó ń gbaná wọn sì ń bẹ láyé àwọn tó ń gbaná lè níbi pé wọn ní àlejò ó ti ń ṣe lọ́gbà. À ń bẹ̀bẹ̀ pé the next few months gbogbo wọn wọlé wọn kò tó ń bá rí pé ọdún yìí yóò jẹ káwọn èèyàn mọ̀ pé bíbí ti gba agbára lọ́wọ́ mi.
1: Kí ló fẹ́ wáyé lọ́dún yìí?
0: Ayé ó mà dúdú ó gbà pé màláàjì ní ẹni táwọn retí kì í ṣe Jésù mọ́. Nígbà tí ń bá bọ̀ láǹkẹ́ Jésù láìláìláìláìláìláìlá tá a lọ Mẹ́kà ẹ̀rọ ìjọba dé Mẹ́kà ń sìn. Wọ́n ta ọtí ńbẹ̀ báyìí wọ́n pàjá wọ́n ń bọ̀ níbẹ̀. Tẹ bá débi tí omi àdúrà mi wà kí wọ́n fún wọn àwòrán mi ló wà bẹ́ẹ̀ ètò yìí lè sọ síta wọn palẹ̀.
1: Àwòrán màláàjì ló wà ní Mẹ́kà.
0: Bẹ́ẹ̀ni ibi tí ń lu omi tó ní wọ́tà.
1: Omi sẹ́mísẹ̀ ni.
0: Bẹ́ẹ̀ni èmi èmi wà bẹ́ẹ̀ ó tó mi wà bẹ́ẹ̀.
2: Ẹyin àgbààgbà tẹ́ ń bẹ́ ń lé ẹ̀yin tẹ́ ẹ̀ bá sí lórí ìkànnì Facebook ẹ̀ ní wọ́n bí tá a wà yìí o ṣùgbọ́n tẹ́ ẹ bá ń bẹ lórí ìkànnì Facebook Live and Direct inú ọgbà gúrú màràjì ńlá wàyé ṣùgbọ́n a fẹ́ polówó ọjà la fi padà sílé díẹ̀ mú kí ọ dáadáa Abiola láti Belgium lọ́hún láti Germany lọ́hún yálíyálí láti Germany lọ́hún Banky Anthony Bodun láti London Mr. Mbali akẹyin dáadáa fẹ́ polówó ọjà bá polówó ọjà tán a tún padà sínú ọgbà àti gúrú màràjì ẹ̀ǹlẹ́ o ẹ kú kalẹ̀.
3: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi Chicken Flavor? Oh yeah, spell celery.
4: S-E-L-A-R-I-E. Celery.
3: Bros, you want to turn to salary? Okay, spell turmeric.
5: T-U-R-M-E-R-I-C.
3: Yes, so
5: turmeric.
3: Correct. What a ton of Maggi Chicken Flavor for you. Maggi Chicken Flavor with onions, celery, and turmeric. My game changer.
6: Ìròyìn ayọ̀ tún lélẹ́ yìí o fún gbogbo ẹ̀yin tẹ̀ tí ń bẹ̀rẹ̀ fún layer special promo tí ilé iṣẹ́ Miyokeke Global Engineering Company Limited tó nílẹ̀ Grace Estate tó wà ní Adébáyọ̀ area oríyọ̀lẹ̀ local government Ìbàdàn tá a tún lè gba ayé gbọ́ olómi ìyànà ọ̀jẹ̀ náà débẹ̀ ilẹ̀ tá ń tà ní 1.2 million lọ́wọ́lọ́wọ́ 950,000 naira láòtà fún layer special promo tọdún yìí pẹ̀lú ẹ̀bùn àyesọ́jú ẹdíẹ náà tún wà láàrin ọdún kan pẹ̀lú àsanlẹ̀ 50,000 naira kò sí wàhálà ọmọ nílẹ̀ tàbí hidden charges àwọn èèyàn ti gbé ní Grace Estate iná ti débẹ̀ ọ̀nà sì dá débẹ̀ iléeṣẹ́ yìí kan náà ń báni yàwòrán ilé ìgbàlódé báni kọ́lé ṣe record copy survey tó dédé ọ̀jọba bẹ́ẹ̀ là ń ta block fáwọn oníbàárà wa permanent office wá wà ní MKK Multipurpose Building Atẹ́rẹ́ Agara Odùrẹ́jà Second Mall Steel Garage Ìbàdàn fún àlàyé kọ́lọ̀ WhatsApp ká lè fi Bia State náà ṣe rí gẹ́lẹ́ ṣọwọ́ sí yín 070-5393-6013 070-5393-6013.
7: I'm in love, oh. Sonia Tomato Sachet. Yes, it's true. I love Sonia Tomato Sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia Tomato Sachet makes meals delicious.
8: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, new MOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akran Avenue, Ikeja, in Ibadan at White House, at Adewumi Street, Felele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijema Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
3: Yeah, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi Chicken Flavor? Oh yeah, spell celery.
4: S-E-L-A-R-I-E. Celery.
3: Bros, you want to turn into salary? Okay, spell turmeric.
5: T-U-R-M-E-R-I-C.
3: Yes, so
5: turmeric.
3: Correct. One carton of Maggi Chicken Flavor for you. Maggi Chicken Flavor with onions, celery, and turmeric. My game changer.
9: Aya mi abeke olowo sibi ewo njije lasiko yi
10: olowo ri mi alani o sa mo pe mi abeke ade ki foro nje wa sere
9: bent e ri
10: asiko Mazavita ti to
9: alani ore mi o de lo nje olokele Mazavita ni yi.

0: Nigerian Quarter 19, Dr. Oladosi Adedapo, Afelele, Bello Street, Ibadan.
1: Nítorí kan náà, a tún ṣe wọ́n dá.
2: Bàbá wa àti Ọlọ́run wa gbé yín ga torí pé agbára yín ga, a yìn lógo ní orúkọ Jésù. Mo pa ní àṣẹ àti mọ́mì àti dádì, ìrànlọ́wọ́ àti òkè wa máa dìde fún yín, ọkàn yín máa balẹ̀, ogo ni fọlọ́run lókè ọ̀run. Èmi ni wòlíì àti àlùfáà àti gbogbo yín mọ̀ sí Prophet Dr. P.F. Talabi láti iléeṣẹ́ ìránṣẹ́ God Vineyard Church International. Mo gbàdúrà fún yín ní orúkọ Jésù, orun ayọ̀ lẹ máa sùn, ẹ̀ẹ́dẹ̀ lálá ìrànlọ́wọ́, ogo ni fọlọ́run lókè ọ̀run. Jésù Olúwa wa, ohun tá a fi gba wa níyànjú, òun láàrí nínú ìwé Genesis 37:18-19, ìkejìdínlógún àti ìkọkàndínlógún. Nítorí wọ́n sì rí ní òkèèrè kí ó tó tilẹ̀ sun mọ́ wọn, etí ọ̀dọ̀ wọn, wọ́n dìrì kíṣí sí láti pa, wọ́n sì wí fún ara wọn wípé, wò ó, alálà ní ń bọ̀, ní tìsíyí, ẹ wá, ẹ jẹ́ kí a pa. Àwọn sì wípé ẹranko búburú ni ó pa jẹ, àwa ó sì wá wo bí àlá rẹ̀ yóò ti ṣẹ. Olúwa gbé mi borí àwọn onírìkìṣí, Olúwa àwọn ọlọ̀tẹ̀, àwọn ọlọ̀tẹ̀, Olúwa agbára láti borí wọn, Olúwa fi fún mi. Ẹgbọ́n sà, kí ni ẹ̀ṣẹ̀ Jósẹ́fù tí àwọn bọ̀dá rẹ̀ fi ń dírìkìṣí sí? Ẹ sà, nínú ayé yìí rìkìṣí pọ̀ nínú ayé, kò sí ohun tó ṣe tó tẹ ayé lọ́rùn. Mo túnlẹ̀ láti àárọ̀ dọ̀la, àwọn ọlọ̀tẹ̀ wọ́n máa ń bí wọn ni. The Bible say they were strangled from their mother's womb, àwọn wicked people. Àwọn ọlọ̀tẹ̀ wọ́n pọ̀ nílé ọkọ sà, àwọn ọlọ̀tẹ̀ wọ́n pọ̀ níbi iṣẹ́, wọ́n ní ṣe ojú ìṣe, ìwọ́ tó wá ń ṣe wọ́n tún lòun ṣe eye service. Àwọn ọlọ̀tẹ̀ wọ́n pọ̀ níbi òṣèlú, wọ́n máa fi ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ba tẹni jẹ́. Ẹ sà, bàbá Jósẹ́fù wí fún pé wá lọ wo àwọn ẹ̀gbọ́n rẹ wá. Ó parí, ó dé Dọ́tánì, ó dẹ̀ rí wọn mọ́ tiri lókèrè. Bíbélì sọ pé wọ́n sì dìrì kíṣí sí, wọ́n ní ẹ̀jẹ̀ ká mú ká pa, ká sọ fún bàbá rẹ̀, ká pa ẹranko búburú, ká ṣe kíni, ká fi yí ẹ̀jẹ̀. Rìkíṣí àti ìwà búburú ó ti pẹ́ láyé sà, ká sọ fún bàbá wa, ká fi aṣọ rẹ̀ yí ẹ̀jẹ̀, wípé àwa ò rí. Mo gbọ́ ìgbà tá a máa rí aṣọ rẹ̀ la rí ẹ̀jẹ̀, so that wọ́n á lè sọ pé ẹranko búburú ló pa jẹ. Ó nítorí náà àwa wò bí àlá rẹ̀ a ṣe ṣẹ. Yes, ohun tí àwọn ọlọ́tẹ̀ máa ń ṣe ni pé òdì tán fi gbógun tí ọ̀ tán fi dìtẹ̀. Number one, kí àlá rere tí Ọlọ́run fún ọ, ìran ayọ̀ tí Ọlọ́run fún ọ, kó má bàa wá sí ìmúṣẹ, bó ṣe wà nìyẹn sà. Ẹlòmíì wọ́n dìtẹ̀, ó ní kí lòun ní, nítorí ọjọ́ iwájú ẹ ni. Wọ́n ti ri pé bó ṣe ń lọ ìrìn àjò ogun máa yá ẹ, wọ́n ti ri bó ṣe ń lọ pé ó likely kó di olú ọmọ. Ohun tó máa ṣe ni pé wọ́n á fẹ́ dìrìkìṣí láti fa ìrìn ẹ sẹ́yìn. Àwọn ọlọ́tẹ̀ kò dìgbà tó ṣe wọ́n, wọ́n máa dìtẹ̀ ènìyàn, wọ́n máa ba tèèyàn jẹ́, nítorí pé wọn ò fẹ́ kí ìrìn àjò ogo yà. Ẹ̀gbọ́n mọ̀mọ́, gbogbo ẹni tó bá dìtẹ̀ láti gba ògo lára rẹ̀ kan dẹ́dú arílẹ̀. Ẹni tó dìtẹ̀ nílé ọkọ, ẹni tó lé tó lé ọ kó dẹ́dú arílẹ̀, ẹni tó lò ní gòkè láyé. Ẹ̀gbọ́n mọ̀mí, mo pa ní àṣẹ, gbogbo àwọn ọlọ̀tẹ̀ tó yí ọká níbi iṣẹ́, gbogbo àwọn ọlọ̀tẹ̀ nínú àwọn tẹ́jọ ń ta ọjà kan náà, gbogbo àwọn ọlọ̀tẹ̀ níbi tẹ́ gbé, gbogbo ẹni tó dìtẹ̀ lọ Jésù, ó yá kan dẹ́dú arílẹ̀. Ẹ̀gbọ́n sà, àwọn ọlọ̀tẹ̀ ilẹ̀ gbígbẹ ni wọ́n máa ń gbé, wọn kì í ga. Àwọn tó ń dìtẹ̀ wọn ní ga, àwọn tó ń dìtẹ̀ ọmọ ẹ wọn ní ga, wọn ní jẹ́yàn láyé, wọn ní tọ́ ẹ láyé. Gbogbo iṣẹ́ àti ìlàkàkà wọn lórí ẹ, orúkọ Jésù kó padà sí wọn lórí. Àwọn ọlọ́tẹ̀ á máa fọ̀rọ̀ ba tẹni jẹ́, ẹ jẹ́ ká wo bí àlá rẹ̀, ẹ jẹ́ ká pa. Àwọn ọlọ́tẹ̀ á pa ènìyàn ni. Tọ́ bá rí pé ẹnìkan ṣàánú fún ọ, ẹnìkan ràn lọ́wọ́, wọn á lọ fi ọ̀rọ̀ ba tiẹ̀ jẹ́ ńbẹ̀, wípé ẹni tó ń ràn lọ́wọ́ jẹ́ ṣọ́ra fún. Gbogbo ẹni tó ń fi ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ tó fi lé olóore Samuel, ẹnìyẹn ní orúkọ Jésù, ẹ̀jẹ̀ Jésù, ó yá kó gba ẹ̀mí lára wọn. Mo pa ní àṣẹ mọ́mí àti dádì, ogún àwọn ọlọ́tẹ̀ kò ní borí ẹ. Ọlọ́tẹ̀ ó wà nínú ìjọ, ó wà láàrin àwọn pásítọ̀ sí pásítọ̀. Tí Ọlọ́run ò bá fún ẹ ní agbára láti máa ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu, gbogbo àwọn tó bá ti ṣe ìyanu, ogun ni wọ́n lò, ẹ̀kẹ́nẹ̀kan ni wọ́n lò. Ọlọ́tẹ̀ ni mi mẹ́sẹ̀jì tó lè píríṣì láti Genesis tó rẹ̀, ó pọ̀ rẹpẹtẹ. Ẹni bá ti jẹ́ àlùfáà tó tún sọ̀rọ̀ àlùfáà kan ní búburú lórí ọ̀tà, Ọlọ́tẹ̀ ni. Ẹ gbọ́ sà, gbọ́, ko si to kan olorun lo pe olorun lo ran nise fi ile fun olorun lati se idajo e awon olote awon to ba ti ga no ma nfe mu wale awon to ba ti ga te ba ri awon awon to wa ni ori online to ma soro awon pastor ni buburu yen e ri pe won ki ta si awon pastor kekeke awon to ba ti goke bi awon olote se ma nse niyan won awon lo de ni ga won ni ga ha ni ga awon po won ni blogger won awon mu eni to ti lokiki eni ti olorun ti gbe soke won won ma baje won won ma soro eni bi won won ma wa mistake fault finder lai se woko lo pe won awon olote niyan bi awon olote se ma nse niyan awon to ba ti logo won fe mu won wale awon to ba ti loruko won fe boruko won je awon to ba ti ntaja won fe le customer danu awon olote mission won ni pe ki alarere ti olorun fun e ko ma ba se mission won niyan awon egbon joseph wi pe bi won ti ri lokere be ni won diri kise e je ki a pa ka fi aso re ye eje eranko ka so wi pe awon eranko buburu ti pa je a o wa wo bi ala re yo sise egbo gbogbo eni to ngbogun ti o to lohun a ri bi ala re o sise gbogbo eni to foju aye e toju to ye pe lo tun ba e je lodo lore egbo olorun ko je ko fi won se ategun gbogbo eni to tawo dina po ni gaju bi to lo awon lote nile baba re awon to dite nile oko wa dedu arin le ni oruko jesu ile gbigbe la awon lote ngbe mo ani ase eni ba dite omo e ko deni le nwaju e eni ba dite aya e ko deni le nwaju e eni ba dite oko e ko deni le oluwa gbe mi bori awon olote bosa gbogbo ise awon olote ni pe ki ala rere re ko ma se irode ni won pa e bosa bi oluwa olorun awon omo ogun ti nbe ti emi rewa ileri ati ala rere to ni o ba se awon olote wan pada toro je london be ni oluwa fenu won gbole gbogbo eni to fi enu baje je olorun fenu won gbole gbogbo ona lo jasi govaya gbogbo ona to jasi shalem pere di odu so pe govaya de ni mo lo ni felele be lo wa gbe ede be gbogbo ona to jasi express bole ni yana felele ni express so pe god's vineyard church felele be lo ni mo lo wa gbe ede be pe mi si ori ago yi 080-3354-2436 is 080-3354-2436 Abiko pe mi sinu number yi 081-6973-7275 081-6973-7265 Olorede ma dayo

0: ètò agbára ọ̀rọ̀ yìí wáyé láti inú ìjọ CSC Power and Authority níbi tó lùwá tí ń lo wòlíì olùdarí Adédèjì àyànfẹ́ tá a fi ṣe àkókò yìí rán láti fi agbára ọ̀rọ̀ sọ gbogbo lórí búkúdo lórí ire níbi tí àgbẹ̀gbẹ̀ ń dọlọ́mọ tí arúgbó ọjọ́ sì ń sọ gbogbo ọ̀pọ̀ ẹni ẹ̀yìn dẹni iwájú àkókò òsèré o Wednesday aago mẹ́sàn-án sí aago méjìlá wákàtí ọ̀nà àbáyọ Solution Hour a lè rí wòlíì láago méje sí mẹ́sàn-án kí sì tó bẹ̀rẹ̀ tàbí aago méjìlá sí méjì lẹ́yìn ìsìn Thursday ìsọjí ìrọ̀lẹ́ aago mẹ́fà sí mẹ́jọ Sunday aago mẹ́wàá sí aago méjìlá àbọ̀ àkànṣe ètò àtoríṣe ọjọ́ mẹ́ta tó parí oṣù kọ̀ọ̀kan òru agbára Friday tó kẹ́yìn oṣù kọ̀ọ̀kan ó yá wa gbéra ńlẹ̀ kó wa gbàre lẹ́sẹ̀ Jésù pẹ̀lú agbára ọ̀rọ̀ nínú ìjọ Christ Apostolic Church Power and Authority number 2 Soyombo Street off Kola Road Àpáta Ìbàdàn pé wòlíì sórí aago 0059152504 àti 0032592001 àkókò tó ó yá dìde wa gba ìṣẹ́lógo nínú agbára ọ̀rọ̀ tí gbogbo wa yóò ṣe é ṣe o.
1: Ògún ni fún Olúwa ní òkè ọ̀run. Mo tún wí lẹ́ẹ̀kan sí pé ògún ni fún Olódùmarè. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ní orúkọ Jésù, Ọlọ́run alágbára àwa gbé ọga lónìí. Nítorí pé ìyanu ni ọ̀rọ̀ rẹ. Olúwa lónìí bá wa pàdé. Rán ọ̀rọ̀ rẹ sí wa. Wo ilẹ̀ wa sàn. Jésù Kristi, Olúwa wa. Àmì. Kí iná tó kú lórí pẹpẹ. Mo wà nínú ìwé Samuel kíní. Orí ìkẹta. Ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹta. Ọmọ náà Samuel ń ṣe ìránṣẹ́ fún Olúwa níwájú Eli. Ọ̀rọ̀ Olúwa sì sọ wọ́n lọ́jọ́ wọn ni. Ìfihàn kò pọ̀. Ó sì ṣe ní àkókò náà. Eli sì dùbúlẹ̀ ní ipò tirẹ̀. Ojú rẹ̀ bẹ̀rẹ̀ sí ṣókùn. Tó bẹ́ẹ̀ tí kò lè ríra. Kí ìtànà Ọlọ́run tó kú nínú tẹ́ḿpìlì Olúwa. Samuel dùbúlẹ̀ níbi tí àpótí Ọlọ́run gbé wà. Mo ń sọ̀rọ̀ lónìí lórí kí iná tó kú. Kí iná tó kú. Kí iná tó kú. Iná ti kú lórí pẹpẹ. Iná ti kú nínú tẹ́ḿpìlì. Tẹ́ḿpìlì méjì tí mo ń sọ nípa rẹ̀. Tẹ́ḿpìlì ilé Ọlọ́run tí a ti ń gbàdúà. Tẹ́ḿpìlì inú ilé rẹ tí a ti ń gbàdúà. Tẹ́ḿpìlì inú ọkàn rẹ, inú ọkàn mi tí a ti ń sin Ọlọ́run. Kí iná tó kú nínú tẹ́ḿpìlì. Iṣẹ́ tí a rán mi lónìí, iṣẹ́ tó wúwo ni. A rán mi sí àwọn ẹni gíga nínú ìjọ Ọlọ́run. A rán mi sí àwọn alákòóso ẹ̀sìn gbogbo nínú ìjọ Ọlọ́run. Àwọn adarí, àwọn wòlíì, àwọn bíṣọ́ọ̀bù, àwọn ajínrere, àwọn àlùfáà, àwọn diákónì. Ẹ̀mí Olúwa bá mi sọ̀rọ̀ ní ìrọ̀lẹ́ àná. Kí iná tó kú lórí pẹpẹ. Kí iná tó kú nínú tẹ́ḿpìlì. Ìṣòro tí mo ní lọ́wọ́lọ́wọ́ yìí ni wípé níbo ni iná tẹ́ḿpìlì gbé wà? Níbo ni iná orí pẹpẹ gbé wà? Ìgbà kan bẹ́ẹ̀ tí iná ń bẹ lórí pẹpẹ. Iná ń bẹ nínú tẹ́ḿpìlì. Iná tó wà lórí pẹpẹ òun ni ọ̀wọ́ pẹpẹ. Iná tó wà nínú tẹ́ḿpìlì òun ni ọ̀wọ́ tẹ́ḿpìlì. Ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ sí iná orí pẹpẹ? A kò rí iná orí pẹpẹ mọ́. Kí ló ṣẹlẹ̀ sí iná inú tẹ́ḿpìlì? A kò rí iná nínú tẹ́ḿpìlì mọ́. Àìsí iná lórí pẹpẹ. Ó ti mú ìdààmú dé bá pẹpẹ. Àìsí iná nínú tẹ́ḿpìlì. Ó ti sọ tẹ́ḿpìlì di ibùdó ọlọ́ṣà àti àwọn ọ̀daràn. Iná inú àyà ti kú. Ó ti sọ àyà di ibùgbé àwọn ẹ̀mí èṣù àti àwọn ẹyẹkẹyẹ. Ẹ̀mí Olúwa bá mi sọ̀rọ̀ lánàá. Ó rán mi sí àwọn ọmọ Ọlọ́run. Ó rán mi sí àwọn kòǹgbàkòǹgbà nínú ìjọ rẹ̀ wípé kí iná tó kú pátápátá lórí pẹpẹ. nibo ni mo ti mu oro yi ninu iwe Samuel kini ori iketa ni Olorun pe Samuel ni akoko to dubule ni wa ninu temple ki na ori pepe to kuta kini ohun ti mo mu jade ninu re ina si nbe lori pepe sugbon ti nku lo sugbon ko ti ku eyi fi han pe ina na ki tan bi a ti ko nipa re mo sugbon ase kan be eyi ti olorun ti pa nipa pepe re lojo to ti pe olorun ti wi pe ina o gbodo ku lori pepe o iwe leptiku ori ikefa ese ikejila si ese iketala oluwa olorun ti pase fun awon alufa re pe ki ina ma jo titi ni ori pepe ki ina ma jo titi ni gbogbo igba ni ori pepe ina ori pepe ina ninu temple eyi ni ami ifarahan iwalaaye olorun ninu temple eyi ni ami iwalaaye olorun lori pepe eba mi wo leptiko ri kefa ese ikeji lati ese iketala ki ina ori pepe ki o ma jo lori re ina o gbodo kuro lori pepe ki ina ori pepe ki o ma jo lori re ki a ma se pa ki alufa ki o si ma kona igi lori re ni oro owuro ki o si to ebo sisun sori re ki o si ma so ora ebo alaafia lori re ki ina ki o ma jo titi e kiyesi o iwe Samuel kini ori ikefa ese iketala ki ina ki o ma jo titi lori pepe na ko gbodo ku lai ase ti oluwa pa fun ijo re laye ni pe ina o gbodo kuro ninu temple ina ori pepe ko gbodo ku ki ina ma jo nibe ni gbogbo igba ibeere ti oluwa n beere loni ni eyin agbagba nibo ni ina ori pepe wa ki lo sele si ina ori pepe ki lo sele si ina ninu temple ki lo sele si ina inu aya awon omo olorun nibo ni ina inu aya re wa nibo ni ina ori pepe wa nibo ni ina to wa ninu temple nibo lo wa ki lo sele si ina bi e ba lo si ninu iwe ifihan e o kiyesi iṣẹ́ méje sí ìjọ méje gbogbo ìjọ náà ló ní ìmọ́lẹ̀ nínú ìjọ náà kí ló ń ṣàpẹẹrẹ rẹ̀ èyí ni iná tó ń ṣàpẹẹrẹ ìwàláàyè ọlọ́run ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ sí iná lónìí a kò rí iná lórí pẹpẹ mọ́ o ta ló gbé iná kúrò lórí pẹpẹ kò sí iná nínú àyà mọ́ ta ló gbé iná kúrò nínú àyà kí ló pa iná inú àyà kí ló pa iná orí pẹpẹ olúwa bèrè lónìí nígbà tó olúwa bá Samuel sọ̀rọ̀ iná ti fẹ́ kú kí ni túmọ̀ rẹ̀ éèlì àlùfáà ọlọ́run ọ̀gá ògo ẹni tí a fi ṣe alákòóso ẹni tí ó ń tọ́jú iná orí pẹpẹ iná inú rẹ ti ń lọ àkókò rẹ ti ń kọjá lọ a sì gbọdọ̀ fi ẹlòmíràn síbẹ̀ kí iná náà tó kú tán ọlọ́run pe ẹlòmíràn jáde ẹni tí yóò máa tó iná tàn lórí pẹpẹ ẹni tí yóò máa tó iná inú tẹ́ḿpìlì tàn tí iná orí pẹpẹ kò fi gbọdọ̀ kú àkókò tí ọlọ́run pe Samuel ó jẹ́ àkókò tó ṣe pàtàkì nínú ìgbé ayé ẹ̀mí àwọn ọmọ Israẹli àkókò tí wọ́n ti padà sí dìbò ìṣà akoko ti won je eru ni abe filistini akoko ti ota je gabale won lori akoko ti ota ti gba ogbo lori aye won ina ko ti kutan lori pepe ki se pe gbogbo pepe ni ina re ti kutan loni sugbe ibanu je ti mo nkiyesi ni pe ina ori pepe pupo ti to ina inu temple pupo ti ku melo melo ni ina inu aya eniyan eje ki a wo inu re lo die kini a npe ni ina iyato nla nbe laarin ina ati imole ooto ni pe ohun ti imole le se ina le se laye atijo nigba ti won o ti ni ina electric ati awon ina miran imole won a ma tan ina lati fi se imole lati mu eniyan rin lati fi ri ohun ti a fe ri ina le se ohun ti imole le se sugbon opolopo ni ohun ti ina le se ti imole ko le se bi ni leere ewo lo se pataki ju ninu ina ati imole ma da olohun wipe ina baba imole nitori pe ina a ma funi ni imole ohun ti imole n se nu ni sugbon egbegbe ohun miran ni ina le se je ki n so meji ninu re sori ina a ma funi ni imole sori ina a ma fun ojeun ni ounje laisi ina ko si ounje ina lo ku ninu aya ajirere to di atoroje ina lo ku ninu aya woli lo di atoroje ina lo ku ninu aya solu to wa boku lo lo bi ina ba ti ku ninu pepe aya eniyan yo di eru aboku soro ina lo ku ninu pepe aya ni awon alufa won di eru alafa ina lo ku ninu pepe aya ni awon alufa ni won di eru alawo ina lo ku ninu aya ni awon eni ti a pe ni won dogbo si oro ara won ina a ma funi ni itoni ina ata imole si oju ona eni ohun ni iwe saamu so nipa re 119:105 oro re ni imole lamp unto my feet ohun na ni imole si pa ona mi nitori na ni pe ina a ma tan mole si oju ona eniyan a mu ori ohun to ye ko ori a ma to ni a ma foye ye ni nitori imole ni ina je ina a ma pa ni o ina a ma ja fun ni a ma fina ja olodumare funra re sebi ina pelu sulfuru lo fi pa sodomu ati gomora re ina le pa ni a ma fina jagun ina le jo nkan ko so di eru a ma fi iná tu nkan se iná a ma satunse iná a ma gbe ewa jade ekede leti gbogbo eniyan number one okan to ba fe se rere ninu kristi ko le se laisi iná nitori iná oun ni yo tun igba re yi pada iná ni yo pe ogo ti inu jade iná ni yo ra o pada iná ni yóò mú ìdọ̀tí ayé rẹ kúrò iná ni yóò gbé ògo góòlù ayé rẹ jáde láìsí iná kò sí ògo ṣùgbọ́n iná ló ń kú lọ lórí pẹpẹ yìí o kí samueli fẹ́ lọ dùbúlẹ̀ iná fẹ́ kú kò tí ì kú ó wọlú wá dún ó pè samueli ó ní samueli ó pè lẹ́ẹ̀kíní òun dùbúlẹ̀ síwájú pẹpẹ kí iná tó kú kí ló ti samueli ń ṣe iná orí pẹpẹ ò gbọdọ̀ kú ni ọmọdé ni samueli kò sẹ́ni tó kà á sí ṣùgbọ́n ọlọ́run mọ̀ nípa rẹ̀ bàbá àgbà ti dàgbà àwọn ọmọ rẹ̀ kò tọ́jú pẹpẹ Samuel dùbúlẹ̀ níwájú pẹpẹ kí iná tó kú. Ẹ̀yin Samuel tó kù ní ìran yìí, àwọn Eli tó kù ní ìran yìí, ó ṣeéṣe kí a rí Eli tó ń gbọ́ mi. Ẹ̀yin Eli tó wà ní ìran yìí, Olúwa wí pé iná orí pẹpẹ ń kú lọ. Ẹ̀yin Eli tó kù ní ìran yìí, ẹ̀yin àlùfáà Eli, ẹ̀yin grandfather Samuel, Olúwa wí pé iná orí pẹpẹ ń kú lọ. Ṣùgbọ́n ṣe ni láàánú wí pé ọ̀tọ̀ ní nǹkan tí àwọn àlùfáà Eli ń dojúkọ báyìí. Àwọn àlùfáà Eli kò kíyèsí iná orí pẹpẹ mọ́ o. Bí iná orí pẹpẹ bá lè kú kó kú, bí ohun tí a ó jẹ bá ti jáde wá. Àwọn àlùfáà Eli kò kíyèsí iná pẹpẹ, wọn ò kíyèsí iná orí tẹ́ḿpìlì, inú tẹ́ḿpìlì, nítorí pé iná inú àyà ti kú. Kò sí ìsopọ̀ mọ́ láàrin iná inú àyà, iná inú tẹ́ḿpìlì àti iná lórí pẹpẹ. Oh my God, ìsopọ̀ gbọ́dọ̀ wà láàrin iná tí ń bẹ nínú pẹpẹ àyà, iná tí ń bẹ nínú tẹ́ḿpìlì àti iná tí ń bẹ lórí pẹpẹ. Iná inú àyà gbọ́dọ̀ sopọ̀ mọ́ iná inú tẹ́ḿpìlì, iná inú pẹpẹ gbọ́dọ̀ sopọ̀ mọ́ iná inú tẹ́ḿpìlì. Nígbà náà ni iná yóò ran iná, nígbà náà ni ọwọ́ Olúwa yóò máa dún. Ẹ gbọ́ mi o, ẹ̀yin Samuel tó kù ní ìran yìí, ó ṣeéṣe kí ẹ jẹ́ ọmọdé. Ẹ̀yin Samuel tó kù ní ìran yìí, ó ṣeéṣe kí ẹnikẹ́ni má da ohun yín mọ̀. Ẹ̀yin Samuel tó kù ní ìran yìí, ó ṣeéṣe kó jẹ́ pé ilẹ̀ ẹlẹ̀ níwájú pẹpẹ nínú tẹ́ḿpìlì lẹ̀yìn sùn sí. Ṣùgbọ́n kí ni àdojúkọ yìí? Kí ni pàtàkì yìí? Àdojúkọ yìí ni pé iná tó kù yìí ò gbọdọ̀ kú. Bí iná bá ti kú rẹ́dẹ̀rẹ̀dẹ̀ dé, bí iná bá ti kú ẹ̀sìn ti dé, bí iná bá ti kú tán, a ó rí ju èyí tí à ń rí lọ́wọ́lọ́wọ́ lọ o. A rán mi sí orílẹ̀-èdè ńlá yìí, a rán mi sí ìjọ Ọlọ́run alààyè gbogbo, a rán mi sí ẹ̀yin tí ó jẹ́ ti Ọlọ́run síbẹ̀, a rán mi sí ẹ̀yin àlùfáà Eli, ẹ̀yin tó ti pẹ́ nídìí pẹpẹ, ẹ̀yin tó ti jẹ ẹbọ Ọlọ́run sanra, ẹ̀yin tí ọrùn yín ti kí níbi ẹbọ Ọlọ́run. Ó ṣe ni láàánú wípé Eli àlùfáà Ọlọ́run, ó jẹ ẹbọ títí ọrùn rẹ ti yípo. Eli jẹ ẹbọ títí, ó ti dàgbà sí di ẹbọ jíjẹ. Bíbélì mi wípé ojú rẹ ti fọ́. Kí ló ṣẹlẹ̀ tí ojú fi fọ́? Iná kú ni. Bí iná bá kú, ojú wòlíì yóò fọ́. Bí iná bá kú, ojú àlùfáà yóò fọ́. Bí iná bá kú, ọ̀rọ̀ yóò kúrò lẹ́nu ajínrere. Bí iná bá kú, ìran yóò kúrò ní ojú aríran. Bí iná bá kú, ẹgbọ́ Olúwa lẹ́nu mi, kí iná tó kú lórí pẹpẹ. Iná a máa sọ ẹ̀dá di tuntun, iná a máa fún ọ̀jẹun ní oúnjẹ, iná a máa pa àyàn. Oh God, a máa fi iná jà, iná lè pa, iná lè sọ òkè dilẹ̀. Bí iná bá tó iná, iná a máa se òkúta jiná. Afọ́pẹ́ iná ni, iná ni, iná tí omi kìí pa, iná tí àgbàrá ò lè rí ṣe. Nítorí iná inú àpáta, bó bá wà nísàlẹ̀ odò fogún ọdún, bó bá jáde, iná ló kọ rẹ̀. Ẹgbọ́n kí là ń ṣe o? Kí iná tó kú, Olúwa pè Samuel láti dá iná padà. Ó rán sí bàbá rẹ̀ Eli, ṣùgbọ́n Eli kò ríran mọ́. Iná ti kú nínú àyà, iná inú pẹpẹ náà fẹ́ kú. Ṣùgbọ́n kó tó kú tán, a gbé Samuel dìde. Ẹ̀yin Samuel ìran yìí, Olúwa rán mi sí yín o. Ẹ̀yin tí iná orí pẹpẹ sì jẹ lógún, ẹ̀yin tí iná orí pẹpẹ sì jẹ ìtara fún ayé rẹ, ẹ̀yin tí ará tí iná ò gbọdọ̀ kú nínú àyà rẹ̀. Mo ti wú ìṣáájú, ọ̀nà mẹ́ta ni iná ò ti gbọdọ̀ kú. Iná inú àyà rẹ ò gbọdọ̀ kú, iná inú tẹ́ḿpìlì kò gbọdọ̀ kú, iná orí pẹpẹ kò gbọdọ̀ kú ẹ padà sínú ìwé lẹ́tíkù orí ìkẹfà ẹsẹ ìkejìlá àti ẹsẹ ìkẹtàlá kí ni mo lè fi iná wé mo fi iná wé ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ rẹ ní ìmálẹ̀sí ọ̀rọ̀ rẹ ní fìtílà fún ẹsẹ̀ mi ìmálẹ̀sí ipa ọ̀nà mi níbi kíbi tẹ́ ẹ bá ti rí ọ̀rọ̀ ọlọ́run iná ni o iná a máa jó ni fàyfày nítorí ọ̀rọ̀ ọlọ́run a máa jó ni òótọ́ ọ̀rọ̀ a máa bá ni wí olúwa ní kẹ́ ẹ padà sí ibi tí iná wà ẹ tún iná orí pẹpẹ dá ẹ tún iná àyà yín dá ẹ tún iná inú tẹ́ḿpìlì dá èyí ni ọ̀rọ̀ ọlọ́run òtítọ́ ọ̀rọ̀ rẹ̀ ẹ̀rù ń bà mí nítorí ọ̀rọ̀ ń kú nínú ìjọ lónìí a kò fi ààyè gba òtítọ́ ọ̀rọ̀ mọ́ ọ̀tọ̀ ni ohun tí a pè ní ọ̀rọ̀ lónìí irọ́ ni a gbé sókè a ti tẹ òtítọ́ mọ́lẹ̀ ẹni tó ní ọ̀run kígbe pé iná orí pẹpẹ ti ń kù níbo ni ẹ̀yin àgbà àlùfáà ẹ̀yin bàbá mi níbo lẹ wà ẹ̀yin àgbàgbà wòlíì ẹ̀yin àlùfáà élì ẹ̀yin tí ó jẹ ẹbọ ọlọ́run sanra ẹ̀yin sámúẹ́lì kékeré ẹ̀yin tí a fi kọ́ ọlọ́run lọ́rùn ẹ̀yin tí a gbé fún ọlọ́run láti inú oyún wá olúwa wípé kí iná tó kú lórí pẹpẹ iná orí pẹpẹ yóò gbọdọ̀ kú o ọ̀rọ̀ ọlọ́run ni ẹnìkan bí mi léèrè a ní ọ̀rọ̀ ọlọ́run yes ọmọ CAC tó dájú ni mí a ní Sunday school tó very tó heavy a ní ẹ̀kọ́ bíbélì bible study tó lágbára ẹ̀kọ́ tí a ń kọ́ lọ́wọ́lọ́wọ́ lọ́dún yìí ẹ̀kọ́ ìyanu ni ṣùgbọ́n mo béèrè ẹ̀yin àlùfáà tí ó gbé jáde ẹ̀yin àlùfáà tí a gbé ẹ̀kọ́ ọ̀rọ̀ lé lọ́wọ́ ìjẹ́ ọ̀rọ̀ yìí ń bẹ lẹ́nu yín bó bá wà lẹ́nu yín ẹ̀yin á rìn nínú rẹ̀ bí níbo ni iná orí pẹpẹ wà èyí ni ojú ọlọ́run mi ń béèrè iná ti ń kú lọ lórí pẹpẹ o ọ̀pọ̀lọpọ̀ pẹpẹ ni iná rẹ ti tán nítorí àwọn élì ti yó inú ilé lórí ìbùsùn ọlá ni wòlíì àlùfáà élì sùn sí samuel sùn níwájú àpótí ẹ̀yìn olúwa ṣé ìtàn rere ni pé ìgbà kan náà wà tí àwa náà ń sùn síwájú pẹpẹ ẹjọ́ mo béèrè ṣé ìtàn rere lẹ ń pa yìí pé ìgbà kan wà tí iná ń jó nínú tiwa náà ẹ ò padà síwèé lẹ́tíkù ni iná orí pẹpẹ kò gbọdọ̀ kú iná orí pẹpẹ ló kú lọ yìí kí ló ṣẹlẹ̀ ní ìgbà wòlíì èlíjà iná òkú nígbà wòlíì èlíjà làwọn wòlíì bá lè gba orílẹ̀-èdè kan iná ló kú mo fi ọ̀rọ̀ ọlọ́run wé iná tí ò gbọdọ̀ kú bàbá mi wòlíì jerimáyà ní jerimáyà orí ogún ẹsẹ̀ ìkẹsàn-án ó ní bí mo bá wípé èmi kì yóò sọ̀rọ̀ ní orúkọ rẹ mọ́ ó ní ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ ń bẹ ní inú mi bí iná tí a ṣe mọ́ inú egungun mi ó sún mi láti pa á mọ́ra èmi ò lè ṣe é ọ̀rọ̀ ń gbé inú mi wòlíì adédèjì ọ̀rọ̀ ń nà mí ọ̀rọ̀ ń kọ́ mi ọ̀rọ̀ ń bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ ń sọ fún mi wípé iná ò gbọ́dọ̀ kú lórí pẹpẹ àwọn tó wẹjú a máa ní ìbẹ̀rù àwọn tó ní etí tí ó ṣí wọn a máa gbọ́ ohun tí ọ̀pọ̀lọpọ̀ kò gbọ́ iná ń kú lọ lórí pẹpẹ ẹ jáde kúrò ní yàrá ètò lásán ẹ jáde kúrò níbi tẹ́ ẹ ti ń pín oúnjẹ alẹ́ olúwa yìí oúnjẹ alẹ́ nìkan lẹ̀ ń pín ẹ ti sọ oúnjẹ alẹ́ olúwa yìí àmàlà àjẹyọ́ ẹ ti sọ wáìní rẹ̀ ẹ̀jẹ̀ jésù ẹ ti sọ ọ́ di ògógóró àmupara ẹ jáde àwọn apostle wípé àwa ò ní fi iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ sílẹ̀ kí a máa ṣe ìránṣẹ́ temp ìránṣẹ́ pẹpẹ ìránṣẹ́ oúnjẹ a ò ní fi ọ̀rọ̀ ọlọ́run sílẹ̀ ká máa wá ṣe ìránṣẹ́ tábìlì àgàrẹ̀ ìránṣẹ́ tábìlì èé ṣe kí àwọn àlùfáà di ìránṣẹ́ tábìlì àwọn ajínrere di agbátẹrù abọ́ àti oúnjẹ oníṣọjí ò mọjú nkankan ju ìkówójọ lásán mọ ìjọba bá mi ijo olorun ninu aye ki lo sele si na inu aya ki lo sele si na ori pepe ki lo sele si na inu temple samuel dubule ni waju oluwa ki na inu temple to ku ina ni oro olorun kini nkan keji ti mo fi oro olorun we emi mimo ni na according to weberu wipe oluwa olorun wa ina ti jo ni won ni beni beni a jo ni won ina ni egbo mi o nibo ni na mi mimo wa ninu ijo wa loni okay mo fi oro olorun mo fi ina we nkan meji mo fi ina we oro olorun mo fi we emi mimo ina ni oluwa olorun awon omo ogun ina ni oro re tori o gangan na ni oro na asa ko wi pe ni atete ko se ni oro ti wa oro yen wa pelu olorun egbo mi o o gangan olorun ni oro na tori na iba se pe ina oku lori pepe nibo ni awon asotele oti to wa loni nibo ni idari emi mimo to wa loni Olorun lo so fun woli Mose fi Aaron si olori alufa ina nbe ni pepe ni nigba awon baba wa ti ina nbe lori pepe eyin na mo bi a tin fi awon eniyan si aye to ye ina nko lori pepe loni nibo ni re otito wa nibo ni soji otito wa nibo ni oro Olorun joko si nibo ni ina ori pepe ku si eyin to n gbe ohun elo oluwa e pada e je ka wa ina ri ma tesiwaju ninu eko yi lose to n bo ki ina to ku lori pepe sugbon ki n to kuro nbe bi e o ba tete kede loni eyin agba alufa eli to ti je ebo olorun sara eyin samuel kekeke ti a sese n gbe dide egba o iwe ma iwe sam lo kede kan 74 verse 9 o ni ara ki lo de ti oro olorun ko je wa logun mo awa ko ri ami wa mo ki ni ami wa ninu ijo yi ina yen ni bi nkan ba baje nita wa ni e lo sibe yen ibe ni na wa bi a ti kere to yi ọpọlọpọ ijọ to ba yi won lọwọ wa wa ba mi labule nbe yen wa ni baba kini ka ti se ko si oyun oruko ijọ ti alufa re ko ti wa nitori pe won mo pe ina nbe lori temple yoka mi ina nbe ninu ijọ ina nbe lori pepe egbo o eyin samuel kekeke bi ina inu pepe yi ba ku bi ina ori pepe aya re ba ku bi ina inu temple re ba ku bi ina ori pepe ti a fi oso ba ku ireti ti tan ina ni ireti ijo yi ina ni ireti ijo yi e da ina pada sinu ijo 74:9 a ko ri ami wa mo ko si woli kan nigba na ti ku ko si omo ijo kan nigba ti o sina won ti di iranse tabili lose to n bo ma ba o soro lori ki lo pana ma ba o soro bi a se le da ina pada ma ba o soro ohun to sele nigba ti na ku lori temple e je ki a gbagbua nje oluwa olorun awon omo ogun mo ra oro re bi o ti ran mi ni o ana lo ba mi soro na mo si ti ran jade nibi kibi ti oro yi ba de ina ko wo be lo ye ra ba ka to li mo si da mo ran ina jade ina mi mimo mo ran ina si ru okan mo ran ina si ara alaisan mo ran ina si nigeria mo ran ina si ajo okuku mo ran ina si ru ese mo pa ese re ejiji ra pa ile ke to li abi ki ina mi mimo ko ran o lowo jesus

0: kòókò jọjọ kìràkìtà ojoojúmọ ohun ìrònú ìgbésí ayé tó dáa lọjọ iwájú a máa mú kọkàn ó pọ rúru tàbí káyà ó má balẹ tá à ń pè ní stress léde gẹẹsì tó lè yọrí sí àìróorunsùn kéèyàn máa gbàgbé nǹkan tó bá wá rí bẹẹ royal rest herbal capsule ni kò yàn láàyò egbògi ashwagandha tó jẹ ọkan lára èròjà indian ayurvedic medicine ni wọn fi ṣe àjọ nafdac sì fòǹtẹ̀lú má jẹ kí àìbalẹ àyà dá ogúnlẹ má jẹ kó ṣàkóbá fúlera àti agbára rẹ royal rest herbal capsule ni kò máa lò kára ó jí pépé tọkùnrin tóbìnrin ló ń lò iléeṣẹ vital royal integrated services limited tó wà ní number 7 ọbáfẹmi awolowo ìkẹjà nípínlẹ èkó ló ń ṣe ó sì wà láwọn ilé ìtajà oògùn òyìnbó jákèjádò orílẹ̀-èdè yìí àwọn nọmba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 0806-655-5103 tàbí 0703-039-8601 royal rest herbal capsule egbògi tára ń fẹ́.
1: ẹnlẹ́ ń bẹ̀ yẹn ìyẹn ara lé ìjẹ́ àlàáfíà ni mo bá yín ẹ wo ọ̀rọ̀ ìlera gangan ló gbé mi wá àdúrà mi lásìkò yìí ni pé kí elédùwà fi ìlera tó péye jíǹkì wá àmọ́ ẹ wá gbọ́ ó ṣe kókó ká mú àwọn nǹkan tí elédùwà ti fi sísàkánì wa lò nítorí ẹ̀ ní ilé iṣẹ́ kan tí ọ̀rọ̀ ìlera jẹ lógún ṣe ni ká mú ètò yìí wá fún yín ilé iṣẹ́ yìí là ń pè ní vital royal services integrated limited iṣẹ́ tiwọn ni ká fi egbòogi tí àwọn èèyàn ti ń lò látọdúnmọ́dún pẹ̀lú ẹ̀rí ká fi ṣe àwọn oògùn tó ń gba àwọn ènìyàn sílẹ̀ lọ́wọ́ ìpèníjà nípa ọ̀rọ̀ ìlera àwọn egbòogi ilẹ̀ india tí a mọ̀ sí ayurvedic herbs ni a fi ṣe àwọn oògùn yìí láti lè ran àwọn èèyàn lọ́wọ́ láti gbé ìgbé ayé pẹ̀lú okun agbára àti ìlera tí ó péye èyí tí màá kọ́kọ́ bá yín sọ̀rọ̀ nípa rẹ̀ ni royal rest herbal capsule royal rest herbal capsule ashwagandha la fi ṣe èyí egbòogi ashwagandha yìí ni a mọ̀ fún bí ó ṣe máa bá ni kápá ìpòrúurú ọkàn eléyìí tí àwọn olóyìnbó mọ̀ sí stress kí àyà èèyàn máa lù pìpìpì ó máa bá ni kápá ẹ̀ táwọn olóyìnbó ń pè ní heart palpitation ó máa ń fúnni ní ìfọ̀kànbalẹ̀ ó sì máa ń jẹ́ kí ọkùnrin ó lè ṣe dédé nínú ilé ó tún máa ń jẹ́ kí ìlera obìnrin ṣe rẹ́gí tó fi jẹ́ pé ọ̀lẹ ayọ̀ ó lè máa sọ nínú ìyàwó ilé ó wà fún ọkùnrin àti obìnrin royal rest yìí a máa fúnni ní okun a máa fúnni ní ìfọ̀kànbalẹ̀ látara egbòogi kí n tó bọ́ sórí ìkejì bóyá ẹ fẹ́ béèrè ìbéèrè ni àbẹ fẹ́ ra àwọn oògùn yìí tàbí fún ohunkóhun tẹ bá fẹ́ mọ̀ nípa àwọn egbòogi yìí ẹ pé 0806-861-5751 tàbí kí ẹ pé 0806-655-5103 ìkejì tí mo tún fẹ́ bá yín sọ̀rọ̀ nípa rẹ̀ la pè ní royal guard egbòogi neem extract la fi ṣe egbòogi yìí ó máa ń fo ẹ̀jẹ̀ mọ́ ó máa ń wòye àjà pẹ̀lú àwọn àrùn tó ń yọ sí ni lára bí ìrorẹ́ ìṣáká àti ìta ó máa ń mára jọ̀lọ̀ ó máa ń jẹ́ kéèyàn dùn ún wò lójú ó sì tún ṣiṣẹ́ bí àjídèwé amárúgbó takébé ni o béèyàn bá ń lò ó kì í jẹ́ kéèyàn ó tètè gbó lójú ká tó bọ́ sórí ẹlẹ́ẹ̀kẹta ẹ jẹ́ kí n fi tó yín létí pé àwọn oògùn wa ti ní òǹtẹ̀ nafdac léyìí tó ń fihàn pé ó dára fún lílò ǹjẹ́ yín tí ẹ ń wò pé àwọn bolẹ̀ ti lè rí àwọn oògùn yìí rà ẹ lè ríra ní danax pharmacy tó wà ní àdójúkọ adamasigba nílùú ìbàdàn ó tún wà ní kúnlé ara pharmacy ní àdójúkọ uch nìbàdàn ó wà ní westland pharmacy lẹ́gbẹ̀ẹ́ kúnlé ara ní àdójúkọ uch nìbàdàn náà bákan náà ó tún wà ní misga pharmacy tó wà lẹ́gbẹ̀ẹ́ sabo central mosque ní sabo mokola nìbàdàn ó wà ní merike pharmacy nìbàdàn ẹ tún lè ríra ní real crown pharmacy ní challenge nìbàdàn ó tún wà ní ayọ̀ọ́lá pharmacy iwo road ogun wa ẹlẹ́kẹta tí mo fẹ́ bá yín sọ ó la pè ní royal intact eléyìí tí a ṣe pẹ̀lú ashwagandha maca root àti shilajit ogun ajẹ́bí ìdánì ó máa ń jẹ́ kí ọkùnrin ó lè ṣe déédé nínú ilé ó ń fún ọkùnrin ní okun àti agbára tí ọkùnrin ó fi ní ìdánilójú nínú iṣẹ́ tí elédùwà pè ní tirẹ̀ kí n tó tẹ̀síwájú iléeṣẹ́ vital royal services integrated limited tó ń ṣe àwọn egbòogi yìí wà ní number 7 ọbáfẹ́mi awolowowe ìkẹjà ní ìpínlẹ̀ èkó fún àlàyé síwájú sí tàbí láti ra àwọn egbòogi yìí ẹ lè pe 0806-861-5751 tàbí kí ẹ pe 0806-655-5103 egbòogi ẹlẹ́ẹ̀kẹrin tí mo fẹ́ bá yín sọ̀rọ̀ nípa rẹ̀ ni a pè ní royal insucap royal insucap eléyìí tí a ṣe láti ara guinemas investor eléyìí máa ń kojú àrùn tí a mọ̀ sí àtọ̀gbẹ egbòogi yìí la máa ń lò láti jẹ́ kí ṣúgà inú ẹ̀jẹ̀ kí ó wà bó ṣe yẹ kó wà ó máa ń jẹ́ kí ara ó ṣiṣẹ́ dáradára nípa jíjẹ́ kí oúnjẹ sọ̀kalẹ̀ nípa yíyọ àwọn àǹfààní tó wà nínú oúnjẹ ó sì ń ranni lọ́wọ́ láti gbé ìgbé ayé àlàáfíà kí èèyàn sì gbádùn ìgbé ayé ẹni ẹ má gbàgbé o nafdac ti fi òǹtẹ̀ lu àwọn oògùn wa yìí àwọn egbòogi indian ayurvedic la fi ṣe ẹ sì lè rí àwọn oògùn yìí rà ní danax pharmacy kúnlé ara pharmacy westland pharmacy misga pharmacy merike pharmacy real crown pharmacy ayọ̀ọ́lá pharmacy ẹ pè wá sórí 0806 861 5751. Vital Royal Services Integrated Limited Luni, Ilerawa, Kuninda Wagunleo.
2: Lagilu FM 96.7.
3: Mo ki gbogbo eti to n gbo mi aisan ti o gbogun adani waye ko ma ni fi se enikokan wa oruko mi ni Arole Obadara ti gbogbo aye a ma pe ni baba oju ni mole ara baba oju ba mi kale mo ti wa ni ibi afihan tewetegbo alaafia eti n lo lowo lowo ninu ogba Liberty Stadium to wa ni oso sami okeado ni ilu Ibadan mo wa ni stand number 5 iso elekarun stand number 5 baba oju ni mole ara ti gbogbo aye tun ma pe ni baba oju ba mi kale mo gbadura fun wo to n gbe mi pe oju gbogbo wa yo ba kale o ki la fe bara wa so ohun na ni oro nipa irina wa tori pe awon agbalagba yo ba won ma ni oju lo bara atelese ni oba one iwo to ba po ni pe ni jakan ninu oju re wa yoju si oloye obadara baba oju ba mi kale mo wa ni iso elekarun stand number 5 stand number 5 ero ba ni soro mi ni 09048868530 09048868853 to iwo to n gbo mi to mo po ni pe ni ja oju to ba ji laaro mu owo otun ko fi boju otun ko la mu owo si ko fi boju osi ko la ko wa wo ipo ti ailera oju ti e ba wa boya oju yin gun eni aboju yin hun eni aboju yin sale abo ti e rin ohun ni wini abi wo to ti e rin na ri ila to wa ni atelewo re abi wo to ti e je pe ti wo ba tene moto bayi ise lo ma da si koto o ma da si gegele elomi o da yato mo laarin aro laarin ose laarin ale elomi ti wo ba text message si lori phone oni le rin na ri ka elomi o le ka bibeli be elomi o le ka alqurani orisirisi aisen ni ma nfa ipenija ke yo ma ri na dede alakoko be ni keyan ni nero ajaka oko elewu gbedu a ma sakoba fun irina eyan kokoro nu eje a ma sakoba fun irina eyan keyan ma si eyo welewele bi e merin bi e marun ki le o to mo gbogbo awon kan yi o le sakoba fun oju eni bakan na ifupa giga to ba nbe lara eyan o le se akoba fun oju elomi ofa fota ofa sakatu oloko se elomi lara ni oba ri ne mo won ti ene ka se elomi ni bi irina re ni lo ba laju ikale ko fi ri kankan mo to ba ropo ni gbogbo ipenija awon aisan oju ta nso yi boya ki nkan funfun ko wa lewo tonto si bi are oju re ko ma so fun pe aisan ayokele foju ni ayokele ba irina je ni abi ko ma ti so pe aisan cataract lo ni ni abi terijom eyi ke ya aisan oju ti ba ndo laamu lati bi ogun odun ni ogoje odun ni abe ti e ti wa sisi abesi o ori na ri nkankan ma bo wa ba mi ni bi ipate alaafia eti lo lowo lowo ninu ogba Liberty Stadium okeado nilu Ibadan lodo Arole Obadara baba oju ni mole ara iso elekarun ni mo wa stand number 5 stand number 5 abi ko pero ba ni soro mi 09048868853 09048868853 gbogbo iwo to ba ni pe ni ja oju to ba tin bo wa sodo mi mu agbon eyo kan e to lomi ninu dada ko mu dani tori pe bo mi se nwo nu agbon ko si eda kankan to ye boju lo si se la ti o ri na kedere ko ni ye awon ota re tori pe opolopo tin wa sile ise wa ti won ti wa dupe eledumare o je ki won nu wa dupe ni to ba ro po ni pe ni ja aisan oju boya ori na ri kan to sumo ni ori na ri kan to jina si o ni abo ori bi oye ni ori bi efi ni aboju ti e ti ma ndiu abo ma sane abi wo to ori na ri nkan to sumo ori kan to jina si o le da belika o le da quranika ah wa yoju si Arole Obadara baba oju ni mole ara ni stand number 5 pelu ogun olohun ti ro kan be ta jogun awon baba wa ti ro inu won pe ni ti ro koju omole kedere bi awon agbalagba ba le won ari na kedere bo mode ba le ari na kedere wa yoju si mi ko wa gba ti ro abalaye yi o si ayewo ni ile ise wa lofe o si da kadi wa pelu owo perete to ba si debi ipate ta n se lowo lowo iwo so pe o n lo sodo Arole Obadara stand number 5 ko ma te monu pe stand number 5 abi ko ti e wa pero ba ni soro yi 09048868853 tun ba le kan si 09048868853 53 iso elekarun ohun ni mo wa fun eyike ya ise oju ti ba ndo laamu to ti nawo si nawo si ti o ba lo ah iru olorun ni o ma si iru eyan po laye to ba wa dodo mi laarin ojo meta pere won na mo wi pe olorun fe nikan se ju enikan lo imare ti yin o stand number 5 ibe ni mo wa o double

0: Lage Lu FM. Jaga bago buletio. Maro wancho.
1: Àlàáfíà Ọlọ́run kó bàbá ogbe tí tó ń gbọ́ mi lákòókò yìí. Mo kí ọkùnrin, mo kí obìnrin, àìsàn tí ó gbóògùn. Ọlọ́run ò ní fi sẹ́nì kankan yín o. Orúkọ tèmi ni Bàbá Égún.
2: Tí mo wá láti àjàṣe ẹkú tọnu, tí mo ti wà níbi ìpàtẹ tewétegbò. Àlàáfíà tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní inú Liberty Stadium ní ọ̀sán sàmí ibẹ̀ la wà. Tọ́ bá ti wọnú ọgbà, sọ pé star number 12 ló ń lọ. Ẹ kọ́lẹ̀ star number 12 ni Bàbá Égún wà olójú.
1: Ọlọ́run ọba ò ní gba ojúlọ́wọ́ gbogbo wa o. Tí wọ́n bá ní ojú ń yọ̀ yẹn lẹ́nu, nǹkan kan ló ń fà á. Bóyá àwọn tiẹ̀ ti ní akọ kòkòrò nẹ́run ní ara, tàbí oníkòkòrò inú ẹ̀jẹ̀, tàbí ìfúnpá gíga nírú ara rẹ, ó lè ṣàkóbá fún ìrìnà ẹwà. Bóyá àwa máa rí bí kurukuru, àbí kó máa rí bí èéfín, àbí kó máa rí bí ọyẹ́. O ò rí ra àtẹlẹwọ́ rẹ, o ò dá 1000 naira mọ̀ yàtọ̀ sí 500 naira. Ẹlòmíì ò lè rìn lálẹ́ nínú ẹ̀ mọ́tò bá kó sí níbi ìrìnà tiẹ̀. Bó ṣe ń já sí kòtò ni ó máa já sí gegelete. Ẹlòmíì ò lè ka nǹkan tó wẹ́, ẹlòmíì ò lè ka mẹ́sẹ́ẹ̀jì mọ́. Bẹ́ẹ̀ni ẹlòmíì ò rẹni tó ń bọ̀ lọ́ọ̀kan. Àfìgbà tó bá súnmọ́ yóò tó máa sọ pé àsílágbájá àṣewọ̀ ni. O ò dá ọ̀sánmọ̀ yàtọ̀ fún alẹ́, ọmọ ló ń fa ẹlòmíì káàkiri. Níṣẹ́ ni ó tiẹ̀ dàbí wípé aláǹtakùn ọ́ ta gàgá síbi ìrìnà tẹlòmíì. Tẹlòmíì ó máa rí bí okùn níbi ìrìnà tiẹ̀. Ẹlòmíì tiẹ̀ wá la ojú rẹ̀ kalẹ̀, kò fi rí nǹkan kan mọ́ rárá. Ẹlòmíì ò dákọ́lọ́ aṣọ tó wọ̀ mọ́. Ẹlòmíì ò rí nẹ rí nǹkan tó fẹ́ jẹ. Ẹ máa ní jẹ́ǹjẹ́ ọ̀tá yín. Ẹkún àárọ̀, ẹkún ọ̀sán, ẹkún alẹ́, ogbe tí tó ń gbọ́ mi lákòókò yìí. Ẹ máa ní rógun ẹkún. Béèyàn bá ń sun ẹkún àsìjù, a máa ṣàkóbá fún ìrìnà wa. Ìfúnpá gíga, kéèyàn máa ro orun sùn. Ìtọ̀ àtọ̀jù, kéèyàn tọ̀ kalẹ̀ kéèrà ó pé bà kí o máa tọ̀ bí ẹ̀mẹfà ibi kílẹ̀ o tó mọ́. Ó lè ṣàkóbá fún ìrìnà wa. Tó ti ọmọ ahóye, tí pẹ́sọ̀ bá ti pọ̀jù fún ojú, kì í jẹ́ kí èèyàn rìnà dáadáa. A ti ẹ̀ ń

0: lójú rẹ̀. Ẹlòmíì ò ti ẹ̀ lè wa ọkọ̀ alẹ́ mọ́. Ẹlòmíì ti ẹ̀ ṣe lásán. Bóyá ọfà Sakatu ló bà ọ́ lójú ni, àbí ọfà Fùtá ló bà ọ́ lójú, àbí ọfà Bàbà ló bà ẹ́ lójú. Tó ò fi rí na mọ́, gbéra ńlẹ̀ wá yọjú sí ọ̀dọ̀ Bàbá Égún. Tí ọba kọ́kọ́ dé ọ̀dọ̀ wa, a kọ́kọ́ ṣe àyẹ̀wò ní ìlànà tìgbàlódé àti ìlànà ti àwọn baba ńlá wa. Mọ́ pa sí ọ̀rọ̀ sínú ilé ayé gbogbo ẹ̀yin tí ojú ń yọ lẹ́nu lákòókò yìí pé ẹ ní fọ́ lójú inú, ẹ ní fọ́ lójú ìta. Ọ̀pọ̀lọpọ̀ ẹyin bàbá mi ẹyin ìyá mi tẹ la ìrìnà ti yín kalẹ̀ tẹ fi rí nǹkan kan mọ́. Ológun ọdún wà, ọlọ́dún mẹ́wàá wà, tẹ ti wá rora yín pin pé ẹ lè rìnà mọ́. Ẹ padà ẹ̀yin kọ́ lọ́lọ́run àdúrà ń gbà nílé iṣẹ́ Bàbá Égún. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ta ti tọ́jú tí wọ́n ti la ìrìnà ti wọn kalẹ̀ tí wò fi rí nǹkan kan mọ́ tọ́ délé iṣẹ́ Bàbá Égún. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lọ́dọ̀ ẹ̀ tún mẹ́lòmíì wá. Ẹ̀yin náà gbìyànjú, ẹ má bora yín mọ́lé, ẹ má bora yín pa o. Àìsàn tí ò gbóògùn Ọlọ́run bọ̀bọ̀ ọlọ́jọ́ òní kò ní sọ yín sínú okùn ayé o. Ìwọ́n ti wá lọ sí àyẹ̀wò, wọ́n ń pè lórúkọ kan fún ẹ. Gbéralẹ̀ wá yẹjú sẹ́mi Bàbá Égún. Tí wọ́n náà bá dé ọ̀dọ̀ mi, ó mọ̀ pé Ọlọ́run bá fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ. Èmi sì fara ní ìyẹn lórí owó torí pé mi ò gbàdúrà k'Ọlọ́run fara ní mí. Gbogbo tí tó ń gbọ́ mi lákòókò yìí, ojú inú yín kò ní fọ́, títa ò ní fọ́, ojú yóò ní relédè yìí. Ta yàtọ̀ ọmọ tọkọ nínú ilé yín o. Èyíkéyìí tọ́ ọ bá ti rí pé ó ń ṣe ẹ́ nínú àìsàn ojú tó ń yọ ẹ́ lẹ́nu, gbéra ìdílé wa yọjú sí Bàbá Égún olóòtú ojú. Àìsàn níbo mi mọ́ra kí n pa láìsàn wí, tú mi síta kí n fi ẹ́ sílẹ̀ láìsàn wí. Àìsàn tí ó fọ yín lójú, adániwáyé kò ní gbé bá yín o. Ẹ délé, ẹ má bora yín mọ́lé, ẹ má bora yín pa. Tí wọ́n náà bá délé iṣẹ́ Bàbá Égún, ọ mọ̀ pé Ọlọ́run ọba ó ń fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ.
1: Bàbá Égún tí mo wá láti àjàṣe ẹkú tọnu, tọ́ bá ti wọnú ọgbà sọ pé star number 12 ló ń lọ, ẹ kọ́lẹ̀ star number 12 ni Bàbá Égún wà olójú.
0: Ní iléeṣẹ́ Bàbá Égún, àwọn ò kí ń kàn kan sínú ojú o. Gbogbo ohun tá a bá máa fún ẹ, ewé àtegbò wa, ẹnu lẹ̀ ti máa lò ó, àwọn ò kí ń kàn kan sínú ojú. Irinṣẹ́ ti wà ńlẹ̀, irinṣẹ́ ìgbàlódé tá a fi máa ṣe àyẹ̀wò láti máa mọ irú àìsàn ojú wo ni o ní pẹ̀lú òògùn lọ́dọ̀ Ọlọ́run. Àdúrà yín gbà. O sì lè pè mí sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 08065896839. Ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí 08065896839. Àní wọnú

0: bọ̀ dé pẹ̀lú ìlànà tuntun gbóná tí ó ṣe èmi àti ẹ láǹfààní. Ilẹ̀yà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport Iléyà nínú oṣù mẹ́ẹ̀ yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Káṣe ẹ̀ fún olóríire kan ní àgbọ̀n ńlá pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000. Iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ń ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kún kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti Cashier? Mo ti Cashier.
1: Kò sẹ́ni tó lúwa ò ní ṣeré fún. Ojú wa ló fẹ́ sí.
2: Ìyẹn fẹ́ni tó bá máa ti ń sẹni o. Bí kábàlì kọ́lé láyé, tálákò ojú sikélébé lọ tó sì nílé tẹ̀ lókè èèpẹ̀. Ẹ̀dá tó wó bá rogún sí lọ́wọ́ tó jogun fàájì àti sekárí mi. Wọ́n má gbàgbé pé bíríkì méjì ìgò kan ni o. Àbẹ́ẹ̀ mọ̀, owó tí ń bá fàájì lọ òkèrè.
3: Oní tèmi, 1 million naira tó promise mi lánàá ń kọ.
4: Bèbí mi, mo ti dì í lẹ̀ fún ẹ. Ẹrù re.
2: Pẹ̀lú atọ́tọ́nu mi sí ọ. 1 million naira owó lẹ̀ lọ́dọ̀ Bọ̀sún King. Kíni wọ́n fẹ́ fi ṣe birthday fóbìnrin? Àìlákàṣe ṣe ìgbésí ayé rẹ o.
4: Ìgbésí ayé rí mi lọ́la ni mò ń gbé. Àsọ̀rí mi ò pé.
2: Orí rẹ pé o lóní mọ̀ràn gidi ni. Níbi tá a yẹ lajúdé. Tóní kálukú ti ń ra éka éka ilẹ̀. Dáko kọ́lé iṣẹ́. Àròyé kò sóúnjẹ lílù. Oúnjẹ wọn ni Bọ̀sún King. Tóró débẹ̀ tí fi ń talẹ̀ léka léka. Fún gbogbo ẹni fẹ́ fi dáko. Fẹ́ fi kọ́lé iṣẹ́. Fẹ́ fi sódò ẹja sìn kan sìn. Bẹ̀rẹ̀ láti orí plot plot. 1,000 acre, 2,000 acre, 3,000 acre, 4,000 acre, 5,000 acre, 6,000 acre, 7,000 acre, 8,000 acre, 10,000 acre ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lóní lujì lu lónílẹ̀ sí kárí-kárí. Ẹ̀wẹ̀ bọ́ọ̀lálẹ̀ bótalẹ̀ bóralétalé. Kàn sí wọn ní Chrisbok Building, Mobi Bus Store, Odò Ọ̀nà Àpáta Ìbàdàn. Tẹlifóònù 070-6281-7806 tàbí 070-7103-6974. Kàn sí Bọ̀sún King. Kò dọ̀nílẹ̀, bọ̀nílẹ̀ jaburata.

0: ṣe lójú iná lè wúra oorun àgbẹ̀dọ̀ ibàkíbà kan ò tó fọwọ́ sọ̀yà níwájú datmal ds jẹ́nráyè ajíṣègùn kọlu àwọn ibà fàjọfàjọ datmal ds tí wọ́n ṣe pẹ̀lú atẹ́mítà àti lumefantrine tó jẹ́ 80mg àti 480mg ọ̀tá ayérayé ní àrùn ibà àti datmal ds ọ̀gá méjì ò gbọ́dọ̀ gbénú ọkọ̀ kan ìwọ̀ àjọ nafdac fòun tẹ̀lú datmal ds bí datmal ds ṣe wà fún àgbàlagbà bẹ́ẹ̀ náà ni datmal ṣóngálá tó jẹ́ 20mg àti 120mg ṣe wà fún àwọn ọmọdé iléeṣẹ́ jesse pharmaceutical company limited ló gbé jáde tó ń tà ó ń fi alágbàtà káàkiri nàìjíríà ẹ pé 0806-646-6115 níwọ̀n ìgbà tí gbogbo wa ti fẹnu kò pé ibà ò dá alágọ̀ ara kí ló fẹ́ di ọ lọ́wọ́ láti máa ní datmal ds lọ́wọ́ lóòrèkóòrè àlàáfíà rẹ ṣe kókó bara ò bá jí pépé lẹ́yìn ọjọ́ mẹ́ta lọ rí dókítà rẹ o
1: Javis PR Eye Care Foundation ló ń lọ́gun tata wípé ti yín mélòó gbogbo èèyàn àbàdà tágbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá ń gbà lura wa ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kẹ́sàgọ́ ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara ìdí pàtàkì rèé tí àjọ Javis PR Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PR Eye Care Foundation àǹfààní ńlá gbà lèyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání N1,000 péré lówó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú o reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀ àníṣẹ́ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ mọ bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú ń rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PR Eye Care Foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á nùgbà láì sí nira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọdé ni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fòdà lójú pópó láfi ní ọmọ lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite unity bank Charity Cultural Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó tí ń fowó sanu shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé 0905444844 ojúlọ́ba ara kò ní dín dúró mọ́ wa lágbárí.
2: Flash FM Media Academy níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
3: Ẹyin tèmi báwo ni o ṣe wa ẹ wa.
4: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kan wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
5: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
6: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
7: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Bọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
8: 0807-112-4000 0807-112-4000.
7: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

lórí ètò lálẹ́ yẹn gẹ́gẹ́ bí ìṣe wa. Ẹ̀yin tẹ́ ẹ bá lóhun tẹ́ ẹ fẹ́ tà ẹ́ pè sórí ètò. Ẹ̀sùn tẹ́ ẹ fẹ́ tà bóyá lẹ̀ ni bóyá lé ni bóyá mọ́tò ni. Ẹ̀yin tẹ́ ẹ bá wá nífẹ̀ẹ́ sí tẹ́ ẹ ti gbọ́ lè tẹ́ ẹ fẹ́ rà. Tàbí bóyá lára ilé ìta àti kà tá a kà lọ́dọ̀ wa náà ni.

0: oko fun ojulowo eroja viber vitamins ati minerals to fi ma eroja lysine o fele lowo ko ni gluten ninu o wa ni 1 kg 5 kg to fi ma 10 kg ase lati le ise mass foods industries limited
1: e tun le rira ni ema flow shop ni grace building opposite ap filling station jagun bus stop tabi ke pe 08062512086 ati alaji 10 ten shop ni akeremi jagaban ultra modern shop bodija ibadan telephone number 08130942495
2: onje olokele mazal vita ayo gbogbo le maulaya
3: Ìrìn àjò umra láti ṣàlékún imani kálẹ̀ bàjẹ́ ayéjìrì àlìkìámọ̀ tún ti wá ṣí sílẹ̀ nílé iṣẹ́ Aljanna Travels fún gbogbo mùsùlùmí tí kìí fi umra ṣeré láti wá bá a ṣe umra oṣù keje tá lọ ní July 21 tá padà ní July 30 ìfowókọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí báyìí ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ nílẹ̀ tó bá dẹ̀ jẹ́ umra maulud lẹ́fẹ́ bá wa ṣe èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026 ká fowókọ́lẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀ ọ̀kan sì tún wá ní umra December èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026 ẹ tètè máa bọ̀ wá sí Aljanna Travels tó wà ní Nevada Plaza 140/142 Liberty Road Eleure Bus Stop Ibadan kó tó kásẹ̀ nílẹ̀ o ṣe mọ̀ pé gbogbo ètò ni aláwọ̀ ń bá wa tò tó ń gúnrégé ní Aljanna Travels ìrọ̀rùn ni visa umra pẹ̀lú return ticket àwọn bọ́ọ̀sì ọlọ́yẹ ló ń gbé wa kiri ní Makka àti Madina pẹ̀lú ilégbèé ìrọ̀rùn tí ò jìnà sí Haram tó fi mọ́ sí yàrá ọ̀fẹ́ èyíkéyìí umra tẹ fẹ́ bá wa ṣe ní Aljanna Travels ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 0904444945 a wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti Instagram at aljannatravels.ng pẹ̀lú Aljanna Travels ìfọ̀kànbalẹ̀ ní umra lílọ.
4: Lagilu FM 96.7
5: Eka abọ pada latojo oja. Itoju ta ile ngo lati le ise Lagilu FM 96.7 oke gajoke. Eto ile ni se pelu karakata. Ile. Ile ati moto. Eje mu eyi wana. Eni to ba nje Musa Jimo Ladejo. Tabi Sheriff Jimo Ladejo. Tabi yin te ba mo awon mejeji yi tabi te mo kan ninu awon mejeji. Won wa won lati le. Ki se fun iku ki se fun tarun o. Won wa won pe kan wa gba ogun ibi won ni. Musa Jimo Oladejo ati Sheriff Jimo Oladejo tanje omo bibi ile wegbemi compound ni ilu Ede ni Osun State oruko iya won amo je Adija ati Jimo eni ton wa won ni Jelile Jimo Oladejo Te ba wan gbo mi tabi eyin te mo won te n gbo radio yi lowo lowo number te pe si ohun ni 08059140427 eje n so le kan si 08059140427

0: Hello.
1: Ekale.
0: Ekale sa.
1: Yes, sir. Kile feta
0: sa. Oruko mi ni Virgil. Radio Glass so you.
1: Kile feta baba.
0: Public car of Jaco. Ni shoko.
1: Ile eka marun baba, ile eka marun ni soka te feta.
0: Hello.
1: Eni ile eka marun tin be ni soka te feta.
0: Na o ti ba marun.
1: Lagbede
0: kini o nta o ri ba di bo mi gbo le yen.
1: Hello sir.
0: O wa ni pipo lesses we to a to lo si Shazam si e papa lanto very tech 10 minutes la so go ta plan to da so se yen ni si be be ti na lo wa le wa fa bi ka so plan.
1: Hello le fe ta e ka kokan.
0: Mo la be ta e ti mi la be ta ma.
1: Mararun yen le fe ta papo.
0: Then
1: 18 million.
0: Eh to ba je en ra ika kan 25.
1: Ni bo le ni pe le yi wa gangan e tun so je ngoda dami o gbo yin.
0: Ni o wa ni. Ni shagam si papa la to express we. Shagam si papa la to express we. Ti wa ti wa lo si papa lo mo ifu so lo ba ko ni be yen. Ifoloka government ni bera to ko jina si papa plan ti wa ko se se ni olojogo
1: nibiti ile yi wa si express o to bi ilin seju melo
0: se si papa plan yen abi
1: si
0: bo
1: si express shagam
0: si express ko se ni ko te ju ni se awon ma gbo so je ku bayi ni
1: ta ba wa lori ile ya mo wo express nlo kan
0: eh ke na wa le ko da lori ile ya mo express nlo kan bayi
1: o da eni to ba fe ra plot kan 2.5 sugbon mararun
0: bi ara ra mo se mi so ni 3.5 eh eh wo da ra ma un e ki mi wa la pe
1: e ka le pe ki se plot o wa bi
0: sorry e ma bi mo se mi so ni e ka ni mo pe
1: eh e ka ni
0: Lẹ́yìn náà, àwọn 5+ wọ́n tó wà nílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹ̀bẹ̀ náà lẹ́gbẹ̀ẹ́ sáà di kan jẹ́ plot 5 tí ó máa tún ní ìdí ẹ̀ náà wà nbẹ̀.
1: Plot 5 mi-ín wà tí ó jìnà sí ibi tí 5 acres
0: ẹ̀ wà. Tí ó jẹ́ 5 acres.
1: Èlò lẹ fẹ́ ta òun.
0: Kí lẹ sọ?
1: Èlò lẹ fẹ́ ta òun.
0: Ẹ sáré tí sáré ra plot yẹn ṣírú ẹ̀ náà ní sábà di mánà sí ìlú rẹ̀ kó jẹ́ ìdí mílíọ̀nù ní ìsìsìkà that is 3 million lájẹ́ àwọn ẹ̀rọ lájẹ́ ìrìnàjò ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba.
1: Bàbá Emon tí ó ṣẹlẹ̀.
0: Ok.
1: A fi nọmba wa síta kétò tó parí WhatsApp nọmba ni kẹ́ ẹ wá sẹ́ndì dìtì sí ilẹ̀ méjèèjì yìí kẹ́ ẹ farabalẹ̀ wá ṣe calculation yìí kẹ́ ẹ sẹ́ndì ẹ̀ sí àbáyé sọ̀rọ̀ di WhatsApp sá. Kò mọ̀ jẹ́ pé calculation ni ó mọ̀ gba time wọ̀.

ilẹ̀ plot márùn kan ni tẹni fẹ́ ta ilẹ̀ ń bẹ ní alágbẹ̀dẹ road 5 ní off edo road wọn ló súnmọ́ railway station ti ń bẹ ní omi àdìyó yìí dáadáa ilẹ̀ tá ń sọ yìí wọn ló dáa fún both commercial and residents torí ibi tó wà ojú táyé gbangba gbangba ni wọn sì ní valid document ń bẹ fún 2.5 million naira ní plot kan plot márùn ní ń bẹ

0: ilẹ̀ oko kan bẹ tẹni ifẹ ta gbogbo ilẹ̀ lapapọ̀ jẹ 8.7 acres ilẹ̀ tan so yin bẹ ni abule kan tan pe ni matako won ni abule yin o sumo ọjà aye pe daada iyan lagbegbe apo mu ni ipinle osun se wa re gbogbo 8.7 acres yi te ba fe gbe tan 7.5 million naira pere ni ṣùgbọ́n tó bá jẹ́ pé kàyọ̀ kan lẹ́yìn fẹ́ rà ń bẹ̀ 1.2 million naira. Hello, ní pàápàá kí lè fẹ́ tà sà.
1: Hello, ẹ kalẹ̀ sà.
0: Ní pàápàá kí lè fẹ́ tà bàbá.
1: Ọkọ ètò sà.
0: Yes, sà kí lè fẹ́ tà.
1: Ẹjọ́ a fẹ́ ta ìkan ní ilé ìdè wọ́n pe bẹ̀ ní òmùwá ìdílé.
0: Ilé abílé.
1: A fẹ́ ta lẹ̀ AFM plọ́ọ̀tì márùn-ún ní ilẹ̀ yẹn. So, ó wà lẹ́gbẹ̀ẹ́ títì.
0: Baba e mo nta se akoko ti ko ni papa mora nta se ni pe ma fi number whatsapp number wa sita ni si
1: plus 5 plus 5
0: akoko ti ko wa ni papa mora mo binu ma fi number wa sita yin o whatsapp number e send the details nte fe ta e sori e number yi ni 0704238 3951 0704238 3951 ẹyin tẹ bá ní tẹ fẹ tà tẹyin tẹ wà tẹ fẹ ra ẹ send díẹ sórí nọmba yìí kò ní jù báyìí lọ lórí ètò ojú táyé fún ta lẹyìn lórúkọ olóòtú ètò yìí ọgá wa kenneth gunjo lórúkọ gbẹngà oyàtọ ọláyíwọlá àti lórúkọ asins adémọlá aládágbére àtàwọn àtẹyìn àpàdé lọjọ mẹjọ bọlọ ń bá fẹ olúmúyíwá adéyẹyẹ lórúkọ àti tèmi tí gbogbo yín mọ sí rédíò apostle destiny ja lọlé
2: bàbá túndé abib destiny ló ń sọ pé ó dáárọ káfíńrẹ pàdé lọjọ mẹjọ.
0: ẹ má ti gbé kúrò ń bẹ bá mi ó wọlé báyìí lógúdúgba kan ó lórí ètò akọni ìgbà wáṣẹ ẹ ṣe tẹ ń gbọ wa ó dàbọ.

106.7. La Gelu FM, Jagaba Gogoretio.

kábíyèsí olúbàdàn mo kiyin o kábíyèsí o kájẹ ọpẹ lórí kí bàtọ ọpẹ lẹsẹ jẹgbẹni lẹkẹ kọpẹ lọrùn kírù kẹrẹ kọ wá di yẹwọnrán láàfin lórí ọrọ ilẹ tá a máa sọhun a tún sọ lálẹ yìí ẹni tó bá jẹ olóyè nìbàdàn lónìí ẹ gbà wípé aṣojú olúbàdàn lẹ jẹ o ẹ bá jẹ mọgàjí ẹ bá jẹ baálẹ ẹyin tẹ tó wá tún joyè láwọn lábẹ àwọn baálẹ lábẹ mọgàjí aṣojú olúbàdàn lẹ jẹ o ṣé ẹ rẹ́ni tí ọba tó yè é jẹ èyí ẹ fi tìpá tìkúùkù jẹ mọ̀rẹ́ ń tó ní wọ́n talẹ̀ bàbá àwọn akáńtà tó sì jẹ́ pé gbogbo ayé lọ́mà pé ká gbogbo ilẹ̀ wọ́n ti pín ti kálukú fún ọwọ́ ajẹ́bálẹ̀ tán lọ́ba ní gbogbo ẹ̀yìn tẹ́ ẹ ralẹ̀ ẹ wà máa tún rẹ́lẹ́ra ní o ìgbà tó ń retí ìdí baálẹ̀ ẹni o tó ń retí ìgbàgbára sófin ilẹ̀ nu ṣé torí ń tó fi jẹ baálẹ̀ nu ẹyin tẹ́ ẹ bá jẹ mọ́gàjí mọ̀fọ́lọ́ ń bẹ̀ yín ẹjẹ́ àjọ tún lu ìbàdàn ṣe ìbànújẹ́ ni máa jẹ́ tí wọ́n bá ní wọ́n ń talẹ̀ ẹyọ kan fún èèyàn mẹ́ta nílẹ̀ ìbàdàn ara ẹni tí bàbá àwọn ẹ̀gbọ́n bàbá rẹ̀ talẹ̀ ẹ̀gbọ́n bàbá ẹ̀ lọ talẹ̀ o bàbá rẹ̀ náà wá wà nú ẹni tó jẹ́ lẹ́rìí Démọ́lá tó ń gbọ́ àwọn bàbá rẹ̀ ẹ̀gbọ́n bàbá rẹ̀ bíi méjì mẹ́ta wọ́n tọwọ́ bọ̀wé páwọn talẹ̀ ẹni tó wá jẹ́ bàbá baálẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ jẹ òun náà tó wá jẹ́ lẹ́rìí ó wá ní pé òun ọ̀mọ̀ sí nígbà tí ó lóun ò wà wí àpé wọ́n talẹ̀ ẹ̀dá ọkùnrin sẹ́yìn òun ṣe é gbọ́ ó ṣe lè báwọ̀ bá wà wí à ṣé dandan ni wọ́n pè ọ́ àná bàbá àti ẹ̀ gangan kò lè ó lè má ṣe ju ẹ̀ wọ́n lè má pè ọ́ sí ó ṣe lè ẹ má jà jẹ́ kó rí bẹ́ẹ̀ a dúpẹ́ lọ́wọ́ ìgbìmọ̀ tí kábíyèsí gbé kalẹ̀ o lọ́jà àbá tí bàbá mi ààrẹ gbogbo mọ́gàjí ńlẹ̀ ìbàdàn olóyè àsìmíyọ̀ adépọ̀jù àríọrí tí wọ́n jẹ́ alága fún níbẹ̀ wọ́n ń ṣe dáadáa o wọ́n tún jókòó lónìí wọ́n ń ṣe dáadáa ẹ̀yẹ mọ́gàjí tàbí baálẹ̀ ẹ láǹfààní láti lọ máa wòrán ńbẹ̀ kẹ́ ẹ máa kọ́sẹ́ ẹ lọ máa kọ́sẹ́ kẹ́ ẹ wò bí ẹ ṣe ń ṣe torí tó bá ṣẹlẹ̀ ní àkàtà yín bí ẹ ti jẹ mọ́gàjí tàbí baálẹ̀ ẹ lè mọ̀ bí wọn béèyàn ṣe bí ṣe é ṣe ẹjọ́ ọ̀lẹ̀ a kìyìn o ààrẹ gbogbo mọ́gàjí ojú ò ní tìyìn o bákan náà àwọn àgbìmọ̀ wọn mọ́gàjí ọ̀dẹ́kù wọ́n ń ṣiṣẹ́ takuntakun akọ̀wé mọ́gàjí ògúndélé àwọn náà wà ń bẹ̀ mọ́gàjí ajayi amadu wọ́n ń bẹ̀ ń bẹ̀ mọ́gàjí muhammed ogunsonso tóbi lórí mọ́gàjí onílù gbogbo wọn bí a ṣe wà ń bẹ̀ nu wọ́n sì ń ṣe dáadáa inú mi máa ń dùn láti wà nírú àwùjọ bẹ́ẹ̀ torí pé àwùjọ tí ò jẹjẹkújẹ tẹ́lómi bá wò mí kò sí lówó ń lówó lóòótọ́ ṣùgbọ́n ọlọ́run ṣayọ ọkàn fún mi kò wá fibi pa mí o wàhálà ọlọ́run ò fibi pa mí ó ń pèsè jíjẹ ó sì ń pèsè mímu kò ní kinní kan kò sí gbá kan lọ́kàn ọlọ́run tó dá mi ọmọ bó ṣe dá mi kò sì jẹ́ kí n rí ìbànújẹ́ nu ayé mi èyí náà tọ́pẹ́ ẹ̀yin náà láyọ ọkàn ẹ má sọ wípé lẹ́lẹ́ tà tẹ́ẹ̀fìlà tẹ́ẹ̀fìlù ẹjẹ́ àfihìlẹ̀ báwọn ojú òní tiwa gbogbo ẹ̀ gbogbo ẹ̀ èyí tà wá lè ṣe tí kábíyèsí bàbá wa adébáyọ̀ àkàndé ọba adébáyọ̀ àkàndé tí wọ́n lè ṣe ńlá ń sọ ọ́ta ẹ̀ àwọn náà ń dá sí ọ̀rọ̀ ọ̀lẹ̀ ìbàdàn ni ńlá fi láǹfààní láti lè máa sọ àwa tá a sì ń sọ náà ipa táwa náà lè kó láǹkó yìí gẹ́gẹ́ bí ọmọ bíbí ìlú ìbàdàn ipa wo lẹ̀yìn ń kó ẹ má jẹ́ wọn gbàlẹ̀kẹ̀ lọ́rùn yín ìtìjú ni máa jẹ́ ìtìjú tí ò lè parẹ́ mọ́ láéláé tí wọ́n bá gbàlẹ̀kẹ̀ lọ́rùn ẹ lónìí tó bá di lọ́la tí wọ́n bá bọ́ fi bẹ̀ èyí tí wọ́n gbà ń ìjọ wọn gbà ń láyé rí o ìjọ wọn fi bẹ̀ padà ayé ọ̀gbọ́mọ́ ọ̀gbọ́n gbé ti gbàlẹ̀kẹ̀ lọ́rùn lágbájá ọ̀gbọ́n gbé àwọn ọmọ ni a ti dá padà ń bò wọn ò lè dá padà láéláé àlọ́ láyé rí o ẹ̀ ní rábọ̀ ọlọ́run ní jọ ṣẹlẹ̀ sí ẹkú kalẹ̀.

0: lọ́dún. Iléeṣẹ́ Omega Travels pẹ̀lú àjọṣepọ̀ Globetrotting Travels. Bí àkànṣe ètò iléyà Kanipa 2026 kalẹ̀ nílùú Kata. Ìwọ àti mọ̀lẹ́bí rẹ̀ a jọ máa jayé yẹn nílùú Kata lówó tí ò ga jara lọ. Lẹ́yìn ọjọ́ kẹta ọdún iléyà May 29 ni Bàlúwa máa gbéra lọ sílùú Kata. Five Star Hotel la máa jẹ́ sí pẹ̀lú oúnjẹ àjẹpọ́nu látó ń ṣara lóore láàrin ọjọ́ márùn-ún gbáko. Ìgbádùn jaburata ní Desert Safari Museum, Katari Village, City Tours, síbi tí ròyìn ò tó àpójúbà. Ọjọ́ márùn-ún nílùú Kata láti catch fun with your family. Kàn sí iléeṣẹ́ Omega Travels tó wà ní third floor, Lister Building, Ring Road, Ìbàdàn. Tàbí Globetrotting Travels tó wà ní South Plaza, Wema Road, Olúyọlé Estate, Ìbàdàn. Telephone numbers àti WhatsApp wa ni 0816-552-0410 tàbí 0911-643-7996. This is a great opportunity to display in your passport and have a luxurious Ileya celebration.
1: Iná ilé wa iná ilé ìrọjí un ọ̀dọ̀ rẹ láti wá ọ̀dọ̀ rẹ lápadà sí àṣẹ bá ti wulẹ̀ ká dògbà tó láyé bá ti wulẹ̀ ká yáyì tó bá ti wulẹ̀ ká pẹ́ láyé tó ẹkú àsẹ̀yìndì náà ni ó padà kẹ́yìn ẹkú ìwọ ọmọ o. Èyí ni láti kéde ìpakòdà ọkọ wa bọ̀dá wa bàbá wa àti bàbá bàbá wa olóyè Majid Túndé Ọláyíwọlá tó dákẹ́ jẹ́ pé ọba òkè lọ́jọ́ kọkànlá oṣù karùn-ún ọdún 2026 Olóyè Majid Túndé Ọláyíwọlá ẹni tó nífẹ̀ẹ́ ọmọ làkejì dẹnu tí kì í fi gbá kan bọ̀ kan nu ni o. Chief Majid Túndé Ọláyíwọlá
2: ọmọ wọn nílé adánlá òkè àrẹ Ìbàdàn.
1: Ikú rẹ dùn wá bí ẹni tó fi gbọ́n sọ̀gìrì ni. Òpòǹdó kò jẹ́ ká gbádùn obì tó gbó káká. Ikú ìjà gbádùn ẹni rẹ tó lọ. Ọjọ́ kọkànlá oṣù karùn-ún ọdún 2026 ẹni kú já gbà mú wa lọ́wọ́ nílùú Amẹ́ríkà. O tun di bẹ ni Johnny. O di bẹ yan joyan. Ipade tun doju alafiri. Chief Majid Túndé Ọláyíwọlá alade sunre o. Iya afin manike Ọláyíwọlá lo nkede loruko gbogbo ebi.
3: Omi labuwe, omi labumu bi osomi ko saye irorun. Efetisi kini pataki yi. Awa egbe akosemosi afomisile to ile de Nigeria lati olu ile egbe. Association of Professional Plumber of Nigeria, National Headquarters. Inki eyin alejo wa kaabo si bi ayeye yiyan awon oloye wa titun. Eyi ti o waye ni ojo Alamisi, ojo 14 osu karun odun 2026 yi. Ni papa eredaya National Stadium suru lere ti nbe nilu Eko, bere lago mewa owuro. Ni pataki baba ojo na Dr. Izzy Honorable Minister of State for Health and Social Welfare tun je baba egbe wa Dr. Dominic Oyinwibo CEO Chos Sanitary Limited Lagos Barrister Festus Adebayo lati Abuja Mr. Adesina Adeyemi Asna Kasim Royal Property and Construction Limited ati be be lo olukini awa egbe akosemosi afomisile orilede Nigeria latolu ile egbe Association of Professional Plumbers of Nigeria APPN National Headquarter
4: Omilabuwe Omilabu
1: Iná ilé wa iná ilé ìrọjí un ọ̀dọ̀ rẹ láti wá ọ̀dọ̀ rẹ lápadà sí àṣẹ bá ti wulẹ̀ ká dògbà tó láyé bá ti wulẹ̀ ká yáyì tó bá ti wulẹ̀ ká pẹ́ láyé tó ẹkú àsẹ̀yìndì náà ni ó padà kẹ́yìn ẹkú ìwọ ọmọ o. Èyí ni láti kéde ìpakòdà ọkọ wa bọ̀dá wa bàbá wa àti bàbá bàbá wa olóyè Majid Túndé Ọláyíwọlá tó dákẹ́ jẹ́ pé ọba òkè lọ́jọ́ kọkànlá oṣù karùn-ún ọdún 2026 Olóyè Majid Túndé Ọláyíwọlá ẹni tó nífẹ̀ẹ́ ọmọ làkejì dẹnu tí kì í fi gbá kan bọ̀ kan nu ni o. Chief Majid Túndé Ọláyíwọlá
2: ọmọ wọn nílé adánlá òkè àrẹ Ìbàdàn.
1: Ikú rẹ dùn wá bí ẹni tó fi gbọ́n sọ̀gìrì ni. Òpòǹdó kò jẹ́ ká gbádùn obì tó gbó káká. Ikú ìjà gbádùn ẹni rẹ tó lọ. Ọjọ́ kọkànlá oṣù karùn-ún ọdún 2026 ẹni kú já gbà mú wa lọ́wọ́ nílùú Amẹ́ríkà. O tun di bẹ ni Johnny. O di bẹ yan joyan. Ipade tun doju alafiri. Chief Majid Túndé Ọláyíwọlá alade sunre o. Iya afin manike Ọláyíwọlá lo nkede loruko gbogbo ebi.
5: Aya mi abeke olowo sibi ewo njije lasiko yi
6: olowo ri mi alani o sa mo pe mi abeke ade ki forun je wa sere
5: ben ti eri
6: asiko maza vita ti to
5: alani

0: Mazda Vita oúnjẹ olókèlè ta fojúlówó yẹ fún àgbàdoṣe ó kún fún ojúlówó èròjà Viper vitamins àti minerals tó fi mọ́ èròjà lysine ó fẹ́lẹ́ lọ́wọ́ kò ní gluten nínú ó wà ní 1kg 5kg tó fi mọ́ 10kg àṣẹ láti iléeṣẹ́ Mass Foods Industries Limited ẹ tún lè rí rà ní Emma Flow Shop ní Grace Building opposite AP Filling Station Jagun Bus Stop tàbí kẹ́ ẹ pé 08062512086 àti Alhaji Ten Ten Shop ní Akeremi Jagaban Ultramodern Shop Bodija Ibadan telephone number 08130942495 Oúnjẹ olókèlè Mazda Vita ayo gbogbo ilé.
1: Iná ilé yí wa iná ilé rọjí un ọ̀dọ̀ rẹ láti wá ọ̀dọ̀ rẹ lápadà sí àṣẹ bá ti wulẹ̀ ká dògbà tó láyé bá ti wulẹ̀ ká yá yìí tó bá ti wulẹ̀ ká pẹ́ láyé tó ẹkú àsẹ̀yìndẹ̀ náà ni ó padà kẹ́yìn ẹkú ẹwà mọ́ o èyí ni láti kéde ìpakòdà ọkọ wa bọ̀dá wa bàbá wa àti bàbá bàbá wa olóyè Majid Túndé Ọláyíwọlá tó dákẹ́ jẹ́ pé ọba òkè lọ́jọ́ kọkànlá oṣù karùn-ún ọdún 2026 Olóyè Majid Túndé Ọláyíwọlá ẹni tó nífẹ̀ẹ́ ọmọ làkejì dẹnu tí kì í fi gbá kan bọ̀ kan nu ni o Chief Majid Túndé Ọláyíwọlá
2: ọmọ wọn nílé adánlá òkè àrẹ ńbàdàn
1: ikú rẹ dùn wá bí ẹni tó fi gbọ́n sọ̀gírí ni òpòǹdó kò jẹ́ ká gbádùn obì tó gbó káká ikú ò já gbádùn ẹni rí tó lọ ọjọ́ kọkànlá oṣù karùn-ún ọdún 2026 ẹni kú já gbà mú wa lọ́wọ́ nílùú Amẹ́ríkà O tun di bẹni Johnny. O di bẹyan Johnny. Ipade tun doju alafiri. Chief Majid Túndé Ọláyíwọlá Alade sunre o. Iya fi o manike Ọláyíwọlá lo nkede loruko gbogbo ebi.
3: Ìròyìn ayọ̀ tún leléyìí o fún gbogbo ẹ̀yin tẹ̀ tí ń bèrè fún layer special promo tí iléeṣẹ́ Miyọ Keke Global Engineering Company Limited tó ní ilẹ̀ Great Estate tó wà ní Adébáyọ area oríyọ̀ ní local government Ìbàdàn tá a tún lè gba ayé gbọ́n olómi ìyànà ọ̀jẹ̀ náà débẹ̀ ilẹ̀ tá ń tà ní 1.2 million lọ́wọ́lọ́wọ́ 950,000 naira láòtà fún layer special promo tọdún yìí pẹ̀lú ẹ̀bùn àyesọ́dí ẹdí ẹ náà tún wà láàrin ọdún kan pẹ̀lú àsanlẹ̀ 50,000 naira kò sí wàhálà ọmọ nílẹ̀ tàbí hidden charges àwọn èèyàn ti gbé ní Great Estate iná ti débẹ̀ ọ̀nà sì dá débẹ̀ iléeṣẹ́ yìí kan náà ń bá ni yàwòrán ilé ìgbàlódé bá nìkan lè ṣe record copy survey tó dédé ọ̀jọba bẹ́ẹ̀ là ń ta block fáwọn oníbàárà wa permanent office wa wà ní MKK Multipurpose Building Àtẹ̀rẹ́ Agara Odù Ẹja Second Mosque Steel Garage Ìbàdàn fún àlàyé kọ́lọ̀ WhatsApp ká lè fi Bia State náà ṣe rí gẹ́lẹ́ ṣọwọ́ sí yín 070-5393-6013 070-5393-6013

0: ina ile wa ina ile roji un
1: odo re lati wa odo re la pada si ase ba ti wule ka dogba to laye ba ti wule ka yayi to ba ti wule ka pe laye to e ku asende na ni o pada kan ye ku e wa mo o eyi ni lati kede ipakoda oko wa woda wa baba wa ati baba baba wa oloye majid tunde olayiwola to dake je pe oba oke lojo kokala osu karun odun 2026 11th may 2026 nile america ase bolojo bade a le ri tolojo se oloye majid tunde olayiwola eni to ko tabi to re ti ye kan mara nigba ye oloye majid tunde olayiwola eni to nife omo lakeji denu ti ki fi gba kan bo kan nu ni o chief majid tunde olayiwola
2: omo won ile adanla oke are mbadan
1: iku redun wa ni en to fi gbon sogiri ni opondo ko je ka gbadun obi to gbo kaka iku ja gbadun eni re to lo ojo kokala osu karun 2026 eni ku ja gba mu wa lowo nilu america O tun di be ni Johnny. O di be yan joyan. Ipade tun doju alafiri. Chief Majid tun de Olayiwola Alade sunre o. Iya fi o manike Olayiwola lo nkede loruko gbogbo ebi.
3: Baba Ibaruba Onisegun ibile ko pe meji jake gado ile Ibadan.
4: Dara o ji pe ninu ekunrere alaafia ni igbesi aye ifokanbalẹ. Ti mu eda gbadun ise to foju aye se alaafia o si igbadun o si. Idiri yi ti oba oke se si agbekale Baba Ibaruba to si fi ojutu ewe ati epo ati ba ti lole won lowo agbaragada okuta ogun ibile ti koju awoka aromale egun lapo egbe abi ko mo korin o ma muna lo gbari airorun sun dede bi eti ba nwoye abo fe ma se gbonin owo kan ese kan gbodo ma riri abi ki nkan ba rin kiri are eniyan ara tita abi ko yo ma ko yan loju aya si le ma lu kikiki o topin lodo baba Ibaruba oba isanra iyana UBA bank ni mo lete ni badan leyin le baba deribu gangan adoju ko people's gate grammar school 08033881008 abi 07018211111 irinse igbalode la kokko fi sayewo fun yin alaafia ara wa ko ni gbon danu bu bi elubo
0: ina ile wa ina ile roji un odo re lati wa odo re la pada si ase ba ti wule ka dogba to laye ba ti wule ka yayi to ba ti wule ka pe laye to e ku asende na ni o pada kan ye ku e wa mo o eyi ni lati kede ipakoda oko wa woda wa baba wa ati baba baba wa oloye majid tunde olayiwola to dake je pe oba oke lojo kokala osu karun odun 2026 11th may 2026 nile america ase bolojo bade a le ri tolojo se oloye majid tunde olayiwola eni to ko tabi to re ti ye kan mara nigba Oloye Majid Tunde Olayiwola eni to nife omo lakeji denu ti ki fi gba kan bo kan nu ni o Chief Majid Tunde Olayiwola
2: omo won ile adanla oke are mbadan
1: iku redun wa ni en to fi gbon sogiri ni opondo ko je ka gbadun obi to gbo kaka iku ja gbadun eni re to lo ojo kokala osu karun 2026 eni ku ja gba mu wa lowo nilu america O tun di be ni Johnny. O di be yan joyan. Ipade tun doju alafiri. Chief Majid tun de Olayiwola Alade sunre o. Iya fi o manike Olayiwola lo nkede loruko gbogbo ebi.
5: Lajilu FM 96.7.
6: So, ori eto ye eto wa. Eto akoni ti igba wa se ohun na la wa. Le seri de lero mi jeje. Ile iṣẹ́ rédíò ti lágilú ìkànnì mẹ́rìndínlẹ́ni ọgọ́rùn-ún tó ń dó tó lé méje òkè tó ga ju òkè tá a kalẹ̀ sílé funfun báláwo òpópónà fẹ́lẹ̀lẹ̀ tí ń bẹ́ ń lo ìbàdàn ẹ jẹ́ à lọ sí orí ẹ̀rọ ayélukára wa àmọ́ wà ń bẹ̀ àti láwọn èèyàn tí a ti wà ń bẹ̀ o àgbà kọ́lá musiba o ògúnsànyà olúyẹmí láti ìlú èrúwà alájà fatima lásìsì ọmọnìyí ẹ ṣeun alàgbà ọ̀pájọ bí olúwa ṣẹ́gun abilékọ ayọ̀ọ́lá fausato alàgbà john ọlájírè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ètò tá à ń bábọ̀ o náà ni akọni ti gbà wá sẹ̀ ìtànlú gbẹ́tì ìbòlà bàdé o adémọ́lá àṣìṣ ìbòlà bétòdé
7: tó ń pa rẹ̀ n bẹ nínú tourist attraction.
8: wọ́n wá fẹ́ bí léèrè ṣé àwọn agbára wọn só sì wà ń gbẹ títí dùn ni àbí ẹ ti kú.
7: gẹ́gẹ́ bí ìrírí mi ó ṣòro fún mi láti sọ fún ẹ kó wà tàbí kò sí nítorí nígbà tí mo wà ní ifẹ̀ ọmọ kan lòun lọ sí pàdé níbo ló ń lọ òun lọ sí headquarter of the world witches and wizards. Nbolo wa oni ni gbeti lórí òkè yámọ̀ pọ̀ mo ní ìjọ ọmọ bí mo wà ní olóhùn mọ̀ pé ìgbẹ́tì ni mo ti wá olóhùn mọ̀ ń fojú ẹ̀ wò mí pé ẹni ọba dásà sí ẹni yìí tọ́ ọba dé ìfẹ́ ó rí tí wọ́n kọ ilé ìyámọ̀ pọ̀ síbẹ̀ wọ́n kó òkúta oríṣiríṣi ní àwọn tó lọ ibẹ̀ ni wọ́n kó jọ sí wọ́n máa ń bọ́dọ̀ la ilé ìyámọ̀ pọ̀ nílé ìfẹ́ tẹ́ máa ń lọ sí general hospital ẹ̀ bá mẹ́.
9: ó túmọ̀ sí wípé bàbá mi ẹni tẹ́ ẹ mọ̀ pàdé nílé ìfẹ́ ti ń sọ wípé òun lọ ìpàdé
7: ọmọ
9: mi
7: àlọ́mọ mi kan again èmi ni mo kọ ní nc mo tún kọ ní university ó wá bí ọmọ kan ó tẹ ẹ̀rọ mọ́tò ni inspector of education ni wọ́n fi jẹ ọmọ rẹ̀ wá lòun fẹ́ máa kọ́ mọ́tò ọ̀nà rárá o ọmọ yẹn wà lọ kọ́ mọ́tò ń bò míì ó wá lòun fẹ́ gbé mọ́tò yẹn òun fẹ́ travel ó ní bo lòun lọ ó lòun lọ headquarter àwọn ni níbo ní headquarter yẹn ó ní ìgbẹ́tì lórí òkè yámọ̀ pọ̀ ibẹ̀ làwọn ọmọ ń ṣe ìpàdé annual festival of witches and wizards.
9: Bàbá rẹ̀ ọ̀dà kú.
7: Bàbá rẹ̀ ní what? Kò sáyè fún ẹ láti lọ àti láti gbé mọ́tò kò gbé mọ́tò lọ ṣùgbọ́n ngbà tó lọ ngbà lójọ́ kejì bàbá ti rọ lápá rọ lẹ́sẹ̀ kò lè sọ̀rọ̀ mọ́. Wọ́n bẹ ọmọ yẹn tì.
9: Tí èyí ṣe pé ìtàn tàbí àrọ̀mbá.
7: Ibi tí mi ò sí nítòsí ni bá bear witness.
9: Bàbá rọ lápá rọ.
7: Àwọn aládùúrà oríṣiríṣi wọ́n ti wá síbi òkè yìí lẹ́gbẹ̀ẹ́ òkè yìí tí wọ́n wá gbàdúrà pé wọ́n fẹ́ lé ẹ̀mí kú mẹ́ àwọn bó ti kú mẹ́ bí òkú mẹ́ ṣùgbọ́n ilé lábẹ́ òkè tí wọ́n kó gbogbo òrìṣà ayé àtijọ́ tí wọ́n kó pamọ́ sí lábẹ́ òkè ó wà níbẹ̀ gbìn dọ́là wọ́n lómi mọ́ ń sọ̀rọ̀ ń gbọ́ yẹn rí o eégún nìkan mo mọ̀ pé lára òkè ń bì tí wọ́n kó sí lábẹ́ àpáta tí máa ń sọ̀rọ̀ ẹnìkan gbé ó gbé wálé ń tọ́jú rẹ̀ ṣùgbọ́n nígbà tó bẹ̀rẹ̀ sí wọ́n pa àwọn ewúrẹ́ wọn nítorí ẹ̀jẹ̀ ni ló mọ́ mu ọ̀dà padà síbẹ̀ olú rẹ̀ ti kú náà dìsín wọn ló ń bẹ ń bẹ ń débẹ̀ rí o.
9: ṣùgbọ́n eégún ẹ̀kú eégún ń sọ̀rọ̀.
7: Ẹ̀gbọ́n eégún ń sọ̀rọ̀.
9: Wọ́n sì ti dá padà bẹ̀ báyìí.
7: Wọ́n ti dá padà síbẹ̀.
9: Sáà kan ní wàá máa gbé eégún ni.
7: Kò sẹ́ni tó ń gbé.
9: Wọ́n sì wà ń bẹ̀ tó
7: ìdí. Ó wà ń bẹ̀.
9: Ẹ wá dúró ọmọ tí bàbá rẹ̀ wá rọ lápá tọrọ lẹ́sẹ̀ tẹ́ ẹ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ wá gbà.
7: Kò gbà bó bá gbà ni bàbá rẹ̀ ò ní kù. Ngbà bàbá ti kú kúlé tó kù.
9: Ó túmọ̀ sí pé ọmọ sòótọ́ ọ̀rọ̀ fún.
7: Ọmọ sọ òótọ́ tó bá jẹ́ pé fún ọmọ ní ààyè pé kó gbé mọ́tò lọ rò pé ọmọ sá lọ láì wọ mọ́tò ọgbọ́n kan ni wọ́n sá dá ní so mystery ń bẹ.
9: Ó túmọ̀ sí pé bàbá mi tí wọ́n bá ń pé olúùlú olúùlú nígbẹ́tì.
7: Olúùlú bá o.
9: Tí wọ́n bá pe nǹkan ní headquarter. Bí olú ilé iṣẹ́. Bí olúùlú.
7: Àwọn ló pè bẹ́ẹ̀ àwa ò gbà bẹ́ẹ̀.
9: Ẹ tí ìtàn gbà.
7: Àgbà bẹ́ẹ̀ nítorí àbáwọn ṣèpàdé.
9: Bàbá mi tó jẹ́ wípé ẹ ti rí tí èsì pé wọ́n tó sọ fún ẹ fàpẹrẹ méjì lélẹ̀.
7: Mo rí àpẹrẹ.
9: Àpẹrẹ ẹ nígbàgbọ́ nínú ẹ.
7: Nígbà àwọn ò mọ pa tí wọ́n mọ iṣẹ́ ńkọ.
9: Ẹ yí ò sí pé wọ́n mú yín lọ.
7: Wọ́n mọ onígbàgbọ́ lè rí christian lè rí ṣùgbọ́n ó ní time tí wọ́n fún èèyàn láyè láti gun orí òkè lọ sí ilé ìyámọ̀ pé mo wí yẹn mo suspect pé special days yẹn ni wọ́n yà sọ́tọ̀ fún irú nǹkan bẹ́ẹ̀ ni mo fi ní ẹ̀ẹ́dẹ́ ọ̀dọ̀ àbọ̀rẹ̀ ìyámọ̀ pó interview rẹ̀ wípé ẹ gbọ́ pé àkókò kan wà tí wọ́n yẹ fẹ́ gun orí òkè yẹn pé tí wọ́n bá gùn nǹkan bú ní mọ́ ń ṣẹlẹ̀ so orí ojú ọjọ́ yẹn bẹ́ẹ̀ bá bèrè yóò lè ṣàlàyé.
9: Ọ ṣàtúmọ̀ sí wípé ogun mẹ́tẹ̀ẹ̀ta tó wọ̀ ló gbẹ́ ti rí nù tí ìkankan nínú wọn ò sì rí gbẹ́ ti.
7: Ohun òkú ẹnikẹ́ni so orúkọ ìgbẹ́tì mo ṣe jáde.
9: Tí a fi ń pé ìgbẹ́tì ìgbẹ́tì lónìí kí ló bì.
7: Nítorí àwa bani máa bẹ́ẹ̀ lọ́wọ́ bàbá mi ó wà ní bàbá tó bí òun ló sọ ìtàn yìí fóun nítorí bàbá wa yẹn ní àwo ifá kan tí wọ́n máa fi ń sọ àsọtẹ́lẹ̀ tí wọ́n máa fi ń rìnà so ọ̀dọ̀ abọ́rẹ̀ tí mo pè ní Akinyele Aisha Ali yẹn obìnrin ló ń bí kò bí ọkùnrin ọkùnrin nísìnyí máa ń rólé tí ó di abọ́rẹ̀ ó ṣe títí títí nígbà tí ọkọ ṣe fa tó débẹ̀ tó di fa wọ́n á sọ fún pé ìyá mọ̀ pé ó ń bínú sí wípé ó ń pa àwọn ọmọ òun gbogbo ẹran gbogbo tí wọ́n ń sìn ìbáṣe yìí ó lóyún ni o ìbáṣe ọmọ kékeré ni o ìbáṣe yìí ti ń fún ọmọ lọ́yàn ni ló ń pa.
9: Inú ẹran ẹ̀gbẹ́.
7: Tó náà tó bá sinmi láti máa pa àwọn ẹran wọ̀nyí yóò bímọ ọkùnrin ni bàbá yẹn bá gbà ló máa ń ta mọ̀nímọ̀ní bí wọ́n máa ń kì gbẹ́tì ń ó kì ìgbẹ́tì débi mọ̀nímọ̀ní ni bàbá yẹn bá bẹ̀rẹ̀ sí máa ń ta mọ̀nímọ̀ní ni àwọn èrò tí máa ń kọjá nítorí ọjà ń bẹ ní ìlú yẹn ẹran ẹ̀gbẹ́ sì pọ̀ ṣùgbọ́n nígbà tí bàbá yẹn ò ti ta pa ẹran mọ́ kò ṣe ẹran ẹ̀gbẹ́ wọn ni wọ́n bá bèrè lọ́wọ́ bàbá kí ló ṣe tí ẹran wọn báyìí ó lóun pa gbẹ́tì òun ti pa ìgbẹ́ dídẹ tì tẹ́lẹ̀ yìí bá bèrè òun ti pa gbẹ́tì so ni wọ́n bá wá jẹ́ sọ wọ́n nu pé ẹ mọ bàbá pa gbẹ́tì níbi ìgbẹ́tì ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nu.
9: Gbẹ́tì wọn kọ́kọ́ ń pè é.
7: So tí wọ́n fi kó papọ̀ ìgbẹ́tì ni wọ́n ń pè é. Nígbà wọn á dé orí òkè yámọ̀ pó ìjà wà ṣẹlẹ̀ ọba tó wà lórí oyè ńgbà yẹn wọ́n ń pè ní Sìyẹn Bọ́lá ọjẹ́ ní 1900 nígbà odi 1902 ni wọ́n bá le kúrò lórí oyè lọ́ bá sá lọ sí Gbópẹ̀ igbó níbi tó gbó dẹ́sí dọ́là ahoro ìgbẹ́tì ni wọ́n ń pè bẹ̀ níbi tó ṣẹ́tù sí so ó wà mẹ́ títí títí tí àwọn òyìnbó fi amalgamated ìlú ní 1914 wọ́n sọ́jà tó wá wà mẹ́ ó wá sọ fún sọ́jà tó ṣẹ́tù sí Ọ̀yọ́ wípé òun fẹ́ kó kó bàtálíọ̀n rẹ̀ lọ sí ìlú ìgbẹ́tì kó lọ wọ́n wá di reason tí wọ́n fi lé ọba Sìyẹn Bọ́lá kúrò irú ẹ̀sẹ̀ wo ló ṣẹ̀ òun fẹ́ kí wọ́n dáríjì nígbà tí sọ́jà yẹn dé orúkọ tí wọ́n pè é atọ́ka ni wọ́n pè é.
6: Atọ́ka á ti mọ ìdí tí a fi ń pe ìlú ìgbẹ́tì nígbẹ́tì tí èdò ni o bàbá tó pa ìgbẹ́ dídẹ́ tì ló dì ìlú ìgbẹ́tì lónìí o. A kí gbogbo ẹ̀yìn tí ẹdú ti wà lórí ètò bàbá mi ẹ̀dàkúnlé dàgùn dúró bàbá òjẹ̀sà ẹ̀ṣẹ́ o ayọ̀ nísà mẹ́sìn stọ̀ lágbe ni ẹ̀ṣẹ̀un mo kí ìyá àjọkẹ́ alágbo níyànà ọlọ́dẹ ìjọba àbílẹ̀ ẹ̀dọ́ Alhaji Abdulhakeem Endurance ààrẹ mùsùlùmí ọjà Bódìjà tó fi dórí Alhaji Rashid Yọlá Ogúnṣẹ́ bákan náà Alhaji Ramani Eléyìn Gold bàbá mi ojú òní tí Dr. Ayọ̀dèjì Ọláfẹ́ Mọ́fikúyọ̀mí Mọ́gàjìlé Mọ́fikúyọ̀mí Aláfárá ẹ ṣeun o Mọ́gàjìlé olópò yìí àdúpẹ́ pọ̀lọ́ yín tó fi dórí barista olóyè Taurid Ayọ̀dèlé Akànní baálẹ̀ bàkàtàrínú àtàfà àtìrìmì sí ọmọ ọlọ́lá nínú ọmọ àdìo ẹ̀ṣẹ̀un Alhaji Ambari Aziz àdúpẹ́ lọ yín o ojú òní tì yín tó fi dórí olóyè Abidin Mokore àmọ́ lọ lálẹ́ yìí pẹ̀lú àṣẹ ti ọlọ́run ọba tó bá tún di ní ọ̀túnla láago mẹ́fà a pàdé lórí ètò ètò yín oríkèlè wa láago mẹ́fà rọ̀lẹ́ pẹ̀lú àṣẹ ọlọ́run akọni ìgbàwáṣẹ tí ó ń bọ̀ lọ́nà eyín ò ní ọjọ́ mẹ́jọ pẹ̀lú àṣẹ ti ọlọ́run ọba ta ni ayé jẹun kú afọkọlàjà níbo ni wọ́n ti ṣẹ̀wá o ẹni ó tó sọ òun náà ni yọ sọ kábíyèsí ọba ẹ̀dí òye wọlé bàbá ó sọ̀rọ̀ lọ́jọ́ mẹ́jọ ẹ̀jẹ̀ a máa múra lẹ̀ afọkọlàjà ilé wo ni wọ́n kọ́ nílùú ìbàdàn tọ́jọ́ ti mọ̀ pó ké ló sì bi ẹ gbọ́ ẹ pè mí sórí 08023815909 sẹ́yẹ̀kan ò ní fòkun fúrí sọ́gi àjàkan ò ní èjè kó jìmọ́ ló ń gbò lẹ́sẹ̀ ògúrúgbà lóògùn àkànwò ni aráyé ẹmọ́jì ń wà náà nira ìnira ọ̀dà orun ayọ̀ làásùn ọ̀kọ̀ọ̀kan láàjì àní dìmọ̀ ayébírí ó dàárọ̀.
10: Lágbèrè FM 96.7.
11: Bàbá pẹ̀lú àpọ̀ ni àkókò wọlé gẹ̀ olúwawo. Ọtún olúwawo olùbàdàn ọmọ ìlú àkàrà ọkùn o. Ibi ewé gbé ń jẹ dégbò fìdí tì sí náà ni. Adékoróyè ìgè àdùbí ń kẹyọ̀ ànùmọ̀ bí ẹyẹ ọkùn o. Ọlọ́run fẹ́ nìkan ṣẹjẹ́ nìkan lọ́ ọ̀tún olúwawo ilẹ̀ ìbàdàn olóyè ewé ń jẹ́ adégoróyè igi àdùbí agbẹ́fẹ́gorí ìtẹ́ ọmọ dídọ́ wa màá gún màá tẹ̀ oníṣu lónìyàn kéèyàn ọmọ ṣẹṣẹ ni kọ́ máa jẹun bí ẹ̀yìn rí ọjà tẹ́gbẹ́ rẹ ń tà ní wọ́n gbé kalẹ̀ lọ́ọ̀tà ó ṣòwò gbéyàwó òréré ń bẹ̀ ìgbìyànjú rẹ ni ètò wá máa rú orí tó gbé wáyé máa bà lọ́dọ̀ ewé ń jẹ́ àdùbí ọ̀tún olúwawo ilẹ̀ ìbàdàn ní bàbá àṣàlẹ̀ lójú ọ̀nà òjé ìbàdàn láti òjí ẹlẹ́ni ẹgun ọ̀kadà bàbá àṣàlẹ̀ ojú sọ́ọ̀sì ni ẹ ti sọ̀ kalẹ̀ ẹ ti rí ẹ̀kọ́ mọ̀nà wọn gbàgàdà gbàgàdà ewé ń jẹ́ àdùbí bẹ̀ tàbí kẹ́ẹ̀pẹ̀ wọ́n sórí 08033260141 olóyè ewé ń jẹ́ àdùbí ọ̀tún olúwawo ilẹ̀ ìbàdàn lóní ìrọ̀rùn lábẹ́ nígbà tá a dáyé.

0: gba o
1: akoda aye mojuba o aseda aye mojuba o mojuba ori ade kade o pe lori o kibato pe lese ki esin oba ko ji oko oba pe kanrin kisi aboyun ile won mo bi were eni to ti bi oniyan ku ago to wa labosun ajinde aro mo je o irukere o dokeni mo ki gbogbo awo ni sense lapapo isense oni baje o oyo state oni baje o gbogbo nigeria oni baje lapapo ewe nje adegoroye ige adubi agbefagori ite loruko temi oloye otun oluawo general fun gbogbo tibutoro ile badan lapapo mo gaji ile oluoje ofoje badan land
2: ai seri ele okun ile ni to bere oni awon merin la won jo nta oja tan jo nsise kan na ninu awon meji kan se ni ndan bi gba wipe abi se nko la won se ni sugba awon nta won ohun atekeji hun bi gba pa won si an lo soja ni awon oro wo mu kankan ise kan na na si jo nse ona wo na te gbe ti an gba ti an fi n rowo mu ta won o fi rowo mu ki la won le se
1: o se olotu kaluku lo ni osun isoro tin sele si kaluku lori ile aye ninu odufa 256 ni page fa ta le ni to kokko da odufa yi ni gba wa se kini nkan ti eni to da odufa yi se toro re fi tuba to fi tu se gbogbo e lo ni bere to si ni ona abayo ninu odufa kokan e je ka lo sinu odufa irosun ose ifa ni ase lo bomi bomi ku momi dele konko so bomi bomi ku momi dona ere gboro lo difa fun ile ti omo joko soju kan na ti omo kere gbogbo won je won ni okara nle ebo ni ko wa se ogboriru ebo oru o gberu o teru e wa woruru ebo bi se ngbe ni aruda re a si ma gbe niyan ko pe ko jina e wa bani le je buture la abani lese obarisa awon agba agba meta won jo nkiko le orun bo wa so de aye ase ni agba alakoko konko lagba elekeji ti ile si je agba eleketa ode aye tan lo yi awon nire gbogbo ni won da fa si waja ti babalawo da fa fun ameteta irosun lowo otun ose lowo osi irosun oso na lo jade fun konko lo jade fun ile won ba ni ka won meteta orubo ase se jale o olohun elebo oru konko ko jale olohun o le irubo ile nikan ni nbe leyin won to lo ri irubo awon meteta ti ko le orun de ode aye inu odo ni olodumare se seda konko si asenti e kosomi ti o le ko ribo won o ki bomi rice won o ki bomi ewa won o fi wa jade ba se ba wonu odo ni gbagba iho ogoloto ta se wonu odo na ni o jade sita ti konko ba lo le odo to ba fosoke yo jade ni hoho goloto ni koni momi jade e ri bayi ta won ma araye ba ti pa konko inu kisene ni won o ti wa se je ase ina kisene ni gbe ba ba fa se wa ogi ta fi wa agbado ina kisene na la ko si ile ba wa njo ile ba wa nyo ile wa nyen babalawo babalawo na wa nyen ifa ifa na wa nyen olodumare oba lorun bi wo na ba fe ka yi omo lori ise re ju takegbe re lo igbiyanju lo fi kunyanju re o be lo sele si ase ati konko ile ni kere awon meteta je ngbati le gbo riru ebo toru ni ba nse be gege ni babalawo mi senu re kifa a se lo bomi bomi ku momi dele konko so bomi bomi ku momi dona ire gboro lo difa fun ile ti omo joko soju kan na ti omo kere gbogbo won je won ni okara nle ebo ni ko wa se ogbo riru ebo oru o gberu o teru e wa woruru ebo bi se ngbe ni aruda re a si ma gbe niyan ko pe ko jina e wa bani ni je buture la bani lese obarisa iwo to jobirin to je pe sini bani lati bi kan bo bi kan iwo na mo kan keji ko lo ri wadi soro ara re to ba je pe ru odu fai lo ba jade fun o ni nkan ti ile se to fi je poju kan na ti le ba wa lo tin je gbogbo ire aye ise wa oni dise oni se o owo wa oni do wa senu adegoroye ige adubi agbefagori ite loruko temi oloye otun oluawo general fun gbogbo tibutoro ile badan lapapo mo gaji ile oluoje ofoje badan land irosun ose ni odufa ti mo mu wa si eti gbo wa lasale e laboru o elaboye elabo sise ogbo ato asuri iworiwo fun
2: be ba nbo lodo baba oloye ewe nje adubi toje oto oluawo le ibada general adugbo oke ofa baba asale ni awa o eyin egbeju edoje ni bi odo awon elenun ibe ni ke ti gun okada tabi keke moruwa ibe na ojena e kan source kan ibi source ni e ti sokale e pe nbere oloye ewe nje adubi won si mu edebe tabi ke kuku fe kan pe won sori awon number won yi
0: Oju sauce ni ati sokale e ti ri akoma na won gbagadagbagada ewe je adubi nbe tabi ka pe won sori 08033260141 oloye ewe je adubi otun oluawo le ibadan lo ni irorun la ba nigba ta daye
3: la gelu efe jagaba gogo retio ma ron won so
4: gbogbo àwọn èèyàn tí wọ́n láǹfààní àti wá sọ́fíìsì bàbá ìbàrùbá ọba isanra tó wà ní ẹ̀yìn ilé bàbá adédìbú ládojúkọ people's girls grammar school tó wà ní mọ̀lété ìbàdàn ni wọ́n ti mọ̀ wípé tá a bá sọpá wà níbi ìpàtẹ ìṣègùn tewétegbò àlàáfíà kan àti káwọn ó débẹ̀ o àwọn tí wọ́n sì ti gbọ́ nípa rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ sọ fáwọn tí ò tí ì gbọ́ nípa rẹ̀ ṣé bòmí mọ́ra kí n pa ẹ́ lórúkọ àìsàn túmi sílẹ̀ kí n fi ẹ́ sílẹ̀ lórúkọ táìsàn ń jẹ́ bàbá ìbàrùbá ọba isanra a ti wà ní ìpàtẹ tewétegbò àlàáfíà tó ń lọ lọ́wọ́ ní liberty stadium tó wà nìbàdàn second gate ni o tẹ́ ẹ bá sì fẹ́ rí wa stand 11 ìsọ̀kọkànlá gbọ́ mi dáadáa o stand 11 ìsọ̀kọkànlá ẹ nílò ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti béèrè àbí fẹ́ mọ àlàyé ní kíkún 08033881008 tàbí 07081211. Bàbá ìbàrùbá ọba iṣan ara kò ní nǹkan méjì tá à ń tọ́jú lọ́dọ̀ wa ojú ọ̀rọ̀ tó jẹ mọ́ iṣan àti inú ara lọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àpẹẹrẹ sì ni àwọn èèyàn máa ń fojú fò tí ó fi wá di àlàbọ̀rùn tí ó dẹ̀ wù bó bá ti di wípé o ò lè rìn gérégé ẹsẹ̀ rẹ̀ ń lọ tìkọ̀tìkọ̀ àbí ó dàbí ẹni wípé kò sẹ́jẹ̀ ńbẹ̀ tó ń kú tàìtàì àbí kó máa gbọ̀n rìrì àbí ó ti di wípé tó o bá ń rìn lọ ó ń dàbí ẹni pé òun tẹ òkúta àbí nǹkan míì mọ́lẹ̀ àpẹẹrẹ iṣan ni o tó bá ti di wípé o jókòó fún ìgbà díẹ̀ àti dìde sì wá nira àpẹẹrẹ iṣan máa ní ọ̀rẹ́ wa tó bá ti di wípé ò ń rìn ó ń mí gúlegúle ó sì ń pariwo àyà ní gbogbo ìgbà àpẹẹrẹ iṣan ni o nígbà tí ẹlòmíràn bá sùn lálẹ́ bí ẹ̀ẹ̀mẹjọ ẹ̀ẹ̀mẹwàá ni yóò jí tọ̀ lóru kílẹ̀ owó tó mọ́ eléyìí kù díẹ̀ káàtó nígbà tí ẹlòmíràn bá ń pariwo etí pé ó ń hó àbó ń pariwo pé apá kan orí àbí iwájú orí àbí ẹ̀yìn orí ń fọ́hùn ní gbogbo ìgbà láì sì ṣe agbára kan ó yẹ kó ti mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ nínú orí nu bẹ́lòmíràn bá dìde báyìí tó bá ní kóun ó dìde lẹ́yìn ìgbà tó jókòó díẹ̀ ojú rẹ̀ yóò sú wì bí ẹni pé ilẹ̀ sú tàbí kó máa rí kùrukùru nínú ojú eléyìí ò dára rárá ó já sí pé àwọn iṣan kan tó ń gbé ẹ̀jẹ̀ wá sínú ojú ló ti níṣòro ẹlòmíràn rèé ó wọ́ sí mi lọ́wọ́ láàárọ̀ ó wọ́ sí mi lẹ́sẹ̀ lọ́sàn ẹlòmíràn ti sọ àwọn bàbá àti màmá rẹ̀ di liability nítorí wípé wọ́n ń yọ ọ́ lẹ́nu bẹ́ẹ̀ kìí ṣe gbogbo arúgbó n ló gbọ́dọ̀ máa kérora ẹsẹ̀ apá àbí ẹ̀yìn ọrùn lára àwọn orí tẹ́ ẹ lè ṣe fún wọn ni kẹ́ ẹ tọ́jú wọn lọ́nà ìwé àti egbò lọ́dọ̀ bàbá ìbàrùbá.
5: stand 11 ìsọ̀kọkànlá gbọ́ mi dáadáa o stand 11 ìsọ̀kọkànlá.
4: second gate ní liberty stadium nínú ìpàtẹ tewétegbò àlàáfíà tó ń lọ lọ́wọ́ níbẹ̀ la wà o ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló di alábùkù ẹni ẹ̀tẹ́ àbí ẹni tí ò já mọ̀ kankan nítorí pé kò lè ṣe ojúṣe gẹ́gẹ́ bí lọ́kọláya lọ́dọ̀ ìyàwó rẹ̀ eléyìí náà jẹ́ nǹkan kékeré tá a fi ewé àti egbò àwọn bàbá wa tá a fi tọ́jú ẹ̀ dáadáa ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni wọ́n ti pè ní àgàn tàbí tí wọ́n pè ní akọ ìbẹ́pẹ ẹ má wòra yín nìran ẹ jẹ́ ká dìde lọ́wọ́ kan náà ká wá sọ́dọ̀ bàbá ìbàrùbá oba isan ara e pe number wa ta ba ni awon oro kan abi meji te fe ba wa so ke to yoju si wa 08033881008 ati 07018211111 baba ibaru baba isan ara koni fiyin le fun yaje o eyin na ni ke wa dide wi abayi ka jojo soro ka jojo fi kun lukun ka le ba mo bi to ku si ta ti toju yin elomi won ma n fa wo moto bi igba ti o ba je wi pe won fe gbe apo e wa ni Liberty Stadium second gate stand 11 iso kokanla stand 11 ni baba ibaru baba isan ara wa o alaafi ara wa koni gbon danu bu bi elubo a ne ka woroko bi awo gangan a si ni te woroko bi opalu amini kan ko ke dide nle bayi ke ma bo ni bi patete tewetegbo to nlo lowo ni Liberty Stadium second gate stand 11 te mo pe isan ara o da gege bi waya to n gbe ina lati bi kan si bi kan elomi a ma lugbadi latara awon nkan ta je abi awon aini mo tototo abi ijogun aisan lowo awon ti won bi awon ti won bi ni iru eleyi na ni ona abayo bi isan yen ba ti wu ni bi kan abo ti di ona to ye ki eje abi omi ara o gba koja yo di isoro igba yin lo di pe kini kan rin kaakiri ara elomiran igba na ni o de wi pe kini kan ta ni lara gege bi atakupa igba na ni o di wi pe elomiran ko le yi orun seyin tabi ko le den to n bo mo lookan boye eyan meta abi meji igba na lo ma de pe ti elomi to ba sun ati dide nle re yo lagbara pupo elomi ko ni le kunle lati gbadua awon mi o ni le riran lati kalukurani abi lati ka bibile abi lati eti kawe rara isan lo se alakoso gbogbo ara patapata idi ni yi ti baba ibaru ba se wa oba isan ara ni won pe wa o ti le ni ogoji odun ta tin fa wo yibo je nbo ti o se fo 08033881008 ati 07018211111 stand 11 lawa ni Liberty Stadium second gate a mo reti yin
3: la gelu FM jagaba gogo radio ma run won so
5: opolopo awon eyan ti olodum ba se tan ati tu sile n to kokko ma n fi si won lara ni ka dide kia tabi ka pe awon eyan sakiyesi n ta n kofiri ninu ara wa baba ibaruba oba isan ara ko si nkan meji ti a n se ni ile ise wa o to koja ka se toju ohun to ba le kolu isan ara eyan ti o fi so nito n didakuda gege bi won o ti bi lati kekere gbogbo awon eyan ti won ba ma n wa si ofisi wa to wa ni adojuko people's girls grammar school leyin ile baba adedibu ni molete ni badan ni oruko wa ko ni di ajoji si baba ibaruba oba isan ara ni mo n kin le kan si kin to tesiwaju e je kokko fun ni ero ibanisoro ina nitori e ni lo re lati ba mi soro leyin eto 08033881008 tabi 07018211111 gbogbo ẹni tí ó bá rí wa lákòókò tá a wà báyìí àwa náà ti wà níbi ìpàtẹ tewétegbò àlàáfíà eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nínú Liberty Stadium tó wà nìbàdàn second gate lẹ́gbà wọlé o stand 11 ìsọ̀kọ kànlá sì ni ẹ máa bọ̀ tààràtà bẹ́ẹ̀ bátìrì tí wọ́n kọ bàbá ìbàrúbọ̀ ọba isan ara ní stand 11 ìsọ̀kọ kànlá ọ̀dọ̀ wa nù ẹ bá wa ń bẹ̀ àti gbé ẹ̀rọ ìgbàlódé wa lọ́wọ́ tí a fi ṣàyẹ̀wò tí ó sì tọ́ wa sọ́nà sàn án ibi tí àìsàn bá lùgọ̀ sí lára yín a ò tọ́jú nǹkan míì tó ju isan ara lọ o mo wa ń bọ̀ ná ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń ló já sí wípé n tó ń bá wọn jà lágọ̀ọ́ ara nìkan ni wọ́n máa mọ̀ wọn kì í wo nǹkan tó ń fà á nígbà tí ọ̀pọ̀lọpọ̀ bá ń rí àpẹẹrẹ àpẹẹrẹ kọ̀ọ̀kan yóò ṣàpèjúwe nǹkan tí ó ń ṣe ni lágọ̀ọ́ ara ojú sísú ó yàtọ̀ sí kí kùrùkùrù ó máa boni lójú o ojú wò bàìbàì ó yàtọ̀ sí kí ojú máa hún ni o àwọ́ká ara ó yàtọ̀ sí làkúrègbè o lọ́sàn lọ́sàn ó yàtọ̀ sí fasan fasan o gbogbo nǹkan tá a sọ yìí lórí iṣan náà ló wà fún nítorí pé iṣan ara wa ń kọjá láti ibìkan sí ibìkan eléyìí tó yẹ kó dùbúlẹ̀ eléyìí tó yẹ kó nàró eléyìí tó yẹ kó gbé omi eléyìí tó yẹ kó gbé ẹ̀jẹ̀ eléyìí tó yẹ kó satọ́kùn oúnjẹ àti ìgbọ̀nsẹ̀ ṣùgbọ́n nígbà tí wàhálà kan bá ti ba nípa kòkòrò tó ti wọnú ẹ̀jẹ̀ ọmọ ẹ̀dẹ̀ ènìyàn àbáwọn nǹkan tá a jẹ àbí àwọn ìdọ̀tí tó ti gbára wa wọlé àbí a ti lo ara wa sí ní òde pé àwọn sàn yìí wọ́n ń káko wọ́n ń dí àbí wọ́n ń wú àbí wọ́n ti ẹ̀já láwọn bòmíì ewé àtegbò màkájú rẹ̀ bàbá ìbàrúbọ̀ ọba isan ara kò pa nọ́mbà rẹ̀ tì ko pa oruko re ti be ni ko pa office re ti o ibi ta lo na la lo oruko wa na la nje awon to si nwa sodo wa mo pe ooto ni bo ba di pe yan to le merin e marun e mefa e meje kile o to mo o ti ni nkan lara afi to ba fe mo paro loku to ba ti di pe yan rin o mi gule gule nkan kan ti wa o to ba ti di pe yan rin o re lati nu wa o nilo amojuto elomi o le rin afi ti won ba nfa lowo yo ma fi sotun yo ma fi sosi gege bi omo agbontan ojo ti won se bi to se bi ene fe subu ni o elomi aya re a ma ga yo si ma dun to ba fowo kan isan pelu to sise denu aya wa elomi ese re yo ma rin tabi ko mo da bi ene pe o nta tabi ki ese wulo ni ko fa lola ese elomi yo si ma paapo bi igba ti ejo ba fe boho elomi re ese kan pere ni o ma gbon ti ese keji o ni gbon ti owo kan o ma gbon towo keji ma duro apa kan ori yo ma fo elomi eti elomi yo ma hoye elomi ko si ni le mi daada mo to ba le se nkan kekere gbogbo nkan won won ni anfani wa fun lati toju eyin riro eyin orun ejika igunpa orunkun itan abi orun ese ni telomi o ti won ba so pe la kuro egbe aisan ni o ti won ba ni awoka aisan ni bo ba so pe losan losan abi fasan fasan abi egbon riri abi jakute ati bebe lo aisan ni gbogbo e gbogbo eleyi lo ye ko gba amojuto baba ibarubo ba isan ra mo nipa re daada lati le yi doki okun oruko wa se pataki o bi elomi ba gbo wi pe won se loko laya lati jo to ti dele aye ki lo koja iseju meji abi iseju meta o iro o dandan ni ki won na le soju se re lodo yawo ati ojuse re lodo oko re eleyi ni yo so e di eyan pataki ore mi o baba ibarubo ba isan ara ti wa ni Liberty Stadium second gate stand 11 isoko kanla 080-33-88-1008 ati 070-18-21-1111 ero gbalode nbe nile ta fi setoju yin ta fi bere to da gege bi amona abi atona alaafia ara wa ko ni gbon danugu bi elubo baba ibaruba oba isan ara isan ati n to je mo la wa n toju o a mo reti yin
6: Lagilu FM 96.7
7: to eyara lewa mo kiyin ni bikibi te ba wa lale ya dupe lowo eledumare oba ajiki pe awa lawa ati dupe pe eyin la ba ati tiri ba se nde iya chikito ati iya togo ati ti de lale yi a de dupe pe awa lawa eyin la ba mo fa fo koko yi dupe lowo gbogbo yin te n pe te ni a ogun iya togo o se gbidibidi lara yin o pe e dupe lowo won e oluwa seun iya togo to ti wa ninu kuluwa lale iya togo e je ki awon eyan mo eni to wa ninu bi le
8: mo kiyin bi te tin gbo mi dede asiko yi pe a ni fi aisan lo gba aisan ni fi ara wa se bugbe o
7: amin be ti ki won
8: ka lo wa nuko mi ni mama togo odun ni mimi ki se aimo fun oloko e ma n gboro mi dada lori oto sikito ni every wednesday ati tun dele ni
7: iya togo opolopo awon okunrin lo pe lori oro toko to kere oko ti o sa wole oko ti o sise igba kan awo kan a de dupe lowo olohun pe awon to mo ko won logan oko won ti pada si won lowo o da kile gbo wa fun wa lale
8: ese olotu leni bayi ni se akoko so nipa arun kan ti won pe ni sangun sangun tabi romatisin tabi awoka opolopo arun ta nso ma n damu awon baba wa aba awon mama wa awon agbalagba lo ma nse lati bi 50 years lo lo ma n damu opolopo awon eyan
7: ni arthritis
8: romatisin arthritis bawo lo se ma nse yen ni mo fe salaye fun yin fun e te ba wa le te ba n gbo mi nisin nkan to ba po ni aisan ta n pe ni romatisin wa ri pe oruko ese mejeji a ma ru e wa ma complex pe orukun yen ru e o le ni lati bikan si bikan to ma ni lati opo na kan si kan wa ma joko tori pe egugu ese yen ru e telemi ti e ma be lati eyin bayi
7: lati telemi
8: ti ma nbere elomi o le gbe ese yen mara rara ti ki se po last dent ti ki se po ni aisan kan ta pe ni ropa lo ro lapa ro lese sugbon ko le gbe ese yen mo tabi elomi wa to ni arthritis a ri pe isan ese yen ma nfa ohun a ma complete san ese yen o ma nfa ni gbogbo gba eyin te ba rin pe ni awon aisan yi tori pe arun so pe ti mi sita kin fi esile bo mara kin pa aisan so te ba pe ni awon aisan yi e kan si wa ni ile ise wa mo ni ile ise office mama togo wa ni academy olomi ti e ba ti de academy olomi be ba nbo lati iwo road te ba de academy olomi e bole e ma so da express o ego bridge kekere e so kale pada ni o ki e wa pe ero bani soro mama togo
9: 080
8: ṣe ń ṣe àlàyé lọ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tún wà tá ń pẹ àìsàn kan ní àìsàn ìtọ̀ àtọ́jú o láàrin alẹ́ sí àárọ̀ ẹlòmíì lè tọ̀ ní 7 times five times omi tẹ́ mú gan ní dúró sára yín irú ẹni bí wàá máa complain pé ó ń rù ó ń gbẹ tí irú kan báyìí bá ti ń ṣẹlẹ̀ mo sọ pé ìtọ̀ àtọ́jú tó ń tọ̀ yìí o òun ló fa bó ṣe ń rù bó ṣe ń gbẹ kì í ṣe pé o ti lọ kó àìsàn kò gbógun o ṣùgbọ́n nígbà tó yẹ pé omi tó mu kò dúró sára ẹlòmíì dẹ̀ ni ó ti ní àìsàn kan tá à ń pè ní àìsàn ìtọ̀ ṣúgà ẹlòmíì dẹ̀ ni ó ti ní àìsàn kan tá à ń pè ní prostate enlargement ẹlòmíì ní prostate cancer tó jẹ́ pé tó bá fẹ́ tọ̀ bá ìtọ̀ yóò ní jáde tó bá fẹ́ tọ̀ ìtọ̀ yóò ní jáde á try ìtọ̀ yóò ní jáde ọ̀pọ̀lọpọ̀ àgbà tá a ti ń polówó yìí ní àpò àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n believe wọ́n ti wá wọ́n sì ti ń dúpẹ́ wọ́n ti rìtù sílẹ̀ ẹ̀yin tẹ́ bá pẹ́ ní àwọn àìsàn yẹn kan sílé sẹ́wọ̀n mọ́tògò pẹ̀lú ògo ọlọ́run ẹ̀ dẹ̀ dúpẹ́ fún ọlọ́run ọba délé tó tún tẹ̀lé ni ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ̀ lè ṣe dédé ṣẹ̀kan sun lọ.
9: 1 minute no do.
8: Tí ọkùnrin bá kọ́lé fún obìnrin tí ọkùnrin bá ra aṣọ fún obìnrin tó bá ra mọ́tò fún obìnrin tí ò bá ṣe ẹ̀tọ́ ẹ̀ dédé obìnrin ò ní láìkí
9: ìrọ ẹni bẹ́ẹ̀ o tó bá fún nípokípokì tó ṣe pàtàkì
8: ọkùnrin ò ní láìkí ìrọ ẹni bẹ́ẹ̀ o nítorí pé ẹni sọ pé àwọn obìnrin máa ń sọ pé àjókòó tẹrù wa pàtàkì ẹrù tá àjókòó tì náà nìyẹn tí ò bá ti sí ẹrù yẹn ń bẹ̀ mọ kò sọ̀rọ̀ wọ́n tó bá pé o ò lè ṣe déédé àti dáadáa o ò lè ṣe ẹ̀tọ́ ẹ̀ fún ìyàwó ẹ̀ nílé kàn sí màmá tògùn mo ti ní ewé àti egbò tẹ máa lò tẹ̀ dẹ̀ máa dúpẹ́ fún ọlọ́run ọba.
9: Màmá Tògò ṣe rí ọ̀rọ̀ pé wọ́n ń tọ àtọ̀gbẹ yìí kí lè rò pé ó ń fà á.
8: Ẹ ṣe olóòtú ṣe rí nǹkan tó máa ń fa ìtọ̀ yìí ó pọ̀ àkọ́kọ́ náà àìsàn kan máa ń pè ní àtọ̀sí ìyẹn ni ó máa ń jẹ́ kí èèyàn tọ̀ séré láàrin 5 minutes á tún lọ tọ̀ míì tí olóyìnbó ń pè ní infection ó lè fà á. Ìmù gan ìṣètọ̀ yìí náà téèyàn ò rí tọ̀tọ̀ yìí gan infection lè fà á staphylococcus lè fà á àwọn àrùn tá a lè kó látara táyà máa ń kó látara ìbálòpọ̀ ọkùnrin àtobìnrin ó máa ń fa kéèyàn má rí tọ̀tọ̀ déédé mọ́ ẹlòmídẹ̀ ni
9: sífílìsì
8: staphylococcus infection bẹ́ẹ̀ bacterial infection lóríṣiríṣi bẹ́ẹ̀ ó lè fà á kí ibi títọ̀ ti ń jáde kí tọ̀ yẹn máa lè ọkùnrin dẹ̀ ni prostrate enlargement yẹn máa ń ṣe
9: kì í ṣe obìnrin
8: ọkùnrin nìkan ló máa ń ṣe tó bá ti ń ṣẹlẹ̀ á rí pé kúrú ẹni bẹ́ẹ̀ máa rí tọ̀tọ̀ déédé tàbí ọkùnrin tó tiẹ̀ wá jẹ́ pé yálà bóyá ìyàwó ẹ̀ kú ni o bẹ́ẹ̀ nǹkan ṣẹlẹ̀ ni o ò wá ní àǹfààní láàrin bí ọdún 5 ọdún 6 láti mí ti obìnrin mọ̀ pé o ti ń kọ lẹ́tà sí prostrate o.
9: So ó ṣe pàtàkì ọkùnrin máa dóbò
8: ó ṣe pàtàkì
9: so that nǹkan tó jọmọ pé o prostrate dé o kìnnìkan kìnnìkan
8: kò ní lè ṣẹlẹ̀ sí irú ọkùnrin bẹ́ẹ̀
9: kò ní lè ṣẹlẹ̀ sí
8: so ọlọ́run ràn wá lọ́wọ́ nǹkan tó lè fà á nìyẹn olóòtú.
9: Àwọn tọ́bọ́ wá ní kinní tó ń tọ̀ lẹ́ẹ̀mẹwàá yìí tó bá ti kàn sí màmá Tògò ẹ̀ ń sọ pé ọlọ́run á gbògo
8: bẹ́ẹ̀ ni olóòtú
9: àwọn náà á lẹ́rìí
8: bẹ́ẹ̀ ni
9: o ẹ jẹ́ ká wá wo eléyìí tẹ kọ́kọ́ sọ nígbà tẹ wọlé nípa èyí tí egun máa sán wọn egun máa ro wọn tó máa wá láti ìbàdí ẹ̀yìn lọ sísàlẹ̀ ṣé kò ń ṣe ìjẹkújẹ ló ń fa kinní àbí jẹ̀dí.
8: Bẹ́ẹ̀ ni olóòtú ṣe rí ẹlòmíì láìkì kan tó dùn gidi gan tẹ́yìn bá dẹ̀ sí láìkì kan tó dùn ìwọ lórí minerals ló mú ìwọ lórí ẹ̀pà ló jẹ́ ìwọ lórí àwọn nǹkan tó dùn tó dùn tó dùn ẹlòmíì láìkì ẹ̀ gan tó bá dẹ̀ ti mú nǹkan tó dùn púpọ̀ jù ó di pé kí irú ẹni bẹ́ẹ̀ ní àìsàn kan tá à ń pè ní jẹ́dijẹ́di ẹlòmíì dẹ̀ ní kò tí ẹ mú nǹkan tó dùn tó dùn ṣùgbọ́n ní kálukú ní àìsàn tí ọlọ́run kọ́ mọ́ látòdì ọ̀run tó máa bàjà ẹlòmíì ò mú tó dùn bẹ̀ tó ní àìsàn jẹ̀dijẹ́di tí ẹnu díẹ̀ gan ti yọ tó jẹ́ pé ó ti tó bá ti lọ tọ́lẹ̀tì báyìí a máa fọwọ́ tì sínú ni.
9: Irú àwọn ni ẹ̀yà Tògò ṣé ọ̀nà àbáyọ wà lọ́dọ̀ yìí.
8: Ọ̀nà àbáyọ wà.
9: Bọ́sùn mo rántí nísì pé ó ní ẹnìkan àdéhùn kan sí méjì tó ti sọ pé káwọn bá ṣe gá báyìí gbogbo kíní tó wà ní ẹnu ibi táwọn ti ń yàgbẹ́ á kọ̀ jáde síta táwọn bá wá ṣe tán àwọn àìṣẹ̀ wà á fọwọ́ tì wọ ìwòsàn wà fún irú àwọn ni bẹ́ẹ̀ yẹn lọ́dọ̀
8: yìí. Olóòtú ìwòsàn wà fún. Ṣé ẹ rí ewé àtegò táwọn bàbá wa ń lò yìí tí wọ́n lò láti jọ ó sì wà bákan náà olóòtú ẹ̀yin lẹ́mú mi rántí iṣẹ́ kan tí bàbá mi ti fún mi tipẹ́tipẹ́ wípé téèyàn bá ní ẹnu òdì tó yọ ṣé ẹ rí ọ̀gá o ọ̀pọ̀lọpọ̀ yẹn ti sọ ògùn nù ni ògùn wà tá a bá jó iṣẹ́ ìtàn àwọn akọ́kọ́ ni kẹ́kọ́ lọ bù sí ìgá tẹ bá sun ẹ bù sí ìgá ẹ̀ fún ọjọ́ mẹ́ta àbí ẹlòmíì dẹ̀ lè ṣe ó lè sun ìgá lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ try kó bù sí inú ìgá ẹ̀ fún ẹ̀mẹ́ta lẹ́yìn ẹ̀ wàá bẹ̀rẹ̀ sí ni máa fi fọ́kọ mu kí ni ìyá wọlé Ben mo so fun yin olotu
9: ya togo
8: a wole
9: won ko bu kini e
8: won ise baba mi ni
9: won da si won tu se ga won da si
8: won bu si won flush e
9: won bu si won flush e
8: leyin to ba ti meta
9: to ba ti pojo meta yen
8: to nko won
9: ma bu kini e sinu eko
8: ben ma
9: won ma mu eko yen
8: nko
9: ta nso yi to jade a wole pada
8: beni
9: e ri pa ti so nkan nu laye yi gbogbo awon nkan bayi ta awon baba wa gbe le eyin iya wa lowo kọlọ njẹ ko kan awa na
8: ami
9: oda iya togo mu ti egbọ pe kini yen to ma nyo yen o ma nje ki kini omo okunrin saida ko suki abi ko ma le gberi dada abi kokunrin yen ma se ko to gun ori obirin o ba da towo ele
8: be ni olotu
9: ona wo lo
8: le seri awon aisan opolopo aisan mi ma nfa isoki fun okunrin ke bi awon oro ta ti so siwaju pe awon aisan ta le ko latara balopo to ba ti pe lara eyan ti o tete ri nkan to ma fi flush e danu o ma nfa kikini ma suki tabi jeri je na o le fa ko ma sunki to ba de tin sunki e ti mo pe kini yen o ba ti kere ju obini oni like e
9: ah ko le kan le gan
8: so ani awon kan te ma lo fun yen na to sunki yen a jade pada tori pe ko si nkan ti ologun afi ti eda ba mo ogun e loku ogun iku nikan ni o si
9: ogun
8: pe gbo be ni ko so ogun iku gbogbo apata
9: aju lo Olorun ni
8: gbogbo nkan ti Olorun da o da to je pe o da ko dogba elomi a lowo elomi a bimo elomi a kole elomi oni ni kankan sugbon iku yi
9: opin dogba atolowo ati talaka
8: o la fini eje ka se daada
9: ka ma ja bi ti pa mo
8: ku won le ma so ti wa na ni daada
9: so apart from pe o ko nsuki opolopo awon okunrin lo npe mi anti chikito oko mi kere kini ma se iyawo mi o gbadun e girlfriend mi complain kini kan awon to ko won ba kere ati awon to je pe to ba de ode eyan kan soso ni oko won le dide to ba dodo elomi oko a ma sere kidi ni
8: e se olotu awon ti oko won kere elomi ba se bi niyan oko e kere laton sugba nkan to mu wa to je pe ta ba bi omo to mo ba kere ju ani awon ago ta le ma lo fomo yin to mo fun ma sanra ko si nkan to ba ri lati lo fun kini na fi sanra be ni ani awon ago to ma ni e ma fi kan ori o e ma fi kan ori o ta ba nto omo to mo ba kere ta ba se bi mo baby wa ni eya e ma lo awon ago ifun to mo ma to 2 months omo ya ti a ti put on weight gan so a ni awon kan te ma lo fun kini
9: se kini na le se o le je koko na put on weight
8: be ni o
9: koko na tobi
8: be ni
9: that means ireti nbe ati pe ona nbe fun awon okunrin to je pe oko won kere
8: be ni
9: ti won ba kan si odo mama togo
8: be ni olotu
9: so ru nkan yen te ba lo fun won oko won a se kini
8: a dupe fun lo
9: e to ku e de nsuki nkan
8: ikan na ni atotun ki to suki to wole ko le jade yi to kere ko na le sanra si ni to ba ti to size ti won fe won ni lo kini yen mo
9: because
8: so ba tun lo kini yen atun ma tobi si to ba ti tun tobi ju problem ni fobirin
9: eh ko ti sele inu mo mo pe gbogbo awon okunrin to ko won kere lale yi o inu won adun gan won a de se kini won ma ko si mama togo e je ka pe number yin ka to kin to tun bere awon ibere kankan si
8: e se olotu ero ba ni soro mi ni 080 35 88 1030
9: lekan si
8: 080 080 35 88 88 1010 1030
9: ya togo awon to wa ni ilu oyinbo nko sa anfani wa fun won lori gbogbo nkan te n se fawon to wa ni Nigeria mi
8: be ni olotu awon to ba pe wa ma ba won send ogun won ẹ tó bá fẹ́ pè mí láti ìlú òyìnbó
9: ok ẹ máa ń bá wọn sẹ́ndì ogun
8: wọn
9: tó bá ti sọ bó ṣe ń ṣe wọn ẹ máa wá wo bíìlì ogun wọn fún wa bí ẹ máa ṣíìpù ẹ fún wọn
8: ẹ máa ń wo bíìlì ẹ
9: ẹ máa ń wo bíìlì ẹ ok tó bá fẹ́ pè yín ńkọ.
8: tẹ bá fẹ́ pè mí láti ìlú òyìnbó +234
9: ok
8: 80
9: +234 80 80 35 35 88 88 1010 1030 okay number ta ma fi get iya togo niye eyin yo wa ti gbogbo nkan ti iya togo nso won ni ko si arun ti o ni ogun ninu aye ta wa ninu eyi afi ti eyan o ba mo to ku e ba kere oku e kere ni yoju si mama togo iwo to fe koko e to langbalangba yoju si mama togo wa ri pe oku a se kini atobi ade to wa de raye lati te kole fobi obirin yen gbọgbọn iwo to ko e ba nsuki se kini yoju si mama togo iwo to ba de ni eyi ta awon ibo npe ni arthritis abi rheumatism egungun mama sun e gbogbo ara mama ru e yoju si mama togo iwo to ba tu wa se kini awon to nwa omo npe mi iya togo pe se le eto fun awon ta awon woju oluwa fun mo ni
8: a ni eto fun awon to woju oluwa a ma so pe yala awo obirin to ti mari lojo to ti pe to to sun kwa irigbejo to ba kan si awon arun kan lo le fa idaduro to lohun ki se ka awon aisan kan do ma fa idaduro ta ba toju yin lagbara lo e si finu so yin e fe yin gbomopon opolopo okunrin mi na do e wa to je pe agan lo fun ra e idi ni pe nigbati nkan omo nkan to ma ndo to ma produce omo lataro okunrin ato si obirin eleyi o ti dabi omi tabi ki eyin yen ko ma pe ti o le ba sele iru okunrin be ko le pregnancy obirin
9: okay
8: te ba npo eyin okunrin te ba npo ni run kan bayi boyo ni watery sperm low sperm count e kan si lese mama togo pelu ogun olohun e dupe folo a de ma tojo ko ati yawo ni lese wa to da ma bere be lowo oko abe lowo yawo ka le meni ti o ni porta ma toju ti everything fi ma wa okay
9: oda iya togo so ba wa sodo nse le sayewo fun won
8: be ni an sayewo

Ọlọ́run ọba mi òkè náà ni kì í ṣe èèyàn. Tó bá jẹ́ èèyàn ni wọ́n ti fi ṣeregun o. Kì í ṣe èèyàn rárá pàápàá. Ẹ káàbọ̀ sórí ètò yẹn. Ẹ tún káàlẹ́ o. Ó tó jẹ́ méjì, ó tó jẹ́ mẹ́ta. Sẹ́mi àti yín tá a ti ń retí ara wa. Ẹ ti ń retí mi. Sẹ́mi náà ti ń dunnú láti bá yín pàdé. Lórí ètò yín ètò wa. Lóyìn ládùn ní gbogbo alẹ́ Tuesday báyìí. Ẹ ti mọ̀ pé àwa la mọ wá. Bẹ́ẹ̀ sì lẹ̀yìn náà la mọ bá. A tún ti fi kòkò ṣébẹ̀ ètò. Àjọpọ̀n lákòdùn mọ̀ràn ìmọ̀ràn yìí. Ẹ káàbọ̀ sórí ètò yẹn o. Lórí ìkànnì Lágelú 96.7 FM. Òkè gájòkè ńlẹ̀ Ìbàdàn. Òkè yín káàbọ̀. Ẹ kú iṣẹ́ látòórọ̀. Mo gbà á ládùn àpẹ́ Ọlọ́run ọba mi òkè ó dé ìyànjú gbogbo aládé. Rẹ́bẹ̀lẹ̀ kó gbọ́ mi dáadáa bó bá wọlé òṣì àwọ̀. Ibi tó yẹ kó wà náà lọ́wọ́ yìí. Inú ilé polo wà tó ti ń gbọ́ mi. Inú ọkọ mi kìrá ló wà tó ti ń gbọ́ mi. Ilé tí ń lẹwà tẹ́ ti ń gbọ́ mi. Ẹ̀rín ìrìn àjò lẹ̀ ń gbọ́ mi ni. Lágelú 96.7 FM rèé òkè gajòkè ńlẹ̀ Ìbàdàn. Ẹ káàbọ̀ sórí ètò tá a pè ní lóyin ládùn ládùn lóyin. Ó dùn mọ̀ràn ìmọ̀ràn yìí. Ṣúgà òdò tó àchàchàchàchàchà. Adùn àtòyìn lẹgbẹ́ ẹgbà bẹ́ẹ̀. Torí pé lórin lọ́lọ́kan ọ̀jọ̀kan, àṣà lọ́lọ́kan ọ̀jọ̀kan, fàṣà lọ́lọ́kan ọ̀jọ̀kan, èdè lọ́lọ́kan ọ̀jọ̀kan, ọ̀rọ̀ ọ̀mọ̀ràn lọ́lọ́kan ọ̀jọ̀kan. Òun náà lẹ́ẹ̀ láǹfààní àti mọ̀ gbọ́ lórí ètò.

0: ṣẹ̀n lọ lórí ọwọ́ yẹ. Ta fi ń kí yín káàbọ̀ lápá bí. Mo máa dùgbọ́ gan máa kọ́ sí o. Kì í ṣeré kì í ṣàwàdà. Lọ́kọ̀ lóòótọ́ ètò yìí, Olúwa ṣínà aláyọ̀ ògo èdè.
1: Pẹ̀lú mórí fáwọn, orin tolú ṣe fẹ́ mọ́ lágbàtà.
0: Lókọ̀ àsìsọ́ ọlọ́wọ́ bọ́tìnì tí ń sọ wá bínrínbínrín tí ń tẹ́ gbìnrà gbìnrín gbìnrín gbìnrín tẹ́ fi ń gbádùn ẹ̀ lé.
1: Ẹ ògo ayé mi fẹ́ mi fàdí pẹ̀lú mórí fáwọn, orin tolú ṣe.
0: Lọ́kọ̀ gbogbo àwọn tá a jọ ń ṣe. Olúwa ṣe wọn bálànà tó ń ti Israel oyè bá ń jí. Lójú òpó Facebook tẹ́ fi rí mi wò gẹ́gẹ́gẹ́. Ṣìkẹ́ òkè Tọ́lá. Òkè Ṣìkẹ́ òkè Tọ́lá. Ọmọ bàbá lókè ògùn.
1: Ọlọ́run ló ṣe mí lógo. Èmi náà mọ̀ o. Èmi náà kọ́.
0: Àfíjú kúùkù tí ń dègò mọ́jú. Tún de kángọ̀ síwájú. Ṣé ẹ̀yẹ agan mọ́ báyìí. Ṣé tí ó fi dùn tí gbogbo ó fi kọ́ sí ni? Túnde Adégbènrú àmọ̀ ó ti pì MCTP tó taná. Ó taná nú ń tiẹ̀. Olúwa tó sì ẹ̀dùn ọ̀tún torí bẹ̀ fọ́. Orí rẹ̀ ń tele lọ́pọ̀lọpọ̀ ọgbà. Ẹ bá wa fojú wo sàkún ẹ̀ mọ̀ wò pé oníwà tútù bí àdàbà dey play my fans.
1: Kò
0: tutù kankan o. Ó máa dùn gbogbo máa kọ́ sí kìí ṣeré kìí ṣàwàdà. Kọ́láwọlé Adédí Kọ́ládẹ́sì International ló kọ́ mi. Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí.
1: Eré ni ò ní lájú mi sílẹ̀ o.
0: Ó yẹ máa sọ káàkiri pé ètò yẹn ti gorí àtẹ.
1: Ayé nẹ́bà.
2: Èmi náà kọ́.
0: Gbàǹjọ́ gbàǹjọ́ gbàǹjọ́ ẹ wá rántí mi ń ta. Àwọn tèmi sọ pé Kọ́ládẹ́sì International mo pé wọ́n gbé kí ni mò ń tà. Ká fún yín lórí lọ́lọ́kan ọ̀jọ̀kan èdè lọ́lọ́kan ọ̀jọ̀kan. Àṣà lọ́lọ́kan ọ̀jọ̀kan kẹ́ fi jẹ̀gbádùn ayé ara yín. Òun gangan là ń tà lápá bí.

0: ẹja ṣe gbogbo ẹ pàápàá pàbí àwọn bàbá àṣọnà sẹ́yìn bá ṣe ń darapọ̀ mọ́ wa ó túmọ̀ sí pé ká máa kí í káàbọ̀ sórí ètò olóyin ládùn 96.7 gọ́gọ́ ni room number yẹn òun ló wọlé lápá bí sẹ́ẹ̀fì láǹfààní àti gbádùn ẹ̀ dáadáa. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ẹ ti mọ̀ bá a ṣe ń ṣe pé abala gbé wa débẹ̀ náà láàfi ṣíde ètò yìí sáàfì láǹfààní àti gbéra wa débi lọ́lọ́kan ọ̀jọ̀ kan nínú lúńgù yìí.
1: Mi ò kí ń dọ́pa àjẹjọ́ mo máa pa.
0: Ẹ wá mọ̀ pé ó kó agbọn tó pọ̀ sínú a lọ yí koto fún káàṣì ẹ̀ gangan nú ẹ èyí wá ń bi mí lè rè pé kóòdù wo lẹ́ fi ta káàṣì ẹ̀ *347*1004*2#. *347*1004*2# *347*1004*2# pẹ̀lú 500 naira pèrè ńlẹ̀ fi ta o ẹ ti mọ̀ bá a ti ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ náà ẹnìkan ó tún ṣèfàjẹ́ lálẹ́ ẹrù pèrè ni kì í ṣàwàdà o bá a ti ń ta lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ nù ni ẹnìkan ó tún ṣèfàjẹ́ pọ̀ wá ta lálẹ́ ìpọ̀ wájú òtún wá túmọ̀ sí pé tíkẹ́ẹ̀tì rẹ bàjẹ́ o rárá ọkọ̀ bàjẹ́ o 500 lówó tí ó rà kìlì sí *347*1004*2# 20,000 lẹ́nì kò fi ṣe fàjẹ́ tàbí kẹta lórí website www.cashier.ng www.cashier.ng wọ́n rí lẹ́ǹtì o wọ́n lọ sùn lé o wọ́n lọ wara lé lé o lọ́mọ rẹ káàṣì ẹ̀ síbẹ̀ yẹn àgbọn ti job connect náà ń bẹ́ ńbẹ́ àwọn kan ń bẹ lásìkò yìí tó yẹ pé wọ́n ní iṣẹ́ tó lè fóúnjẹ sórí tábìlì àwọn ènìyàn kan àwọn kan ń bẹ lásìkò yìí tó yẹ pé wọn ò kì í ṣọ̀lẹ́ tán bá rí iṣẹ́ wọn á ṣe èdèrè tá a fi gbé agbọn yìí kalẹ̀ 08068784932 àtẹ̀jíṣẹ́ lójú òpó WhatsApp nìkan ni bẹ́ẹ̀ bá ní iṣẹ́ tẹ́ẹ̀sì irú àwọn èèyàn tẹ́ẹ̀ bá ń fẹ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sí wa bẹ́ẹ̀ náà bá ń wá iṣẹ́ irú iṣẹ́ tẹ́ẹ̀ bá ń fẹ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sójú òpó yẹn 08068784932 agbọ́n tọrọ sí ti abala àkọ́kọ́ náà ló wà ẹ wá má gbàgbé o lálé òní ó kún ṣọ́ṣọ́ a ní àlejò nkọrin gospel tẹ́ẹ̀sì láǹfààní àti gbọ́n pa wọn rẹ̀ wọ́n ti wà lórí ètò ìrí lára àwọn iṣẹ́ ilé ìtàn pò pọ̀ ń gbà ń wá lẹ́fẹ́ sọ tuntun lórí iṣẹ́ ọ̀hún kò sí wàhálà kò béwu dé abala kejì lórí ètò ilẹ̀ ti pàdé ṣìkẹ́ òkè tọ́lá kí ni ṣìkẹ́ tún fẹ́ gbé fún alálé òní ẹ mọ̀ pé bá a bá ti ń wí gbogbo ẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀ kan báyìí a gbọ́dọ̀ fi nǹkan ṣẹ́nu nà ó a gbọ́dọ̀ jẹun nà ó nọ́mà ká jẹun èdè nìyẹn tí ṣìkẹ́ ó fi gbé wa débẹ̀ lábala ṣọkọyọkọtọ ó pé ọlọ́bẹ̀ ló lọ́kọ́ mi ò mọ̀ tá a bá dọ́ abala yẹn a mọ̀ mọ̀ bóyá ọlọ́bẹ̀ ló lọ́kọ́ ṣé ẹgbẹ́ yorùbá àṣà àti ṣe yorùbá òkú ní parun ń gbà kọ̀ọ̀kan níbí láti máa láǹfààní àti máa tú pẹrẹpẹrẹ nípa àṣà àti ṣe yorùbá pẹ̀lú Túnde Adégbènrú àmọ́ TP abala tó gbẹ̀yìn abala orin ìjẹmọ̀ kí àgbà tó bá

0: sọ fún mi pé ọkùnrin lọmọ tá a bí ó lóun prank mi ni irú prank wo rè é àti bàbá wa wọ ọmọ yìí tòótọ́ ó bí ẹ ń pé bàbá wa ni ọmọ obìnrin tòótọ́ ṣùgbọ́n ó jọ bàbá wa ẹ wá ń ṣe mí bíi kákọlà fọmọ yìí ṣùgbọ́n àwọn àbúrò mi ọgbà o nígbà wa di ọjọ́ kan lẹ́yìn tá a ti ṣe nẹ́mì tẹ́gbẹ̀rẹ̀gbẹ́ tẹ́gbẹ̀rẹ̀gbẹ́ ọkọ̀ àbúrò mi ò sí ń lé mo lọ kí n lé àbúrò mi náà wà ń lé ẹgbẹ́ ẹ̀ wà ń lé mo fẹ́ sáré dé ọjà ìgbẹ́ mi ní pẹ́dẹ́sì o ó ṣàfọmọ tì bàbá mo ṣe ń wo ọmọ yẹn ń ṣe mí bíi kí n máa rí bàbá wa padà má gbé ọmọ lọ síbi tí wọ́n ti ń kọ́ àwọn ọmọ ńlá wọ́n ṣàbá mi kọ́ àbàjá kán bá mi tó dé sọ́mọ làtí wọ́n pè ní àbàjá kán bá mi kọ́ fọ́mọ yẹn ojú ọmọ náà rẹ wà dáadáa o ẹ lọ sójú òpó facebook ẹ rọ ọmọ náà bẹ ẹ wá lágẹlú fm 96.7 ọmọ tí mo kọ́lá fún ẹ lọ wò lójú òpó facebook ó kọ́lá fún ọmọ àbúrò mi dé ó bá bẹ̀rẹ̀ sí ní bá mi fa kùkùràkù mo ní ó kàn ṣe mí bíi kí n máa rí mẹ́mórì ìdádì ìwà padà ó ń bá mi fa wàhálà ọkọ ẹ̀ náà lòun ò ní gbà èbó tí ẹnìyàn ń dà palẹ̀ pé òun máa bá mi ṣe kéèsì òun máa bá mi ṣe gbá tó bá jẹ́ ẹ̀yin ni ẹ̀ tó bá jẹ́ ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lásìkò yìí ni n tí mo ṣe ò tí ì burúkú jù náà ìlà ara ẹ̀ ara bá a ti ń ṣẹ̀ṣọ́ tá a ti ń túnra ṣe nílẹ̀ yorùbá ló jẹ́ òun bá láwọn ò bá mi ṣe kéèsì ṣé n tí mo ṣe burúkú jù àsìsó ẹjá lọ tajà náà tí n bá padà dé màá mú pè bí mélòó kan màá gbàlejò mi wọlé ètò ń tẹ̀wájú ẹlẹ́mẹ̀wọ̀n ẹ̀ kú kalẹ̀.
1: ọ̀gá tẹ̀ wá ẹ̀
2: wá sí. 96.7
3: Asa beyan lowo loro bi konko yokoto bala afi o basiko da abi so wa da ni airorunsun ara tita so agun sagun eyan me dagba pupo ko ma rin ko geko ge eyan ma le gba pa tese ki won ma gbeyan sega kore o ma oye ki nkan ma rin ninu ara ogbe nu ifunpa giga iseto katalese o ma kan yan gogo ki bata o sesin bo lesin yan ko ma mo ko ti bo eyan ma ru ma gbe opo lo ti lori sirisi ogun sugbe ti oro na abayo ona abayo ti wa bayi o kan si le ise toni toni aba healthcare kokoro nu eje ora nu eje paja paja aya jija jeri jeri aile mi dada idakole ko ma kore o ma le se ara ma gba pepepe ara ma legun igbese kan ma nkia ni pataki ka tete gbegbese ni kiakia kedo wa lapara pa ni gbadun aye o se ni tin be laye ti oni tin dalamu ero gba lo le nbe faye o lati ma bi arun sapa ma si kan si toni toni aba healthcare egbe le baba lam additional gomina kule oyo tele ni felele nbadan e ka le ise mu jo yin lola complete iwo ro di badan telephone 08033715988 08033715988 en tatadu ale lama toni toni
4: kò sí ayọ̀ tó dàbí ọdún ilé yá bí ẹbí ọ̀rẹ́ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí tipẹ́ bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan bí iléyá ṣe wọlé dé káàṣì ẹ̀ náà bọ̀ nàrà yọ iléyà cashport dé pẹ̀lú ìlànà ọ̀tún tó gbóná tí ó ṣe èmi àti ẹ láǹfààní iléyà cashport 2026 ó jí àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti cashport iléyà nínú oṣù mẹ́ẹ̀ yìí owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín ènìyàn tó ju 60 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́ káàṣì ẹ̀ fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí bẹẹni 500,000 iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí bó o ṣe ń ta tó o tún ń ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí i lórí splash 105.5 fm *347 *1004 *1# lórí ìlàgẹ̀lú 96.7 fm *347 *1004 *2# bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta cashier iléyà cashport ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ ṣó ti cashier mo ti cashier.
5: Iyọ̀ kéèké tó bá ẹni
6: nílé.
2: ìròyìn ayọ̀ tún lè léyìí o fún gbogbo ẹ̀yin tí a ti ń bèrè fún layer special promo tí ilé iṣẹ́ mi yọ KK Global Engineering Company Limited tó ní ilẹ̀ Grace Estate tó wà ní Adébáyọ̀ area oríyọ̀ ní local government Ìbàdàn tá a tún lè gba ayé gbọ́ olómi ìyànà ọ̀jẹ̀ náà débẹ̀ ilẹ̀ tá ń tà ní 1.2 million lọ́wọ́lọ́wọ́ 950,000 naira láwọ́ ta fún layer special promo tọdún yìí pẹ̀lú ẹ̀bùn àyíṣọ́ díẹ̀ díẹ̀ náà tún wà láàrin ọdún kan pẹ̀lú àsanlẹ̀ 50,000 naira kò sí wàhálà ọmọ nílẹ̀ tàbí hidden charges àwọn èèyàn ti gbé ní Grace Estate iná ti débẹ̀ ọ̀nà sì dá débẹ̀ ilé iṣẹ́ yìí kan náà ń bá ni yàwòrán ilé ìgbàlódé bá ní kọ́lé ṣe record copy survey tó dédé ọ̀jọba bẹ́ẹ̀ là ń ta block fáwọn oníbàárà wa permanent office wa wà ní MKK Multipurpose Building Atẹ́rẹ́ Agara Odò Ẹja Second Mosque Steel Garage Ìbàdàn fún àlàyé kọ́lọ̀ WhatsApp ká lè fi BS State náà ṣe rí gẹ́lẹ́ ṣọwọ́ sí yín 070-5393-6013 070-5393-6013

0: Chapolin. Dr. Wenga, pẹ̀lú Jason Idongogon.
1: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà ni ìgbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ̀ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
3: Javis PL Eye Care Foundation ló ń lọ́gun tatatan wípé tí yín mélòó gbogbo èèyàn bàdá tágbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lo ra wa ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kan ságo ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ò ojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ Charity PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Charity PL Eye Care Foundation. Àǹfààní ńlá gbà lèyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání N1000 péré lowó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀ àníṣẹ́ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú fún rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PL Eye Care Foundation. Nígbà tó tún wá gbọ́ bí tó ti ràánú gbà láìsí nira owó kí ló tún dúró ṣe oríran gara kọ́ ọmọdé ni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fòdà lójú pópó láfi ní ọmọ àlọ́tara lọ ṣàyẹ̀wò ojú rẹ ní nọmba 94 opposite Unity Bank Charity Cultural Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó tí ń fowó sanu shopping complex ìwòrò Ìbàdàn lójoojúmọ́ ni o. Aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé 09054484444 ojúlọ́ba ara kò ní dín dúró mọ́ wa lágbárí.
4: Ó balẹ̀ bàgẹ́ ó wọlé pẹ̀lú Steve Gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yáàyà 50 bitters bẹ̀ẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe nọ́mára 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́lọ́mọge wọlé kó má lè ṣe nọ́mà david ká ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 bitters kó sunra yọ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 bitters is produced by the 50 waves limited ẹsìn lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni lot 3 light and craft building Lasoran Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos to be our distributor call 0704-318-3929 50 bitters NAFDAC Ijolote.
5: Kọ́kọ́rọ́ àṣeyọrí tí yẹn fi lè bọ́nù ṣẹ́ àtòṣì Jitalẹ́sì ló ń jẹ́. Ọ̀nà àbáyọ kan tí yẹn fi lè borí kòsíkòsí ojoojúmọ́ Jitalẹ́sì International ni. Jitalẹ́sì International bí ròlì lágbára lílé ìṣẹ́wọ̀gbẹ́ dídádúró digbí láìrọ̀gbọ̀ kó lè jọba iṣẹ́ tiwọn nìyẹn. Àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Jitalẹ́sì International lọ́pọ̀ kó yọ̀kú lówó tí ò ga jara nípasẹ̀ ẹ̀ka iléeṣẹ́ wa Martin Tech Industries. Àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester, pure water machine, ice block machines, garri processing machines, popcorn and palm oil machines, jock mold and nylon machines. Jitalẹ́sì International àṣírí oko òwò ajé yíyọni nínú iṣẹ́ òun òṣì bẹ́ẹ̀ bára àwọn tán tayọ láàrin ẹgbẹ́ Jitalẹ́sì International ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀ àwọn gẹ́gẹ́ làṣírí àti rọ́wọ́ ti bọnu gbọ́bù káàtà láìsanná ní ara tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà Jitalẹ́sì ni wọ́n ń kó bẹ́rẹ́ fún ìwọ náà ṣe kà sí Jitalẹ́sì International lónìí. Jitalẹ́sì International ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank Akinyemi bus stop Ring Road Ibadan. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055 email ademola.1@gmail.com Jitalẹ́sì International ọ̀nà àbáyọ kúrò nínú iṣẹ́ òun òṣì tó dájú.
6: Scratch FM Media Academy níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
7: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà.
8: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
9: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan.
10: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
11: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
6: ṣe máa jẹ́ nìyẹn ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀ nọ́mi má jẹ́ kí ẹ̀bùn tí elédùmarè jẹ́ǹkì fún ọ kúkú mọ́ nínú nírànlẹ̀ máa bọ̀ wá sí splash fm media academy níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko wọn á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní splash fm media academy ilé funfun báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí pé wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08071124000 08071124000 Media Academy ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

káàbọ̀ padà látọjọ́ ọjà tẹ ẹ bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa. Ẹ káàbọ̀ sórí ètò tá a pè ní lóyin ládùn lórí ìkànnì lágelu 96.7 FM òkè gajòkè ńlẹ̀ Ìbàdàn. Rárá lẹ̀ kó gbọ́ mi dáadáa. Ó ṣíyàwó ibi tó yẹ kó wà náà lọ́wọ́ yìí. Ẹ máa bọ̀ lójú òpó.

0: gbogbo ẹni tí mo ṣe ò dáa ṣé lóòótọ́ ni tó bá jẹ́ yín mo ṣerú ẹ̀ fún.
1: Famous ló ń pèdè ẹjọ́.
0: Ibo yẹ kẹ́ ẹ gbójú ni.
1: Bí ajé mi máa ló sọ̀rọ̀ ijó.
0: Ìṣẹ́ òun gbọ́n rí ò lè gbójú.
1: Lọ́jọ́ tó ní tútù lè yóò yàtọ̀.
0: Túnde káti ẹ̀ sọ pé ìwọ mo ṣerú ẹ̀ fún. Káti ẹ̀ sọ pé.
2: Èmi ọmọ tèmi. Tí mi sì ń bẹ̀. Lọ wá dánrú ẹ̀ wò.
0: Ẹ máa bọ̀ lójú òpó Facebook ẹ wá máa wọ ọmọ òun o.
2: Èmi ò mọ ẹni tí ó parí ìjà wa o. Wàláì. Bí àwọn girama wa tó ti kú gan bá padà wà wọn ò lè rí parí.
0: Kí ló dé?
2: Ọmọ tèmi láìsọ fún mi ló wà abúlàjò bá ń gbà nígbà mo wá padà fúnra mi ní ìsìn èmi náà ti lọ sórí Facebook mo ti lọ wúru látọmọ nǹkan kì í sáwọn ẹlà kékèké kì í sáwọn ẹlà tí ẹ lè mánéèjì kì í sáwọn ẹlà tí mi kọ̀ fún lè gbé. Ìlà yẹn jìn ọmọ tèmi ní 2026 kọ́lá ní dààmú o ó dẹ̀ ṣe mí kó ti ṣẹlẹ̀ ó dẹ̀ ń dùn mí ìlà lójú ọmọ mi bá kí ló ń porúkọ lanẹ gànbọ àbí kínú.
3: Abaja
2: wo abaja tó máa démú rẹ.
0: Tó rí kọ́ ọmọ yẹn fine ni.
2: Ó mọ̀ kó ti kọ́kọ́ pa fútsọ ọmọ náà báwọn.
0: Mi ò fútsọ lórí ọ̀rọ̀ làdé. Túnde mọ̀ tó gbé tiẹ̀ dé mo pa fútsọ lórí ọ̀rọ̀.
2: Mi ìṣeré ó ti kọ́kọ́ ba ti ọmọ ń fẹ́ yàn fúnra rẹ̀ lọ́la ó ti kọ́kọ́ bó ṣe wà ní
0: ìsìn. Yámú ìpè. Hello.
4: Hello bro. Ẹ kalẹ̀
0: sà ó kọ́ níbi lati ń pè.
4: Ya ọpẹ ni o sọrọ lati Canada.
0: Lati Canada yi kaabo sori eto yi.
4: Ya gbẹmẹ awọn gbọdọ ṣe ẹwọn ni spray o.
0: Ká pé ọmọ ti yín ni mo ṣe bẹ́ẹ̀ kí lẹ pè é.
4: Ẹwọn ni spray ẹ ṣe máa ṣe ń gbọ bẹ́ẹ̀ mi ò tẹ ẹni dúró rárá ẹwọn ni spray ẹ ṣe máa lọ kọlà sí ọmọ obìnrin kí o ṣe yín ẹ ṣe yín ni bàbá ẹ ní kẹ tó náà kọlà.
0: Mo wò pé ẹ máa gbọ́ mo wò pé dádì wa tán lọ yẹn. Kó lè jọ wọn dáadáa ni.
4: Kó lè jọ wọn bo nìyẹn wọn kì í ṣerú ẹ iye igbó rẹ bí ṣerú ẹ láyé ẹwọn ni o ẹwọn lẹ ń lọ sí ètò ẹ má yẹ kí n tẹyìn ẹ tètè lọ máa palẹ mọ sí.
0: Ó ti dà ọ̀rọ̀ tí yóò fẹ́ bá èmi ní ara mo jàre àbó mo gbọ́rọ̀ tí wọ́n bá mi sọ ni túnde mú ìpè màá gbọ́rọ̀ látẹnu tósìn edward náà o. Hello.
5: Hello.
0: Ẹ kalẹ̀ o.
5: Ọ̀rọ̀ aráàlú èbó lè yàtọ̀.
0: Ókè.
5: Ìyàhín ò lè yàtọ̀. Yọ papọ̀ mọ́ra wọn. Ebó máa búrò orí obìnrin ni.
0: Bẹ́ẹ̀ni.
5: Ọ̀dà bẹ́ẹ̀. Ọmọ náà tó wá dóbin.
0: Bẹ́ẹ̀ni ẹ máa bọ̀ lójú òpó Facebook ẹ wá wo ọmọ
5: wọn
0: ọmọ
5: ìrẹ wa. Ọwọ́ bí
0: ọjọ́ bá bẹ́ẹ̀.
5: Yọ jọ tán yányán nínú ẹ̀wọ̀n tó bá wà á fojú rí. Tọ́mọ náà jáde ìwé tí èrè ní ọkọ. Ari. Kí ni mo lè ní ṣe?
0: Èmi wò pé ní tí mo ṣe ò da kò í ṣe nǹkan tó burúkú
5: jù. Ìgbọ́n kí ẹ ti mọ̀ pé ọ̀dà sọ́kàn.
0: Kò í ṣe nǹkan tó burúkú jù ẹ ní sùúrù. Mo ẹ̀yin lẹ̀ ń kó sí mi lẹ́nu.
5: Ṣé ẹ ní kó sí ọ lẹ́nu tó ṣe gan-an wọ́n kọ́ pọ̀ lọ́lọ́kọ̀ gbọ́dọ̀ mọ́ kò sí ọ lẹ́nu.
0: Ìyá ẹ kọ́kọ́ lọ mọ bá a gbé tò lọ́nà ẹ mọ gbé tò lọ́nà ọ̀rọ̀ tẹ́ ń sọ kò bá mi lára mu. Ẹ ṣe ajé ká ṣe báyìí ká máa ṣe lálàáfi Buhari jo wá wà ń bí òun orin eléyìí tó rìn kékeré mo fẹ́ ká fi kí àwọn olólùfẹ́ wọn káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńláyé káàbọ̀ sórí ètò tá a pè ní lóyin ládùn ẹ káàbọ̀ sórí ètò mà ẹ bá ń kí àwọn èèyàn òun orin ni mo pè o ìmọ̀ gbà fáìnì lọ́wọ́ yín o.

0: wàhálà tún dé yìí pọ̀. Mi lè rè pé ṣé juju gospel wọn kọ ni ṣé in tó ń gbọ́ ẹ̀ tó ń gbọ́ ẹ̀ tó ń fi ti ara rẹ̀ gbọ́ ẹ̀ sójọ juju torí ọlọ́run láàrin èmi àti ẹ̀ sójọ juju in tó ń gbọ́ ẹ̀ orin gospel tó jèrè ọkàn fún Kristi òun ni wọ́n kọ ṣó ti yí ẹ bẹ́ yẹn ẹ̀ mọ́ wàwàkúwà kì í. Eléyìí ló jẹ́ àwo orin kẹta tẹ́ ẹ pè ní ọlọ́mọ ọmọ ẹ̀ òní bàbá mọ bàbá rẹ̀ tó dé dáradì rẹ̀ mọ́ adégbèrún tìkẹ́ náà sì mọ bàbá rẹ̀ lókè ogun àbíbò wa ni àwọn tó sì jọmọ ọlọ́run wọn mọ̀ra wọn àwọn tó jẹ́ ti ẹjẹ́ mọ̀jẹ́ sọ́bà náà wọn mọ̀ra wọn náà lọ́jọ́ máa sìtánì wọn mọ̀ra wọn ẹ pé ẹní nǹkan tẹ́ ẹ fẹ́ sọ lórí ọlọ́mọ ọmọ ẹ̀ yìí bóyá ẹ bá ń sọ.
1: Ọlọ́mọ mẹ́ ó jáde ní January.
0: January ọdún yìí àbí.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Òun ni ọlọ́mọ mẹ́ jáde.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ok.
1: Visual ẹ̀ náà máa jáde sùn.
0: Visual ẹ̀ máa jáde.
1: Bẹ́ẹ̀
0: láìpẹ́. Ok ok ok. Káṣá máa retí ẹ̀ títí ending oṣù
1: yìí. Bẹ́ẹ̀ni sà. So ó máa wà lórí gbogbo platform YouTube.
0: Ó máa wà lójú òpó YouTube.
1: Yes.
0: Ó túmọ̀ sí pé eléyìí ti audio ẹ̀ ó ti wà níbo.
1: Ó ti wà ní AudioMack.
0: AudioMack nìkan.
1: Ó wà ní Facebook.
0: Ó dẹ̀ wà ní Facebook. Ok. Fáwọn tó bá fẹ́ stream ẹ̀. Tó wá jẹ́ visual ẹ̀ tó jẹ́ video gangan eléyìí tí wọ́n ti rojú artist gangan. Èèyàn ni ó jáde ní ending yàbí. Sharon ọmọ Aládé àlàáfíà náà lẹ ti ń gbóhùn látòórọ̀ àti jọ ń tàkù ọ̀rọ̀ sọ yóò ní lórí ìkànnì lágelo 96.7 àwọn èèyàn sọ pé tí àwọn bá pè yín sóko àgbà ìnáwó pé ṣe mọ́ kọrin ìta ó dá ojú òpó wò ní káwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pè yín sí
1: 070 070 65 65 26 26 53 53 65
0: lẹ́ẹ̀kan sí
1: 070 070 65 65 26 26 53 53 65
0: ẹ ṣeun inú wa dùn pé a pè yín wá sórí ètò ẹ sì jẹ́ wa ní ó dàrọ̀
1: sí.

0: cash yes si lori owo yen *347*1004*2#*347*1004*2#*347*1004*2#. Lẹ́fì rẹ cash yẹ si èyí tẹ̀ ń bèrè fún kóòdù ni o ẹ sì tún lè ta lórí website www.cashier.ng www.cashier.ng ẹ jẹ́ mú báyìí o olúwa tó sin edward tó bá jẹ́ pé ìwọ mo ṣerú nǹkan báyìí mo ṣe fún ìgbọ́n rẹ kúkú mo jẹ́ kò sí tó fẹ́ bá mi fà pé mo kọlà fún ìwọ náà sì lélẹ̀ lọ́jà wá wà yìí so kò sí nǹkan tó fẹ́ bá mi fà kí ló ṣe.
1: Lákọ̀ọ́kọ́ ná mo ti máa ń sọ pé ọmọ mi ò lè kọlà.
0: Ṣé wo kọlà ni.
1: Èmi kọlà ó yẹ ọlọ́run bó ṣe jẹ́ àmọ́ tó bá jẹ́ pé by mistake
0: okay
1: mo wá travel mo wá dé mo wá bálà lójú ọmọ mi.
0: tó dẹ̀ pé story tí mo sọ ló gbọ́ pé ẹ̀gbọ́n rẹ ló lọ kọlà fọmọ rẹ kó lè jọ dájì.
1: Alákọ̀ọ́kọ́ ná okùn ọmọ èèyàn yóò jà ẹjọ́ kásù reality okùn ọmọ ìyá máa kọ́kọ́ já láàrin ẹnu mi ò lè dáríjì.
0: O lè dáríjì mi.
1: Àtọ̀ mi ò lè dáríjì. Má tún wá ròhàn kan tẹ́pọ́kùnrin ni má gbé jẹ́ pé òun gangan ni bàbá ọmọ bò tẹ́pọ́bìnrin ni mi ò ní dáhùn sínú ọmọ yìí but tẹ́pọ́kùnrin ni má pè ìyàwó mi pé wá mo trust ẹ tẹ́lẹ̀ but eré tí ẹ̀gbọ́n mi ta sí àgẹ̀rẹ̀ yìí tó lọ kọlà tí ò ṣe pé òun gangan bàbá ọmọ báyìí.
0: O ní o ṣáàlì ní ẹ̀mí ìforíjì pé
1: láti dáríjì lórí ìyẹn o ìrọ̀ mi àmì lẹ́mi ìdáríjì ìyẹn o ẹ̀mí lẹ́mi ìdáríjì ìyẹn rárá.
0: O ti yé mi bá mo ti mọ orú èèyàn tó o ti yé mi.

0: òkè chọla nlẹ ká pé
1: ọrọ tí mo sọ yìí ká ti ẹ pé wọn mo ṣe rú ẹ fún
0: kí ló kọkọ kí ni tó kọkọ rẹrin
2: mi o rò bóyá o fẹ bí èmi pa ìtẹlẹ
0: ayin níbi ọkẹ
2: ìwọ pọ kẹmi náà
0: ọkọ pé ká ní wọ pé ìwọ ló lọ sí ọjà yẹn wá dé ọkàn bálà lójú
2: ẹ ń tó sẹ ni pé ọmọ kò kí ogun lèmi ti wá lọ́pọ̀ ìgbà tó ní ọba fi nǹkan lé ìjọba lọ ìjọba bí ọ̀rọ̀ wọn gbà mí bí ọ̀rọ̀ ọlọ́ọ̀ni tó fẹ́ fi ọpamọ́ wọn sì nífẹ̀ẹ́ rẹ̀ èmi kó lójú ó ṣẹ́jú kó ní kú ọmọ ọkà ẹ bá ṣẹ́jú pín báyìí ilẹ̀ ní kí n kọ̀ọ̀kan ṣẹ́jú mọ́ lábí ẹ̀mẹta tó wù lulẹ̀ ká bẹ̀rẹ̀ láti bẹ̀ ọ́ ó ṣe kí ni ọkọ làbọ́ mọ́ ṣé onílà lójú èmi ìyá rẹ̀ bàbá mi ọkọ là ìyá mi kọ bàbá mi ìyá bàbá mi náà sì kọ ṣùgbọ́n àwọn gan kò wù wọn ngbà ń dàgbà wọn padà wò pé àwọn ọmọ ọmọ wa ò ní kọ ó wà gbọ́mọ mi lọkọ ló tún wá jọ ọmọ obìnrin mo rántí kan jù ní wọlé bó ṣe lomi kọ̀ọ̀pù tó yìí lásìkò
1: ṣùgbọ́n ṣìkẹ́
2: ṣìkẹ́
1: ní sùúrù bó ti wà ká pé àwọn mọ́mí àti dáde
2: ká
1: pé wọ́n bọ̀ gbé ìlàlẹ́ pupa rẹ̀ yìí
2: sáwọn tán ti kú àbí ilé
1: ìwé ó rò pé ó tún lè fáìn ju ọmọ nǹkan lọ
2: wọ́n mọ̀ pé ó lè fi ìtì mi ní oúnjẹ wọn
0: kọ́ tó kó tó di pé ṣìkẹ́ ó bẹ̀rẹ̀ abala kejì ẹ mọ́ gbàgbé o lọ́mọ rẹ káàṣì ẹ̀ sí torí yìí kò tó láìpẹ́ yìí o *1004*2#*1004*2# ẹ lè ta lórí website www.kaashe.ng www.kaashe.ng ẹ̀lẹ́mbẹ̀ ẹ̀ kú kalẹ̀.
2: tó yẹra lẹ́yìn mo fi ń kiri káàbọ̀ sábàlá tá a pè ní iṣẹ́ ọkọ ọyọ ọkọ tó wọ́n lọ́lọ́bẹ̀ ńlọ́lọ́kọ́ bàbá ti dábàlà bí sìkẹ́ ń lò ní kọ́lá ṣíṣe àti ṣíṣọ oníṣẹ́ tí olódùmarè tó fi rán mi látòdì ọ̀run bó sì ṣe gbé ilé mi lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ mo tẹ́wọ́ méjèèjì tí mo gbà mo wá wò pé kémi náà mọ́ fi ṣe ẹ̀yìn fáǹsì àǹtà ń bẹ̀ ọ̀ká mọ́ fi ṣera wa lóore torí pé èmi nìkan ò lè mọ́ dá jẹ ẹ kàn mọ́ rí pé èmi nìkan mò ń dádán ni lásìgbà sì ti dáyé ìwé ẹ bá ti kíyèsí rí ẹ ti ṣàkíyèsí pé irú àwọn oúnjẹ tá à ń jẹ náà là ń jẹ ọgbọ̀ngbọ̀n ni kálukú ń dá sí bó o bá lè ṣe ẹ̀wà dìgbẹ̀ gìrì ọgbọ̀n lọ dá ẹ̀wà ńlẹ̀ wà ń jẹ́ iṣẹ́ kan náà tí ó ṣe lára ni ó ṣe lára téèsì ẹnu ni ó yàtọ̀ so fún di èyí a mọ́ ń kọ́ra wa ní àwọn rẹ́sípì tuntun ní abala bí àbí bóyá olóúnjẹ kan tó yẹ pé nígbà tẹ́yìn kéré ẹ ti jẹ́ gan ó ti pọ̀ ẹ wá ti wá dàgbà ẹ ti ẹ̀ mọ́ bọ́ ṣe ń ṣe àbí ẹ ti ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ṣe lè ṣètò ẹ kàn sí wa lábala bí ààbò eyín débẹ̀ á dẹ̀ ṣe kíni á jẹ́ kẹ́ mọ bó ṣe ń lọ lónìí mọ́yìn onírẹ̀sì mo mú wá ó yà yín lẹ́nu ẹ má jẹ́ ó sọ̀prise yín bẹ́ẹ̀ ṣe ń jẹ ráìsì lẹ́nu yẹn mo sọ fún yín the other time pé oúnjẹ ẹyọ kan èèyàn lè fi ṣètò oúnjẹ igba míì yàtọ̀ sẹ́yọ kan yẹn fún di èyí mo wá bá yín ṣe rìsáàtì mo wádìí pé ráìsì tá a ti ẹ̀ mọ́ ń jẹ́ ń gbogbo ìgbà yìí sì ń jẹ́ nǹkan míì tí ẹ̀ wà tá a lè tún mú jáde látara ráìsì ni mo wá ṣèwádìí iṣẹ́ ìwádìí tí mo ṣe wá jẹ́ kí n mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan lále fi ráìsì jẹ lára ẹ̀ mo wá ní kí n mú ẹyọ kan ìwá fún yín lálẹ́ torí pé màá tún mú àwọn tó kù náà wá láwọn ìgbà míì lónìí kí ni nǹkan tẹ́ ẹ̀ nílò yìí rẹ́sì yín tẹ̀ ń jẹnu lé ráìsì tẹ̀ ń jánu àpò náà ni òun náà lẹ́ ẹ̀ nílò ẹ̀ nílò ata tẹ́ ẹ ti wẹ́ bíi pé ẹ fẹ́ dín ata ẹ̀ nílò ẹ̀ nílò àlùbọ́sà ẹ̀ nílò ẹja bóyá ẹja yíyan lẹ̀ yín nífẹ̀ẹ́ sí ni o bóyá ẹja tútù ni o ẹ̀ nílò rẹ̀ ẹ̀ nílò ewé iran tá a fi ń pọ́n mọ́ín mọ́ín àti tá a fi ń pọ́n ọ̀lẹ̀lẹ̀ báyìí owó ẹ̀yìn ń pè ládùúgbò ọ̀dọ̀ tí yín ewé iran lewé iran ń jẹ́ ẹ wà tún wá nílò òróró bẹ́yìn bá wá jò òróró wà láyé epo gan ó tún ṣe ju òróró lọ ìkánnu méjèèjì ńlẹ́sà nílò ni inú tẹ fẹ́ ṣètò lálẹ́ ẹ tún wá nílò ìṣebẹ̀ yín lóní bẹ́yìn bá ṣe máa ń jẹ́ṣẹ́ mọ̀ pé mi kì í fún wa ní mẹ́ṣọ́mẹ́ǹtì ìṣebẹ̀ lórí ètò ìkómọ̀dì pé lágbájá ló ní kí ọmọ fi ìṣebẹ̀ sọ pé oúnjẹ fọ́kọ wa mọ́ ní babó ń babó àwọn ìyá bọ́ lọ ẹbú ká àwọn wà lọ́mọ yẹn ká mi ò tún yìn lápá lẹ́nu sínú o ọwọ́ mi ò dẹ̀ sí bẹ́ẹ̀ ẹ wà nílò omi yàtọ̀ sílẹ̀ yẹn tẹ́ ẹ bá ní blenda ńlé mo máa prefer kẹ́ ẹ fi blenda nu ilé yín kẹ́ ẹ fi ṣe rẹ́sìpì yìí torí pé nígbà tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ sí ní ṣètò ẹ̀ tẹ́ ẹ bá lọ lọ lẹ́rọ ẹ̀wà ẹlẹ́wà kan sì ti wà lẹ́nu ẹ̀rọ tí wọn ò fọ̀kọ́ mọ́ bẹ́ẹ̀ gbogbo àwọn yìí náà bá kó sínú tẹ́ ẹ fẹ́ ṣe o lè má fún yín result tẹ́ ẹ fẹ́ fún díẹ̀ yìí mo gbà ládùúrà pé gbogbo wa láyé ọ̀dẹ̀rùn fún ẹ jẹ́ gbìyànjú ká ní gbéléńjà kan lé tó jẹ́ pé báwa náà bá tiẹ̀ fẹ́ lọ gbùrúgbùrú nínú ilé wa tí ò sẹ́ni tí ó mọ̀ ń tá a lọ tá a jẹ pé a lè mọ rí yùn náà ale mo ri se be se nda wo aso na wo ya sarafa ten da ti ya duku be na le se rele na da da wo blender kera gbogbo e na ko la mo gbe la won ko wa lori e je ka na ka ma se kini ka ma support won le kokon e si ma je ka gbagbe pe awo obirin office wa gangan ni kitchen ayaba ni gbogbo boye ni shop nbi kan ten lo ten de lale office yin gangan meji pere ni inu ile oko yin inner room ati kitchen je wa ri kitchen yen o ye ko se yin ni o ye ko ma jo yin lara ni gbogbo gba lati le ma fi awon equipment te need lati le ma fi sibe ohun ni o mu ki ina dida ko ro yin lorun gbogbo nkan si dida ebo ti saye de ro gbogbo e ti di elero oyinbo lotun lo si to je pe ko ni ma se yin ni wahala lati dana bawo la se fe seto e lale ta fi je moimoi lati nu rice ta n se je lojojumo e koko ba mi re rice yin fun bi wakati meji ninu omi to loworo to ba se se le do mi gbona si ko se nkankan ko kan fi le ro to ye pe te ba fe lo ninu blender yin koni lo kan blender yin leyin abi ko lo ba coil re je nbi e ba tin fagidifa o ni ri re te fe re e si re le ko pe wakati meji o kere kan ko le ro dada e wa mu rice te ti tere yi to ti ro yi leyin wakati meji abi wakati meji lo abi ko ju wakati meji lo sugbon e ma je ko kere si wakati meji ko ba le ro dada e shan blender yin dada e wa da rice yi e da sinu e se be si da rice yin si e je ko blend ko kuna dada ko mo ni koko kankan ninu e wa da sinu abo to feju e gbe yin o se gbe kan se wa ri biya frying pan leyin lo ni o biya won pot de fin din ta je na ni o e gbe sori na e je kinu egbe dada under low heat oni ke ti seto e e bu ororo yin si tabi po leyin ba ma nje ninu le yin e wa ba mi da ata 30 e koko re alubosa yin ere si ko ba le pero soko ladugo kan le mo pe rice oni moyin moyin nle fe je e wa ba mi da alubosa si te ba ti da alubosa si e wa da kilo oruko e e da ta yin e da sinu e e je ko ma din ni won oba seyin bo se ndi e fi isebe e fi sinu e ko ba le se dada ko le dun tori pe te ba ti fi si yi isebe ni won ba lo ma ku te ma fi si inu rice yin nigba te ba bere si ni po so te ba ti wa da atayin si to ti din yi ni won ba e ja yin boye ja tutu le yin fe lo ni boye ja yiyan ni e ya e si fo dada e je ko mo e da sinu ata ten din e wa ro papo dada e wa gbe lo si egbe ibi te blend rice yin si e da gbogbo e sinu e ke wa ro papo dada te po yen o ba to e le fi si e ko ba je ko si se nkankan si se ri te ba ti wa seto ele itan te ti ro dada ise be yen make sure pe awon iya wa o ni ogbon ton mo fi n taste nkan bi en pe n taste e wa tutu na ni olodun ti wa ba yin se rice lele ike ise wa e kan ra mu die tintin ke fi lori ahon yin iyan a je ke mo pe se ise be ti dun abi ko dun leyin eleyi te ba ti confirm pe ise be ti dun e ma wa bere si ni fo e ma ti fo ewe yin sile ko ba ki gbogbo e ba ba ko ma ba jam pack ngba te ba bere si ni seto ewe eran te ti fo le te ti yo gbodo ti are kuro yen e wa pon mo ti ko wa bo se pon mo lori eto yi dari eyin ti e ba gbo wa lojo ta ko yin bo se pon mo e le lo woju opo Facebook e ra won old videos wa nibe e le mu lati apa do yen tabi ke kan si wa a si tun se kiko e fun yin e ma wa bere si ni pon mo yin gege be se pon mo gele na ni ke si pe jina te ba ko sori na lati igba te pon mo yin e bere si ni wago o po tan pe bi ina ti yin o kan rara njoju ni londa loyi ti ta ma n pariwo ta n polongo ta n palantia 30 minutes ti to lati wo pe mo mo yin e ti jina daada emi o wa ki fe fun yin ni time tori opolopo awon eyan o ma n pe mi moment wa ko jina ni 30 minutes moment wa ko jina ni 40 minutes iru ikoko te lo ohun na ni se ri pe mi ki ye so lori eto yi iwo to lo non stick pot o le expect ki meme re ko jina nigbati meme n to lo kokorin to jina o le expect ki meme ti e na o n kokorin ko jina nigbati n to lo stainless pot ki ti e na jina nigbati todo re jina so fun die yi e je ka na ka ma ro lodo ara wa pe iye igba to ye ko jina ni sugbon o po tan o kere tan oni 30 minutes e check e ma ri pe meme yin ti dele se wa ri meme yi ibi to tun da si ni pe ko si n te le fi je gbogbo n te ba le fi meme je patapata ile le fi mo mo oni re si yi le fi je eyin wa tun bi mi pe ki lawon nkan mi te tun le fi je yato si boya e fe fi je boya eko e fe fi mogi e fe fi mu gari e le tun fi mimo yin e le fi je efo riro papa julo awon agbalagba ti ojo ri won ti to kola kilo tele ele izipon abo latna o e gba mi nbi o in to te ni pe awon agbalagba ti ojo ri wa ti le ni ogoji odo e ri pe mo ma ntenu mo pe awon je ba won on la nilo fun agu ara wa nitori pe te ri gbogbo mi di mi defend de te ti je ti se fi po mo ogoji odun listen bayi ara yin ma ma ko awon kankan nbe ti o ni fe ba ara sise mo fun di eyi te ba nje opolopo awon nkan bayi o ma ma se asepo ise ninu agu ara wa ko si ni je ki a ma se are ni gbogbo gba lale ya ni ri dubai lo labala bi e ma gba pe poruko mi o yi pada sikemi oke tola ni mo nje yero okini mi omo baba loke ogun ba se gbo wa fun gba koko mo lero pe yin o fe gbianju lati se moyin moyin oni re si ti titi ose tin bo ta tun pade labala ye to loyin laju e pari nte waju kola ba n gbe soke meun e ku kale e ku eti gbo

0: bá wá.
1: Nǹkan tí mo kọ̀ mọ̀ ni pé àsìsọ máa understand mi ń tiẹ̀. Wàá understand mi.
2: Èmi ò lè understand irú understanding báyìí. Torí pé gbogbo ọ̀rọ̀ tí àwọn yẹn ti ń sọ látàárọ̀ ẹ̀,
1: wọ́n
2: dà pé òótọ́ ọ̀rọ̀ ni. Ayé John lèyàn ó lè kọlu ọmọ ní irú làbá.
1: Tẹ́bí ọ̀ náà já wàǹwà.
2: Ayé wàǹwà eléyìí yàtọ̀ sí irú làbàjá, àbàjá leléyìí. Téèyàn ayé sì téèyàn bá kọlu eléyìí. Yóò bá rẹ mi tí
1: o ṣe lọ́tọ̀. Ẹ o wo ojú òpó Facebook, o rí pọ́ ọmọ yẹn rẹwà.
2: Ẹ mo rí pọ́ rẹwà. Ẹ̀yin náà lè bí irú ọmọ báyìí, kọ́ jẹ́ kọ́ mọ ti yín gangan lẹ̀yìn gan bí kẹ́yìn kọ́ kọlu là fọ́ ọmọ báyìí.
1: Sì sọ mo lè kọ́.
2: Suicide ikú kódà suicide lọ yẹn kan. Suicide lọ yẹn kan karu eléyìí sí. Èyàn ayé John náà lè kọ́ra báyìí.
1: Tí mo rí tiẹ̀ rò pé ó tiẹ̀ tún sọ̀rọ̀ suicide
2: gan.
1: Hello. Hello. Ọjà tintin. Dásọ́lá Akórèdé wọn ní àkú àtàárọ̀ àsìkò ohun.
3: Ó máa ní ṣáláyé.
1: Ẹ máa mọ̀ ọ́ ṣe àmì.
3: Ọlọ́lá ń rẹ̀gbìn tí ó dá o.
4: Ó jẹ́ pé tí dálì kàbárì yóò lè bọ̀rùn lọ.
2: Ṣùgbọ́n ṣàkóso.
1: Abídèmí Àdìsá wọn ni ẹ̀kọ́ ètò.
5: Hello.
1: Ẹ káàbọ̀ sórí ètò.
5: Ẹ kalẹ̀ o.
1: Yes.
5: Ilà kíkọ.
1: Kò tẹ̀lé mọ́ láyé fún. Kò jẹ́ kò ṣe tó jẹ́ ẹ̀ṣẹ̀ àbí ṣe bó lẹ́fẹ̀ sọ.
5: Kò kẹsẹ̀ torí pé èmi gan kọlà.
1: Ẹ ṣeun jàre. I tell you. Mi wà ní ribo kankan.
5: Ìgbà tí wọ́n kọlà fún mi.
1: Ẹyin.
5: Ìgbà yẹn Ivory Coast ni a bí mi sí.
1: Ivory Coast ni wọ́n bí yín sí, wọ́n tún dẹ̀ tún kọlà fún yín.
5: So wọ́n máa bọ́ ẹ farabalẹ̀. Ìyá mi wá gbé mi wá sí ìlú wa. Ọ̀sán ni ìdìbò ní Ìbàdàn mú wa lọ́wọ́lọ́wọ́.
1: So
5: bàbá ìyá ẹni tó wá jẹ́gbọ̀n fún dádì mi.
1: Ayo.
5: Ó wá wò pé ọmọ ọlọ́gbọ́n dádì òun báyìí. So àfikún òun sákọlà fún
1: ìdí
5: rẹ̀. Ìgbà tí ìmọ̀ mi wá gbé mi dá padà ní Ivory Coast. Àwọn ni kí ló dé tán bojú ọmọ tó dá báyìí. Àwọn bojú ẹ̀ jẹ́.
1: Ṣé ìgbà tẹ́yìn dàgbà ṣe ẹ wá rí ní rí ń pé nǹkan ṣe yẹn ó dà àbí kò dà?
5: Wọ́n ti ṣe
1: náà. Kí ni ìtumọ̀ ohun tẹ́ kọ́kọ́ ṣe yẹn? Kò tẹ́yìn lọ́rùn àbí? Ẹ lọ sùn. Ẹ mọ̀ ti sùn. Ẹgbẹ́ tó wá parí kẹ́ wá lọ sùn. Fọlákẹ́mi Fúnmiláyọ̀ òkè. Ọ̀kẹ́ àrẹ̀ ò. Wọ́n ní ẹ̀kú ètò ẹ̀kú iṣẹ́. Ẹ ṣeun ṣeun wa ní ìṣúra wa.
3: Ẹnìkan lè gbé tinú yìí.
1: Ní àǹfààní àti mú ìpè kankan mọ́.
3: Ẹ̀ẹ́dàdúgbò.
1: Ẹja ṣe lálàfíbọ̀.
3: Ẹnìkan lè gbé ti stéètì ẹ̀ lásán. Ẹnìkan lè gbé ti kọ́ńtì ẹ̀ pátá. Tí wọ́n bá kọ́ tí wọ́n bá wọ̀.
1: Ṣé ẹgbẹ́ Yorùbá?
3: Tírú wọn bá dọ́lú ògbé tán bá tún nú lé wọn.
1: Mo tó di pé màá lọ àbí já sáré múṣẹ́ ẹgbẹ́ Yorùbá díẹ̀. A wàá fi sáré lọ yí kòtò fún káàṣì ẹ̀. Kóòdù tẹ́sì fi ta lélẹ́yìí o, ẹ sì lọ́mọ ta o. Torí 20,000 ẹnìkan ò ní láìpẹ́ yìí. Àwọn tí wọ́n bá sì tún ti ta yẹn tíkẹ́ẹ̀tì wọn ò tún ti bàjẹ́. Wọ́n sì tún lè jẹ mílímílí. *347*1004*2#*347*1004*2#. Ẹ̀rí mọ̀ jẹ́ mi ìṣòpọ̀ lọ́lọ́kan ọ̀jọ̀ kan. Ẹ ó pọ̀. Hello. Nọ́mbà yìí ti ń pè látẹ̀ kan. Hello. Ẹ jẹ́ ń gbé láti apá bí. Hello ma.
6: Ẹ kú ètò
1: ma o. Ẹ káàbọ̀ sórí ètò ma. Ẹ jẹ́ kí lẹ́yìn náà fẹ́ sọ. Ṣé bẹ́yìn náà fẹ́ràn àṣà àti ṣe Yorùbá?
6: Mi ò lọ ẹ̀kẹ́ bọ̀ dé mo sá fún ẹgbẹ́ mi ń jẹ́ ẹ̀ṣẹ̀ ní ìṣòro. Nǹkan tó ṣe connection mi ò mọ̀ nípa ẹgbẹ́ ẹlẹ́ṣẹ̀. Nǹkan tí èmi àti àjọṣepọ̀ àti máa kọlà fún ọmọ mi. Báwo ń kọlà fún ẹ̀ṣẹ̀ kọlà fún ọmọ yín? Ọ̀kẹ́ wáyọ̀ ìyàwó kó kó fún mi fi fẹ́ kọlà fún.
1: Èmi ti.
6: Oko kọjá ọ̀pọ̀ lọ.
1: Mo ti mi ò lè géèjì tí mo wà ò gbà kí n tún bí mọ́mọ́ ni. Mo ti wọ menopause. Èmi àti ìyàwó mi ti wọ menopause ni.
6: Ṣé ẹ̀yin ni owó náà àwọn àjà

0: òní lọ́jọ́ bí ẹ̀ akínníyì ọ̀pẹyẹmí olúwagbẹ̀ngà ọ̀pẹ kúróbò àgbà òǹkọ̀tàn òṣèré orí ìtàgé tó gá yàtà yọ bá ń sọ pé àwọn tó ti kọ̀tàn oríṣiríṣi ó jẹ́ ti sinimá àgbéléwò
1: tó bá lékun sí wọn tí wọn bá lẹjọ sí ẹ
0: eléyìí tó ṣe dáadáa ọpẹ kúróbò ṣe é fọwọ́rọ́ sẹ́yìn òní gangan lọ́jọ́ bí ẹ
1: tó bá lékun sí wọn tí wọn bá lẹjọ sí ẹ
0: ẹ̀gbọ́n mi dáadáa ni ẹ̀mí ẹ̀ ó ṣe púpọ̀ ọdún láyé nú owó pẹ̀lú dẹ̀ra
1: òṣùpá láyé ọ̀rẹ́ mi
0: gbogbo ohun tó fi ọlọ́run ó bò fẹ́ gbogbo ohun tó kọ ọlọ́run ó bò kọ́ nínú ọdún tuntun eléyìí tó wọ̀ lónìí happy birthday to you.

0: ìdájú mélòó ló wá kù tán dìde.
1: Ìwà tó tọ́ ló yẹ ká máa wù. Orí kò sẹ́ni jọmọ jọ.
0: Ìpè ní gbàgbẹ̀yìn tí a fi mọ tàtà pínṣẹ̀ lórí ètò. Hello.
2: Ẹ kà lẹ́ o.
0: Yes, sir.
2: Ẹ jọ ẹ máa bínú ẹ máa sọ pé mo wind me back. Láti Grandpa Christopher láti àfijó local government àwọ̀ ẹni mo ti ń pè ní.
0: Okay.
2: Ní ìgbẹ́jọ àwọn méjì tí mo fẹ́ fún ni present. Ẹti mi ò get through ni àwọn lady méjì ètò fún ẹtí nípa Yorùbá yẹn lady tó gba lẹ́ni yẹn lálẹ́ ẹ̀mí ni mo wí o.
0: Okay.
2: Ẹni mi sẹ ní pẹ̀gbọ́ Yorùbá ọmọbìnrin ọmọ sukù kan yìí kí n ya o ò fún pè wọlé ilé fún mi dùn joyè lọ ní ànsà tó fún inú mi bẹ́ẹ̀ dùn ó gbà. Ẹ rántí.
0: Ẹ mo rántí. Ẹjọ
2: báwo ni màá ti lè send owó sí mo fẹ́ sìn ẹni ₦5,000 each.
0: Wow.
2: To the two of them.
0: Okay,
2: lorúkọ tèmi ẹjọ tẹ bá rí nọmba ni ẹkàn tẹ́ẹ̀sì account number sí tí máa lè send ẹ sí
0: ẹ
2: bá ń fún wọn ní ₦5,000 each. Ilé dìyẹn àtọmọ tó gba ilé san mí dùn tó yẹ lọ
0: ẹjọ yẹn. Inú wa dùn inú wa dùn.
2: Lọ́kùn nípa ilà tí kọ bàbá tèmi a blessed memory. I'm 83 years old. Okay, my father died when I was only 10 years old. Bàbá mi bí ní sí grandma to the pay. Wọ́n gbé ma senior sister mi wálé láti kù. Ìyá dẹ̀ kọlà fún grandma mi. Ó kọlà fún ọmọ mi yẹn. Bàbá bínú sí. Wọ́n ní for 2 years. Dáàdì mi ò bá grandma sọ̀rọ̀. Bàbá tẹnu. For 2 years. But the lady be a beautiful lady. England náà wà báyìí. Ìwé ṣe ń sọ̀rọ̀ àgbàlagbà ni.
0: Wọ́n
2: fi 10 years jẹ́ ní gan rárá lọ. Adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. God bless you.
0: Ẹ ṣeun. Ẹ bá
2: mi send the account number yẹn sí mi.
0: Ẹ ṣeun gan. Ẹ ṣeun gan. Ẹ kú fẹ́ wá o. Àwa àti yàn àkókò ní Sùràn wa ń gbà kọ̀ọ̀kọ̀. Orí ọ̀ṣẹ́ o, ọlọ́bẹ̀ ṣe ẹ̀ẹ́tẹ́ bá a fẹ́ jẹ ẹ̀kọ́ àìbínú. Àṣìṣe ń lọ lọ́wọ́ bọ́tìnì tí ń tẹ̀gbìlà tẹ̀ fi láǹfààní àti gbádùn ẹ̀ dáadáa. Ṣé ẹ̀jẹ̀ pé òdìbò fún mi lálẹ́ yìí? Ṣé wọn bálànà tó ń ti Israel Oyèbánjí ló wà lójú òpó Facebook tí wọ́n wà ń bẹ̀ tẹ́ tí ń rí wàwo ketekete láti òwúrọ̀. Ṣínà aláyọ̀ ògo èdè ọ̀fọ́ máa lè ṣọ̀fà ń lo lóòótú ètò yìí. Ṣìkẹ́ òkè Tọ́lá Àjọṣe ni Túndé Adégbènrú Àmọ̀wò TP Àjọṣe ni.

0: Olúwa tó sì Edward òní inú wa nù ni wọ́n bá ṣe tó sì tó ti rò pé oníwà tútù bí àdàbà ni ìpìlẹ̀ ló kọ̀ rẹ o ẹ ṣáàtì nínú àwọn ọ̀rọ̀ rẹ lẹ́tí mọ́ gbọ́ pé kò gbá gbẹ̀rẹ̀ kọ́lá wọlé adé ní ìkọlá des international ló kọ́ mi bẹ́ẹ̀ ni tẹ fẹ́ bá mi sọ 08138 599695 08138 599695 àmọ́ múra wa lórí ètò yìí lọ́sẹ̀ tó ń bọ̀ ṣùgbọ́n ẹ mọ́ gbàgbé ọjọ́ jímọ̀ lórí ètò wà ń bẹ̀ ó tún máa dùn gbọ́ngbọ́n máa kọ́ sí láago kan ọ̀sán títí wàago méjì gbẹ̀rẹ́
1: adéyẹmí aláàfin
0: títí dìgbà yẹn kọ́láwọlé adẹ́ní kọ́lá des international ló kọ́ mi ẹ̀ lẹ́mẹ̀ ń wo ẹ̀kú kalẹ̀